0: ni to tumo se pe keyin o mu ile aye o keyin mo bi nti bayi tori teyan ba wo pe ile aye to ra pata se mo pe olorun lo le mi o ma fi so pe ka wa aye o gan mo ni ba tori teyan ba wa aye lona kona to ba ra aye le ti tan ba de lola to ba si wa lona ni de se mo pe yo je mo ku ya lojo egbe ndi ali kiyama be ni tori idi eyi la fi ma n bara wa soro ni gbogbo ogba pe ni aye yi o to nkan bi n ti bayi ni ka si mo se daadaa sira wa tori daadaa eni o ku leyin igba ta ba lo tan to ba mo pe o le gba mo fi lo ọmọ lakeji vanity up of vanity nile aye a tún dé láàjì a ti gbàdégbà ń bá ètò ní bẹ́ẹ̀ ni.
1: Ọkọ lórí òpó, aṣọ lórí aṣọ, ọkọ lórí òpó, bá ní tí ọkọ.
0: Kí n tó wọnú ẹ̀mí ẹjẹ́ ọkọ sí ìbàfẹ́ lẹ́dùn àwọn ẹ̀mí tó ti ń bẹ̀bẹ̀ àbẹ̀bà wa tó ti wà bí ọba tó sì máa wà nígbà tí bẹ̀bẹ̀ ọba sí máa kábíyèsí ọlọ́run. Mo ṣe ìbà àwọn tọ́lọ́run gbélé ayé lé lọ́wọ́ ìbà àwọn wò ní ìbà àwọn àfa ìlànà àmọ́ ara ṣàtún lè há bí ààyè. Ìbà ọmọdé ìbà àgbà ìbà oyún ní ìbà àṣẹ ẹ̀bí ìbà ẹ̀jẹ̀ ọjẹ́ wàá ṣe o.
1: Ẹ̀yin ọ̀dọ́mọdé ẹ máa ṣe ìjà o.
0: Èmi tún ní ọjọ́ karùn-ún nínú oṣù kẹsàn-án ògbólógbòó ọdún 2006 ọjọ́ náà tó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kábíyèsí ọlọ́run. Ǹjẹ́ ní orúkọ kábíyèsí ọba Muritado?
2: Kábíyèsí o.

0: ẹjẹ́ ní orúkọ oníbodè wa bí Bọ́lá Sọ̀dé ìṣẹ́yẹ máa gbọ́ wa nílé bẹ́ẹ̀ ni DJ Boti Okasara mo gbé fún yé mo gbé kùdùsì fún yé.
1: Ọwọ́ méjì fi èèyàn kan
0: mo gbé kùdùsì fún yé.
1: Bọ́sà.
0: Ní orúkọ ọ̀gá àti wa Adésóyè Ọmọ́tọ́sọ Ìkírun Àgùnbẹ́.
1: Báwo.
0: Ó mọ̀ èèyàn.

0: se n gbe won ni e meda won ni e ma fi e ma ni e ma fa idagba won ni e so ma lu abi e ti won si pe to ba fa to ba da to ba fa idagba ki so ma lu abi nu abi ni yoruba ni oruko osanya olumufta oni oruko wa starter dr titus ali today oyewo Sarafa Dean Olaitan Akim Olaleye ati Gbadebo Olawoyin ati Mayowa Onilafin King Kawo sori eto ati Gbadebo Laji awon ta saju soju yin akiyin eyin te si je ati Gbadebo te wa le na boye na laki e seun e ku gbogbo Olorun wa pelu wa te ya to do ti gbogbo kan si o lase ni Dubai deke to wonu emi omo sa ni go ko mo mu ko ara e dr tarik le mi je omo to so ni ko baba mi ikiro agube onile obi anki kabo si eto ati gbade gbalaji ta si ni gbagbo pe olorun ba wa se bo se ma nba wa se sugbe mi nikan ko mo wa olorun ba atare bi nbere yin mi ati jesu kristi ni ko baba ni a fi duro
1: oruko temi oye kogbo onore bobola taru loruko mi e tun gbadun wa loni pelu aso lo ti o tun dun ti gbagbo o tun kan si e ma ba wa kala
0: e nitori akoko wa to ti lo die ma ko papo ni ati nkira wa na ati nkira wa ni ba se nkira yin ni bibele yin na da wa loni le pe de se da wa loni de la wa na gbo nbi be ni awa ko mo agunbele wo le ni sugbon ta fe mi sagunbele wo le ni yo fe yato die si awon ta ma lo tele sugbon nkan to si sele laye gbon wa na ni to se tun se lo lowo bayi awa wo se ran pe bawo lo se nse ni gbon wa na bawo lo se sele o de si wa sele lasiko yi to fi wa nbi lobolobo awon oyinbo ma pe kini kan ni opeso opeso pe ti eyan ba nfi ola to ba fi nla ni loju ti eyan fola nla ni loju a mo pe laye a ti wa ri tori ngba ta wa lodo o le je sira won ta ma gbo pe baba kini kan ya ogbo lo se o se pe to si mo faru kan be na ni mi ko mo fola nla yan loju ko mo oppress mo se wa se laye ijo a mo ko wa laye isin na ṣùgbọ́n àwọn agbèsè gbé ara wọn pé bí wọ́n ṣe ń fi ọlá láyìn lójú láyé ẹjọ́ tó fi di pé èrò burúkú tí ó wà sí ọmọlàkejì lọ́kàn pé a ṣẹbẹ́ nìkan ló ń fọlá ńlá lójú sí ìwọ̀n nìkan tó náà bá ní àti bí wọ́n ṣe ń ṣe lásìkò yìí tó ti wá di tọrọ fọ́n kálé tó wá fa oríṣiríṣi wàhálà sílù yẹn ni mo fẹ kí a sọrọ ní lórí ká wá yọ ìmọ̀ràn tó jẹ́ ìmọ̀ràn bẹ̀ ká yọ jáde ká sì wo báwo ni a ṣe fẹ́ dẹ́kun ẹ̀ síjọba ní ọba wa dẹ́kun ẹ̀ ni sóbi ni àbá àwọn tó wọ̀ pé ìfọn ara wọn gangan oníwòrò náà pìwàdà lórí ẹ̀ èyí ni mo fẹ́ ká pẹ́ lólu lénìí bẹ́ẹ̀ ni oní mo fẹ́ ká pẹ́ lólu lénìí a sì sọ̀rọ̀ yẹn tó di pé a fa kòrò òkun ọbẹ̀ yọ kò yẹ yín láti wá wò pé

0: bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n tàn mọ́lẹ̀ sí díẹ̀ ohun tí mo fẹ́ fàyọ ni pé ṣé mo pé láyé ìgbà wá ṣe àwọn kan wà náà tó lọ dídì nǹkan tó lọ rí ọlá mọ́ ni bóyá oníkòkó àbí oní nǹkan kan tó lọ sí kọ rí ọlá mọ́ tó mú yẹn wá dé tó ju ti tàwọn ẹgbẹ́ ẹ lọ bóyá ó lè polórin ìgbà náà rí lóun fẹ́ ṣe patí olóun fẹ́ ṣe ẹ̀yìn ìyá wọn ló fi fẹ́ ṣe ìnáwó kan tí ó wà mọ́ náwó bí ẹlẹ́dà wọn ò bá náwó tán ó tún lè ju kí mọ́tò sódò ní nǹkan kan ṣe mọ àwọn tó wá jẹ́ bí ẹgbẹ́ ìjọba ní sàwárù wà máa wò pé lágbájá ti mú rí ìkànnà ìlágbájá gbé wáyé wọn ní máa sún àwọn tí wọn ló máa gbìyànjú wájú ọ̀la lọ́nà kọ́nà nígbà náà ká wá wò sí ayé ìsìn ṣe mọ̀ pé ìlà ìfihànlá ńlá ni lójú ìwọ̀n press láyé ijó yẹn kò tó nǹkan kan sí ti tàwọn àsìkò yìí lọ́jọ́ kan mo lọ síbi iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wa mo lọ síbi àwùjọ onífàájì kan àwọn àjòkò àwọn bàbá kan wá jòkò àgbàlagbà ni wọ́n ṣùgbọ́n ìparun náà ló la díẹ̀ wọ́n wá ra ọtí òyìnbó kan wọ́n ra ọtí yẹn nígbà tí mo sọ yìí tó sì níyì gangan wọ́n ra ọtí yẹn ní 25,000 àwọn bíi márùn-ún wọ́n wá jòkò yí àga tó po wọ́n gbọ́ tí yẹn sáàrin wọ́n wá mú kọ́ọ̀pù wọn jọ ń pin ṣùgbọ́n àwọn ọmọ oní tẹkẹtẹkẹ yáwóyáwó sí àwọn kan débẹ̀ wọ́n rí pé àwọn bàbá yẹn ṣe kinní so òkú báwọn ọmọ yẹn ṣe wá rò pé àwọn bàbá yẹn pé kinní ìkan wá nínú àwọn ọmọ tí wọ́n wá fẹ́ láwọn bàbá yẹn lójú ó wá béèrè fún ọtí yẹn wá béèrè fún mẹ́rin lẹ́sẹ̀kẹsẹ̀ bí ó sì béèrè fún mẹ́rin ó sì tú kinní ó fi fọ́n táyà mọ́tò ẹ̀gbẹ́ kinní ó wá tún kọ̀ọ̀kan ó fi fọ́n táyà mọ́tò rẹ̀ yíká nǹkan 100,000 nígbà tó ní yíjù báyìí ló dáadáa ni ó lè fi ọtí 100,000 ní fọ́n táyà lásán ṣe mọ̀ ó fi owó press àwọn èèyàn ń bẹ̀ yẹn tó jẹ́ pé ẹni tó ń ṣiṣẹ́ tó ń làágùn tí ò tí ì ṣe déédé yóò wá fẹ́ wó náà pé kí ló dé ibi kinní kan lágbájá kinní kan ló fi sorí ohun tó wá ń bí ní ayé ijó ìwàna yìí àti tó ń bí ní ayé ìsìn ó mọ̀ kànfẹ́ ká pẹ́ lólu díẹ̀ torí ọ̀rọ̀ tó kẹnu ni ká kàn sọ díẹ̀ ká fi tẹ̀síwájú ni ẹ nọ́mbà tá a máa lò náà ni 09123708675 àwọn ti nàìjíríà nìyẹn àwọn ará òkè ìpínlẹ̀ +23481424291006 àbí ó ní nǹkan bí iyeyo kan bí tó fẹ́ sọ
1: yìí rẹ̀. Tẹ́ kíkan jẹ́ ń sáré fi díẹ̀ kun torí àwọn ará ilé kárí fún ará ilé ní ààyè ṣe rí nǹkan tí ó ń gbogbo ní àsìkò ọ̀sìn òun ni nǹkan tí ó sọ yẹn bó tiẹ̀ jẹ́ wípé láyé ijó àwọn ṣì ń tẹpa mọ́ṣẹ́ ṣùgbọ́n láyé ijó tí wọ́n padà wá fi ṣe kínní bí ẹlòmíì lè padà lọ wípé bóyá kó wọn lọ sóògùn owó níjọ òun ni nǹkan tí wọ́n fi ń ṣe ẹlòmíì ó sì ṣe yóò ní bá ọ sí ẹlòmíì ó sì ṣe yóò kàn yóò yíwọ́ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí ni wọ́n fi sọ pé bóyá yí lórí àbí kí kinní kan àlùjẹun kan ni àbí nǹkan ṣùgbọ́n tí sìn

0: ọ̀nà tí ẹ ti ẹ̀ wà ń gbé gbà wọn ò rí pé tẹkẹtẹkẹ ni ìtí tí wọ́n rí gẹ́gẹ́ bí n táwọn ọ̀nà táwọn lè lò tó sì tún jẹ́ wípé kí ìṣẹ́bẹ́ tá a tún tún wá rí ọ̀pọ̀lọpọ̀ tí ọba rí kéńtẹ̀ tí ọ rí orí kọ́sítọ́mà mu tí ọ̀ tó wá pé wọ́n lọ mọ ta ẹ̀yà ara ní owó gọbọi láti lè ṣe nǹkan tí ẹgbẹ́ ń ṣe.
1: ó ṣe ìyá gbọ́n tí táwọn àlẹ́ náà sọ.
2: hello
1: ẹ ṣe bàbá.
2: ẹ pé tó.
1: ẹ ṣeun.
2: orúkọ tèmi ni ẹ̀dá sbo èyí níyì.
1: bàbá
2: o ẹ̀kọ́gbani.
1: ẹ ṣeun.
2: irú ọmọ èyí tí wọ́n ṣe rí ní ṣe ètò nínú ìgbéraga lọ́jọ́ tí ò bá ṣe ní ìgbéraga wọn nídi láti fún ọ ṣe rí ní ṣe àwọn àgbàlagbà àpáwọ̀ wọ́n dúkùúra nǹkan yóò kan òwò wá mú rẹ́rìn òwò ń lọ fi fọ táyà ọkàn tẹ ò kó títí rẹ̀ dégùn gan ló
1: bẹ̀rẹ̀
2: irú rẹ̀ kò sí láyé jẹ́ ogun ati ati ẹ dọgbọn si laye john kan ẹ le mọ ọwọ expose di ti se owó ẹyẹ kéèyàn máa mú ọwọ tí o wáyé ní tí wọn mú sí tí wọn máa fi fọ táyà ẹ ìbàjẹ ni ìgbéraga sì ní pẹlú níbi èyí ọlọrun ló bì sí wa ẹ pé ìṣẹ kújọ mẹta o ẹ máa tó tó o.
1: Hello. Hello. Hello.

0: Hello.
1: Ati gbadegba o.
0: Eto gbogbo wa ni baba.
1: E kuku ni isu.
0: Ami Olorun.
1: Omo re ni e pe owo omo baba o lati sey.
0: Baba o baba.
1: Olorun a ni se gbe.
2: Ni ti koro si. Ko yin soro ti olowo nu.
1: Ami Olorun.
0: Ami.
1: E ri bo se ye mi si. Ni 1960-1970. Ti mo wa sele si awon olowo kan le lu wa ni wo. Tawuna ti won gba na. Opolopo ni e lo sogun owo ni. Awa awu awon moto ni won. O ti ni mo de wo ojo ti mo lo lu osogbo. Taye jaye lo mo awu atomede ni gba na. O de lo mi nbe lori tenisi. Olorun sanu mo so adida kuda Olorun.
0: Amen Olorun.
3: Hello.
0: Hello. Hello. Hello.
3: Hello. Ni aye ijon awon baba wa won sise ni won pata ise ni won ngba to mo wa sise yen so o ma do woro le won lawon festival ti do pa iru awon esan ko te fun si wa lowo yen ngba awon ba sise so wa se faje ni ma se faje won ma gbo orin
0: I'm going to go to the house.
3: Pọtù gbogbo wájọ tuntun yín ọmọ yìí o ẹ ṣiṣẹ́ ni mo ti dín ní o mo ti ṣiṣẹ́ máa jẹlé lọ́wọ́ kájúpé fẹ́ gbájúmọ́ ṣẹ́ yín ni o ẹgbẹ́ náà ti gbájúmọ́ ṣe báyìí ilẹ̀ ń jẹ báyìí ilé ìfẹ́ òbí náà fọ́ iṣẹ́ náà bàbá wa ṣe láyé jọ àwọn ọmọ ẹ̀sìn ìfẹ́ fẹ́ ṣe ọlọ́ọ̀bá láàmú jùlọ kó là wá ni kọ́ wọn máa ṣe ara ànúgbà wájà sàn ní pátó ìlú ẹ̀yà
0: Ishiu.

0: Yes, I'm
1: alone.
0: You have a dog.
2: Baba kozim ninu omo e to punjo ilea bola un visa sura kale.
0: Hello.
3: Hello.
0: Hello.
3: Baba.
0: Baba.
3: Ati gbadun yo.
0: Eto gugu wa ni. Eto gugu wa ni.
3: Ere gbadun lo.
0: Ami Olorun.
3: Olori Ayodele Adebopo lati Ijebu.
0: Eseun baba.
3: Oloku won to soro taju.
4: Eseun.
3: Baba e da yin. Ya baro ya tipa ati abe ti o mo ati awon ni seri eje ti oro kule ni so kan
0: amen
3: e mo pe meta ni ko te ko ri e ti pa ko ti lo nti bo se ti me ko ri ti lo o ti se gba na sa re ko bi ya ni ko ni baba yo ti ara re ni popo ni jo na baba n gba owo pẹ̀lú ogun ojú wọn pẹ̀lú wàhálà pẹ̀lú iṣẹ́ gbígbé ìwé náà lẹ́yìn náà àyìn tẹ́yìn náà ṣe tí wọ́n fi ń ṣe tí wọ́n fi á ṣe tí wọ́n kọ́ abá àti iṣẹ́ èmi ni àtẹ̀yẹ ń jẹ lónìí gbogbo wàhálà láti mọ ẹbí nígbà tó ń jù ogun gbẹ́ńjọ náà ìmọ̀ká tó ní 1000 èèyàn bẹ́ẹ̀ nìkan péré ṣùgbọ́n láti fi ààyè rẹ̀ jẹ ìta wà ìdí ni wọn bá bá ń mú gígùn
0: ìdí tọrọ fún kálí
3: ìtàlẹ́ tó mú gígùn ní ìsìn látòkè ní o mo rántí pé àwọn bàbá wa wọn kọkọ ló pẹtẹ tẹlá rántí
0: bẹẹni
3: mo rò mo gbọ bí ẹsùn mọtò nǹkan ta jẹrán ta jẹrán
0: bẹẹni
3: kan tó wá lu mọtò nítorí mọtò wọn kọ sọra ẹjọ o lẹyìn ìsìn bí ẹsùn wọn kọ báyìí o ó lọ ń kọ ara ẹni o. Kada mo ka omo wa. Ọlọ mo jẹ osu se.
0: Ami.
3: Ka mo ja fa omo la dibo. Ọlọ se apata ara osu ijo wa apata yan ni apata ara ni bejo apata yan ti o. Gbọmọ gbọmọ ni bejo o gbọdọ apata osu o. Ṣùgbọ́n ẹgbẹ́ yẹn ti wà ń ta o. Ọlọ mo sọ yẹn mo sọ gbọ wa o.
0: Ami Olorun.
3: Ami. Ó gbàdọ.
0: Eṣeun.

0: Yorùbá.
1: Ètò gbogbo wa ni Yorùbá.
0: À ń balẹ̀ Ashish Balatunde ilé ìyá Amẹ́ríkà ni. Ẹ ṣe ọ̀rọ̀ pẹ̀lẹ́. Ẹlọ́yàwá. A kí àwọn ìyá wa lórí ètò náà kán bàbá wa náà.
1: Ẹ ṣeun.
0: Ọlọ́run ló jẹ́ kí ayé wọn ó rí ẹ̀ka. Ṣé rí ọ̀rọ̀ tẹ mú wá? Mo ṣe rí gẹ́lẹ́ wúyẹ̀ ló ń ká yé. Kèdè ṣe é wọn náà ní táwùjọ ń fẹ́ nù tó fà á nìyẹn. Mo ṣe ń lọ láwọn náà ń ṣe láwọn ọ̀pọ̀lọpọ̀ náà ń ṣe. Ẹlòmíì pẹ̀lú wà lókè ni kò mọ wàhálà tó fi rí ó tó wà bẹ́ẹ̀. Tẹ́lẹ̀ wá ṣàkíyèsí àwọn tí ó ń na bí àwọn tí ó ṣiṣẹ́ ẹwọ ẹrú owó yẹ bí wọ́n ṣe na. Ẹ̀rí kò wọ́n jẹ́jẹ́ ní ìwà lọ́pọ̀lọpọ̀ kó olówó jẹ́jẹ́. Nígbà tí èèyàn kó gbé owó tọ́lọ́ ńlẹ̀ mí ní lójú agbo. Ẹ̀rí tí wọ́n pẹ́ kò ṣiṣẹ́ owó ilé yàn.
1: Ẹ ṣeun ẹ ṣeun ẹ kú àkíyèsí.
0: Nígbà tí èèyàn mú owó tó fi ń nù kan ṣé ẹ̀rí ṣiṣẹ́ kó owó ọmọ náà bẹ́ẹ̀. Jamiu yẹn ti bá mi gbé wá sáńbí ọ léèrè bí ẹ ti gbé á.
1: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun.
0: Bí ọjọ́ ń sọ fún ní òfin wẹ̀. Agbọ́wọ́ mi 1 million mọ́ra sáńbí ọ léèrè bí wọ́n lọ ra nǹkan. Èyí wọ́n pẹ̀lú àwùjọ ń fẹ́ náà ni ẹ̀rọ jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀. Kọ́ lọ ràn án lọ́wọ́. Àwọn ìjọba wa wọ́n ní láti máa kàn bá a ṣe ń lọ́wọ́ ní Amẹ́ríkà yìí. $20 Nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ rí bọ́dún tó mọ káàkiri. Ẹlòmí tí ó tí ò ṣiṣẹ́ dọ́là bí ṣe mọ náà dànù ni. Ẹ̀rọ amílíò ní ọ̀pọ̀ lù. Ẹ̀rọ agbọ́ngbọ́n mò ní pọ̀. Bọ́dọ̀ mọ̀jọ̀ wọ ní tí a lè gbé tó.
1: Àmì.
2: Mo kà pàtì dúrì.
3: Bàbá kúlẹ̀.
1: Ẹ ṣeun ẹ kú àkíyèsí lọ́sọ̀lọ́sì.
3: Ẹ̀kọ́ ẹni tó bá lọ ló máa kú.
1: Ọ̀rọ̀ mi yé bàbá yìí dáadáa pẹ̀lú àlàyé wọn bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n fẹ́ ni mo fẹ́ ká ṣàkíyèsí ni pé bí ó ṣe wà ní Lekki ló wà ní gbàǹjà. Láyé ìjọsí àwọn kan náà wà tí wọ́n lówó tí wọ́n ò pẹ́sì ṣùgbọ́n ká kó ọgọ́rùn-ún jọ bóyá la lè rí bíi márùn-ún nínú wọn tó jẹ́ pé tẹ́ bá lówó wọ́n máa ṣe ìfowólánilójú tí wọ́n pè ní òpẹ́sọ. Torí ìbẹ̀rù wà nígbà náà pé kódà ẹni tó ní gan tó bá yó gan yóò tún panú nígbà náà.

0: ṣùgbọ́n lásìkò yìí ó ti wá di pé bóyá gẹ́gẹ́ bí tí àbá wa ń bá ní àṣì sọ ẹlòmíì tó bá gbọ́ tó bá lo ago lásán ó lè ní kíní kan ọ̀ọ́lì yín kíní ago $1.1 ní o ṣe mọ̀ láti máa fi láàwọn tó wà níbẹ̀ lójú. ṣùgbọ́n láyé jọ̀wọ́ná kò pọ̀ báyìí àwọn kọ̀ọ̀kan tí wọ́n bá gbìyànjú rí ẹ̀ gan tí wọ́n máa fi ń ṣe ìlálélójú tí wọ́n níbi kí wọ́n gba ìyàwó oníyàwó ìrọ̀pẹ́ àti gbogbo ní oúnjẹ. ṣùgbọ́n lásìkò ìgbà tí ò sí tìjú tí ó sì sẹ́ni tí ó kó wọn níjànú ó wá pọ̀ bí bàbá ìṣúà ó wá ní káwọn ọmọ sí ló mọ ronú nírúkurò. ṣẹ́rìí pé nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́n ṣe sinimá wọ́n pe àwọn kan ní census bureau tó jẹ́ pé sinimá tí ò bá yẹ kó jáde wọn nídìí ó jáde bí wọ́n ṣèṣekúṣe bẹ́ẹ̀ àbí wọ́n náwó nínàkúnà àgbẹ̀ nǹkan kan nígbà náà. wọ́n ní àwọn àjọ kan tí mo kó ni níjànú nígbà náà ṣùgbọ́n gbogbo àwọn àjọ kan wà sí ni wọ́n ṣiṣẹ́ kankan mọ́. ẹwà rí lásìkò yìí àwọn ọmọ kéékèèké yẹn lọmọ tó sì wà nílé ìwé tí wọ́n ń gbowó oúnjẹ lọ́wọ́ òbí yóò sì ra wọn kásá níbi bàìkì àbí nǹkan yẹn yóò rà tí ó máa gbé lọ ilé ìwé tó jẹ́ pé olùkọ́ gan ò lè bá wọn wí mọ́ olùkọ́ gan kò lè bá wọn wí mọ́ ó mọ ọ̀pẹ́rẹ́ jẹ́ pé ládùúgbò ẹlòmíì lè máa pariwo yẹn kan kíní kan dọ́là ló ń gbà lánàá kíní kan dọ́là ló ń gbà lánàá ó wá mú àwọn ọmọ míì tí wọ́n tiẹ̀ ń kọ́ láti náà máa ṣe ojú kòkòrò àti rí bí wọ́n ṣe ń nà bẹ́ẹ̀ ni. ohun tó jẹ́ nǹkan ìjọ lójú ni pé lásìkò yìí àwọn ọmọ kéékèèké lásìkò yìí wọ́n wá káṣà kankan láwọn ọmọ tí wọ́n ti fi ọlá lájú táwọn náà fẹ́ ṣe bí àwọn tí wọ́n ń rí lọ́nà tó kọ̀nà yẹn wọ́n wá lọ wọn ọ̀rẹ́ ó mú ọ̀rẹ́ lọ ta kíndìnrín ẹ̀ ó sì ta kíndìnrín ní $1.8 million bẹ́ẹ̀ ni. ó sì dágbére pò nílùú wọn pé òun fẹ́ lọ sí ìgboro òun fẹ́ lọ kí ọ̀rẹ́ òun ń bó sì dé ọ̀rẹ́ rẹ̀ ṣàlàyé ló pé àbí báyìí náà ti ń lówó báyìí sí ìrìn bá ti ta kíndìnrín iye $1.8 million yẹn jọ lójú ìgbà tí ẹ bá yẹ bàjẹ́ pé ní ọ̀nà tí ó fi jalè tí ó fi pò láyé ni. ó sì ta kíndìnrín ẹ̀ tán inú méjì ó ta kàn bẹ́ẹ̀ wọ́n sì kó $1.8 million ọ̀rẹ́ ẹ̀ tó mú lọ ta náà ló kó dání wọ́n sì kọ́kọ́ wọn lọ sun hòtẹ́ẹ̀lì wọ́n lọ pàtí wọ́n lọ kílọ̀bù wọ́n lọ kankan láàrin ọ̀sẹ̀ kan ó sì ná $1.8 million tán.
1: ọmọ pé kí o wúlò kò ní rẹ́ ní báyìí.
0: nígbà wọn wàá rówó hòtẹ́ẹ̀lì tán máa san mọ́ náà wàá gbọ́n wàá dá ta ọ̀rẹ́ bò wá ní bòlóńgbà ẹ̀ gbogbo níbì kan tó ń gbé dandandandan yóò padà síbi ó ti wá ní ó sì ti ta kó wá kíndìnrín kan ó ti fi dúgẹ́rẹ̀ jẹ́.
1: èyí tó bá mọ̀ wọ̀wẹ́
0: tí wọ́n bá tó bá yẹ péjọba bá ní àjọ kan ṣe bá rí àwọn tí wọ́n nánà kùnà ní ayé kọ́nàbà wà fọ̀rọ̀ kẹ́ bàbá wa abiola ajimobi. wọ́n ṣe íńtábíù kan lọ́jọ́ kan wá ṣàlàyé pé nígbà tán wà lórí ètò lórí ipò gófìnà náà ni wọ́n wá láwọn lọ sílùú òyìnbó àwọn wá lọ ra àwọn spíkà táwọn fẹ́ kó wá nàìjíríà ìgbà táwọn dé ibi táwọn ti rà á wọn kó kíní mọ́tò táwọn gbé lọ kò gbé tán lẹ́ẹ̀kan wọn wá fi wọn kó dá kan wálé wọn jà wọn kò wọlé wọn tún wá padà lọ wọn tún lọ já kó ìdá kejì ibi tí wọn ti ń já ìdá kejì lọ́wọ́ lọ́lọ́pàá ti dé onémi ni wọn tó fi rówó ra dúró nǹkan báyìí ó sì wá ṣàlàyé pé a gómìnà lòun òun fẹ́ kó lọ sí ìlú àwọn nìkankan lẹ́sẹ̀ wá yòókù lọ́rùn ẹ̀ níbí báyìí èyàn bá máa fi báàgì torí gbàtẹ bá wo níwájú àwọn ilé tẹlẹmí bá wọn pẹsì bẹ owó yẹn tẹlẹtẹlẹ wọn ti máa ná lẹyọlẹyọ káàmà parí púpọ jù ní ìṣe bọndù bọndù ni wọn tó wá já ní bọndù wọn wọn tó wá ran ní rápà lè pé wọn mílíọnù kan wọn lè gbé pélélé lẹẹkan náà wọn sì lè gbé tóbi mẹta mẹrin lẹẹkan náà lójú àgbo sẹyìn pé ó ń ṣe ìfọláńlá àwọn tí wọn ní lójú ni. wà mú èrò burúkú sọ́kàn ẹlòmíì náà tó bá wà mí pé àṣebọ́yẹ̀ nìkan ló bí lágbájá ṣebí olóhùn kan ló ra ṣebórí kan ló náà gbé wáyé òun náà bá máa wà lọ́nàkọ́nà wọn ló bí àwọn ọmọ ìsìn tí wọn ó lọ ṣe ìlọnilójú tí wọn ó gbé yàn pamọ́ wọn làwọn kidnappers ti gbé òkú wọn lè bá a rọwọ́ gbà kí wọn tó tu ètò ilé ẹlòmíì gan ti ń pa àwọn ọ̀rẹ́ rẹ̀ pé kó wá gbé pamọ́ káwọn lè rọwọ́ gbà lọ́wọ́ àwọn òbí àwọn torí pàmò náà fẹ́ fowó yẹn ṣe yàfùyàfù wọ́n fẹ́ ọ̀pẹ́sì àwọn ẹgbẹ́ wọn.
1: bàbá àgbà bá kọ́rù ẹ̀.
0: kọ́lọ́ kó ṣàánú fún wa ọ̀rọ̀ tó kẹnu ni ṣùgbọ́n a sun ẹnu ẹ̀ níbẹ̀ yẹn lé níta. tẹ̀síwájú tó bá dojú mi.

iṣẹ́ aráalé ẹ káàbọ̀ sí abala ayọ̀ká orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni ọ̀nàrẹ́bù Bọ́lá Táírù ìwé tá a sì ń kà náà ni eégún alárí ní ìjẹjọ́ a kà débi tí dúdú yẹmi ti ń padà ń fi ẹ̀sà béèrè lọ́wọ́ ọ̀yẹ́láàdè pé báwo lọ̀rọ̀ eégún ṣe rí bákan so in wa fa sẹyin die ka to bo si ibi esa yen mo sẹyin die ka to wa bo si bi ta ti bere ni en isede ewe nbe lori igi isede ojo nbe ni sanmo re to dake jeje ni bo ni yoruba ti san kale ti won fi kari aye oje lade dami lohun woni nba wi ara esa ti npe bo to fi wa bi oje lade lere ominu eja wa wo bere lati bi oje lade na se da lohun ki lo tun wa pada teyin re lo nigba ti o da lohun kini nkan ti kabiyesi so nipa awon kan ti en se eye ka tesi waju e ma ba mi kalu bibi dudu yemi ti bere ibere ti awon yoruba ti se lowo oje lade ni oje lade na fesi gbogbo n tó ń wí ni mò ń gbọ́ ọ̀rẹ́ mi àwọn àgbà kọ́rọ́ bọjọ́ fi inú gbóṣelé àwọn òkété forí òkìtì ṣe yẹ̀wò ibúrere ni ilé ẹja okùn kò ní gùngùngùn kó má níbi tá a ti fà wá ṣebí wo ìjì wá ń dé ìlágbẹ̀dẹ ọmọ awórin tún ni rọ ìrèmọ̀gún ọmọ ayòóyọ̀ ti ń gbé egún ènìyàn tí ò bá gọ̀gọ̀gọ̀ kó má mọ lé ba bẹ́ẹ̀ ènìyàn tí ò bá mọ lé bàbẹ ọmọ ọlọmọ ni èmi mọ bí yorùbá ti sẹ sílẹ kí wọn tó fọnká gbogbo ẹ gbogbo ẹ láti ilé ìfẹ ni ilé olódò kan ò térére ní ilé olódò kan ò tààrà tó ń sàn wéréke tó ń sàn wéréke tó dẹyìn ìkùlé òsìlẹ tó dábàtà asákẹ́kẹ́ wọn ò gbọ́dọ̀ bu mú abàjá wọn ò gbọ́dọ̀ bu wẹ́sẹ̀ onísọ̀bọ̀rọ̀ ni yóò mú mudò náà gbẹ sọ̀bọ̀rọ̀ wù mí ibi dandan kó máa bá lábẹ ọmọ ajúrò abẹsá n ò gbọdọ sójó àṣẹ méjìdínlógún ló nífẹ̀ẹ́ kan bó o bá kan ẹ̀sán nú a tún kan ẹ̀sán òde a kan òrìṣà kanrin lóòótọ́ àwọn elérò agbọ́mọ ọmọ sòkò abútẹni ọmọ sòkò ó fojú di abẹ abútẹni ọmọ àdọ́fà akẹ́yọ àbú onífẹ̀ ló làkùn ọba ló ní sẹ́sẹ́ fún bàǹtẹ́ gbọ́rọ̀ ní mú fẹ́ wù mí apádárí ẹni apáládo ènìyàn oògùn ojoojúmọ́ ní sú mi lọ ẹ̀rù jẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ òòrè a kì í dúró kíni nífẹ̀ẹ́ òòní a kì í bẹ̀rẹ̀ kíni nífẹ̀ẹ́ òòrè bá a bá dúró kí wọn nífẹ̀ẹ́ òòní bí a bá dúró kí wọn nífẹ̀ẹ́ òòrè ẹ̀bọ ni wọ́n fi rú olúwa rẹ̀ ṣe kó ga kò bẹ̀rẹ̀ là á kíni nífẹ̀ẹ́ ohun tó lú bá a sì kíni nífẹ̀ẹ́ a kì í tà bẹ̀rẹ̀ ojú bíntì ni wọ́n fi wo ni èmi kọ́ ba nífẹ̀ẹ́ mo làkùn ọba ni ló sẹ́sẹ́ fún àdìmúlà wọn alápáládo ènìyàn dúdú yẹmi bí n bá parọ́ ọjà mi bí n bá sòótọ́ sẹ̀rí ọ̀rọ̀ ìtàn tá a bá ń pa tá a lè rọ́ ojú ní tì ni.

0: Baba.
1: Ẹ
0: ṣe baba.
1: Àti Dr. David Olótọ́tọ̀.
2: Bàbá àgbàlagbà.
1: Wọ́n máa ń sọ akọ́ṣẹ́mọṣẹ́ ní.
2: Ẹ ṣeun.
1: Ẹ ṣe nígbà tí lè mọ̀.
2: Àmì Ọlọ́run.
1: Ẹ ní pa ẹrù bá ti jẹ nígbà tí lè jẹ
2: sùn.
1: Wọ́n yóò kí ní o ẹ̀ka. Ẹ̀ka lágbàá gẹ̀rẹ̀ bí wọ́n ti kọ́lẹ̀. Bí wọ́n máa gbọ́ yorùbá tán kò ní ká bẹ́ẹ̀ fi káhùn.
0: Ẹ ṣeun.
2: Ẹ ṣeun.
0: Àmì Olúwa.
2: Ẹ̀mí, àmì, àmì, ẹ ṣeun bàbá, ẹ ṣeun, ẹ ṣeun.
3: Àjẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wá pa gbogbo wa.
4: Ẹ̀kọ́ àtìgbà tó sàn.
0: Ẹ̀lú wa ni o.
2: Ẹ̀lú wa.
4: Ẹ̀lú àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀.
2: Ẹ̀yin rédíò ọ̀dọ̀ yín lè jẹ́.
4: Nípa àtìgbà tó bà.
0: Ètò gbogbo wa ni.
4: Ṣé ẹ̀sìn mi pè ní kí ọ̀nà rí bọ́ látàrí o.
0: Ẹ ṣe ń sà.
4: Iye Yorùbá sọ̀rọ̀ ká o rọ̀ ọ̀dà. Bẹ́ẹ̀ ṣe máa ń ka ọmọ yà mí lẹ́nu.
0: Ẹ ṣe mo dúpẹ́.
4: Ẹ̀mí gbàgbé mọ.
0: Àmì Olúwa.
4: Ẹ̀kọ́ yẹn mọ̀ mọ́ ní kí yín mọ̀.
0: Ẹ ṣe ń sà.
2: Ẹ ṣeun.

0: Hello.
1: Mo fẹ́ contribute lórí ìtàwọn tí wọn owó wà fúwà.
0: Ẹ má bínú
1: ìgbà ọ̀rọ̀ lẹ́fẹ̀ẹ́
0: wọlé púpọ̀ ẹ sọ níwọ̀n.
1: Níwọ̀n ó kò ṣe mà wọ́n ní ẹni bá ti wá wà fúwà lórí rè
0: sí
1: ni táwọn ọmọ wọn wọ̀nyẹn tí wọ́n ń bá káàkiri rí pé ètí àwọn bàbá tó bí bàbá wọn dáàmú òye wọn lè fi nẹsẹ lẹ́mìnrìn àjò wọn jẹ fún irin kò ṣe rí ìta bá sọ fún tó bá gbọ́ kó gbọ́ fún rẹ yóò bá jẹ gbọ́ kó gbọ́ fún rẹ kálukú ni yóò fi ọwọ́ rẹ yẹn àbí ikú.
0: ẹ ṣeun bàbá. ẹ ṣe lọ́tún ló ṣe sì kú etí gbọ́ ṣùgbọ́n ààyè ọ̀ka ohun tí yóò máa lọ náà ni òye yín ṣùgbọ́n aṣọ inú ẹ̀kọ́ lẹ́nì tàṣí tún lè gbẹ̀jọ ẹ̀jọ́ náà yóò gbọ́dọ̀ tó ìbá mi dágbére pé ìjọ́ ẹ̀jọ́
2: náà. ẹ ṣeun gbogbo ara ọlọ́run ní í ṣe eléyìí ní àkàmọ̀ fún a kò ní ṣe ní àgbọ̀mọ̀ fún ẹ̀yin náà títí di ọjọ́ mẹ́jọ tí a tún rí níbi tá a fẹ́ fi kọ́ sí kí ọlọ́mọ kọ àtúnrí wa orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni ọ̀nà ìrìbù bọ́lá táírò òdìjọ́ mẹ́jọ ní abala ayọ̀ka.

ṣeun ẹ ṣeun ẹ kú etí gbò ẹ jẹ́ ká fó fẹ̀rẹ̀ ká bọ́ sí abala ohun òwe lẹ́sìn ọ̀rọ̀ ibi tá ti máa ń pa òwe tá ti máa ń ṣàlàyé lórí àbí tá máa ń sọ nípa ìwọlẹ̀ yorùbá àbí ìwọ̀dílé ẹ jẹ́ ká tẹ̀síwájú ká bọ́ sí abala ẹ pẹ̀lú tábìlì kọ̀ọ̀kan tó ṣọ̀rọ̀ yá ẹ jẹ́ àlọ́.

0: lédè.
1: Bẹ́ẹ̀ ni Atunde Ladin Akomolede Yoruba. Abala owó lẹ́sọ̀rọ̀ láti máa sọ nípa òwe tá a sì máa ṣàlàyé ẹ̀ tí ó yé wa dáadáa. Àbí ká sọ nípa ìwọ ìdílé àbí ìwọlẹ̀ Yoruba. Bẹ́ẹ̀ ni tó sì ń di ìwọ di ọ̀la. Abala ẹ láti dáa máa sọ nípa ìlera wa ṣe mọ̀ pé ìlera báyìí ni ogun ọ̀rọ̀. Ọlọ́run ní fàárẹ̀ ṣẹ̀ nìkankan nínú wa. Èyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni la máa ń sọ ní abala yìí bẹ́ẹ̀ ni a sì tún wọlé ni Ọlọ́run bá wa ṣe. Ṣé mọ̀ pé tí mo bá ti dé báyìí mi ò máa sọ pé mi ò ní kólókó máa rò kó mi ò ní kólódó máa lò lóyè kan lọ sórí Facebook ẹ̀yẹ Type Tavik ọmọ tó sọ ẹ fọ́lọ́ ẹ gbogbo ohun tí ẹ bá ṣe nígbà tẹ́ bá sí ni gbogbo ẹ máa bá ń bẹ́ ẹ sì máa wò wá ketekete ó ti di amóhùnmáwòrán bẹ́ẹ̀ ni. Bá ṣe rí iná láàrin tó lọ́sí máa wà nílé ni Dr. Tajik lè mi jẹ́ ọmọ tó ṣọdún kọ́ àbá mi ìkìrọ̀ àgùnbẹ́ onílé òbí ìní yóò tún dọ̀tí gbogbo akàn sí.

0: ko siwa ni omo metala ko ma siwa lo ma dota be ni gbọ awon baba wa ni johun ala ni won ma fi iwe soro ti o si yeyan daada olaju o je ka baba asin re ti ma fi iwe soro mo awon ti won ti e so fun gan awon omo na o fe gboro mo won ti ge won leti lo anything about pe ni omo adota omo ti omo lasan ni awon agbalagba ma pe laye ijo wa na mo fa siko ki ya wa Folake Are iya ti gbadegba iya ti gbadegba e seun aro won ni Facebook wa e seun omo se ba ni be ba bi ogun te so gban pa ko ni se omo adota nu be ni gbo mo te ba so ko se gudugudu meje yaya mefa se mo gudugudu meje ati yaya mefa 7 plus 6 se mo beta le lo je odidi omo niyan e di poro awon baba wa kenu awon owe won si ni ma ni tumo lopolopo gba kolohun ko jo ko fun wa ni omo metala ko ma je omo adota ko lohun si sawa na omo metala fa won ta ba lobi ko ma se alo omo adota be ni ori e na ma bi pe owe ni esin ona tori laye igba wa se esin le to ja fefefe ju lati ti bi kan de bi kan won si wa ngba pe ti e ba pa owe fun le to ba ni la kan yi o ye ju bi e si fe ku ye lo yo si yara lati je tori laye igba na aye o ti da bayi ṣùgbọ́n ọlọ́run ní jẹ́ kí a parun ká mọ̀ pa nǹkan ní warun náà ní ká sì máa kọ́ra wa àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àwọn èèyàn ti ń padà sí ìgbà ìwáṣẹ̀ díẹ̀díẹ̀ tó sì ti yé wọn pé ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ẹni tó jẹ́ nǹkan àdáyébá yàtọ̀ síra wọn. nínú ẹ̀sìn náà sì ni àti ẹ̀sìn lẹ́sìn mùsùlùmí àtẹ̀lẹ́sìn kìrìsìtẹ́nì àtẹ̀lẹ́sìn kan àbáláyé ọlọ́run ẹlẹ́dùnmarè náà ni wọ́n ń darí gbogbo ẹ̀ sílé tó túmọ̀ sí pọ̀ kan lọ́lọ́run kò pé méjì bẹ́ẹ̀ ni. ohun tó burú jù ni pé kéèyàn ṣe nǹkan tí ó pa ọmọlàkejì lára ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú kùránì pé ò gbọ́dọ̀ pa ọmọlàkejì rẹ lára bẹ́ẹ̀ náà nínú bíbélì bẹ́ẹ̀ náà nínú ìwé àdáyébá bẹ́ẹ̀ ni. orí ìdí èyí jẹ́ ká máa fi nǹkan àwọn èdè wa àwọn àṣà wa ká máa fi kọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ni torí ẹ rí i pé nígbà àwáṣẹ́ àwọn ọmọ kan wà jẹ́ pé tí wọ́n bá sojú sí lásán àti máa tí wọ́n wí bẹ́ẹ̀ bá mọ́jú kan sọmọ kan sí iṣẹ́ àdìsẹ́ kan sí nǹkan kan ìlójú ní ọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni.
1: àwọn tí wọn mi ń wù àwọn aláwọ̀ láti wù
0: torí ìdí èyí àwọn bàbá wa wọn pọ̀ lọ́rọ̀ wọn sì pọ̀ ní ìmọ̀ràn nínú ọ̀rọ̀ ẹyọ ọkàn tí ó sì yọ ìmọ̀ràn láìmọye ní ara rẹ̀ bẹ́ẹ̀ ni torí ìdí èyí yorùbá bàbá èdè ni bẹ́ẹ̀ ni. yíyẹn ṣe jẹ́ lè nínú torí àkókò wa tí ó tó nǹkan bẹ́ẹ̀ ni.
1: ìwọ́n gbọ́ ohun tó ní bá pàpàlàpà nínú tuntun tó tún la.
0: ẹ rí lórí ọ̀rọ̀ nípa ìlera ara wa tí a máa ń sọ ní gbogbo ìgbà yìí ọlọ́run ní fàárẹ̀ ṣe wà sí ní ṣàárẹ̀ ẹ rí n táwà ń rí lóhun tó gẹ́gẹ́ bí iṣẹ́ wa ó máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tó jẹ́ pé àwọn èèyàn gan-an téèyàn bá rí ìrìn débẹ̀ kódà yóò kàn máa dúpẹ́ àlàáfíà náà ni ìjọba lè yóò lé ọrọ̀ ayé mọ́ torí bí èèyàn bá ní igba ẹgbẹ̀rún ńlá tí tó ń bá wà lórí àìsàn

lẹ́ni kí la fẹ́ sọ nípa ìlera ara ṣe yóò máa sọ fún wa pé ẹ jẹ́ ká máa ṣe àyẹ̀wò ara wa ní gbogbo ìgbà kó tó di pé yóò yíwọ́. Tá a bá sì ti ṣàyẹ̀wò tá a bá ti ṣàkíyèsí ká máa múra sí i ká máa fálẹ̀ mọ́ kó tó di pé yóò di gọbọi. Ṣé ẹ mọ̀ pé mo máa sọ pé mo jogún mo pọ̀ ànífiwé ni tí ò jẹ́ rárá bẹ́ẹ̀ ni. Ẹni tí nǹkan bá sì mú kódà kí n wò ká rẹ̀ ó sàn àsìkò ìgbà tí nǹkan fi mú un lẹ́rùn ìyẹn náà ti kù nínú ìrìn àjò ojú ayé ẹ̀ náà nù ṣe ni pé kó mọ́ mu alẹ́ yẹn lódidi àdúrà. Ọlọ́run má dà wàhálà mi kọ́lọ́ má mu wà lẹ̀ mo rí ẹnìkan tó jẹ́ èèyàn mi kan lénìí mo wá rí bí ẹni ṣe ń rìn sáà ń tẹ̀sẹ̀ bọ́nú ara wọn kí ló dé. Pé sí ò sí nǹkan wá ní pé iná rùn ló mú iná rùn kòkòrò inú ẹ̀jẹ̀ lásán. Ṣùgbọ́n àìtètè kọ bí ara sí ó jẹ́ kó ti wá wọra tó ti wá di pé wọ́n á ń gba ojú lu díẹ̀díẹ̀ tó jẹ́ pé kò wá ríran dáadáa mọ́ bẹ́ẹ̀ sì ni tí iná rùn kòkòrò bá pọ̀jù lára ni máa gba àti ríran ẹ̀dá bẹ́ẹ̀ ni. Ṣe rí kòkòrò inú ẹ̀jẹ̀ dàbí nọ́ọ̀rùn kankan yẹn kòkòrò àìfojúrí ni tó jẹ́ pé ara ẹ̀yà ara ní máa jẹ bẹ́ẹ̀ ni. Ẹlòmíì nígbà tó bá kọ́kọ́ mú òun náà ara lè máa yan ẹlòmíì léwẹ̀ tankara máa ta ẹlòmíì kan léwẹ̀ tankara máa yan kòkòrò ti wà inú ẹ̀jẹ̀ rẹ̀ nìyẹn kó gbìyànjú kó bá àwọn nǹkan ìbílẹ̀ wa sọ̀rọ̀ kí wọ́n fún ní nǹkan ìbílẹ̀ tí ó tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹni tó bá tètè wàá múra sí tó bá ti kó bá wá gbogbo lára kòkòrò yẹn tó bá fi lè rìn débi ẹyinjú yóò máa jẹ iṣan tí máa fún ṣe mọ̀ pé bójú ṣe rí tí ẹ bá wo àwòrán ojú ó dàbí kíní bọ́ọ̀bù glóòbù tá ń lò yìí ni. Bẹ́ẹ̀ ni ẹ ṣùgbọ́n tẹ bá ra glóòbù nínú tẹ bá fi síná tó bá mọ́lẹ̀ yòó ìgbà tó bá yá tí nǹkan bá ti ń já àwọn kiní tó àwọn iṣan àwọn kiní tó ń taná nínú rẹ̀ yẹn kiní yẹn dàbí ìtàkùn báyìí tó bá ti ń já tọwọ́ kọ̀ọ̀kan bá ti ń rin ẹ rí i pé iná yẹn lè máa tàn ṣùgbọ́n yóò máa wù lẹ́wúlẹ́ kò ní mọ́lẹ̀ bí ìta kọ́kọ́ mọ́. Bẹ́ẹ̀ ni kó gírí mọ́ náà nù yẹn kí ó tètè kó gírí mọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ yẹn tó bá fi lè wá jẹ iṣan wáyà tí ń kọ́ńtró ojú tó bá fi lè jẹ wáyà ìjà ó tanu. Ìwọ gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́. Orí ìdí èyí gbogbo tí ìbá máa ṣẹyìn nínú ara tó bá jẹ́ ààyẹ bí nǹkan bá ti ń ṣe lára nìyá mọ̀ ẹ̀rù kí àkànnà mú ìrànlọ́wọ́ lásán gbogbo ara ni ó máa sáré bẹ́ẹ̀ ni. Tí bá ti wá ṣàkíyèsí pé nǹkan kan jẹ́ ààyè lára ẹ tètè kó gírí mọ́ kó tó di pé yóò di gọbọi ọlọ́run gbàdúrà wa. Torí ẹ̀ mo fi ní pé ká máa ṣe general body test wa lóòrèkóòrè ibi tára bá kú sí à ń lè máa bẹ̀ à ń lè fi nǹkan kékeré kan pojú ẹ̀ tọ́lọ́run sì máa ṣe láwùjọ pátápátá. Ṣùgbọ́n ètò súnmọ́ jù yẹn ṣàjẹ́ ká máa yẹ ìfúnpá wa wọ̀ ní gbogbo ìgbà tí a bá ti rí pé ó bá ti ń ga ẹ gbìyànjú ètò àwọn oníṣègùn lọ kí wọ́n fún ẹni tí ó fi wálẹ̀ tó jẹ́ àwọn nǹkan wa ìbílẹ̀. Tó jẹ́ kí n máa tẹnu mọ́ nǹkan ìbílẹ̀ ni pé ẹ rí i pé gbogbo àìsàn tó pọ̀ káàkiri ń sìn láyé ìjọ̀hún àná lára bá wa tó jẹ́ pé bí nǹkan bá ṣe wọ́n kódà ẹ̀fọ́ ewé bẹ́ẹ̀ lásán máa fi ń tọ́jú àìsàn oríṣiríṣi àwọn ewé tó jẹ́ fresh one ni wọ́n lò ṣùgbọ́n ó sì tó jẹ́ pé gbogbo nǹkan tá à ń jẹ kẹ́míkà ni tó jẹ́ pé abá tó lóògùn náà kẹ́míkà kankan ni ló ń wo oríṣiríṣi àìsàn sílẹ̀ lásìkò yìí kó lóun kó ṣàánú fún wa ni. Gẹ́gẹ́ bí ṣẹ́ táwọn máa ṣe tó tún jẹ́ ṣe àánú àwọn tí wọ́n gbé àìlera wa lóríṣiríṣi tó wà ní ọwọ́ wa báyìí tí lucy rí bákan náà wọ́n ní láàdọ́ta tẹ́sí rẹ̀ lómi tómi ó máa bọ́ lójú yín bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ó bẹ̀rẹ̀ kó tó di ranto ọlọ́run ní dà wá láàmú ọlọ́run sì ní fàárẹ̀ ṣe wá ẹ já máa ṣàyẹ̀wò ara wa lóòrèkóòrè.

0: Orílẹ̀ èdè ní orí nǹkan tí a sọ nípa ìlera ara wa, àìsàn kan wà tó tún ìfá tó ló fẹ́ di tó rọ fọ́nká lẹ́sìn tí ó sì fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láyé ijó wọ̀nà. Àìsàn yí àìsàn gègé ni bí kọ́rọ̀ owó kò wú gbé nǹkan owó lára ọ̀nà bẹ́ẹ̀ ni. Wárí pé kiní wa ń pọ̀ sí kò wá tẹ̀ wá mọ ẹni tí ìmú ọmọ kékeré ó sì mú àgbàlagbà bẹ́ẹ̀ ni. Ṣé ẹ sì mọ̀ pé àwọn olóyìnbó nǹkan tí wọ́n ní pé wọ́n dé tó lùbú lẹ́ni. Ó dá lùbú lẹ́ni wọ́n pa àwọn oge ibi tí wọ́n kúrò. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ló ti sọ pírẹ́ṣọ̀rì sílẹ̀ kó padà tó wú bẹ́ẹ̀ padà bẹ́ẹ̀ ni. Ìwádìí wọ́n ní àwọn immune system wa tó máa ń ran ẹ̀yà ara lọ́wọ́ láti ṣiṣẹ́ wọ́n ní tẹ́lẹ̀ mí ò bá ṣiṣẹ́ tó wọn ló lè fà á bẹ́ẹ̀ ni. Wọ́n ní tàbí ti tẹ́lẹ̀ mí ò bá ti ṣiṣẹ́ jù wọn ló lè fà á. Ilé tó túmọ̀ sí ìpẹ̀tún ìwọ̀n sí gan lọ́lọ́run ṣẹ̀dá ilé ayé. Ẹni tí kiní ìfẹ́ wa mú wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá tètè ṣàkíyèsí ẹ̀ tó bá tètè gbákú wárùkù tí olóòmọ sábà lu àwọn nǹkan ìbílẹ̀ wa ní sábàbí láti sáré yanjú ẹ̀ kúrò ńbẹ bẹ́ẹ̀ ni.
1: Àwọn tí wọn mi wà wà láwùlá.
0: Ṣùgbọ́n téèyàn bá ń wòran tí ò bá tètè jára mọ́ òun náà máa tún di kánsà máa ń wọ̀ bẹ́ẹ̀ ni.
1: Àìdè wá sí ibi tẹnitẹ.
0: Orí ìdí èyí tó bá ṣe àkíyèsí pé nǹkan báyìí ó fẹ́ máa wọ́n olóhùn ti ṣe gbọ́n tó bá ti ní gbogbo àìsàn tó bá ti lóyìnbó àwọn olóyìnbó ní oògùn ẹ̀ gbogbo àìsàn tó bá ti ní yorùbá náà àwọn bàbá wa náà ní oògùn rẹ̀ irú nǹkan báyìí ó jẹ́ nǹkan tí a máa ń fojú parẹ́ ṣùgbọ́n ohun tó lágbára púpọ̀ ni tó sì ń ṣe ẹlòmíì tí ò mọ ibi tí ó yà lẹ́yìn kan lọ iléèwòsàn kí wọ́n sọ pé wọ́n bá a gé ni owó rọkùnrin ọgbọ́n ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ nílé ìwòsàn ṣùgbọ́n ẹni tó bá ṣàkíyèsí ìlú kan báyìí tó bá ní kó bá ti fẹ́ máa yọ àfọ̀ ní nǹkan kékeré kan ṣe tó jẹ́ pé ọlọ́run máa ń lò ní sábàbí láti fi ṣe àwòtán ẹ̀. Ẹnikẹ́ni tó bá ń ṣàkíyèsí pé ó fẹ́ ní gẹ́gẹ́ díẹ̀ báyìí kankan ẹ̀jẹ̀ kó gbé ẹ̀bí kọ́sẹ̀ ẹlòmíì tó bá ti mú ó máa ń mú ẹlòmíì jẹ́ pé tó bá mú tó bá ti wá tó bá ti pẹ́ lára ojú ẹlòmíì ó fẹ́ lè yọbọ́ lẹ̀ báyìí tí ó ti mú tó jẹ́ pé ó ti fẹ́ máa di kánsà bọ̀ díẹ̀díẹ̀ nù. Ṣùgbọ́n téèyàn bá ti ṣàkíyèsí ìgbìyànjú tí ó gbà náà rèé. Ẹni kí n tán kó lọ gbìyànjú kó wá ìtànà akọ ìbẹ́pẹ tí máa dàbí fúláwà lórí akọ ìbẹ́pẹ ṣe pé akọ ìbẹ́pẹ ò kí ń sún ìbẹ́pẹ tẹ̀ bí ìtànà báyìí ló máa ń yọ jáde èso ìtànà ẹ̀yẹn ìwá ìtànà ẹ̀ kò ṣe díẹ̀. Ẹwà kan blana náà díẹ̀ ẹwà iyọ̀ tá à ń fi ṣe bẹ̀ yìí. Ẹwà iyọ̀ díẹ̀ náà sí ẹwà ogún mẹ́tẹ̀ẹ̀ta yẹn gùn papọ̀ tẹ bá ti gun tẹ̀tì lọ tó kọ́ná ẹwà pò mọ́ òrí ṣé abọ́ta ẹ pò mọ́ òrí ẹ kàn gbé sínú òrùnkóòrùn ojú kò mí sí mara wọn dáadáa ẹni tó ń bí wọ́n ti ṣàkíyèsí pé kíni gègé yẹn wá kó kàn máa fi pa á láàárọ̀ kó máa fi pa á lọ́sàn-án kó máa fi pa á lálẹ́ láṣẹ lédùn ara ló máa ń lò ní sábàbí tó jẹ́ pé ibi tí kìnìún ti ń bọ̀ yóò sì padà wọlé láṣẹ ọlọ́run. Ìtànà akọ ìbẹ́pẹ kan blana ìyẹn ṣebí díẹ̀ àti òrí ìrìn àgùn papọ̀ yẹn sì forí kó tó bá ti yọ tó bá ti dàkọ̀ mọ́ra wọn kí tó máa fi pa bóyá ọrùn ni àbí ibi tó bá ti yọ yẹn kó máa fi pa láṣẹ lédùn ara ló máa ń lò ní sábàbí tí ó sì wọlé padà bẹ́ẹ̀ ni. Èrí lórí títí tọ́lọ́rọ̀ ajé tá a máa fúnra wa ní gbogbo ògbàun bẹ́ẹ̀ ni ẹlòmíì ti ń ṣiṣẹ́ kan tẹ́lẹ̀ tó jẹ́ pé èèyàn wọ́n máa ń bò wìtìwìtì ṣùgbọ́n gbà tó yá ó rí pé wọ́n ń sún sẹ́yìn fóun bẹ́ẹ̀ ni. dúró tí ń wà láàrin ń tọ́ nìyẹn dúró tí wà tipẹ́tipẹ́ ṣe mọ̀ pé àwọn kan náà ṣáṣe jésù tí wọ́n kan jésù bá gbélé bu àwọn kan náà ni wọ́n lé àná bí kò lu bàbá rẹ̀ tí wọ́n lé lọ sí tó di dandan gbogbo ẹni tó bá ti wáyé ní ó lọ́ta bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n tá à ṣe ń sọ ìwọ lóhùn fún àwọn kan lágbára ju àwọn kan lọ ṣùgbọ́n ẹni tó bá ti rí i pé bóyá owó tí ń wà lára òun bóyá iṣẹ́ kan ló ń ṣe tẹ́lẹ̀ tó ń lówó tó ń ṣe dáadáa

èèyàn kan péré ẹ sì wá ewu ojú àrùn ewu ojú àrùn ìsáti mọ ewu sí rashes tojú àrùn yẹn ewu àrùn tí wọn ti ń dáná gbogbo wà ní ewu ewu ojú àrùn náà díẹ ẹ wá bá ń wá ìtànà akọ ọbẹpẹ tí mo dúwe fún ilé ẹkan yẹn ìtànà akọ ọbẹpẹ ẹ bá ń wọ náà díẹ ẹ wá wọ ìpò ọbọ díẹ náà sí ẹ wá gùn gúngún yẹn tẹba ti wá gùn pọ ẹ wá fi ọsẹ tí òjò tẹ máa fi wẹ lẹẹmẹta ẹ fi kó lẹ kò yẹ yín tẹba ti wá ewé àkókò ẹyọ ọkan ṣoṣo tó jọ tẹ wá ewu ojú àrùn ewu ojú àrùn yẹn tẹ tẹba ti bu kékeré náà ni ẹ dà pọ mọ ẹgbùn ìtànà akọ ọbẹpẹ yìí ewé àkókò yìí àti epo ọbọ yìí ẹgùn àpapọ̀ dáadáa ẹgùn ewu ojú àrùn yẹn sì tẹgùn àpapọ̀ bẹ́ẹ̀ ẹ wà fi kó ọsẹ dúdú ẹfọsẹ dúdú kó sóyìn ṣùgbọ́n ẹni tó fẹ́ ṣe ó ṣe é ṣe bóyá bí ẹni tó bá fẹ́ ṣe fún ẹ ṣẹ́rú omi tí ẹ wà fi tẹ́ fi pò tẹ bá ti gun omi díẹ̀ tẹ́ wà fi sí a jẹ́ bí ìtọ̀ onítọ̀hún fúnra rẹ̀ tẹ bá ti wá gun tó bá ti kú rada ẹ pín sí mẹ́ta ẹ sì wá kẹ́kẹ́ ìbílẹ̀ mẹ́ta náà ẹ wà pín sọ́nà mẹ́ta ẹ fi sórí kẹ̀kẹ́ yẹn tẹ bá ti wá wẹ̀ tó bá jẹ́ pé aago márùn-ún ìdájí ni àárọ̀ kùtùkùtù náà lè wọ̀ ọ́ tó bá jẹ́ pé aago márùn-ún ìdájí lè wọ̀ lénìí aago márùn-ún ìdájí náà lè wẹ̀ tọ̀la aago márùn-ún ìdájí náà lè wẹ̀ tuntun la mẹ́ta yẹn ni pẹ̀lú àdúrà ìwẹ̀nu kó lóun kó mọ wáyé láàrin èèyàn bẹ́ẹ̀ ni kò jẹ́ kí aláàánú kó padà rí yàn láṣẹ elédùmarè ọlọ́run máa ń lò ní sábà bíi gbìyànjú ni bẹ́ẹ̀ ni àṣírí sì ni kì í ṣoògùn. Bí yẹn ṣe jẹ́ lé nínú ọlọ́run.

0: bá sọ jẹ́ máa dágbére díẹ̀ díẹ̀ ju kí n kan sáré gbé tí yìnyín ìké má fi dùn ká tó máa lo ẹ̀lú o. Ẹ̀lú. Ẹ ṣeun.
1: Lẹ́rẹ̀ ni mo. Lórí tí onígẹ̀gẹ̀ tẹ wí yẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé èyí tó bá ti yọ kíní yẹn ò lè ṣiṣẹ́ fún mọ́ o.
0: Tó bá ti yọ ó ṣe ó ṣiṣẹ́ fún ó ṣiṣẹ́ fún a máa fi wọ́n máa fi gbó.
1: Yóò máa fi rá náà.
0: Yóò máa fi rá náà ni bẹ́ẹ̀ni a wọlé padà láṣẹ Ọlọ́run.
1: Ẹ ṣe.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
2: Máa kọ́ ní kúdọ̀ nù.
0: Ìyáwó àṣọ ìyáwó kẹrù gbogbo bá ká gbọ́ àká máa lọ bí ilé bá ń dáwọ́ ilé ètò kò jíjọ mẹ́jọ.
3: Ẹ ṣeun gbogbo ara alé ẹ kú tẹ̀tí sí wa. Ọlọ́run a tún so kọ́ bí mi ṣe sọ kọ́lọ́run kó tún jẹ́ wípé kọ́ jẹ́ pa wà láàrí tó bá ti dọ́jọ́ mẹ́jọ kó sì jẹ́ wípé yìí náà lẹ tún máa tẹ́tí tẹ́ tún máa gbọ́ wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ṣùgbọ́n gẹ́gẹ́ bí mi ṣe máa sọ wípé àwa ń ta iṣu ẹ máa bá wa patronize wa ẹ bá wa ra ìjà ń ta iṣu tó ṣe kó lọlé àná iṣu tó ṣe gbé travel lọ ìlú òyìnbó ṣọ́ọ̀bù tèmi wà níwájú ilé ògùn mọ́lá tó bá sì ṣe pé ẹ fẹ́ fún wa ní ìmọ̀ràn lọ́nà kan àbí ọ̀nà míì lórí àwọn ètò tá à ń ṣe àbí bá a ṣe ń ṣe àṣetán láti gbọ́ ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07032617440 lẹ́ẹ̀kan sí 07032617440 orúkọ mi lẹ́ẹ̀kan sí ni ọ̀nàrẹ́bù Bọ́lá Táírù Odì ọjọ́ mẹ́jọ.
0: Èrí tó bá di aago mẹ́jọ aago mẹ́sàn-án ni a ṣe ní alẹ́ ni ṣùgbọ́n tó bá di mẹ́jọ a padà sí aago mẹ́jọ sí mẹ́wàá wa padà bẹ́ẹ̀ ni. Ẹ pàdé wa lórí ètò ta ló yé ní alẹ́ ni aago mẹ́sàn-án sí mẹ́wàá bẹ́ẹ̀ ni. Tó bá ìtún ti di àárọ̀ Monday ẹ pàdé wa lórí ètò bí ayé ń lọ aago mẹ́wàá sí méjìlá nìyẹn tiẹ̀. Ṣùgbọ́n lórí ètò àti gbàdéwà tá a wà ó sì tún dijọ́ mẹ́jọ tọ́lọ́run aṣọ wa jùgbà náà lọ. Ẹ mọ̀ ṣe máa ń sọ pé oníṣòwò làwọn bá ní tanilalẹ̀ káàkiri ilẹ̀ yá sì máa ní mojú tó lọ sí máa ń bá wa ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà. Bàbá kan láwọn ọjọ́ ń sọ̀rọ̀ lẹ́yìn ó ní òun fi ní rẹ́ǹtì pé owó tí wọ́n á dìwọ̀ ènìyàn ò sanwó. Òun ò sì mọ bó ṣe fẹ́ ṣe nǹkan kan ní tí a fi máa ní pé kẹ́gbẹ́ fún akọ́ṣẹ́mọṣẹ́ ẹjẹ́ǹtì náà nù bẹ́ẹ̀ ni. Ẹjẹ́ǹtì ló máa mọ bí ó ṣe máa rán ẹni tó gbalẹ́ létí pé àsìkò ìtàn owó léèrè ti ń tó bọ̀ ọ́ ṣe mọ̀ pàjẹ́ balẹ́rù kò sí kúta pàgbà sí ẹni bá pò lórí ẹ̀ ń bẹ́. Ó jẹ́ kó máa yẹ pé tó bí kíní ìbá ti tán tí bàbá ẹ̀ náà fi jẹ ní o má fi lè pa o. Tó bá wá kù díẹ̀ káàtó tá léèyàn sì rí tó bí kí ìṣe níbẹ̀ ẹjẹ́ǹtì náà agbára wa máa ń gbé nígbà mi láti ràn lọ́wọ́ láti kọ́kọ́ bá a sanwó má bá onílé ná kó má bá a pàṣánà bẹ́ẹ̀ ni. Tọ́lọ́ sì máa ń lò wá ní sábà bí lọ́pọ̀lọpọ̀ ọgbà fún àwọn tí a lè jọ ń ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ sì máa ràn wá lọ́wọ́ sì ń sọ fún pé téèyàn bá ti ní sáìtì sílẹ̀ tẹ́lẹ̀ a lè bá wọn mójútó láti bẹ̀rẹ̀ dórí tẹ́ bá jẹ́ pé bá ti lẹ́ni tí ń bá yín ṣe wá pé búlọ́ọ̀kì náà ni a lè kó máa ṣe wà tó bá ti nílẹ́gbẹ̀rún méjì tá a sì bá yín yọ ní búlọ́ọ̀kì gidi sangbélé ni o. Ẹ lè fẹ́ kàn sí wa níbikíbi téèyàn bá ti ti wúri Akala Express. Tẹ́bá ti ń kọjá Akola bí Ọlákúnlé traffic light yẹn tẹ́bá ti sọ bẹ́ẹ̀ kan bẹ̀rẹ̀ olúkọ yìí Central Mosque opposite Central Mosque olúkọ yìí yẹn ìbẹ̀rẹ̀ ọ́fíìsì wa wà ló sì máa ń bá wa ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà a sì máa tún ṣe àwọn àtọ́jú ìlera pẹ́pẹ́pẹ́ nílànà tiwa tó lọ sí máa ń bá wa yanjú ẹ̀ láṣẹ Elédùmarè. Ẹ lè fẹ́ bá mi sọ nǹkan kan bóyá lórí iṣẹ́ mi àbí lórí ètò tá a ṣe náà nọ́mbà tèmi gangan ni 08050302695 lẹ́ẹ̀kan sí 08050302695 bẹ́ẹ̀ ni. Mo máa ń sọ pé oyún ti sí lọ láfárá àfòmọ́ ti sí lọ lọ́rùn ọ̀pẹ ìbànújẹ́ ayé mi àti yín ó ti bọ́dún ìṣìlọ Dr. Tafik Lèmi jẹ́ ọmọtọ́ṣọ lórúkọ bàbá mi Kírun Agunbẹ́ onílé òbí 08050302695 ó tún dijọ́ mẹ́jọ ẹ ṣeun.

tún bàbà bàyá yóò ní sẹ́kú kíkọ̀rọ̀ torí ọmọ rẹ o. Kábíyèsí rẹ ọba ẹlẹ́dùnmọ́rẹ̀ ìwọ lọ́ba tó kí ọba dùkì. Òun la tó yìn àtọ́bọ àtọ́gẹ́ àtọ́gẹ̀ àtọ́bọlá fún àtọ́gbé nígẹ àtọ́gbójúlé àtọ́fọ̀rọ̀lọ́ àtọ́farati àtọ́fiṣẹ́ ogun rẹ o. Arógun má tìdí, arógun má bẹ̀rù, arógun má sọjọ́. Ọba mi àjà lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́
alábìyamọ yín ti gorí afẹ́fẹ́ ọpẹ́ ládálé ní ara tó bá wu mọ́là ní fi gòrò dá ọlọ́run yóò fàyè wà tọmọ rẹ dára rere o wàá jẹ èèyàn bàbá alábìyamọ lẹ̀mí jẹ́mọ kéde rẹ̀ ó yẹ lọ jẹ wọn mọ́ o ẹ ò ní iṣẹ́ ẹ̀sán wàá jẹ̀rẹ̀ ọmọ ọmọ yín ò ní fi fúláwà sọjọ́ lọ́sù yìí o abiyamọ ìgbẹ́mi dáadáa ò ní ṣe lọ́sẹ̀ lórí ọmọ rẹ ọ̀rọ̀ jáde lára bàbá alábìyamọ àní ẹbí kì í wọnú kọ́rọ̀ mi wọ̀ ọ́ ò ní rí jẹ ibi lọ́sù yìí o ènìyàn lè promise ènìyàn kan fọkànfọ ṣùgbọ́n lọ́sù yìí ọlọ́run ò ní gbàgbé rẹ o ẹlẹ́ran ara ni gbogbo wọn ọmọ rẹ ò ní ṣe ayé lọ́sù yìí o ẹ̀mí rẹ máa gùn wàá tún jèrè ọmọ ọmọ rẹ ò ní dàwátì lọ́jọ́ kẹyìn ọmọ rẹ ayé ò ní fi ọ́ pamọ́ ọmọ rẹ ò ní fò sẹ́lẹ̀ ọ̀tọ̀ lọ́wọ́ ọ̀tọ̀ ní fọkànbalẹ̀ olúwa máa fún ẹ lówó ọlọ́run á fún ẹ ní fọkànbalẹ̀ àṣejáde lọ síbi ògo tọ́mọtọ́mọ wàá fẹ̀yìn mẹ̀kọ́ nílé ọmọ rẹ o àánú ló sọ dávid di aláṣẹ ó yá látẹ̀ nílò ayọ̀ǹda àánú fún ọ lójú ẹlẹ́gàn bàbá afa ọ dìde ojú rẹ máa ríire ọmọ ọlọ́run máa fowó kẹyìn inú ilé yìí lọ́bẹ̀ bó ti wù kó rí wàá rọ̀nà lọ o ọfà yìí ò ní bọ̀ lóṣù yìí ire ti dé o ní mí sí ẹ tọmọtọmọ o mo lé òmìnira òṣì jáde nínú ilé yín òmìnira àṣẹ tí mo lé jáde òmìnira àkóbá mo lé jáde òmìnira gbèsè mo lé jáde òmìnira àtọrọjẹ mo lé jáde ọmọ rẹ máa dùn wò lágbára ọlọ́run lọ́jú yìí ọ̀nà rẹ máa là ó yà lọ gbégbá ọpẹ́ wàá kájọ ìdùnnú olówó sọ̀rọ̀ wọ́n ní yẹsà yẹsà ọ̀run máa fowó kẹwọ́ dẹ́ o ayé apá ọ̀lẹ́ lọ́jú yìí wọ́n ní kó yẹ̀wò àtọmọ rẹ kẹrẹ o ariwo kọ́ ọmọ rẹ máa jẹ fi yangàn lọ́jú yìí o lọ́jú yìí ayé òní bẹ̀rẹ̀ ohun tán fi sí ọlọ́wọ́ o lọ́jú yìí òní jáwé gbóbora lọ́jú yìí má jẹ̀mú ẹtì ó dọ́pin nínú ayé rẹ o òní rogun alẹ́ ni má dẹ̀yìn lórí ọmọ rẹ o òní fọmọsẹ gbèsè rán o wàá ṣe sẹ́bà bí ire tọmọtọmọ lọ́jú yìí ọmọ rẹ òní bọ́láyé fọwọ́ tí o wàá rọwọ́ yọ nílé bàbá rẹ nílé ìyá ó yá wàá rọwọ́ yọ lọ́jú yìí kò sáyè fún gbèsè nínú ilé yẹn o níbi tí ọ̀rẹ́ tibọ́tibọ́ ti ṣí wọṣẹ́ ọlọ́run dìde ìrànlọ́wọ́ wàá jayé dọjú alẹ́ adániwáyé máa fi ọlọ́kànbalẹ̀ lọ́jú yìí o àdágbé àdábà ó dópin o àìsàn dópin wàhálà àti ìrònú lórí ọmọ ó dópin o kò sí kò sí àti àní ó dópin o iṣẹ́ olóró kú kò ní dẹ́hùn lára ọmọ rẹ o ó ní sọmọnù ìwé ẹjọ́ àti ọ̀rùn fàáyà o àwòrán rẹ ò ní gbàbọ̀dẹ̀ tì ọ́ gbogbo ilé

0: gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí. Ẹja mọ ilé ìdájú torí wípé ní òní ló pé ọjọ́ kẹta tí mo ti ń sọ̀rọ̀ lórí ẹ̀. Ayé ìyípadà, life of transformation. Kò ti sọ ohun tó pọ̀, sì sọ agbára tó ń bẹ nínú ìyípadà fúnra rẹ̀. Mo sọ ìdí tí ènìyàn fi nílò rẹ̀, kódà kìí ṣe ènìyàn nìkan. Gbogbo tí Olúwa dá tó ní ìmí ló nílò ohun tí wọ́n ń pè ní ìyípadà. Ohunkóhun tí ò bá gba ìyípadà, ayé kìí kọbi ara sí. Kò ti sọ ohun tó pọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n ní àárọ̀ yìí, mo ń lọ sí ìpele mìíràn. Ohun tó lè fà á kí ayé ènìyàn kò dúró lójú kan, kó mọ́ gba ìyípadà. Ẹ̀jẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Ní ọdún 2012, mo wòye pé Olúwa ìrìn àjò mi ò gbọ́dọ̀ mọ́ lọ báyìí. Olúwa sì fi àwọn àṣírí kan mi nínú Bíbélì. Ó sì fi àwọn nǹkan bá mi sọ̀rọ̀. Ó fi àwọn ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ hàn mí. Òye sì yé mi ní ìgbà náà. Mo sì mọ ohun tó kàn fún mi láti ṣe. Bíbélì sọ pé àwọn ọmọ Ísíkárì wọ́n ní òye àkókò. Wọ́n mọ ohun tí Ísíráẹ̀lì ò bá máa ṣe. Jẹ́nkúkú sọ fún ọba pé àwọn ohun tí mo fẹ́ kà fún ọ yìí, àwọn ohun tó nílò láti mọ̀ ni. Ìyípadà kìí wá bí àwọn ohun tí mo ń sọ yìí bá ti wà ní ojúṣe. Bí wọ́n bá ń jọba lọ́wọ́, wọn kìí fààyè gba ìyípadà. Mo sọ bí méjì ní àná. Mo sọ nípa ohùn. Mo ní pé ohùn lè dá àyàn dúró. Bẹ́ẹ̀ ni sà. Màá máa sọ nípa àlè ní òní. Embargo. Àwọn bàbá wa láyé àtijọ́, wọn a máa fi àlè dá nǹkan tí ó jẹ́ tiwọn, wọn a máa fi dá dúró. Wọ́n lè pa àlè lódidi oko fúnra rẹ̀. Ẹ̀sà, wọn a máa pa àlè lé ìlú, wọn a máa pa àlè lé obìnrin. Wọn a máa pa àlè lé ọmọ fúnra rẹ̀, wọn a máa pa àlè lé owó oko. Gbogbo àwọn tí mo sọ yìí, ó sì nídìí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kàn fún yín ní àpẹẹrẹ yìí tó lè yé yín. Bí àwọn bàbá wa bá fẹ́ pa àlè lé nǹkan oko wọn, bóyá wọ́n fẹ́ gbé nǹkan láti ibì kan síbì kan, wọn wà ní orí ọ̀fẹ́ láti lè gbé ó ti pọ̀ jù. Wọ́n ti gbé díẹ̀ ńbẹ̀, wọ́n wá fẹ́ padà wá láti wá gbé ìyókù, àbí wọ́n fẹ́ fi ilẹ̀ ńbẹ̀ fún ọjọ́ bíi mélòó kan. Àbí wọ́n fẹ́ fi ilẹ̀ nítorí pé àwọn ni wọ́n mọ ìdí tí wọ́n fi fẹ́ fi ilẹ̀ bẹ́ẹ̀. Wọ́n á pa àlè lé nǹkan oko yẹn. Àwọn èèyàn tó bá ń kọjá ńbẹ̀, wọn ò dẹ̀ ní dá sí. Ẹ wo bí, tó bá jẹ́ ọ̀pọ̀ òyìnbó ni wọ́n pa àlè lé. Ọ̀pọ̀ òyìnbó ò sì lójú tí òòrùn bá ti ta sí púpọ̀, yóò bẹ̀rẹ̀ sí mọ́ sómi ni. Ṣùgbọ́n bí àwọn èèyàn bá ń kọjá ńbẹ̀, o ò ní lọ síbi ọ̀pọ̀ òyìnbó yẹn torí àlè ti wà lórí ẹ̀. Bí àlè ò bá sí lórí ẹ̀, wọ́n lè gbé. Àlè yẹn ló sọ wípé ẹ mọ́ fọwọ́ kàn. Tó bá ń bàjẹ́, ẹ mọ́ dá sí. Tó bá ń ṣomi, ẹ mọ́ lọ ọbẹ̀. Kódà bó bá fẹ́ mọ́ ṣe bíi pé yóò mọ fi àpẹẹrẹ pé nǹkan ti bàjẹ́ hàn, ẹ mọ́ lọ ọbẹ̀, ẹ mọ́ ṣàánú ẹ̀. Irú ohun àlè yìí ni wọ́n máa ń pa lé obìnrin bí wọ́n bá fẹ́ bayé ẹ̀ jẹ́. Irú ohun àlè yìí ni wọ́n máa ń pa lé iṣẹ́ ara wọn bí wọ́n bá fẹ́ fi iṣẹ́ yẹn ṣòfò. Irú ohun àlè yìí ni wọ́n máa ń pa lé odidi ìlú bí wọ́n bá fẹ́ sọ ìlú dayéré. Ẹ̀sà, ohun tí wọ́n ń sọ ni pé ìrànlọ́wọ́ ò gbọ́dọ̀ dìde fún. Tó bá jóbìnrin ni wọ́n ń sọ pé ẹ mọ́ ṣàánú ẹ̀, ẹ mọ́ jòó bímọ, ẹ mọ́ ràn lọ́wọ́, ẹ mọ́ jòó rí ṣe, ẹ mọ́ dọ́dọ̀ rẹ̀, àwa la ní, àwa náà la pa àlè lé. Iṣẹ́ burúkú tí àlè mọ́ ń ṣe nìyẹn. A fẹ́ gbàdúrà láàárọ̀ yìí torí gbogbo ẹni tí ó ń gbé ní abẹ́ àlè. Bàbá, ohun tó burú ni o. A máa gba ọdún tó pọ̀ lọ́wọ́ ènìyàn. le a je ke eyan ma so a ma fi akoko eni sofo ale a ma gba odidi aro lowo eniyan owo ale a ma gba osan lowo eniyan esa ale le gba emi lenu eniyan ma lo be na manava kwada ya ve kada yash oh eyi ka wa bi ti mo fe ke je ajo gbadua omo bere kan benu bibeli won pe ni obere ara samaria tori bi aye eyan ba ni tumo daada ninu bibeli isele ni won fi poruko e eri pe were ara gagara won fun wa loruko e agbegbe ni won fi poruko won eyi kan wa bi ti mo fe ki e kiesi oro mi daada omo bere ti mo so yi omo bere ara samaria jesu lo so be pe o ti fe oko bi maro awon mara ru gawe won se oko re e to wa le e bayi na ki so oko re iye tumo si pe ale ma loko lo nbe lare e ja jo gbadua eyin ti won palele pe ke ma bimo eyin ti won palele pe ka ma se yin lore eyin ti won palele pe ke ma ni ojo ayeye a fe jo gbadua laaro imi sa wo bi iya a ma palele omo re e ja kokko gbadua na ma so debe yen na e pe oruko jesu ke pe ebi mimo owa le lara mi ina ba pare owa le lara mi ina pare o ya dua
1: oruko jesu
0: Amen. Iya le pale lori omo to bi fun re mo wa no counseling ni odun kan mo ti so fun eyi kan bi ri le iya ati omo won ba wole inu ile yen ba bere si orun gan ni o lo ba wo pe ewo lorun la awon mejeji lo ba ni mama e bo da na orun yo duro mo ni omo bere iwo ma lota ni ki mami e pada wole gba ti ye wole orudu mo ti mo pe ara omo ni nkan ye wa egba daji na mo pe sugbon mo wa bere lowo iya ye pe kilode kilo somo yin bayi toro bayi ki n to soro ye dele e mo ti ba mi soro mo ni okay mama ki lomo ise fun yin o wa ni eri gbogbo bi ta mo lowo iri eni ti mo ni pe ko mo fe o lo so pe o ma fe ni dandan mo de ni ko si wahala ko fe esa tori pe iya ye fe ko fe eyan omo yen o de fe ni yen o de fi owo ale sara omo re esa gbogbo ibi to mo ye de lo de ro si awon eyan e ki esi sa baba le pa le le omo re wo bi oga le pa le le omo se to ba ri pe o se fefe ni bi se ko de fe ko lo osu mesan lo ba wo awon iya re so o le palele lori ko fi lo odun meta o le palele lori ko fi lo odun marun bi won ba fagidi mu ku lodo re ale yen le ma je ki omo yen fi ise yen se nkan gidi a fe gbadua le keji esa ai maye awon ni ipesira won ti won ma pale lori ise ara won ma lo be yen na esa e pe oruko jesu ni o ale a fi ni sese wa ni pare lara mi ale a fi ni sese pare lara mi ale a fi ni sese o ra aye nbi pare lara mi o ya adua
1: oruko jesu
0: Oluwa ma fi ale le eniyan lori enikan ni bi ti bo ngba ti joda lohun o lo si ni mefe Oluwa ba fa ale sare gbogbo ibi to ba wo esa nkan ba daru nbe
2: oh yes
0: mena va kwa daya na valia okori mi ti lo so o ti lo gori eni ti

0: ní bẹ́lá rẹ̀ ẹ̀sà so gbogbo iṣẹ́ tó kódá ní ló dànù lọ́jọ́ ayé ẹ̀ ẹ̀wọ̀ bí obìnrin míì ti lọ fí ọkùnrin tí à ní bẹ́lá rẹ̀ ẹni tí iṣẹ́ rẹ̀ ń lọ dáadáa tẹ́lẹ̀ ẹ̀ rí obìnrin míì kó tó márì ọwọ́ rẹ̀ máa jí sówó gan á ti máa ka mílíọ̀nù kó tó lọ́kọ yóò lọ́kọ tán ní nǹkan dàrú sá ẹ̀wọ̀ bí èyí lọ́kọ ló lọ́kọ kò lè dá 5000 ní fún rẹ̀ yóò wá máa sẹ́ndì mẹ́sẹ́gì sáwọn èèyàn látòrí facebook sórí whatsapp ẹjọ́ ẹ bá wá 1000 ọmọ mi ò tí ì jẹun ẹ̀wọ̀ bí a wá máa tọrọ káàkiri torí ọwọ́ àlè ń bẹ lára ẹ̀ mo dúró nínú àṣẹ olúwa
1: orúkọ jésù
0: àlè ìpẹ́jú lára rẹ bí o bá ṣàmì
1: orúkọ jésù
0: iná pààrọ manabakwa dayamana belia àlè ìpẹ́jú lára rẹ
1: orúkọ jésù
0: àlè ìpẹ́jú lára rẹ
1: jésù
0: àlè ìpẹ́jú lára rẹ
1: jésù
0: àlè ìpẹ́jú lára rẹ
1: jésù
0: bí o bá ṣàmì iná
1: pààrọ
0: iná iná pààrọ̀ iná pààrọ̀ iná pààrọ̀ ní ọdún tó ti pẹ́ ní ẹ̀sẹ̀ yìí mo lọ báyẹn ṣèpàdé ní ìlú kogi ẹ̀sà àwọn ìgbà ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi nìyẹn ó lè díẹ̀ bí mo ti wà ń bẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ wọ́n ní ọjọ́ méje màá lò nínú ìsọjí nígbà náà ayé mi ò tí ní bí àrè gan tó pọ̀ púpọ̀ so kò sí oyè ọjọ́ tẹ́ bá ní pé màá lò náà màá ẹ bá sọ pé kí wá ṣe sọjú ogúnjọ́ lé ẹyọ kan kò sí wàhálà ajọ́ ń ṣe lọ ni kò sẹ́ni tí ó bèrè mí lé nígbà tí ò sí nǹkan kan tí ń filẹ̀ so wọ́n ní ọjọ́ méje màá lò nínú ìsọjí ọjọ́ àkọ́kọ́ tá a dé ìsọjí èmi àti pásítọ̀ àtìyàwó wọn wọn bí ọmọ tó pọ̀ àwọn ọmọ bíi márùn-ún àwọn náà wà ń bẹ̀ àti bọ̀dá kan tí wọ́n ní kó bá wọn kó iná wá so ó dà pé lẹ́mi ọlọ́run òun náà jókòó tì wá aṣojú àkọ́kọ́ bẹ́ẹ̀ aṣojú ẹ̀kejì mo pe pásítọ̀ yẹn mo ní kò ráìtì ohun tí ó ṣẹlẹ̀ ń bí tá a bá sì ti délé báyìí wọ́n ti ro púpurú lẹ̀ pé pásítọ̀ ó yá mo jẹ lọ́jọ́ àkọ́kọ́ ọjọ́ ìkejì mo ní ìjẹ mo ní bí ìsọjí ṣe ń lọ èkó ó ní má wọ́rí pé báwọn ṣe máa ń ṣe nìyẹn pé kìí ṣe ìsọjí nìyẹn house fellowship là ń ṣe yẹn nìyẹn mo ní kò tẹ́mi lọ́rùn ẹ jẹ́ ń gbàdúrà lóru òní ẹ má jẹ ń jẹun lálẹ́ gbogbo tí ń bá jẹ ẹjọ́ dọ̀sán lánà ẹ jẹ́ ẹ má jẹ jẹun lálẹ́ mo bá gbàdúrà lóru mo bá sòyẹ ẹsà àbá mú mi lọ lójú òru àbá mú mi rí ẹyẹ ńlá kan ó lọ síbi sáńbọ̀dù bàbá yìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣu mí sí i òtají ìwájú bàbá yẹn mo ní pásọ̀ àlè ń bẹ lórí iṣẹ́ yìí o ẹ gbàdúrà ni o tí àlè bá ń bẹ lórí iṣẹ́ èèyàn ẹ wo bí àwọn olóore ò ní wá àwọn tí ó mọ wá àwọn adaniláàmú ni ẹsà àwọn tó jẹ pé wọn ò ní nǹkan kan láti ṣe fún ọ bọ̀ wọn á fẹ́ yọ ayé lẹ́mí rẹ bẹ́ẹ̀ ni sà iṣẹ́ tó gbé fún ọ ìlọ́po owó ni wàá fi san padà wàá dẹ̀ dààmú tó pọ̀ irú àwọn tí ó mọ wá nìyẹn bí àlè bá ń bẹ lórí iṣẹ́ èèyàn bàbá yẹn ní pásítọ̀ ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí mo mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí la wá fẹ́ ṣe wọ́n ní ìlú táwọn wà lójórí bẹ́ẹ̀ mo ní ìlú kọ́ ẹ̀yin fúnra yín ni àlè wà ní iṣẹ́ yín mo ní tá a bá ti débi ìsọjí lọ́la ẹ̀yin ni kẹ́ ẹ kọ́kọ́ gba máìkì ẹ kéde fún àwọn èèyàn pé ẹ máa travel tí ìpàdé máa fi parí pé ẹ ò ní sílé pé ẹni ni yóò mọ ṣe iṣẹ́ ìtẹ́fìdé mo ní ẹ wá wo tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ tó tẹ̀lé a ti ṣe méjì kínkín tó ríran yẹn ọjọ́ kẹta ni wọ́n sọ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ tán àlọ́lé wọ́n ní jẹun ní alẹ́ ọjọ́ yẹn náà mo ní mi ò jẹun pé kán bá ń filẹ̀ bí ọ̀sán ọjọ́ kejì náà ìgbà tí a wọnú ìsọjí ní ọjọ́ kẹrin ẹ̀sà

0: sọjí ara rẹ̀ kò dẹ̀ jẹ́rìí lásán ó ń fi omijé jẹ́rìí ni. Bàbá yẹn dúró níwájú àwọn èèyàn pé pásítọ̀ yìí ni wọ́n ríran lóru, wọ́n sì sọ pé àlè ń bẹ lórí iṣẹ́ mi pé ẹ̀yin aráàlú yìí tí n bá ṣe sọjí ẹ̀ jáde àlè ni sà. A fẹ́ gbàdúrà ẹ̀yin kan wà ń bí tó jẹ́ pé n tí mò ń sọ yìí ẹ̀yin ló bá wí, wọ́n ti pàlè lórí iṣẹ́ ẹ̀, kìí ṣe pé wọ́n ní ìpè but iṣẹ́ tiẹ̀ náà àlè ń bẹ ńbẹ̀. Òbí bí a ò bá mú ọwọ́ àlékù olóore ò lè wá, òbí bí a ò bá mú ọwọ́ àlékù aláàánú ò lè dìde, ọmọbìnrin yìí bí ọwọ́ àlè ò bá kù lára rẹ ò lè rí ọkọ, bí ọwọ́ àlè ò bá kù àwọn pàrùpàrù ló mọ rí. So mọ̀ pé àwọn oríṣiríṣi ni ọkùnrin, àwọn pàrùpàrù ọkùnrin wà. Ẹja gbàdúrà ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ pe orúkọ Jésù, ẹ pe ẹ̀mí mímọ́, ayé mi wà ní jáde lábẹ́ àlè afiniṣẹ̀sín, ayé mi jáde mbẹ̀ lábẹ́ àlè tó wà, jáde lábẹ́ àlè lábẹ́ ìbú àlè jáde mbẹ̀, ìwà ayé mi èyí tó gbé nínú àlè ti tó jáde mbẹ̀. Ó yẹ àdúrà orúkọ Jésù, kò sí àkókò fún mi mọ́, wọ́n ti ń ṣẹwọ́ sí mi bí. Gbogbo ènìyàn ni ó lọ wá envelope white funfun, ẹyọ kan ní ọ̀la màmá fi gbàdúrà pẹ̀lú ogologo àwọn ènìyàn. Òbí nu envelope yìí, o mẹ́ta ni màá sọ pé kò fi sínú ẹ̀. Àkọ́kọ́ ẹ̀bẹ̀ àdúrà, nínú ẹ̀bẹ̀ àdúrà yìí ẹ sọ pé kí Olúwa kó mú ọwọ́ àlékù, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ ti tó kí wọ́n kì yín kú oríire ṣùgbọ́n tí kò sí ìkíni, ẹ̀yin tẹ́ ẹ ti díù fún oríire ṣùgbọ́n tí kò wá. Ìwọ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kó kọ sínú ẹ̀bẹ̀ àdúrà yìí ó ní orúkọ rẹ. Bẹ́ẹ̀ ni sà, torí gbogbo orúkọ ló nílò ìtúsílẹ̀. Ìwọ ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ìwọ ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo ẹni tó bá ní envelope tuntun yìí, envelope white ẹyọ kan tí ẹ dẹ̀ fi ẹ̀bẹ̀ àdúrà yín sí, gbogbo ènìyàn ni ó fi 1,000 naira odidi sínú ẹ̀. Now gbogbo wa nígbà tí a bá ń gbàdúrà, ohun àkọ́kọ́ ni pé a máa sọ fún Olúwa pé kó mú ọwọ́ àlékù. Ẹlẹ́ẹ̀kejì màá ní kí wọ́n kó gbogbo envelope yìí bá mi lórí òkè, a fi gbàdúrà. Ẹ̀yin kan wà ń bí tó jẹ́ wípé ní àárọ̀ kùtùkùtù ní ọ̀la màá gbà ọ́ níyànjú, ìwọ náà ní envelope yìí, fi ẹ̀bẹ̀ àdúrà rẹ sí, fi ọrẹ yẹn sínú ẹ̀, kó o dẹ̀ fi orúkọ rẹ sí. Gbogbo ẹni tó ń gbé ní ìlú Ìbàdàn, Vẹ̀lẹ̀ Abala Vẹ́kẹ̀dẹ́ Màná Vẹ́kwádàyà, ní ọjọ́ Sunday, kìí ṣe ti ọ̀la o, Sunday tó ń bọ̀ lẹ́yìn ti ọ̀la, ó ní on the 13th of September, ó máa ní agbára. Ọjọ́ májẹ̀mú mi nìyẹn, ọjọ́ tí Olúwa rán mi bọ́ọ̀lẹ̀ látorí òkè. Wo bí mi ò mọ bí mo ṣe lè sọ fún ọ, 40 ọjọ́ lé 2 ni mo ti wà nínú ìjì yìí. Wo bí ìsà pẹ̀lú àdúrà tó ní agbára, Olúwa rán mi wá bí nítorí àyànmọ́ tó ń ṣàìsàn, Olúwa rán mi wá bí nítorí àyànmọ́ tó ń gbé ní ìkorò, Olúwa rán mi wá bí nítorí àyànmọ́ tá a pàlè mi lórí. Olúwa ní ọmọ wà á fún wọn ní òróró àti oyin ní ọ̀fẹ́, òróró àtoyin tí mo ti fi ń gbàdúrà láti ìgbà tí mo ti débì. Wo bí màá bí ọ̀sà, gbogbo tó o bá lè ṣe ni kò ṣe, fílẹ̀ ní ọjọ́ Sunday, ìwọ náà rí pé o débi ìpàdé ní on the 13th of September. Màá lábẹ́ kwádà yánadà ẹ̀sà. lati ojo Saturday la won eyin o ti ma dele lati gbogbo agbaye ni a o ti ma gba lejo ni ojo Sunday 13 of September ilu Ibadan ma gba ogunlogo airo ni ojo na sa ma bi o o wa je n to dun mo mi nu todun isa a o mi lo si church wa ni apete iwo road la ma wa tori ni odun to koja ogunlogo airo lo wa nu church yen ni apete ati ni gbogbo agbe ni adugbo so a o le lo be yen mo ko wa conducive fun wa mo so iwo road la ma lo ni odun yi so gbogbo eyin te ba ma darapo e je n kuku so fun yin pe e mu date yen leke prepare ara yin ago mejo ni ale ni ojo Sunday on the 13th of September ni pade yen ma waye o ibe la ma wa titi di aro kutukutu ojo keji so to ba ni ori ofe iwo na wa gbogbo ona wa gba ororo ati oyin yen lowo mi eni kan ni daddy e ba njuwe mo ti ko date le tori emi na fe wa nbe beyan ba nbo ninu ipade majemu yen obi ojo yen na ni ojo ti a ma sayeye ojo ibi woli o ma ko fun agbara ni oru ojo yen bi eyan ba nbo to ba fe darapo lati ori bridge world e koju bi igba te nlo si ojo bi igba te yen lo general gas esa latori bridge woro wa ma bo waju baye wa koja ilepo akoko ilepo roswale wa ku nbe wa ma lo waju wa kan ilepo elekeji poplat filling station egbe ilepo yen ni street church wa ya legbe wa wonu street yen wa ti rogun logbo ero ti won wo lo church abi obere lowo enikemi ninu street yen pe mo lo si church olohun kankan wa nawo ese o ma ni agbara ni ojo Sunday 13 of September gbogbo eyan omo olohun ti eni ike ofifo lowo e mu jade bayi e je sare so tele ni ohun kan mo duro ninu ase oluwa mo so si aye re pe aye ofo to gbe loni oya jade ni atu osile o o mo ofo mo o ti ri be ko yi pada Jesu oluwa wa amen amen
1: amen Jesus
0: I want you to be my guest on 13 of September won to ba ni ori ofe o le mu number yi o le pe sile o le bere address sile eyin te ti darapo mo group e mu number yi ke so pe ki won add yin sinu group 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God bless you
2: La Gelu FM, Jagaba Gogo Radio.

Mokí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Saturday ọjọ́ karùn-ún oṣù ẹlẹ́kẹsàn ọdún 2026. Gbogbo lé o, à ń súnmọ́ pàdé agbára kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Mọ́mí àti dádì ẹ dìde ńlẹ̀, ẹ kàn mọ́ bọ̀ wá jókòó níbi pẹpẹ láàárọ̀ yìí. Aago mẹ́fà ni màá bọ́ sórí YouTube, TikTok àti Facebook. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé mo ti bẹ̀rẹ̀ sí lo iyọ̀ àti ń gbàdúrà sí tíntìntín bọ̀. Gbogbo ọ̀sẹ̀ yìí sí ọjọ́ Monday sí Tuesday, torí màá fún yín ní iyọ̀ ní Jesus City. Pastor Jẹ́kúnlé Epaphras ló ń dún yìí ti ìjọ Comfort Life Mission International. Mọ́mì ẹ kàn dìde, ẹ wá gbọ́ ìròyìn ayọ̀ láàárọ̀ yìí, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Bọ́ bá sì ṣe ń gbọ́ ìròyìn ayọ̀ bẹ́ẹ̀ ni kò mọ̀ kígbe pé bàbá ṣe weekend fún mi, oṣù titun mo sì wáyé. Ọjọ́ karùn-ún la ṣẹ̀ṣẹ̀ lò nínú oṣù September. À ń sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ sí ọjọ́ ìbí wòlíì Ọdẹ́kúnlé Epaphras, eléyìí tí yóò wáyé ní 7. Ẹ máa bọ̀, ẹ jẹ́ àdúpẹ́ tiwa. Mo dúpẹ́ tèmi o, ẹ kàn jókòó níbi pẹpẹ, ìṣẹ́jú kan péré náà ni.

0: Jésù tó ṣe mí lógo ló ṣe mí dáadáa. Níbo lẹ ti ń gùn mí káàkiri àgbáláyé? Ẹ̀yin ọmọ Ọlọ́run, à ń sọ àwọn nǹkan tí Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ṣe tó ti lo Epaphras fún nínú generation tá a wà yìí. Kí ni ìdí tá a mọ́ fi ṣe 7-7 tó fi jẹ́ pé eléyìí tó wá special? Ìròyìn ayọ̀ ni o. Gbogbo àdúrà tí máa ń gbà nínú àwọn testimony táwọn èèyàn ń sọ yìí, mo fẹ́ kó mọ́ fi sòdiwọ̀n ayé rẹ̀. Kinní kan dá mi lójú, ọkàn àlàjà bó ṣe ń bá bọ̀ yìí. Gbogbo ẹni tó bá ní àǹfààní láti wà nínú sáfíìsì ní àárọ̀ ọ̀la pẹ̀lú padlock tó ń bẹ lọ́yìn, ẹnìkan ní padlock, yes. Mo ti sọ fún àwọn ọmọ Ọlọ́run, ìsìn kan péré là á ṣe ní àárọ̀ ọ̀la. Aago méje tá a bá ti bẹ̀rẹ̀, ìgbà tí ó bá fi di aago 10:30, wòlíì ọ̀dẹ́kùn ni ó ti parí. Mo gbọ́dọ̀ dé Jesus ti ní alẹ́ ọ̀la. Ẹnìkan ní kínìdí, aago 6 ní ìgbáradì fún 7-7. Ẹ̀mí Olúwa ní ká break holy communion. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ join wa tó bá fẹ́ ti délẹ̀, ààyè wà fún ọ. Láì ní dènà pẹ̀lú engineer, ẹ jẹ́ ń sáré lọ sílé agbára kí n tó mọ fún àwọn èèyàn ní tí wọ́n ó ṣe láàárọ̀ yìí.
1: Orúkọ mi ni John Idowu. Ismaila ni mo ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀.
0: Kí lẹ̀ ń jẹ́ tẹ́lẹ̀?
1: Ismaila.
0: Olóko mi ni.
1: Ismaila ni mo ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí tó rí padà sí Christian.
0: Kẹ́ tó gba Jésù.
1: Nǹkan tí mo wá fẹ́ fààyàn ń bẹ̀ ni pé Ọlọ́run ṣe ohun ribiribi nínú ayé mi. Torí mi ti belief gan, àgbà tí mo dọ́dọ̀ branch chairman mi níjẹta tí mo sọ pé ṣé tòótọ́ ni mo ti di chairman. Àkọ́kọ́ ńbẹ̀ náà.
0: Ẹ ti di chairman.
1: Bẹ́ẹ̀ni, àkọ́kọ́
0: chairman kí ni ẹni ṣùgbọ́?
1: National Union Road Transport Worker Lẹ́kọ̀ọ́.
0: Tàwọn transport.
1: Bẹ́ẹ̀ni sir. Àkọ́kọ́ ńbẹ̀ náà, mo máa ń tọ̀lé.
0: Kí lẹ mọ́ ṣe?
1: Máa ń tọ̀lé, mo dẹ̀ ti lọ́mọ ọmọ. Ìkíní yẹn máa ń jẹ́ ìbànújẹ́ fún mi. Mo wá sọ fọlọ́run pé bó bá jẹ́wọ́ ló pe Ọlọ́run ọ̀dẹ́kùnlé Epaphra tí mo gbójúlé torí mo ti kúrò ní Christian gbogbo àtàjọ ń ṣe yọ́n ní mi ìṣojú kòkòrò. Èmi lọ di Christian torí wọn náà tó máa ń gbèrè sọ ibi ṣe ṣàlàyé fún yíníjọ́ tá a ṣe máa confession.
0: Yes.
1: Olójú kòkòrò ni mí, mo ní kọ́ fi mílẹ̀, wọ́n ṣáà fẹ́ dá mi padà. Mo wá ń tọ̀lé, mo wá sọ tó bá jẹ́ pé Ọlọ́run ló pe bàbá mi wòlíì mi ọ̀dẹ́kùnlé Epaphra mi gbọ́dọ̀ tẹ̀lé mọ́. Tí bá ti fẹ́ tọ̀lé màmá lálàá pé mo wà nílé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa ń ṣeré, mo wá dìde lọ tọ̀. Tí bá ní kí n dìde báyìí torí mi ni àwa dàbí pé kí n lọ tọ̀. Tí bá máa jí báyìí máa ti tọ̀ sórí bẹ́ẹ̀dì. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyáálé mi, ó ń bò mí láṣìírí. Oríyàwó méjì mo ní, ó ń bò mí láṣìírí. Máa ń pe tó bá jẹ́ Pọ́lọ́run ló pe ọ̀dẹ́kùnlé Epaphra mi gbọ́dọ̀ tọ̀lé mọ́ o. Pọ́lọ́run ṣe ṣe nìyẹn.
0: Ẹ tọ̀lé mọ́.
1: Bẹ́ẹ̀ ni bàbá mi.
0: Ẹ tú ọmọ ọdún mélòó sá?
1: 53 years.
0: 53.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó tó ìgbà wo tẹ́ ẹ ti tọ̀lé mọ́ báyìí?
1: Láti last 3 months.
0: Last 3 months.
1: Mo ṣì ń wò bóyá.
0: Ẹ sì fira yín lẹ̀ fún oṣù mẹ́ta.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ sì ní tọ̀ lémọ́ láíláí.
1: Àmì Jésù. Àmì Jésù.
0: Ogun abẹ́ pátá nìyẹn.
1: Orúkọ Jésù.
0: Sóyin nǹkan méjì lọ́lọ́run ṣe nínú ayé wọn. Ọ̀ṣẹ́gun títọ̀ lé 1. Number 2. Wọ́n sọ wọ́n di.
1: Dàmà. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀.
0: Mọ̀ ń bọ̀. Ó ṣeéṣe kó ní wọ́n kọ́ wọn náà ni. Ṣé wọlé bóde ní iye ọmọ ọdún ikọ̀ wa sọ jáde pọ̀ ń tọ̀lé? Èlò wọn fẹ́ fún ọ. Ẹ jẹ́ kí n pàṣẹ. Ní ìmọ̀ bọ́yá ẹ jókòó. Ẹ gbé ọwọ́ lé ìdodo yín. Àwọn èèyàn mẹ́sàn-án kan bẹ̀ ń bì tọ́jẹ́ pé Olúwa ní ká tẹ ogun yẹn mọ́lẹ̀ fún wọn. Bó o ṣe dàgbà tó yẹn ló ṣe máa ń tọ̀lé. Ogun tí ẹ̀mí Olúwa lòun ọ̀sẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn. Kèé sọ ọmọdé mọ̀ ń sọ àgbàlagbà. Àgbàlagbà tó bẹ̀rẹ̀ láti bí ọmọ ọdún 20 ọdún lọ sókè tí ń tọ̀lé. Kì í sàwọn ọmọ ọdún 10-13 o. Ẹ gbé ọwọ́ yẹn lé orí. Bàbá kan ní tí Ọlọ́run túlẹ̀ láti day 1 títí wọ ọmọ ọdún 53 years. Bàbá Adébóyè ní tí n bá pe ẹyọ ẹnìkan, ó lè jẹ́ èèyàn 10, ó lè jẹ́ èèyàn 100, ó lè jẹ́ èèyàn 1000. Ẹni tá a túlẹ̀ náà là á túlẹ̀. Ọfà burúkú tí wọ́n ń pè ní ọfà títọ̀ lé. Ogun tí Ọlọ́run dá mọ́ ọ. Tí ẹ̀mí èṣù rán sínú ayé rẹ. Ẹ jẹ́ ń wòye àwọn tó lè ṣe àmì níbi tó dúró sí ọfà ayé iná Olúwa ó yà tú jáde lára. Yes. Níbi tí àwọn mẹ́sàn-án yẹn wà, owó agbára máa kàn wọ́n. Yes, yes, yes, yes, yes, yes,

0: efe be lo ni lagelu efe ni ke ma gbo
1: alagba wi o
2: kabiyesi
1: ase tin gbe asero
2: kabiyesi
1: oro to di oro mu
2: kabiyesi
1: majemu edidi asiri
2: kabiyesi
1: ipe awon to duro tinsin
2: eh
1: iwo ni o
2: be ni
1: a to be
2: be ni
1: baba teleyin wa
2: be ni
1: a je nkankan
2: kabiyesi
1: o si soro
2: be ni
1: la fi soro
2: yes sir
1: oni kanu iso
2: yes sir
1: la se le gbese
2: be ni sir
1: bo ba so
2: yeah.
1: a to ni
2: be ni sir
1: ah a to fi se ogun
2: be ni
1: olu agba ope
2: ah mi jesu
1: agba ogun pada fun o
2: ami
1: olu agba ope
2: ami
1: eni kan gbo mi bayi
2: eh
1: bayi ni mo so si aye re agbara to fi pamọ ni waju olore
2: eh
1: edidi igbimo okuku to fi pamọ ko ni waju alaanu
2: eh
1: awon mari di owo alu ni bona to lu oyen
2: eh
1: lo ni ise won pin
2: ami
1: ise won pin
2: ami
1: ise won pin
2: ami
1: ise won pin
2: ami
1: o ni apase oko mu se
2: be ni sir
1: o ni agbimo kan o fi de mu
2: yes sir
1: bayi ni mo pase
2: yes sir
1: ni oruko olorun omo
2: yes sir
1: ide reja
2: ami
1: obi
2: yes sir
1: ogun to nja ko bi re ti so
2: eh
1: ko sibi to ti sade lori ero e oluwa de ran mi si oni
2: eh
1: kiki to ba gbagbo ni o
2: eh
1: ijade re loni
2: eh
1: emi ti o ma se lori lori e oluwa ni kin so o
2: yes sir
1: mo da otu e o
2: eh
1: ka go meri to lu
2: eh
1: wa be ni e pade
2: ami
1: kiki ko kan wa so eri
2: ni
1: ni kai ka to na la kale a
2: kabiyesi
1: emi awon oni ni kin bo okunrin yi soro
2: eh
1: o de fe ta ile e ni o
2: ah
1: o fe ta gbogbo to fi discuss lata na de ni ni e oni ma jamu ne ke so fo pe ko mata
2: ah mata
1: mata
2: mata
1: gbogbo to wu ko ma sele
2: eh
1: wa ri pe bi ewuro se wu kokoro to awon apada dugbe lori
2: e ni sir
1: rikana ko ye to sede
2: eh tabi
1: ogu ye sha
2: mi
1: won ba mi so lori enikan o te nkan mole
2: eh
1: o te nkan mole
2: nkan mole
1: gba to ti te nkan yen ni kan ti yiwo me
2: lo
1: o ti nawo si o ti saka
2: eh
1: ṣùgbọ́n tó lẹ́jù ní pé ah o mọ bí tó fẹ́ yà sí
2: mi
1: o burú díẹ̀
2: kábíyèsí
1: mà bá rí ẹ̀kẹsà dáná ní nàkóríà kẹsà mo sọ jáde àṣẹ ni mo fi sọ̀rọ̀
2: kábíyèsí
1: irúgbìn ọ̀tá tó ń fi bayọ̀ ẹ̀jẹ̀
2: yìí
1: lónìí o ti fi fàtà èmi la rán sí ọ gbogbo ibi tó bá ti ń gbọ́ mi orúkọ mi ni wòlíì
2: bẹ́ẹ̀ ni sà
1: kai o ajínlóore
2: atamátàsé
1: tilẹ̀ṣẹ́ ìṣẹ́ christ artillery crusader
2: yes sir
1: cac atamátàsé tí wọ́n bá gbé ibùjókò agbára náà
2: kalẹ̀
1: sí olúwo lọ́nà tó gé tẹ̀
2: gbọ́dá
1: ibùdó abàmì o tọ́ mo sọ fún ẹ ibùdó àṣẹ ibùdó májẹ̀mú
2: ni
1: ibùdó tẹ̀mí ń fọwọ́ sọ̀rọ̀ lórúkọ ọlọ́run ogun pé tọ́ ọba wa ó di dandan kó lẹ́rìí àṣìṣe òru mọ́júmọ́ o
2: bẹ́ẹ̀ ni sà
1: ó dẹ̀ gbọ́ ọlọ́run gbọ́ wípé ìwọ náà máa wà mélòó ni
2: yes sà
1: torí ẹ̀yìn máa yàtọ̀
2: ó máa yàtọ̀ sà
1: ó máa lé
2: agbára ó máa pàwáfù
1: iṣẹ́ òru ọmọjú náà ni agbára báwọn olórin ṣe ń kọrin ni àwọn ìránṣẹ́ ọlọ́run náà ń ṣiṣẹ́ ọlọ́run máa lè sọ kó ló sọ bẹ́ẹ̀
2: bẹ́ẹ̀ ni sà
1: ilé ìdá sì ń ṣiṣẹ́ ọ̀rọ̀ sì ń ṣiṣẹ́
2: bẹ́ẹ̀ ni sà
1: má jẹ̀mú òye
2: bẹ́ẹ̀ ni sà kò yẹ
1: òye olúwo tó wà lọ́nà tó gé tẹ́gbẹ́dá
2: ẹgbẹ́dá
1: olúwo olúwo jọ́ṣọ̀ ló ti máa bọ́
2: náà
1: gòkè lówó jọ́ṣọ̀ kò ní àtàmátàsí ló
2: lọ
1: ogun ò ní ìjà
2: ọ̀rọ̀ àmì
1: yakuda basakati mú màá tó kọ́ léèwé mú ẹ ò kọ́ o rẹ́ǹtì ìbìkan ló wá fi ń ṣe skul wọ́n ti wá ju nǹkan síbẹ̀
2: o kábíyèsí
1: kò kàn wá yí ẹbí ọgbà ẹṣẹ dojú lóde ẹbí àwọn wòlíì sọ wípé ibi tó ń fojú sí kọ kì í ṣogun ìta ló jẹ kì í ṣogun àwọn ẹgbẹ ìtẹgbẹdá
2: ló ta
1: ogun àárín àdúgbò lásán
2: ló jẹ àárín àdúgbò
1: bẹẹni mo sọ ẹni tó fagbára jẹ ọ níyà agbára ọrun máa gba ẹrọ
2: mi
1: in the name of jesus
2: amen
1: olúwa rán mi sí ọ olúwo ló ń bọ lẹnu
2: olúwo
1: olúwo gangan
2: olúwo
1: kí ló fẹ́ wá ṣe mo sọ ní àná mo sọ ní ìjẹta o tẹnumọ wípé mo wà ní ọsẹ májẹmú mi
2: ọsẹ májẹmú bàbá
1: àná ni àwọn èèyàn ti dé kalẹ
2: bẹẹni sà ìrọpọ
1: wọn gbà wẹ ìrọsọ pé kẹmọ wọlé ohun tẹ ẹjẹ tẹ mọ lọlọrun ló gbé
2: bẹẹni sà ìsọ
1: ọlọrun dẹ ṣiṣẹ gbogbo àwọn tó wá pátápátá ohun tó jẹ tí wọn mú ọlọrun sì gbé
2: kò tàfé
1: ẹ wá gbọ o akọtínú àwọ yẹn lé
2: mi
1: èso ni kò lọ ra
2: wa èso
1: èso ni kò lọ ra wa mo ti sọ fún ẹ pé èso ni kò lọ ra wa àṣírí kan wà pẹ̀lú èso èso rí igbá mo sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ mo ní èrè olóko náà ń pè
2: èrè olóko náà ń pè é
1: bẹ́ẹ̀ni èso rí igbá
2: èrè olóko ní
1: èrè olóko nìyẹn ṣe rí èso tó bá wù nínú igbó àìmọye lẹranko ti jẹ
2: bẹ́ẹ̀ni sà
1: àìmọye ló ti wẹ̀ dànù
2: yẹ sà
1: àwọn kan wà ọ̀rẹ́ àgbẹ̀ ẹbí àgbẹ̀ ọ̀rẹ́ ìyàwó àgbẹ̀ wọn ti nu wọn ti jẹ́ ṣẹ́rí wọn ba tí wọ́n rà tán gbé sórí igbá tán tàyàn ó lè rí olóko
2: ó lè rí olóko
1: ó ló máa rà dání wá gbogbo ẹni tó ń ṣòwò tí ò jèrè gbogbo ẹni jẹ́ tó bá ti kó lérí òwò báyìí ó ti ní ṣọ́ọ̀bù tẹ́lẹ̀ rí ó ti ṣòwò tó méjì mẹ́ta síbẹ̀ orí òfo ló wà
2: wòmí
1: mọ́ dẹjà o
2: mọ́ dẹjà
1: lọ́rọ̀ oríṣiríṣi èso máa gbégbọ̀
2: oríṣiríṣi èso
1: gbogbo ẹni tó bá ti ń ṣe àṣetì kan tàbí ó ń ṣe ń kú mọ lọ́wọ́ ẹlòmíì ti bẹ̀rẹ̀ business okun ẹlòmíì ti kọ́ṣẹ́ àrùn méjì ló kọ́ ní kò ṣe àṣeyọrí ẹni bá ti ń gbìyànjú nǹkan tí ò rere jẹ tàbí tí ò láṣeyọrí àwọn oníṣẹ́ kẹlẹ́ ni
2: iṣẹ́ kẹyìn lónìí
1: onímọ̀jẹ̀mú ní kan ra ọ̀pọ̀lọpọ̀ èso
2: kan ọ̀pọ̀lọpọ̀ èso ẹ máa rà bọ̀
1: lẹ́ ń fi àṣírí kan wọ́n ẹ̀
2: pé yẹ́sà mò ń gbọ́ yẹ́sà
1: òun ni igi tí wọ́n ń pè ní igi eléso
2: igi eléso
1: igi eléso ò lè so ní last year ó lóun ó rẹun ò ní so lọ́dún
2: ó gbọ́dọ̀ so ni
1: ó gbọ́dọ̀ ni tí ò bá ti so ọdún yẹn ló máa gbẹ àtún jẹ léṣu
2: yẹn lọ
1: nígbà tí jésù sọ nípa èso ọ̀pọ̀tọ́ ẹ mọ tó sọ ibẹ̀ ni
2: nínú
1: tí o ti rí èso lórí ẹ ó lẹ́nikẹ́ni ò tún jẹ lórí ẹ mọ́
2: ẹnikẹ́ni ò tún jẹ lórí ẹ mọ́
1: and that is the truth of it ní ọjọ́ tí igi eléso bá yẹ kó so lọ́dún tí ò bá ti so ẹnikẹ́ni ò ní jẹ lórí ẹ yóò gbẹ nìyẹn
2: yóò gbẹ ni
1: mo sọ sí ayé ẹ rakoda pa
2: kábíyèsí
1: nnaka ya kamari o kankan nìyí gbogbo igi tó bá pè ní igi eléso wọ́n gbọ́dọ̀ so ní àkókò rẹ̀
2: bẹ́ẹ̀ni sà
1: ìkankan ló di ẹ lọ́wọ́
2: yẹ́sà
1: ìkankan ló ń dẹ̀ láàmú
2: bẹ́ẹ̀ni sà
1: ìkankan ló ń takò ẹ
2: yẹ́sà
1: tó fi ń ṣe tí ò lérè
2: bẹ́ẹ̀ni sà
1: ìkankan ló wà ń di ọ̀rọ̀
2: yẹ́sà
1: tó fi ń le tí o bá
2: bẹ́ẹ̀ni sà
1: ìkankan ló wà ń di ẹ
2: yẹ́sà
1: tí àkókò rẹ tí o fi ní ẹ
2: yẹ́sà
1: àárẹ̀ àkàbà ọlọ́rin pé wọ́n wò ni mo sọ̀rọ̀ jáde níbi àṣẹ́gun mi ni mo ti sọ mọ se ye meji
2: mọ se ye meji
1: ase ti yẹn
2: tán ami
1: ase dalu yẹn
2: tán ami
1: ase eri yẹn tán
2: ami
1: ogun buruku ni
2: ogun buruku ni
1: kéèyàn máa dọwọ lé nǹkan ó mọ wà láṣeyọrí
2: ase ti
1: ó wà láàrin ìránṣẹ ọlọrun ọdún kìíní ọdún kejì ọdún ẹkẹta ọdún kẹwàá ọdún kadogun ogun ọdún ọgbọ ọdún
2: ọlọjọ kadó ọdún lọ
1: a dẹ ṣe ṣe ṣe kò ní balẹ
2: kábíyèsí
1: ogun ni o
2: ogun ni
1: mo máa sọ fọpọ lọ
2: ogun ni
1: ẹni tọ́lọ́ dẹ́ máa lò fún ẹ̀rù mọ́
2: ogun ni ẹni
1: bachelor kan bá mi sọ ọlọjọ kan
2: mo ń gbóyin sà
1: àti 40 something
2: yes sir
1: kò ní ìyàwó
2: kò ní ìyàwó
1: kò tí ì ní rárá
2: kò tí ì ní
1: ó lóun jẹ ẹni mímọ mo lárùn ni
2: àrùn ni
1: tó bá bó bá tẹ ẹlẹ bóbìnrin dàpọ̀ lóòótọ́ tí ò rẹ̀ tí ìfẹ́ ìyàwó àti 40 ogun burúkú
2: ni ogun burúkú ni
1: òun ò mọ̀ ìfún àti 40 tí ó bá mọ̀ ẹ̀fà lọ́wọ́ ẹ̀ síwájú
2: mi tó ti
1: di ogun tó dá ẹ dúró ẹ mọ̀ ogun ìdádúró ńlá ni
2: ogun ìdádúró ńlá ni
1: tó
2: tóbi dáran
1: ogun yẹn máa ṣẹ́
2: àmì
1: ò bí ṣàwádà ogun yẹn máa ṣẹ́
2: àmì
1: èmi tán rán sí ẹrẹ
2: bẹ́ẹ̀ni sà
1: bọ́lá ò bá ṣe tá àti gbọ́ tiẹ̀
2: yẹ́sà
1: kò ní rán mi sí ẹ
2: bẹ́ẹ̀ni sà
1: àṣírí kan tó mọ̀ rí
2: kò sí rọ́bẹ̀
1: sẹ́ni tó rọ́ lọ́run rí
2: bẹ́ẹ̀ni sà
1: èèyàn ló máa rí
2: yẹ́sà
1: wòlíì lè mi
2: bẹ́ẹ̀ni sà
1: èmi ni wòlíì ẹ
2: bẹ́ẹ̀ni sà
1: kí n tó máa ṣe ètò
2: yẹ́sà
1: èmi ti sọ fún onímọ̀jẹ̀mú mo ní gbogbo ẹni tó fẹ́ rán mi sí jẹ́ kán gbọ́ mi ẹni tó bá gbọ́ mi jẹ́ kó jòun ló rán mi sí ó bá ti wá gbọ́ ó wá kù sí ẹ lọ́wọ́
2: ó kù sí ẹ lọ́wọ́
1: bí ìjọ tó rí yẹn sà ìjọ tó rí yẹn tó bá gbélé o lè jẹyàn
2: fọwọ́ rẹ tó wà rẹ ṣe
1: ríre ẹni ayé ẹ bá dáa ni pásítọ̀ mọ̀
2: ẹni ayé ẹ bá dáa ni pásítọ̀ mọ̀
1: ìsípò tó di mú tó bá fi ẹ sí táyé ò bá dáa mọ̀ ọlọ́gbọ́n wọn ti replace
2: wọ́n ti replace ẹnu
1: lọ wá bó ṣe máa dáa fún sí
2: lọ wá bó ṣe máa dáa fún ọ
1: bó ṣe máa bọ́ nínú àmọ́ bó ṣe máa bọ́ nínú ogun bí ogun yẹn ṣe máa lọ bí ọ̀rọ̀ ṣe máa lójútu bó ṣe máa jẹ́ èèyàn bó ṣe máa celebrate olùkọ́lọ́ múra sí o
2: bẹ́ẹ̀ ni sà
1: nínú ìwé mark 11 yẹn
2: mark 11
1: nígbà tí jésù débi abẹ́gi ọ̀pọ̀tọ̀ tí ò fúnlé sùn ọlọ́run jésù dáhùn pé ẹnikẹ́ni kò tún ní jẹ lórí ẹ̀ mọ́
2: ẹnikẹ́ni kò tún ní jẹ lórí ẹ̀ mọ́
1: bó ti sọ nìyẹn títí láyé ìwé mark 11 yìí tó bá mú 12:13-14 wàá ní tó ṣẹlẹ̀ nílẹ̀ ibi tí mo ń lọ rè
2: é
1: àyànfẹ́ o
2: yẹ sà
1: igi eléso yẹn gbẹ nìyẹn
2: igi eléso yẹn gbẹ nìyẹn
1: gbogbo ènìyàn lọ́ra èso
2: lọ́ra èso
1: olúwo ló ń kó bọ̀
2: olúwo ló ń kó bọ̀
1: lọ́nà tó gètè
2: ẹgbẹ́dá
1: olúwo tó wà lọ́nà tó gètè
2: ẹgbẹ́dá
1: ni àtàmátà
2: sí àtàmátà sí tí
1: òní ìyí o sátidé ni o
2: òní ni ọjọ́ àbámẹ́ta
1: èní náà
2: pè ní
1: sábàtì bẹ́ẹ̀ ni sà
2: bẹ́ẹ̀ni sà kò sí rọ́bẹ̀
1: èní náà pè ní sábàtì
2: yẹ́sà
1: àṣírí ni
2: àṣírí ni
1: èní náà pè ní sábàtì
2: bẹ́ẹ̀ni sà
1: ọlọ́run mọ̀ mọ̀ fẹ́ fáyé ẹni sí ọjọ́ ìsinmi ló jẹ́ nílẹ̀
2: ọjọ́ ìsinmi ló jẹ́ nílẹ̀ ìsírẹ́lì
1: sabat olúwa máa bú ẹ ní ìsinmi ọ̀rọ̀
2: àmì
1: ìyá yẹn máa tán
2: àmì
1: ogun yẹn máa tán
2: àmì
1: ìdààmú yẹn máa tán
2: àmì
1: in the name of Jesus
2: àmì
1: ṣẹ́wárin lè tó ṣe pàtàkì
2: rẹ̀ mo ń gbọ́ yín sà
1: ó ní ìbùkún ọlọ́run
2: ìbùkún ọlọ́run
1: tí mu nílà
2: tí mu nílà
1: láì fi làálàá
2: láì fi làálàá
1: olúwa dìídì ní kí n ṣiṣẹ́
2: ni
1: gbogbo ẹni tó ṣiṣẹ́ tó tún ṣiṣẹ́
2: gbogbo ẹni tó ṣiṣẹ́ tó tún ṣiṣẹ́
1: tí wọ́n di ẹrù lólórí
2: olúwa
1: ní kò fẹ́ sọ àjàgà
2: àjàgà ó ní láti bọ́dà
1: àjàgà ní sà àjàgà ní àjàgà ní ọ̀pọ̀lọpọ̀ mọ́ bẹ́ẹ̀ ọkùnrin ní káwà àárí oṣù mẹ́ta àyípadà dé bá ọlọ́gbọ́ olówó
2: kábíyèsí
1: olówó débi pé kábíyèsí ìlú ọba ìlú ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ojú owó ọlá ẹ̀ wọ́n wá sọ fún mi ní láàrin oṣù mẹ́ta ọkùnrin tán rò pé máa ti kú ọkùnrin tán rò pé ti máa padà nílé yẹn ọkùnrin yẹn mọ̀ rẹ̀
2: ẹni tó rò pé olè pàgọ́
1: ó mọ̀ ti lówó owó rẹpẹtẹ mọ̀ ti dé wọn kò rúkọ ẹni obedodomo
2: obedodomo
1: wọn lọ gbé àpótí ẹrí sí
2: ẹ obedodomo
1: wọn wà ní láàrin oṣù mẹta ó ti là ó ti lówó ọba wa ní kí ló ṣubú tán ẹ lọ gbé àpótí ẹrí yẹn wa gbogbo oníwàásù pàtàpàtà wọn kàn máa ń wàásù ni pé láàrin oṣù mẹta obedodomo ó di olówó láàrin oṣù mẹta obedodomo yẹn ó ti ní ìkànnì pẹpẹ wọn wá ń jowú ẹ
2: wọn béèrè
1: níbo gan ló ti rówó tó bá bi pásítọ ẹ a ní tó ló gbé àpótí ẹrí sí
2: ẹ
1: tẹ́ ọ bá bi evangelist a ní tòró gbé àkútì ẹ̀rí ẹ jọ ṣé àkútì ẹ̀rí yẹn ń pọ̀wọ́ fún
2: ni tí ń pọ̀wọ́ fún ni
1: wọ́n á mọ àṣírí ẹ̀
2: olúwàfẹ̀mí
1: láṣírí
2: ẹ̀ wọ́n wá wádìí rẹ̀
1: èní ni màá fi àṣírí ẹ̀ fún
2: òní ni kò ní dọ̀la
1: àṣírí obodi odomu
2: ìjọ tó a bá ríbi níbí wọlé
1: èní ni màá tu fún èní ọjọ́ sátidé
2: òní ọjọ́ àbámẹ́ta yìí
1: gbogbo èèyàn ti múra dé àdúrà wákàtí mẹ́ta ni ago mẹ́fà ago mẹ́sàn-án ago méjìlá ago mẹ́ta ago mẹ́fà bá a ṣe máa gbà tá a ti máa bírèkì fásitì nígbà tá a bá máa bírèkì wa ti máa ṣírí ma ti sọ fún
2: ẹ
1: o máa gbọ́ tó ní wàásù wàásù ẹ ṣùgbọ́n wọn máa ṣírí tó wà bẹ́ẹ̀ máa sọ àṣírí yẹn
2: fún ẹ
1: bí wọ́n ṣe ń bẹ̀
2: tó
1: bá ka chapter 6 yẹn ìwé second samuel yẹn wà á rí bá ṣe sọ nípa ẹ mọ̀ pé àpótí ẹ̀rí tó parí usa ní péré ti usa olóògbé wọlé obedodomu tó sọ de obedodomu lolo kí ló ṣe sọ de olówó àṣírí ọlá
2: àṣírí ọlá
1: àṣírí ọlọrun
2: àṣírí ọlọrun
1: àṣírí ọlá
2: àṣírí ọlá
1: àṣírí ìgbédìde
2: àṣírí ìgbédìde
1: àṣírí ọlá
2: àṣírí ọlá
1: àṣírí ọlọrun
2: ẹ kábíyèsí
1: àṣírí ọlá
2: àṣírí ọlá
1: àṣírí títayọ
2: àṣírí títayọ
1: olúwa mú ni tayọ
2: ta ni gan
1: ọlọrun
2: ọlọrun
1: àṣírí ọlá
2: ọlọrun
1: àṣírí ogun
2: ọlọrun
1: àṣírí ọlá
2: ọlọrun
1: àṣírí
2: ọlá ọlọrun
1: ọlọrun ló láṣẹ
2: kábíyèsí
1: múra kó tètè gbé
2: múra tètè
1: olúwo la ti máa pàdé
2: olúwo tó gèjì ẹ gbẹdá
1: olúwo tó gèjì ẹ
2: gbẹdá atamátàfé
1: ni atamátàfé
2: bẹẹni sà
1: ó mọ pé ọlọrun lábẹ lẹyìn ọlọrun
2: ọlọrun tó ni
1: oh my god kí ló máa ṣe tó
2: bá kí ló máa ṣe
1: ṣe mọ́tọ̀ ṣe ń sotọ́ fún ọpọlọpọ èso ní kókó wa
2: ọpọlọpọ èso ní kókó wa ọpọlọpọ wòlíì
1: máa ń sọ tó bá dọdọ wòlíì wọn kọ ló ń sọ tó bá wà
2: bẹẹni sà
1: ẹmí mímọ
2: yẹsà
1: ló máa gbẹnu mi tó àti lóògùn yẹsà ẹmí mímọ ló máa ń ṣe
2: yẹsà
1: ipa àwọn tipa ènìyàn ká
2: bẹẹni sà ẹmí mímọ ni
1: ẹmí mímọ ni ó ṣe
2: kábíyèsí
1: olúwa ti wo àwọn kan
2: bẹẹni sà
1: tí ayé ń jẹ
2: níyà bẹẹni sà
1: olúwa ti wo àwọn kan
2: bẹẹni sà
1: tí ayé dádúró
2: bẹẹni sà
1: olúwa ti wo àwọn kan
2: bẹẹni sà
1: tí ayé ń dà láàmú
2: yẹsà
1: ọlọ́run sọ fún mi ni
2: bẹẹni sà
1: àkókò tó
2: yẹsà
1: wòlíì mi
2: bẹẹni sà
1: lọ tú wọn sílẹ
2: yẹsà
1: jẹ kán kó ọpọlọpọ èso
2: bẹẹni sà
1: tó bá ti kó dé
2: yẹsà
1: gbàdúrà fún wọn
2: yẹsà
1: lo àṣírí obedodomu
2: yẹsà
1: àṣírí mọ ni
2: àṣírí obedodomu
1: àwọn wòlíì dẹ ti wà àwọn tó wá ṣòro mọ́jú tó bá lè yan nú wọn bí wọ́n lè rí wọ́n ṣe ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún wọn a tún ṣe lé ní
2: gani afiji ni
1: wọ́n tó wà ọjọ́ sunday oh my god ọjọ́ sunday yìí
2: bẹ́ẹ̀ ni sà
1: ọjọ́ tí mo fẹ́ ṣe
2: thanksgiving
1: ṣé ìpè mi ni àwọn awo tó máa ṣe lọ́jọ́ yẹn number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa minister àdúrà
2: wọn ó máa pọ̀
1: a máa anoint ó máa gbé èso èdìdí èso ni ẹ̀kan lọ́dún
2: ọgbàlù
1: wà á gbé omi ibùdó agbára
2: yẹn lọ omi ibùdó agbára
1: wà á tún gba ohun wà á jẹun gan
2: wà á tún dìrẹ lé
1: tó bá bi àwọn tó wá kán wá wòye màálùú tó ṣe wà nílẹ
2: kábíyèsí mo fojú mi rí ẹrú bà mí ẹrú bà mí
1: ẹmọ ilé ìtàn súnmọ ṣọọṣì ilé ìtàn lọ súnmọ sàlẹ lọ tó bá ń kà ní ẹni èjì wà á sì kà márùn sí
2: mẹfà kábíyèsí
1: tó sì kú lẹ ni o
2: bẹẹni sà mo
1: rí bẹẹ tá máa pa lọ lé wà á jẹ wà á bù lọlé wà á tún gbé ẹran tútù lọlé
2: bẹẹ
1: wà á tún gba oúnjẹ tútù lọ wà á tún lọ sèlú
2: dé
1: ẹnìkan ní kí ló dé mo ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
2: ọpẹ́ ni
1: àjọ̀dún ìpè mi
2: ni bàbá ń fìyìn fọ́lọ́
1: ni àwọn èèyàn ní bàbá kí fún wa lóòrò ọbẹ̀ mi ò fún yàn ṣùgbọ́n máa fún yín báyìí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ tó bá wá wà á tún gba òru atamátà sí lọ
2: òru atamátà sí òru àtúnṣe
1: tó wà fún àtúnṣe wà á tún gbà nítorí wípé olúwa sọ pé turning point ó ní àwọn kan wà wọn ti ń jìyà tipẹ́tipẹ́ ò fẹ́ ká àyànjọ
2: pé bẹ́ẹ̀ni sà
1: àwọn kan wà wọn ti mú àmúbọ̀
2: tipẹ́tipẹ́
1: ò fẹ́ ká àmúbọ̀
2: ẹ̀ sà
1: àwọn kan wà ọ̀rọ̀ ọmọ yìí náà
2: ni
1: olúwa ṣàní tọ́ba ti dé kán wá da ikùn délẹ̀
2: níbi
1: ibùdó yẹn kọ́dẹ̀ gbẹ̀dúrà níwájú ọba tó ní ayé àti ọba tí máa jí ìrọ̀jọ́
2: kẹ́
1: nígbà tí ó pè mí àti
2: ìdájọ́
1: òjíṣẹ́ ni bó ṣe ń gùn bẹ̀yẹn for the first time igbe to kere o e ma je ka imo ko tun mo be o emi olorun wa ni yo gbugbu agan to ba ti wa o oni wo de di olomo
2: mo do lomo
1: ti ojo ti oku emi ati dajo se
2: ohun
1: to kokoso ni mo pe Joshua
2: ranse
1: olorun mo ni ma ko message se iwo mo fe ko fe tojo tori igba ti mo ba nso ko ba le je lenu olorun ma lagbara
2: kabiyesi
1: oh my god
2: kabiyesi
1: o le ma se
2: mi
1: e wa wo awon ti ori ki sagba e bi ati e wo bi tobi olorun
2: kabiyesi
1: Fun ni e ti je tobi to
2: Oluwa
1: Oluwa
2: eh
1: Olorun gbogbo aye
2: e ti je tobi to
1: gbogbo aye ko le gba
2: be
1: ni gbogbo orun ko le gba
2: Oluwa
1: e ti se tobi to
2: o tobi po
1: Oluwa fe fi tobi ewon
2: be ni sir
1: gbogbo eni ba pelu passport
2: yes sir
1: sha je ki ri e
2: ma bo
1: mo fe so tele si
2: ah
1: wa mu lo embassy
2: kabiyesi
1: wa mo pe Olorun lagbara
2: Olorun gbo
1: alagbara
2: ise
1: wa wo bo se to
2: kabiyesi
1: ta be ni Oluwa so fun so gbo won to ti le ilu oyinbo yen
2: yes sir
1: ti o bo si je ka rira wona wa
2: je ka rira wona won
1: ma fi akoko kan sile ma ni gbogbo to fe lo oyinbo ti passport wa lowo
2: kan
1: ma mu bo je ka je wo bo lohun se le se to
2: no ma bo
1: olorun yen so wipe o mo duro mo wo iwo odo agutan mo fe wo nti o le se
2: ohun to na ngo ba mi o se
1: ewa o sasatu o ni mo duro mo wo iwo odo agutan ko wa je wo ara re
2: wa je wo agbara
1: wa na ko ri to fi pade oni tete ba mi se o
2: tete
1: karaye ma bere pe olorun mi da mo duro mo wo iwo odo agutan mo fe wo nti o le se
2: kabiyesi
1: je ajo wa wo bo se le se to
2: je ajo wa wo
1: nitori oro re iwe kan won pe ni look ori akarun
2: look ori ikanu
1: enikan wa o ti wa frustrated ninu ibanuje ko fe ma lo le
2: aye ti su
1: o ti gbiyanju boya ka fi woru akoko wa teyan ma n je gbese owo lewe boyo je gbese lewe owo lewe omo mi ti e mo to ba se de mo fe ka doke lohun to je gbese lewe omo ni omi o ti e mo to sele si afi biri lo ba fi gboru sise nigba to duma mo ko re niti je gbadura fun
2: yes sir
1: gbogbo eni ti sase da
2: yes sir
1: ti sase re
2: yes sir
1: toro aye o re
2: yes sir
1: bayi ni mo so
2: ase
1: ti yen tan
2: ami
1: ase danu yen tan
2: ami
1: ase ri yen tan
2: ami
1: in the name of Jesus
2: ami
1: o wa n fo awon eto ri peja peja
2: ni
1: Peteru na poruko e mo so ninu we Luke chapter 5 mo wa ni ko ma lo le ni Jesus ba nibe pe ko jo ko fun ni oko fun ni oko e ki nkan fi se wasu nigba ti Jesus ti wasu tan se mo to sele
2: yes sir

jìnbẹ́ ń lọ́lọ́ làájú lágẹ̀lú 96.7 FM ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.

Oni o da iya niwe.

ẹ kú ojúmọ́ nínú ilé yìí o iléeṣẹ́ rédíò ti lágelú olè ń gbà yìí 96.7 fm òkè gájòkè ibẹ̀ la wà láàárọ̀ sátidé ẹ̀yìn náà ti mọ̀ as usual báago mẹ́fà bá ti lù ó lè tó ọgbọ́n ọlọ́gbọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú fẹ́mi ògúnyẹmí ológùrọ̀ ọmọ babalélérò àti gbogbo àwọn ọkọ̀ mi ọ̀nà là ń bẹ́ ń bí àyẹ́ bùkọ́lá ń bẹ́ ń bí táyélólú eléjìrẹ́ tó ń tọba bá a ṣe é jọ ṣe nù ọlọ́run ọba òdùmarè tí sì ń bá wa ṣe kò ní kàn fún àgbà kankan ẹ tún káàárọ̀ lónìí mo kí n lẹ́ẹ̀kan sí wípé a kú àjímúná o ọ̀rọ̀ wa yọ jọra wọn láṣẹ lọ́wọ́ olódùmarè oṣù kẹsàn-án la wà yìí ọlọ́run dákun jọ̀ọ́ jayé ọsàn wa ẹ káàárọ̀.

ọ̀rọ̀ wa tó pé ẹjọ́ mọ̀ yin ọlọ́run fún àánú rẹ̀ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa wárẹ́wàrẹ́ wárẹ́ òní ní ọjọ́ karùn-ún nínú oṣù kẹsàn-án january ẹ̀yin èèyàn mi ọyá o àtúntì bẹ̀rẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ january

0: ẹkẹrin olúbàdàn lẹ ìbàdàn
1: ọba ń jẹ láàfin.
0: Yẹ̀rọ ọkọ ọlọ́fà bí ìdí mi níyọ yẹ̀rọ ọkọ ọlọ́fà bí ìdí yọ mẹ́lí yẹ̀rọ ọkọ ọmọ jẹ́ ìjọ ọlọ́fà.

ma je si si a se je eni o segusi obe ni gege nji se mi o e so dadua

0: agbọn ọlọgbọn ni nile ise radio lage ilu egbe wo egbọn wo e mo pe nbe nbi kan ju bi kan lo nbe laa mi laaro iyato si were e je ka awon eyan bi meji o da si tori pe aruko nbe fun toni
1: 0 9 1 23 70 86 75 0 9 1 0 0 6 Atiramu gangan o se yin kan na o da be ni ta wa gbe sori ese tan o wa gbe ko to wa so pa ko luke o je be ni ko o ri wa mo e si le ta lo ba lo abombo
0: abombo e se
1: mo pa gbe gba gba ti ade ala ya mi
0: lo so ki lo bi oge e ma se pe pe pe tora fe ke yan bi meji ati meta ele me ku ojumo pa pa pa Hello.
2: Ologuro.
0: E mo ka ro.
2: O ni siwi.
0: E ku ewu omo baba wo.
2: E ku ewu lo e bo ti e da ko wa to da ko iya elegun.
0: Gbogbo eyan ko la ma da ko ke se jojumo. E be yin le ti wole han kan oraye wole.
2: Oro ri o ni daru.
0: Ami.
2: Bo se ri le ti tu e ni siwi o e ku ewu ni so.
0: E seun. E seun. Ah, aya e je ga lomi o tun wole. Awon eyan to si be ni.
3: Oba kan wo gojumo lade ni oni baje o
0: contain
3: Oluwa contain baba lari se apata ibaja le so lo o ati nemu e ka ro sa ati nemu go go ko kinse e ko na nibati wa ba ara ri ba gbe eju ton gbe dade ko to wa ti gbagbe lati soju se re kan la ilu e mo pe wa le ti ro we be ran leti pe se o ti gbagbe pe ati nemu gangan re ki se re kan na ni
0: Ta ba ti de ta ba de ko a le gbe wa de pe o a nkan lo sise yan o a to wa ti te yan ka ma re ti won o eseun eseun Nigeria o ni baje o ya wa iya lo de nko olubi si aya popi jo iya meta agba ele me won ka aro e ku ojumo
4: Ologuro
0: Ogun ati e ma wole
4: Apilanse won ni pe o
0: wa Ase Idumare
4: Ko wa ni koro lenu yin o
0: Ase Idumare
4: Chaiwo o ma ja o Ogun ati lati wo fun loko mi o
0: Eseun
4: ki gbogbo olosilu olosilu o ma gbo ba e ti penja ati ramu gangan o se ni
0: Ko se ye kan na
4: en de be mi lokan emi ni won gbe awa na ni o atapako ni oju yo kan omode ni o so bi ti o lo
0: eseun
4: ati merin me ko se ni kan
0: eseun aduke ati ramu gangan ko se ye kan e ja gbe nikan laaye si ele me won e ku ojumo
1: e ma ka ran baba
0: e ka ran o ase Idumare
1: alaji omo bo ayi la gugu lati lanlate
0: lati lanlate
1: gbogbo ẹni tí ojo ti ba n gbagbo orisun kò ní pẹ gbẹ orí àti nínú gbọngàn ẹ rí i pé gbogbo àwọn kòkóso olóṣèlú nìkan ni
0: gbogbo
1: ẹni tó bá ti gbé ká sórí ire tó sẹ̀nà ọlà fún mi ẹ má gbé àgbà díẹ
0: rí
1: i pé àwọn ẹ̀rọ náà rán sí àwọn ló ń bá ń gbẹ́lú ìyá o yóò ní kí wa alájẹ ọmọ ìyá ìlà gbogbo àti lanlate.
0: Ayo ki o ba gba so bo tin pe mi le ngbe ti mi o di ele me won e kaaro
5: Ologuro
0: e kaaro o
5: ni gbagbe mo
0: ase o
5: Bola Sade
0: alagbado
5: latori ta merin
0: ya alagbado
5: o ba yo pin na wi sawo be baba toju e toto fight mo ka so bo to wa so le mi to ni oda ati ran mo gangan ko se yin e kan na Atẹnti ẹ fún mi nǹkan ẹ̀rẹ́ tó gbàgbé olóore. Gbogbo ẹ wọnú ara wọn. Ìwọ tí ẹ nílò olówó ṣiṣẹ́ tàbí ẹ gbámí ọjà fún ọ. Tọ́wárí pọ́ndà àtọ́tò òde bẹ́ẹ̀ mọ̀. ọ̀rọ̀ yóò ní dárù.
0: Àmì ọmọ
5: láìpẹ́ gíga ni.
0: Ẹ ṣeun. Bọ́lá
5: Sadé alágbàdo látòrí ta mẹ́rin.
0: Ẹ jẹ́ kóró kebẹ̀ lábala pípè lọ́wọ́lọ́wọ́ yìí torí pé nǹkan kúnlẹ̀ láàárọ̀ tò ní àsìkò tá a sì ní òótọ́ nǹkan. Àti Rámú gángan kọ̀sẹ̀ yìí kánná bẹ́ẹ̀ kan bá ṣe ọ́ lóore nígbà tó bá dáa fún ọmọ gbàgbé mọ́ gbàgbé o. ẹ já bọ́ sípele míì ọlọ́fọ́ tí àbábaláfọ́ nípaara bàbá mo kí yẹn káàárọ̀ ìyá alákàrà ní fagbilé mo kí yẹn káàárọ̀ olólùfẹ́ wa ni gbogbo wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ń jìjà gùdù kọ́ wọlé sọlá olúsọlá máa ti ọ́ ń jìjà gùdù kọ́ wọlé kò tí ì wọlé alẹ́ sí lọ́yẹ́ òun náà ń gbìyànjú ẹ̀ ọlọ́ni ò tí ì pé ọ́ wọlé ọ̀tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ Israel Pastor Israel mo kí wọn náà ojú òní tí ọ ọ yá ẹ já bọ́ sí abala mi mọ̀ ń wọ́n kọ́ mọ̀ ń wọ́n ayé òtí bẹ̀ kú ẹ̀yin obì ẹyọjú sí wa o ẹyọjú sí wa àgbàlagbà ń bẹ̀ ńlẹ̀ ìwọ tó ọba mọ̀ pé òbí mọ́mọ́ àgbàlagbà ń bẹ̀ ńlẹ̀ tó o lè fẹ́ tí ó sì mọ́ tọ́jú ẹ àmọ́ kéékèèké náà tó pé bí ayé kíyàwó ti lọ tàbí kíyàwó ẹlòmíì ò sùn ọ wà ńlẹ̀ ẹ̀yin náà ẹyọjú ẹyọjú bábà ti dọ̀sẹ̀ táàmù ẹyọjú sí wa ẹ pè mí kẹ́ ẹ yọjú sí wa a sì mọ bí ọba ṣe jẹ́ a tó ti rí gbà ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ túká àti ò sì tí ì rí ọlọ́run ó pèsè fún yín o àròkan àròkan àròkan ó.

0: mọ ìgbọràn ìgbàgbọ ìpinnu kéèyàn sì wúlò fọlọrun iṣẹ ìránṣẹ tá a fi ràn mí nìyẹn tó bá jẹ wípé àwọn bàbá tí a kọkọ dá ádámù àti ifà tán bá gbọràn irú wàhálà àti yọnu tá a kó sí a ní kó sí ṣùgbọn tí ewu àìgbọràn bá wu àwọn kò yẹ ká jẹ kí ewu àìgbọràn tún wu àwa náà kò yẹ ká jẹ kí ewu àìgbọràn kó tún wu àwọn ọmọ wa ká gbà láti gbọràn nípasẹ ádámù àti ifà láti wọnú wàhálà àti yọnu nípasẹ jésù kristi ni ọ̀nà àbáyọ wà àwọn kan máa ń sọ pé bí ayé ṣe tóbi tó bó ló ṣe lè jẹ pé pàṣẹ nìkan lọlọ́wọ́ fi gba ayé là bàbá mọ̀mọ́ nípasẹ èèyàn mélòó lọlọ́run dáyé ṣebí nípasẹ ẹnìkan náà ni láti inú ádámù láti mú ifà jáde láti mú gbogbo ènìyàn jáde tó bá rọ ọlọ́run lọ́rùn láti pàṣẹ ẹnìkan mú gbogbo àgbáyé wá ó rọ ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run láti tún fún gbogbo ènìyàn lọ́nà àbáyọ nípasẹ ohun lọ́nà kan ṣoṣo nípasẹ gbígba jésù ní olúwa àti olùgbàlà Jésù wípé èmi ni ọ̀nà òtítọ́ àti iye bíbélì sọ pé a ó mọ òtítọ́ òtítọ́ yẹn la ní kèmi wá sọ dímọ̀ fún yín mi bá yín sọ̀rọ̀ ẹ̀sìn mo ń bá yín sọ̀rọ̀ òtítọ́ a ó mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ wá di òmìnira òun tó jẹ́ àjíǹde àti iye yẹn ó fẹ́ fi ara ẹ̀ ra iye fún wa tíwọ bá ṣetán láti gbà á tíwọ bá ṣetán láti gbọ́ràn tíwọ bá ṣetán láti gbàgbọ́ nínú ẹ̀ mo fi sọ fún ọ gbogbo ohun tí òkùnkùn èṣù tó fi mú jújú ó máa ká kúrò pẹ̀lú ìwàláàyè àti agbára ọlọ́run ìwé Matthew orí kọkànlá 28-29.
1: Ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tí ẹ ń ṣiṣẹ́.
0: Ẹ gbọ́ nínú oṣù tí a wọ̀ yìí Jésù ní ẹ sáà sálà kẹ wá sọ́dọ̀ òun gbogbo ẹyin tẹ ń ṣiṣẹ gbogbo ẹyin tí ìṣẹ mú lọnà kan tàbí òmíràn ó ní ẹ wá sọdọ ohun lọnà àbáyọ láti jáde inú ìṣẹ láti jáde inú ogun láti jáde inú ìjì jésù yẹn ni ọnà àbáyọ yes.
1: tí a sì di ẹrù wíwọlé lórí.
0: níbo láti di ẹrù ogun ìbínibí ogun ìran ogun ìdílélé olórí jésù tó ní kó wá sọdọ ó ní agbára láti gbé ẹrù yẹn kúrò láti tú ọ sílẹ̀ òun sọ pé bàbá àṣẹ kí ni ìgbésẹ̀ tí màá gbé God bless you ìgbésẹ̀ tí wàá gbé náà ni wípé kó o fi ẹnu ara rẹ jẹ́wọ́ jésù ní olúwa àtolùgbàlà kó o sì fi ọkàn rẹ gbàá gbọ́ kó o sì rí ara ẹgẹ́ bí ẹlẹ́ṣẹ̀ kó o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kó o kọ sílẹ̀ kó o wá pépé jésù àkọ́kọ́ mo sọ wípé ìwọ ni olúwa àti olùgbàlà gbà mí là rà mí padà sọ mí di tiẹ ìwọ kan gbàdúrà yẹn wàá rí nítorí pé ó ń bẹ láàyè yóò jáde sí ọ pẹ̀lú ìwà láàyè rẹ̀ àǹdẹ́ látún ti wá mọ̀ sí nípa jésù mo sọ fún ọ pé lónìí wákàtí ìgbèníjà wà ní with god ní orí ilẹ̀ agbára jínde ní with god tó wà ní express yẹn láàrin aago 8-10 wá bá kristi pàdé ìsìn tún wà lọ́la sunday bákan náà tó bá fẹ́ rí mi fún ìgbà níyànjú tá a ti ọwọ́ ẹ̀mí mọ́ àti jésù tí mo fi ń hàn yìí tá a fi tọ́ láti darí ẹ̀ ní ọjọ́ monday wàá ti dé kago 10 tó lù. Yes.
1: Èmi ó sì fi ìsinmi fún yín.
0: Bàbá fẹ́ fún ọ nísinmi torí pé o nílò ìsinmi. Wàhálẹ̀ ti pọ̀ jù. Ogun yìí ti pọ̀ jù. Jésù ló lè fún ọ nísinmi. Sàsálà tọ Jésù wá. Orúkọ Jésù. Gbogbo ẹ̀dá àlàyé tó gbọ́rọ̀ yìí. Kristi balógun ọkọ̀ gbàlà mi kò bá yín pàdé kó sì di ẹ̀rí jésù olúwa wa àdúrà ó ní jésù mo fẹnu ara mi jẹ́wọ́ rẹ ní olúwa tó olùgbàlà ohun tó máa pariwo yé jésù gbà mí là rà mí padà jogún mi fún ara rẹ gbọ́ fóònù nọmbà gbogbo ẹni tí fóònù yín bá ní whatsapp mo fẹ́ kẹ́ ẹ kọ nọmbà yìí sílẹ̀ 08063 490593
2: tàbí ká ẹ pé bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ sórí nọ́mbà yìí 08034005204 08034005204
3: Èmi ò ṣetán kú. I beg. I no ready to die o. Àlémi ò ṣetán kú. Àyàmó logo mi gbọdọ̀ ṣẹ nínú ẹ̀mí gbogbo ni. Negative forces are the causes of accidents, injuries and death, not God. Use the stripes and the blood of Jesus to silence them. This Thursday, attend the vigil with the theme, I am not ready to die. Jésù Kristì ló sọ wípé, èmi kọ́ ẹni kú kan. Wá gbàgbára tó lò fi jẹun tọ́lọ̀ ní kò jẹ́ lókè pẹ̀. Níṣòru, èmi ò ṣetán kú. Lálẹ́ Àlàmísì, ọjọ́bọ̀ yìí lórí ilẹ̀ agbára àjínde.
4: Lẹ́yìn lè po sókè àtijọ́.
3: Ilé òpó márosẹ̀ challenge sí wo road nílùú Ìbàdàn.
4: Ibi tí ọba dáre tó yẹ.

0: wòlí tó ṣe lógun àṣẹ ọ̀rọ̀ yìí wòlí àjíire jẹ́ wàdí oyè jẹ́ fi ọmọ jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ tí pé orí rẹ̀ ń kọ mọ̀nà lákọ̀tún lójoojúmọ́ sí èmi ò ṣe tán kú ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tún ni o lálàmísì bàbìlérò tí máa yàwọ̀ with God látago mẹ́jọ alẹ́
1: sọ ni with God bus stop ẹ̀yin ilé epo sókè àtijọ́ ni with God kalẹ̀ sí bàbí challenge world road expressway nílẹ̀ ìbàdàn
0: èmi ò ṣe tán kú.
2: La la la la gelo FM jagaba gogo retio

àti tamato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi taruku ti yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tó fi upgrade. Bó ṣe car, truck, bus, trailer. Ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083.

0: era naira ni ke se dola o yin lo su be ba ti san osu mefa enu ke gba nti enda we si won lowo ni ko si ni ele kankan iye ti won n ta loja lori igba na naira lori kini ohun na won ni eyi te fi ma wa nawo lori epo ti petrol ti o gba gbogbo owo tan lowo yin e se te ma dawo die die ke ma fi ra solar power system ele ti o je ti yin imba je ose le fe sanwo imba si je osu won nigba to ba di eyin agbon bi kan e ba gba eyin solar panel yin fe ba tan na ba ya li oganjo oru e ni kose ninu yara yin won ni e wa le download CDK app lori Google Play Store iyun fun awon tin lo Android nu o tabi eyin Apple Store fun awon to tun ni awon phone mi na won ni be ba ti wa download e tan e register e wa mu eleyi ti o ba teyin lorun tabi turo yin lorun boya lo se ose ni o tabi lo se osu boya wa n wo pe te fe lo so office won ko ma je pe awon tin soro yi won lo office boya eh kini kan ni won won ni office won ni Ibadan nbe ni Mokola o opposite veterinary junction lagbegbe Mokola office ti behun number ti won re 070 74 54 30 05 lekan si 070 74 54 30 05 won ni ni apata won tun wa ninu Ibudo ti Century Gas Station opposite Finref supermarket won ni number ti be 070 74 60 39 11 won ni esi lanfani lati je ki won se kini ohun ki won si san die die ni ile ise ti CDK o
1: oda ngbati ya mo dide oro awon ti ale kuso ile ti won fe seto loni ti akale kan won ni bi fun alaye so waju si ele kan si honorable Wasiu Akere eni to je pe okan lara awon roko coordinator ni to si je ABD Adeniyi Ijaoye won ni awon na AIPF coordinator ni e wa le pe won sori 08060410030 le kan si 08060410030
0: e se so oroke fun ti aro toni o owuro lalago meje e tu pade awon akegbe wa mi lori edo ki iroyin laarin ago meje si ago mejo titi igba mi ta tun ma pade ba ba tin de fu ya bayi tayo nbo lori bo se nlo titi igba mi ta tun ma pade eh se wa ri bi call the special one lo ko mi
1: eseun abidemi lo ko ti mi akande lo ko wa to bi mi lo mo ora gba bi o ba se loro bo ba pe ti a mo se lo jo le seun o dabo
2: Oladelewo FM 96.7 Don Safara, Oyin Safara, Daniel Simon, Ipe Afara Oyin, Lotu Gbogbo Afara na. Eleyi lo de fa fun ise Alpha Travels Limited. Ile ise to ti o bon tarige ninu kabani to were na. Lo si le okere, anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America. Lona ronun lai san owo kankan titi iwe irina visa yo fi jade. Ma bo tarata, si le ise ti ko ni jani kule. Alpha Travels Limited.
3: Eku dede woyin bi gbogbo ti e tin lanfani lati ma gbo wa lasiko yi akanse eto eleyi ti ile ise Arifa Travels Limited ti onigbowo e ona ni o nde si ti gbo yin bayi to gege bi ayo ba se ma npa lowo yi pe enu nikan bayi ona ni ati gbopon Raymond Adewale Adeyinka to je alase ati oludari Arifa Travels Limited eleyi to wa ni Oyerogun Shopping Complex opposite Gate 3 Adamasigba Fajuri Road Ibadan won be nile agbara pelu mi lasiko yi e dakun e ba nki amara ni
4: ku dede woyin o se dada lagba yin emi ni ogbeni Raymond Adeyinka Adewale
3: e dakun ile ise yin ari pe to rinan le nba won se nbe bo le se nbe o salaye ni won ba fawon eyan
4: a nba won se eto rinan lo si ilu okere a se ti Canada a se ile ti won mo si London ti ogbe won mo ni United Kingdom a tun se ti Schengen na awon Europe and Australia ati bebe no.
3: Se ti bi Dubai ni
4: a se Dubai akọrin pe ero to nlo sibe ko dabi awon to nlo si ile Europe abi Canada abi America
3: awon anfani wo lo wa fawon eyan to ma wa le se yin pe ke ba won seto ni na
4: ó dà gan ohun tó mú wa wá ní àkànṣe ètò ìta ní lọ́wọ́lọ́wọ́ tá à ń ṣe báyìí sí ilẹ̀ Amẹ́ríkà. À ń ṣe yẹn lórí pé a gba owó kankan lọ́wọ́ tí a mọ̀ sí zero deposit kí visa jáde kẹ́tó sanwó ẹ fojú rí visa yìí kẹ́tó sanwó kankan fún iléeṣẹ́ wa.
3: Nígbà tí visa bá wá jáde tán gbọ́ sówó gọbọi kọ́ wọ́n padà san báwọn.
4: Wọ́n máa sanwó gbọ̀gbọ́n ṣe gbọ̀gbọ́n nítorí pé gbogbo ara mọ̀ bí ìlú ìṣeré nítorí bí ìlú ìṣeré náà la ṣe gbé àkànṣe ètò àti lọ sílẹ̀ Amẹ́ríkà zero deposit sílẹ̀ bàbá ti ṣe fún wọn wọ́n máa san díẹ̀ díẹ̀.
3: Àwọn ètò owó gan ni àbí àwọn èèyàn wo ohun gangan ni ètò ìrìnà tẹ́ ń ṣe lọ́wọ́ báyìí ló wà fún.
4: Kò sí ẹni tí ó wà fún akàn fún àwọn ọmọ kéékèèké láti ọmọ ọdún méjìlá wá sílẹ̀ ní orí ọ̀fẹ́ láti gba visa wọn láìsanwó
3: láìsanwó
4: kankan visa bá jáde kò ṣọ̀wọ́n nìkan àwọn àkàndé èèyàn náà tá mọ̀ sí left privileged people tán bá wá sí ọ̀dọ̀ wa akàn lọ san visa fees wọn ni then tí visa bá jáde wọn lówó láti san fún wa.
3: Wọn ní owó kankan láti san.
4: Àkànṣe yẹn náà láti rí pé àwọn náà contribute sí orílẹ̀-èdè wọn.
3: Fún ìdàgbàsókè
4: orílẹ̀-èdè
3: láti ran àwọn èèyàn lọ́wọ́.
4: Yóò rọgbọ́n ọmọ ẹ̀ tí bá kankan
3: lè ṣe àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀. Tá a bá wá bini tá a bá béèrè ó tọ́dún mélòó tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí gan.
4: Ọ̀dọ́ ni mímú iṣẹ́ àwọn ọlọ́kọ̀ gbogbo àwọn tó ń ṣe travel agency ṣàṣàlẹ̀ tí ò mọ̀ mí wọ́n dẹ̀ mọ̀ mí ní ilẹ̀ Nàìjíríà náà káàkiri káàkiri ohun tó bí ogún ọdún sẹ́yìn tá a ti bẹ̀rẹ̀ tá a bá ń káàkà ní mímú.
3: Ogún ọdún sẹ́yìn.
4: Ogún ọdún sẹ́yìn ló
3: bá tún ṣe. Ẹ bá wá ní pé kẹ́ ẹ ṣe àkójọpọ̀ orúkọ àwọn tẹ́ ẹ ti ṣètò ìrìnà fún tí wọ́n ti lọ sílẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn orílẹ̀-èdè tẹ́ ẹ ti dákọ yẹn wọ́n tó mélòó.
4: Kò ṣe ká.
3: Ọ̀dà fún àǹfààní àwọn èèyàn tó bá tiẹ̀ wá fẹ́ pè yín fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ fi nọ́mbà yín ta.
4: Nọ́mbà iléeṣẹ́ wa ni 08-3826-2191.
3: Òní nọ́mbà yín kò jẹ́ bí o ṣe lóhun ó jẹ́ ìyẹn lórí àkànṣe ètò eléyìí ti iléeṣẹ́ Arifa Travels Limited tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ìyẹn eléyìí tó wà ní Oyè Ológun Shopping Complex ní opposite gate 3 Adamasigba Fajoyi Road Ibadan. Fún ẹ̀yin tẹ̀ ń wá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ẹnu Mr. Raymond Adeyinka Adewale lórí ọ̀nà àti ìrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ti ṣe ẹ lè pè wọ́n sí orí nọ́mbà yìí 08038262191 ẹ sì tún lè kàn sí iléeṣẹ́ wọn tó wà ní Oyè Ológun Shopping Complex opposite gate 3 Adamasigba Fajoyi Road Ibadan. Ẹ ṣé púpọ̀.
2: Don Safara, Oyin Safara, Daniel Simon, Ipe Afara Oyin, Lotun Dugu Bafara no. Eleyi lo de fa fule ise Alpha Travels Limited. Ile ise to ti o bon tarige ninu ka ba ni to we re na. Lo si le okere. Anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America. Lona rorun lai san owo kankan titi iwe re na visa yo fi jade. Ma bo tarata si ile ise ti ko ni janikule Alpha Travels Limited.

nínú ayé onígbojúgbò ìwòlì tèmi tó gbà jẹ jésù sì máa sọ kalẹ̀ látorí òkè lẹyìn ọjọ méjìlélógójì transformation ìyípadà la kórí ìtọ́nú yìí o gbogbo ènìyàn tí a yà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sunday september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papa filling station tó wà lórí bridge world lálójú kọjá jọǹkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Prophet Zuma, and the Bello, and 0902 520 272.

0: in a store.
1: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
0: Oh, your favorite pen?
1: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
0: Wow, it flows smoothly.
1: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
3: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbojipo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun, Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026, lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago 10 alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp, kìlómítà 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé.

0: The Senator ní Ọyọ́ Central lẹ́ẹ̀kan sí lábẹ́ ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC Progress.
1: Ladiliwa FM 96.7.
2: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmítayọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: Eka bo pada leka ipoluwo ja wa eto yin eto wa bo se lon te waju ikanni lagilu FM oke to gajuke ibele tin gbo wa kitikiti kaaki egumererin agbaye fun toni be se gbo wa kitikiti e ma teti lati lo goju o wa live and direct lori Facebook lagilu 96.7 FM oke to gajuke mbadan alejo mi looro oni ni Distinguished Senator Yunus Akintunde PhD lajo wa lori eto bo se nlo eja gba bi wo bayi pe laipe yi ijoba apapo won se ifilole sise oju ona labala meji to je 56.5 km ona Ibadan lo si Jebu Ode lo to ise ijoba apapo ni ṣùgbọ́n ta bá wo bi ti iṣẹ́ yìí ti fẹ́ bẹ̀rẹ̀ lọ ẹ rí pé ilẹ̀ ìbàdàn lọ sí ìpínlẹ̀ ogun ni ṣùgbọ́n oríṣi ariwo tó gbòde ni pé ìjọba àpapọ̀ kò tiẹ̀ náà ní à ń sọ fún ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ débi pé ẹ tiẹ̀ pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ síbi ìfilọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ bá ń sọ̀rọ̀ lórí ẹ̀ kó tó wá di pé a ṣe àgbéyẹ̀wò yìí tó tún rọ̀ mọ́ ẹ ti jẹ́ commissioner fún iṣẹ́ òde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láàrin 2011 sí 2012 tàbá lọ 2011-2012 abẹ́ gómìnà àná isaac ajimobi ni ó bọ́ sí mo sì mọ̀ pé lásìkò yẹn náà ni wọ́n ṣe afárá olókè èyí tí ó wà ní
1: mọ́kọ́lá
0: mọ̀ pa gbogbo ẹ̀ bó ṣe rìn ọ̀rọ̀ circular road àwọn àjùmọ̀ ẹkùn ìdìbò yín ìjọba ìbílẹ̀ márùn-ún ti mbẹ́mbẹ́ ìbàdàn
1: gbogbo ẹ̀
0: ló yípo tó ṣe affect nígbà yẹn bó ṣe àpójú yín tó lé tó de kí lóòótọ́ tó ń bẹ́ ń bí ọ̀rọ̀ circular road náà ẹ rí pé béèrè yìí ò ní bí ìbẹ̀ta ni ẹja bẹ̀rẹ̀ lórí pé ẹyọwọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kúrò lórí ìfilọ́nà ọ̀nà tó jẹ́ oní kìlómítà 84 ó lé díẹ̀.
1: Ẹ ṣe ìgbà tẹ́mi débẹ̀ mo bá àga tí wọ́n lẹ ìwé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ mọ́ ìpè ibi tí ó jókòó ní tèmi débẹ̀ igbákejì gómìnà ogun tó wá sojú gómìnà ogun ló jókòó lẹ́gbẹ́ nítorí gómìnà ogun ló wá sojú ààrẹ aṣíwájú ahmed bola tinubu sáwọn pé kò lè sojú ààrẹ kó tún sojú ààrẹ gómìnà jókòó gómìnà ogun sì pàkíyèsí tèmi sí wípé gómìnà agẹyẹ rẹmi ni kò tí ì di àtọ ìwọnba àwádìí tèmi ṣe fihàn wípé ẹni tó jẹ ẹnjìníà wọn níbi ní ìbàdàn office which is the normal thing fún federal ministry of force tèmi ò wádìí tèmi ò mú ìwé lọ sí governor's office ó ní wọn sì wí fóun wípé gómìnà ò sí nílé ó travel ẹ gbàwé yìí ẹnìkan sáà ń délé fún gómìnà ẹni tí bá ń délé fún gómìnà yóò wá wípé ẹni tó wífẹ́ mi ò ṣẹ̀wọ̀n pé mi kọ́ mínísítà tí mo ránṣẹ́ èmi sì kọ́ gómìnà wípé wọn gba ìwé yẹn lọ́wọ́ ibi tí mo máa mọ ojú bẹ́ẹ̀ lọ tèmi mọ̀ ò
0: kò jù wá nìyẹn ó túmọ̀ sí pé wọ́n gbìyànjú àti kàn síjọba
1: tí ẹnjìníà yẹn ṣàlàyé mbẹ torí mi béèrè wípé òun múwe lọ wọn ní gómìnà ò sí ní
0: ìbàdàn circular road was designed by the olùbàdàn of ìbàdàn now ìyẹn ọba rasidi adéwọlú
1: ládàá àwọn kan wọn ti sin yẹn was conceived
0: okay,
1: by him wọn gba ẹni àwọn ni wọn dalẹ
0: dalẹ
1: ẹ bá sọ wọn di design engineer
0: okay.
1: Now idea wọn ni
0: nígbà tí wọn
1: èrò wọn ni ọlọrun sì sọ wípé yóò ṣẹlẹ lójú ẹmí wọn
0: tẹ bá wá wò pẹlú àrídátẹni àti àrísá kọrídọ yẹn nígbà àwọn ti pilẹ rẹ lẹgbẹ ọtún lẹgbẹ òsì how many
1: ẹ ṣeun ṣe rí bí àwọn èèyàn bá ń pariwo ọyẹ wọn ò pariwo ìdàgbàsókè ni circular road wà fún àmọ ìwádìí tèmi fihàn pé níjọ tí bàbá wa olùbàdàn tọlọrun ò dẹ ẹmí wọn sí tẹmí wọn ogun tí wọn ń kàn sí fàìdí ààyè design road yẹn ń gbà yẹn 75 meter setback corridor ló ní ètò wa di à ń wólé à ń lé àwọn èèyàn à ń gbá àwọn èèyàn kúrò ní pé ìjọba tó wà ńbẹ yìí òun náà fi kún ju 75 meter lọ ìyẹn gẹ̀ẹ́sọ̀ràn
0: Okay.
1: Wo pe oju 75 meter lo yen ki se oran. Oran be ni pe awa se awa ina se commissionary. A se expand the road. Ke to wo le yan. Le make provision fun. Ile ye lo loto. Bo ma le iye wo re ni. Ko si ibi ta joko yi for public use ijoba ni right ati lo. Ibi ta joko yi. Te ba se pe won tun ta fun eyan kan o. Ofin ogba ki won gba lowo eni to ni ki won ta fun eyan kan. Amo fin gba pe ke gba pe fe lo for public use ele se yen. Amo te ba se yen na provision gbo lo wa fun yin lati je ke ni yen. Nitori awon eyan gbo lo gbaye oku ko ni o gbe sakula rodo. Eni o wa laye ni. A le pa awon eyan saye ka ran se sakula rodo. Awon to design road won ti fi setback 75 meter le. Ite mi bọ́ ni pe wọ́n sọ di 500 ni ẹgbẹ́ kini 500 lẹgbẹ́ kejì or whatever even ko jẹ pe 1 million meter awọn fẹ kilometer abi meter awọn fẹ fi ṣe iyin o ti de ṣe ẹṣẹ ẹbẹ ni pe ka to di pa n wo awọn sawọn eyan ni gba aye ni ko to di pa n wo ile awọn eyan n gbe wọn awọn eyan gan lo yẹ ko ma ṣadura pe ati edupe o kódà kijọba o to gbe caterpillar rẹ de won ti se to wa o n kaduko gbe ibomi ko sile ti joba o le gba o amon ti a ba gba ikini e ma gba pe ti mo wi o ki se pe e gba ile lowo enikan
0: e tun wa ta fe lo mi
1: e ta fe lo mi amon ta ba so pe a fe ko school a fe se ona a fe ko hospital a fe se yan kan la fi gba le ofin ni ke make provision fa won te gba lowo won e si mo ja gba pe ki se ile ta won yan gbe nikan ni joba gba yi oku elomi force be ti fi njeun ti fi munu atebi atara elomi wa opo ni oko ti ku bo ni o ti ri le ti o ma gbe abi ko lo oko mi nto lo fe gbe le wi pe won fe corridor ko ni issue ama provision for that corridor o ni issue ko ju ba nlo provision fa won ta n gba enikan iba mi so te ba si wo odo wa lo fi si ju oluyole onara egbeda lagelu akiyele o lo mu ido o lo mu do te ba te wo titi to ti maniya lo se erin to gba yan ri nbe e de kan iba mi so lana iye je to n ni nbe pe gbogbo le si ni lo ba sakula lo bayi ko won bere si mo lo dajo mi bo won si se kini so pe ni

0: Senator ni Oyo Central lẹ́ẹ̀kan sí lábẹ́ ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC Progress.
1: Bá dada, emi lọmọdé ìsìnfún ọ̀gbọ́n.
2: Fóònù pa ni.
3: Wo ọ̀rẹ́ mi, kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ni gbà wálé.
1: Ṣé ọ̀gbọ́n pa Grace Field ni?
3: Níbo ló wà?
1: Jẹ́ ǹjẹ́ ọ̀tán. Grace Field Private School àti Grace Field College ní ilé ìwé tí gbogbo

0: ohun táwọn olùgbé Ọ̀yọ́ Central ń sọ nípa Sẹ́nitọ̀ Yunus Abiodun Akintunde wọ́n ló ṣàdéhùn ó má déhùn rẹ̀ ṣe torí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi ìbò gbé wọlé lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí Sẹ́nitọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà dìbò fún ẹgbẹ́ òṣèlú APC dìbò fún ìtẹ̀síwájú lábẹ́ ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC.
1: Ládìlúwọ̀ FM 96.7.
2: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: lẹ́ẹ̀kan sí i lábẹ́ ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC
1: Progress. Lajiliwe FM 96.7.
2: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: Hello. Ẹ kaaro.
1: Hello.
0: Ẹ kaaro.
1: Hello, ẹ kaaro sir.
0: Ojú
1: ìpè tó.
0: Orí wa kan láàárọ̀ yìí.
1: Hello.
0: À ń gbìyànjú láti gba ìpè látọ̀dọ̀ ẹ̀yin aráalé, ṣùgbọ́n ojú òpó yẹn ó há.
1: Hello.
0: Gadigadi díẹ̀ láàárọ̀ yìí.
1: Hello, ẹ kaaro.
0: Ohun kan tí a ṣe, ó ní wípé mọ̀ pé sẹ́nítọ̀ fi nọ́mbà kan ta torí ọ̀pọ̀lọpọ̀ agbègbè ló wà ní ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan àwọn èèyàn sì ní
1: nǹkan
0: tí wọ́n fẹ́ bá yín sọ nípa agbègbè wọn.
2: Ètò ẹ̀ka ẹ̀ mà ní pé kò sí kánsù kan tí ti ló ṣiṣẹ́ mẹ́ta.
1: Hello.
2: Kánsù tí wọ́n bá ti pè yín, ẹ pè wá.
0: Kánsù tí wọ́n bá ti pè.
2: Bẹ́ẹ̀ ni, òṣìṣẹ́ mẹ́ta ó kéré jù ni o, èyí tó jẹ́ mẹ́rin wa.
0: Okay.
2: Liaison officers táwọn èèyàn tó yára kánsù wọn tí wọ́n lè pè.
3: Ètò àṣẹ ni pé bó jẹ́ bá dìde ń bì máa sẹ́ǹdì nọ́mbà mẹ́ta mẹ́ta láti kánsù kọ̀ọ̀kan sí yín. Ẹni bá pè yín láti Lágelú pè nọ́mbà yìí. Ẹni bá pè yín látọ̀nàrà pè nọ́mbà yìí. Àmọ́ èyí tó dájú ni pé ẹnìkan wà tó wá ń ṣe ojú kánsù márùn-ún tó ń kọ́ọ̀dínéètì kánsù márùn-ún Ìbàdàn. Nọ́mbà tiẹ̀ ni 08033513407. Kọ́ a lè sọ ẹnìkan yìí máa tán lọ́yọ̀.
0: Ó ti yé.
3: Àìsí ìṣọ́
0: lọ́wọ́
3: a lè sọ fún yín pé gbogbo ohun tá a ṣe la perfect pẹ̀lú ẹ̀. Complain wà, excuses wà.
0: Ẹ̀mí
3: sì máa sọ fáwọn èèyàn pé tó ibi abá ti tẹlẹ̀ tá a tẹ̀yẹ̀ mọ́lẹ̀ wọ́n mọ́ bínú o.
0: Lọ́dà ẹ ṣe gan-an torí pé ọjọ́ ti lọ. Lórúkọ gbogbo àwọn
3: èèyàn. Ẹ má gbàgbé nọ́mbà tí mo pe o.
0: Ẹ̀wọ̀n kọ̀wọ̀rin.
3: 08033513407 Mr. Femi Akintunde láti Lágelú. Kèsì Akintunde Ìtọ̀yọ́.
0: Ok. Mr. Femi Akintunde, ẹ ṣe àwọn àlàra tó kọ̀wọ̀rin pẹ̀lú sẹ́nítọ̀ wa Honorable Olúbọ̀dé Latif. Bẹ́ẹ̀ ni Ògúndípẹ̀ Yusuf, Ọ̀jọ̀gbọ́n Abidin Láìyá, Honorable Aṣíwọn Olówó, Olóròdé Tèmílolúwa, Afọlábí Tèmítọ́pẹ́, Honorable Alhaji Abdulrazak Abdulganim Adekunle GRA olùdíje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ nù ní ẹkùn Ìbàdàn North Constituency 1 lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Àwọn míì náà wà níbi tí wọ́n pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n àní láǹfààní àti ká ọkọ̀ gbogbo àwọn yòókù èyí tó wà nítorí àkókò ọjọ́ ti lọ ni. Tèmítayọ̀ Oyèládùn àbọ̀rọ̀ ló kọ mi Túnde Ọláwọ́ olóòtú ètò bó ṣe ń lọ. Adémọ́lá Azeez lamójú ẹ̀rọ tó ń gbé òkè tó ń gbélẹ̀. Ẹ ṣe distinguished senator tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa láàárọ̀ ni.
3: Àwọn àròpẹ́ tún tètè pè wá o.
0: Pẹ̀lú ògùnlọ́wọ́ ló bá jẹ́ wa.
3: A jẹ́ yín.
0: Ẹ ṣeun. Ẹ̀yin ara ilé tẹ̀ ń gbọ́ wa. Alàgbà Alàbá DBC. Ara àwọn tí àjọ ń sun ìsìn pọ̀ tó fi ń di ohun nìyẹn. Olóròdé Stanley Ajọ́wà lórí ètò bákan náà ni. Ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa. Tèmítayọ̀ Oyèládùn àbọ̀rọ̀ ló kọ mi.
4: Lágelú FM, Jàgàbá Gbogbo Rédíò.

ojúmọ́. Ìròyìn ní ṣókí ló ń dé sétí ìgbọ́ yín láti kàní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lè ta kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti Ìbàdàn. Ṣeun Àríbìkọ́lá ló kọ́ mi ní báyìí gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ayárẹ́lẹ̀ Nàìjíríà Sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu àti ẹni tí ó jẹ́ alákòóso fún ẹ̀ka ètò ààbò ńlẹ̀ yẹ ọ̀gágun ajagun fẹ̀yìntì Christopher Musa ni wọ́n ti la gbogbo ìkìlọ̀ fún àwọn ọ̀dọ́ láti ṣíraró kìlọ̀ fún ìwà ibú ọwọ́ wọn fẹ́ni tó bá ní ìwà tí ò dá lọ́wọ́ síwájú ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2027. Àwọn adarí méjèèjì ni wọ́n sọ̀rọ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan níbi ìpàdé àpérò ti àwọn ọmọlẹ́yìn Kristi tó jẹ́ ọ̀dọ́ tó sì ní í ṣe pẹ̀lú ẹ̀ka ètò ààbò ti àti ètò ìdúpẹ́ tó wáyé nílùú Abuja. Ibẹ̀ ni wọ́n ti la gbogbo ìkìlọ̀ pé ọ̀dọ́ kankan ni ò gbọ́dọ̀ gbààyè láti jẹ́ kí olóṣèlú kó lò wọ́n fún pẹ̀ǹtúká nílẹ̀ yìí. Sẹ́nítọ̀ Tinubu ló tún wá rọ àwọn ọ̀dọ́ pé àwọn ni ògùn ọjọ́ ọ̀la bẹ́ẹ̀ ni wọn ò sì gbọ́dọ̀ gbà kí olóṣèlú kí ọ̀tẹ̀ ògùn wọn mọ́lẹ̀ nígbà tí Musa ń tiẹ̀ ń kìlọ̀ ìwà fún àwọn ọ̀dọ́ ọ̀hún láti má jẹ́ kí olóṣèlú tàbí ẹnikẹ́ni kí ó lò wọ́n fún ìwà ọ̀daràn tàbí gbígbé ògùn olóró owó tàbí àwọn ìwà míì tó ṣeé ṣe kó tapo sí ààlà wọn. Nínú ọ̀rọ̀ tí àwọn méjèèjì tí wọ́n sọ, wọ́n ní bí a ṣe ń gbáradì fún ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 láàrin bí nǹkan ọ̀hún bó ṣe ń ṣe ni kí àwọn ọ̀dọ́ má jẹ́ kí àwọn tí wọn ò tí láǹfààní àti ṣiṣẹ́ tàbí àwọn tí wọn ò rọ́wọ́ rí tó láwùjọ má sì jẹ́ kí wọ́n jẹ́ jàǹdùkú fún àwọn olóṣèlú. Àjọ elétò ìdìbò ńlẹ̀ wa Nàìjíríà ni ìwòye wà wípé wọ́n forúkọ àwọn tó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ètò ìdìbò ààrẹ tí ó wáyé ní ọjọ́ 16 oṣù kínní ọdún 2027 àti àwọn tí ó jẹ́ ti ọmọ ilégbèmọ̀ asòfin ní síta kó tó di ọjọ́ 12 oṣù kẹsàn ọdún tí a wà ń bẹ̀ yìí. Níbàámu pẹ̀lú àlàyé ọ̀rọ̀ tí àjọ INEC yan àjọ elétò ìdìbò ńlẹ̀ yìí tí wọ́n tìbọ́ ta ni wọ́n ṣàlàyé níbàámu pẹ̀lú abala ti òfin 22 ìpín àkọ́kọ́ ti abala òfin ọdún 2026 tó gbèrò wípé àwọn orúkọ ọ̀hún bọ́ ta ní ó kù bí 60 ọjọ́ síwájú ètò ìdìbò. Àjọ náà ni wọ́n ṣàlàyé tí wọ́n sì tẹ̀bọ́ ta ní oṣù tó kọjá àwọn tí ó tó bí 19 àwọn olùdíje sípò ààrẹ àti àwọn tí ó jẹ́ igbákejì wọn lákòókò tí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún jáde. Lẹ́yìn tí wọ́n ní wọ́n fi àwọn orúkọ ọ̀hún jáde ni wọ́n ṣàlàyé wípé ètò ìdìbò ni wọ́n ti pìyà mọ́ tí ó sì wáyé lọ́dún 2027. ẹni tó jẹ́ aṣojú fún ilẹ̀ ti America Steve Witkoff àti Jared Kushner ni wọ́n ti lọ sí ilẹ̀ ti Russia báyìí àti orílẹ̀-èdè ti Ukraine lópin ọ̀sẹ̀ yìí tí wọ́n ó sì máa gbìyànjú láti jẹ́ kí àwọn orílẹ̀-èdè méjèèjì kí wọ́n jẹ́ kí ogun kí ó mí lẹ́kùn tiwọn. Ààrẹ orílẹ̀-èdè ti Ukraine Volodymyr Zelensky ló fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n máa nípàdé papọ̀ pẹ̀lú àwọn èèyàn ọ̀hún lọ́jọ́ ìsinmi lẹ́yìn tó bá ṣe àbẹ̀wò sí ilẹ̀ ti Moscow lónìí tí ìpàdé ó sì máa wáyé láàrin òun àti ààrẹ ti ilẹ̀ Russia yan Vladimir Putin. Witkoff àti Kushner ni wọ́n ṣíwájú tí wọ́n sì máa ṣe aṣojú fún ààrẹ ilẹ̀ America Donald Trump nípa akitiyan láti jẹ́ kí àlàáfíà kí ó jọba ní àwọn ìlú méjèèjì. Ìgbésẹ̀ ọ̀hún lọ wáyé nígbà tí Zelensky ṣàlàyé wípé àwọn ẹ̀rọ agbórí afẹ́fẹ́ jà tilẹ̀ ti Russia ni ó tún balẹ̀ sẹ́kùn ti Ukraine tó sì ba nǹkan jẹ́ kọjá kàsí nǹkan. Lẹ́ka ti eré ìdárayá ẹni tí àwọn ikọ̀ àgbà ọ̀jẹ̀ lóbìnrin agbábọ́ọ̀lù aláfọwọ́jù sínú apẹ̀rẹ̀ tilẹ̀ Nàìjíríà ni wọ́n ti tẹ̀síwájú láti máa ṣe gudugudu méje òun yàyà mẹ́fà nínú ìdíje tí ń lọ lọ́wọ́ ti ẹkùn tilẹ̀ adúláwọ̀ ìpín ti ẹlẹ́ẹ̀kẹta lè tí wọ́n ní wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 23-25 lásìkò tí wọ́n wà kó pẹ̀lú orílẹ̀-èdè tó gbàlejò ìdíje náà yan Burkina Faso ní agbègbè ti Ouangadougou lọ́jọ́ Ẹtì Friday. Ilẹ̀ ti Nàìjíríà ni wọ́n ṣe dáadáa
nigba ti won ni ipin ti won pin won si ni won ti jayo olobori ile Nigeria ni o wa fi eyin akegbe won ti orilede Burkina Faso ni o fi janle to si je wi pe won tesi waju lati ma se daada ninu edeje na esin abajade ohun ni o nfi die mule po sese ki iko agba bolu na ko se daada ninu edeje na ri joba ilo loro toni lori royin ni soke fun ti aro toni lekan si seun aribe kola loruko mi tin ba ti dide baye ni ti wa lo selu yo gbode pelu sina alayo akosimi opin ose e seun tem gbo wa oni o san wa sere o

0: méjì ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àkórí ẹ̀ just a war. Gígí ọ̀rọ̀ kan ẹ̀mí ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já ọ̀nà máa là nípasẹ̀ ìfẹ́. Pastor Dr. David Adébọ̀wálé ẹ̀. Pastor Dr. Peter Madu. Àwọn olórin àmì bàbá tún iṣẹ́. Máyọ̀ wọ ọ̀nà bájọ́. Olú ìbí tó yẹ. Òpùlọ́lá Kẹ́mi. Táíwò Òbí. Ògìgí Ayọ̀ Emma. Ọ̀páyàbí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súre lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Látàgọ́ méjì òwúrọ̀ 7 a.m. CAC Monthly Popular Ministry. NTC Brand. Tó wà ní ìyájọ́ Kúnífrò. NTC Gunman Láùtì Pàdé Mbàdàn. Ogun ayé rẹ̀ máa parẹ́. Bóyá agbára Jésù wà síbẹ̀.
1: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
2: Gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kọ́lé ayọ̀ fóun. Ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn? Àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé. Bẹ́ẹ̀ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún 1-bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ 2-bedroom semi-detached terrace duplex. Ìyẹn náà wà lóyún rànràn. 3-bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí 4-bedroom semi-detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden. Òpópónà Masọ̀sẹ̀ Tollgate Nìbàdàn. Futi Homes ló lè ṣe. O lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adé Ọ̀yọ́. Tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties, ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503950. Tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé, Futi Homes ló lè ṣe.
3: Country people, the Ember Moto them don't finally land. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Moto with the Ember winning galore.

kí yín káàbọ̀ padà sórí ètò tiwa lòṣèlú nìkan ní lágẹ̀lú 96.7 òkè tó ga jókè ẹ má gbàgbé pé ẹ láǹfààní láti gbójú ọwà lójú òpó facebook wa lágẹ̀lú fm 96.7 ní kẹ́ ṣàwárí ń bẹ̀ níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò ọ̀kan ọ̀jọ̀kan àwọn olùdíje kan jàn tí wọ́n jẹ́ mẹ́rin sankosanko àkọ́kọ́ nínú ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ìdúró wọn láwùjọ òṣèlú lónìí bí wọ́n ṣe dáńtọ́ tó bí wọ́n ṣe tó tún tó bẹ́ẹ̀ la sì ń bojú wo àwọn akùdé tó ṣe ṣe kí ó ṣe okùnfà ìjákulẹ̀ fún ọ̀kan ọ̀jọ̀kan wọn èyí tó yẹ kí wọ́n mójútó ṣáájú àsìkò náà èyí tá à ń ṣe yìí kì í ṣe láti fi ìfẹ́ hàn sí ẹgbẹ́ òṣèlú kan bí kò ṣe ojú ìwòye àwọn ìwòye wa ẹ̀yin ará

0: ti won se na ni pe kon so fun awon araalu kini eto ti won ni fun ipinle oyo kini riri won ninu ijoba ijoba ipinle oyo ti participate seyin kini to mehe lowo lowo yi kini awon atunse ta fe se ti won ba le jade sita lati so yin fun awon omo bibi ipinle oyo o le sagdina gboku etemi ri niyan
1: for now ese eje ka ti beun ki abo si odo oludije dupo gomina labe ase agbe oselo Allied People's Movement APM eleyi ti o je egbe to da igun kan ninu egbe oselu PDP papo ma ara re nibi ti honorable Bimbo Adekambi ti je oludije dupo gomina ni ipinle yi te ba wo iduro oludije yi honorable Bimbo Adekambi won ti fi igba kan je commissioner fun eto isuna ni ipinle Oyo ti o si ti se oniruru ise takun takun ni ipinle yi be oni akosile se afihan re wi pe inu egbe oselu APM nikan ko ni honorable Bimbo Adekambi ti je omo tuntun won ni nise lo je arewa ayawo kaakiri awon egbe oselu to ye ko je alatako na nibe un nitori pe an kan laarin awon egbe un won ni ife si boya nitori irin ajo re lagbo oselu titi to ide wipo wa di oludije yi bakan na oni opolopo awon ti an je akose mose ti an be ninu isakoso gomina Seyi Makinde atawon eyan ti be laye kai won pe o sese ki honorable Bimbo Adekambi kori oju re won gba bakan na lo je pe opolopo awon agbekale ayewo bi o sese se ki ibo ko waye awon online polls ti won ti se pe o fi oju han pe iduro re o fe tewon ju awon to ku ti won jo ndije lo be lo si je pe awon eyan ninu egbe oselu to wa ninu egbe oselu mi ba se so saju o se se kori atileyin won gba to si je pe onikan lo ni iru awo money yi bakan na lo je pe ohun na oku o lawujo ijoba kan si joba mi ni ipinle Oyo lati gba ti o ti rin irin ajo oselu ki wa ni awon nkan to je isoro to je akude to se se ko na ofi oju han eyi to han de julo oni ti bi awon omo egbe oselu APM kan papa julo ti opolopo won je omo egbe oselu PDP atijo ti inu bi wi pe o se je wi pe honorable Bimbo Adekambi to darapo mo egbe ni kopẹ kopẹ ni won gbe kale gege bi oludije dupo gomina leri awon yoku to je wi pe won ti wa nu egbe tele ta won be egbe jiya to je pe awon na si fife han lati dije dupo gomina eyin wa nbe elekeji oni oju ti awon eyan kan fi nwo honorable Bimbo Adekambi gege bi commissioner ti nbe nipo nigbati gomina to ti di ologbe baye Abiola Ajimobi ti o fi wa loroye to si je pe isoro nbe lati san owo osu nipinle Oyo ngba na won pe se bo ni commissioner ti moju toro eto isuna abere won o ti san owo osu ipinle Oyo e ja kokko wo iduro won bo se da to ko to di pe a wa bo sibi aye to ye ka won na o moju to saju eto idibo ki aseyori ko le ba je ti won e je nbere latodo alagba Segun Salam
0: e se atokunle kan si honorable Abimbola Adekambi eni ta ri pe o ka iwe ni olumo nipa isiro owo ni ti ori re si pe gidigan Abimbola Adekambi emi pade won ni Adamosingba nigba ti won je commissioner for finance kilo funny si mi nbe ni pe a nse mede rally ni odun yan lo ni se mo pe gba commissioners a ti de awon ti ajo sise ijobo ti de labor leader o ti wa ni stadium ki gomina to mo bo ti gomina ba ti bere ni ayeye mede bere ba se ma se niyan now mo wa sa wo gba commissioners ti won joko mo wa ri odomo kunrin kekere kan laarin won mo wa bi awon eyan pe ta leni yi won ni bi mbade kan bi no bi pe oni commissioner of finance mo wa lo ba won leyin ni bi mbade kan bi omo ni be ni to je ke mi mo won daada ni eni ti mo mo doju ni mo ni se mo le gba ero pe yin won ni ko sin to ba di nbe phone number ti ade kan bi fun mi lati odun yan ina la fi pe ara wa di mo yin soro yi abimbola ade kan bi o je eni ti gidigba re ninu oselu ati iselu ni o eni ti o ti fi odo re ba awon agbo oselu rin e mo ja gbagbe obuko ni ton di meji lodo ya ohun ohun ni omo re ohun na ton ni oko re now abimbola ade kan bi kamo eyan omo gbagbe ninu girigba re ninu oselu omo egbe oselu all progressives congress apc ni lati le wa koda a le so pe omo egbe oselu acn ni lati le kan to metamorphose si apc ko to di pe abimbola ade kan bi o kuro ninu egbe oselu apc bo si pdp ton pada lo majimo apm lowo lowo yi inajo abimbola ade kan bi tabani ka wo won ti se deputy chief of staff ri olo egba keji osi awon osise ton wa ni pelu gomina abiola ajimo bi
1: igba keji olori won
0: olori awon osise deputy chief of staff ni office gomina e se won atokun eleyi fun abimbola ade kan bi lati mo nipa inu secretariat lai ni ma ra table mu bi ti senator sarafali
1: to na
0: ni riri nipa ijoba ta ba wo honorable abimbola ade kan bi awon kan ti a dimu ninu ijoba ajimo bi yato si pe won je deputy chief of staff ajimo bi ti a ti dologbe ko lohun forijin won o fi okan tan abimbola ade kan bi lati di commissioner fun eto isuna finance budget ati ato planning ta ba wo awon nkan meteta yan a ri pe kini won pe ni joba to tan ba ni sina layo ma se akoso bi bai in to ko fi se akoso be ni pe o kokko joko na bo lowo se wole a le pe pelu ipo ti ajimo bigbe fun honorable bimbola ade kan bi yi o ni mo ati iriri lati generate owo ati pupo la se na ninu ijoba nti a le so pe abimbola ade kan bi to mo npe eniyan ara gidigba abimbola ade kan bi ti mo gbianju lati so le kan ni pe omo egbe iselu apc ni tele tele e mo wa je agbagbe igba to kuro ninu egbe iselu apc to bo sinu egbe oselu pdp ti won fi lo si apm nisin e meja gbagbe pe ke so nikan ni oda lo tori yoruba bo won ni ko ni buruburu komo kenikan meni en ti o wa ku la mo awon kan na nbe ninu egbe oselu apc leni yi to je pe ara to kun gidigba ade kan bi ni pe won ti e wa mo ti won se boya bi bola ade kan bi da si won ni boya ajosepo kan be laarin won ni ara won te ba wo dada itumo ti mo so yin ni pe kan na tun be to pe won daru loro bi mo ade kan bi ninu egbe won tori o to oro ke pe ke yan mo so so ta ba wo gba factors yi pelu riri abimbola ade kan bi ninu ijoba ati pe gege bi omo onilu o na ni awon nkan to se kan rin ti mo ti gbianju ati la sile lowo lowo yi le temi mo ninu oye mi omo onilu lo na o na ti wo bi ilu se ri o si mo bi nkan se ri lara awon eyan oyo state awa ni luck kan ninu ogun atandije fun ipo gomina ni ipele oyo awon meji ti e ti kokko kasiwaju yi tori mo le gbagbe ki mo ki sonsin a ri pe senator sarafadi abiodun ali eyan to ni iriri ati imo nipa ijoba ni honorable abimbola ade kan bi eyan to ni iriri nipa ijoba ni ṣùgbọ́n ó wá kù sọ àwọn èèyàn pé ká bí ọlọ́run ọba kọlọ́run tó wá sọ́run tó ráhùn mìíràn tó ń bẹ tá a tún máa sọ̀rọ̀ ọ̀tọ̀ làwọn tí wọ́n ti ṣèjọba rí tí wọ́n ṣe nǹkan kan nínú ìjọba ṣùgbọ́n wọ́n dàbí ẹni tí ń wo bọ́ọ̀lù tó yẹ kóun ló mọ̀ gbájú.
1: Igun kan náà wà tí mo fẹ́ ká tún mẹ́nuba nípa ọ̀rọ̀ ọ̀nàrẹ́bù Bímbọ Adékànbí. Ẹ rí wípé lẹ́ẹ̀kan gbà tá à ń sọ̀rọ̀ olóyè àgbà Sàràfàdéhùn Àlẹ́ a mẹ́nuba ọ̀rọ̀ nípa Federamite. Tẹ́ ẹ bá sì wo ìpínlẹ̀ Ọ̀yọ́ inú ẹgbẹ́ tí gómìnà tó ń tukọ̀ àṣẹ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ wà òní Bímbọ Adékànbí òun ló ti jáde. Ǹjẹ́ èyí náà ò sí lára tó lè fún ìdúró wọn ní òkun sí
0: ọ̀nàrẹ́bù Abímbọ́lá Adékànbí ó fún wọn ní another point ṣé ń gbọ́ ṣùgbọ́n akẹgbẹ́ mi sọ lẹ́ẹ̀kan wọ́n ní wípé Federamite mọ̀ ń bẹ̀ tí Jackson fi wọlé padà ní Òṣogbo lọ́sùn lọ́hùn ṣe rí Federamite táwọn èèyàn máa ń sọ yẹn or federal support táwọn èèyàn máa ń sọ èmi ò fi bẹ́ẹ̀ gbẹ́kẹ̀lé bí kò ṣe pé president máa jókòó báyìí tí wọ́n gba state mọ́ lọ́wọ́ even kó tó máa support gan tí wọ́n tún gbà mọ́ lọ́wọ́ bí kò ṣe pé tá a bá wá ń wo pé bóyá ẹnìkan ní Federamite ẹnìkan ní state support
1: Might
0: atọ́kùn Federamite yẹn kí ni tó ṣe fúnlù state might kí ni tó ṣe fúnlù Federamite níbo ló ti ṣe àwọn aráàlú state might níbo ló ti ṣe àwọn aráàlú ṣe ẹ̀rẹ̀ mọ́jà gbàgbé ẹ mọ́jà múra wa ṣeré ká mọ̀ fi ẹ̀kọ́ taná fúnra wa inú ogún ọdún ó máa jó ni lọ́wọ́ so nípa tó ní Federamite or state might personality ẹni tí ó ń contest òun ló kọ́kọ́ mata jù nínú pé èèyàn ń díje fún ipò
1: òṣèlú kì í ṣe tẹ alátìlẹyìn ẹ
0: sínú aláyọ mọ̀jẹ̀ ntàn jẹ tó bá bọ́ sí local government yín nísìn election tó ṣòro win jù láyé tó bá ipò bá jù ú lẹ̀ ilé ẹni kọ́ kò sí election nù lé
1: òní ti local government
0: ìní ti world councilor world councilor ló le jù tó bá dá ní ward yín má gba po tí o tí wọn ò bá ní rig election tẹ̀sẹ̀ kangaroo local government election tá à ń ṣe kiri tó bá wọn jù ú lẹ̀ tó bá dá ní wọ́ọ̀dù yín ò lè contest o fún local government ní wọ́ọ̀dù ẹ ní local government election tó bá dá ò lè wọlé chairman council nígbà tá à ń dìbò gidi.
1: tọ́rọ àwọn èèyàn mọ̀ ọ́
0: àwọn èèyàn mọ̀ ọ́ ká tó sọ pé ti gómìnà.
1: ẹ ṣe alàgbà ọlá emmanuel ọ̀rọ̀ lẹ́gbọ́n Bímbọ Adékànbí ti ẹgbẹ́ òṣèlú apm kí ni ìdúró rẹ̀ ká tó lọ sọ́dọ̀ àlejò wa alàgbà Akínbọ́dún sí Cedric táwọn náà darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí.
2: ẹ ṣeun atọ́kùn mo dẹ̀ kí àwọn dádì wa tán ṣẹ̀ṣẹ̀ wọlé pẹ̀lú wa alàgbà Cedric ẹ káàbọ̀ sórí ètò.
3: ojú sáré ọṣẹ sá.
2: olùdíje Bímbọ Adékànbí tá a bá ní ká gbé agbára wọn wò nǹkan tí wọ́n fi ṣe agbára tó jẹ́ pé tí n bá ní kí n wo gbogbo àwọn olùdíje tí ó wà níwájú wa ní orí ètò láàárọ̀ yìí tí wọ́n fi tayọ jù ni wípé mi mọ̀ bí kí n ṣiṣọ́ ní yorùbá wọ́n jẹ́ thoroughbred professional.
1: akọ́ṣẹ́mọṣẹ́ tí ó pojú owó.
2: finance dẹ̀ ni rírí àwọn tó yẹ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ìṣúná wọ́n mọ̀ nípa ẹ̀. ẹ jẹ́ kí n bẹ́ nkankan ní àná yìí ni tí àwa kan tá a jẹ́ oníròyìn tí ọ̀rọ̀ wọn súyọ láàrin wa tá a gbé ẹ̀wọ̀ àwọn ọ̀rọ̀ kan wá bẹ̀rẹ̀ sí ní jáde ara àwọn pé confession tó jáde ni wípé tá a bá dẹ̀ ń wo ọ̀gbẹ́ni láti ọ̀kan ó máa dàbí ẹni pé kí èèyàn fojú parẹ́ who is this one ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní jáde lẹ́nu ẹ̀ èèyàn tó máa tún wọ wípé tí bàbá yóò bá máa sọ̀rọ̀ dáadáa àwọn èèyàn ó mọ̀ fojú parẹ́ ó bẹ́tà kó súnmọ́ aráàlú kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde ká mọ̀ pé ọlọ́pọlọ pípé ni bàbá yìí jẹ́ ọlọ́pọlọ pípé ó jẹ́ ẹni tó jẹ́ wípé tí ó bá bẹ̀rẹ̀ sí ní dáhùn àwọn ìbéèrè kò ní lò pé ó ń ṣìwéwò. tàbí àwọn ìsọmọgbè tán máa ń tẹ̀lé àwọn candidate káàkiri tí wọ́n wà máa súnmọ́ tí wọ́n máa gbé ọ̀rọ̀ sí létí kó tó mọ nǹkan tí yóò sàn jáde ó dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó mọ̀ nípa record keeping nǹkan tó bá ṣẹlẹ̀ 3 years ago 5 years ago kò nílò láti wòwe kó tó mọ sọ pé déètì báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ ní analysis tí ó jáde níwájú wa níbi tá a ti pàdé ní àná bẹ́ẹ̀ mi ṣe rí olùdíje rí èmi rí gẹ́gẹ́ bí thoroughbred operation person ẹ mọ̀ pé a ní àwọn tó jẹ́ pé wọ́n máa ń rìn lójú ọ̀nà a máa sọ pé àwọn yẹn wọ́n wà charismatic ṣùgbọ́n bá ṣe ní àwọn yẹn ló máa ń wà ní charge marketing lẹ́nu iṣẹ́ operation person ni pé mo jí lójú mu ètò ó wà lórí ẹ̀ àgbékalẹ̀ ó wà lórí ẹ̀ planning tábàdà yìí sọ pé ń pa ìṣèjọba gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi aṣíwájú sálọm ṣe sọ ẹni tó bá jẹ́ pé òun ló wà nídìí ètò ìṣúná àgbékalẹ̀ ètò kì í máa ṣe ẹni tá a lè sọ pé kò mọ bí ìjọba yẹn ṣe ń lọ pé àwọn gangan ló wà nídìí oro tó rò fi ń ké gómìnà lè jáde lọ kó kárí gómìnà kó sọ gbá kó ṣàwo tí àwọn tó wà nídìí finance ò bá sọ pé gómìnà nǹkan tẹ̀sán yẹn kò máa lè bọ́ sí kò lè bọ́ sí nìyẹn irú èèyàn tí a ní nínú candidate ilé tó jẹ́ pé ó jẹ́ agbára fún un tèmi rí pé tabanika score àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó dàbẹ̀ pé máàkì títí yóò lọ sókè jù ní àárín yẹn ṣùgbọ́n ibi tí mo lè sọ pé àkùdé wà lọ́wọ́lọ́wọ́ nísìn ìyẹn ni ti baggage ẹni tó jẹ́ abaya gbangba fún candidate yìí antecedent kan wà fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ àwa òṣèlú àwa ń yànnà náà ni ojú ìwòye là á fi ń wò ní 2019 àwọn tó yẹ jẹ́ igi lẹ́yìn ọgbà tí wọ́n mọ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìṣẹ̀ṣẹ̀ wọlé ní 2019 tá a bá ní ká máa kà wọ́n mi rò pé a lè rí méjì sí mẹ́ta lẹ́yìn wọn mọ́
1: náà tí wọ́n jọ ṣiṣẹ́
2: papọ̀ ńgbà náà tó fi dé orí ìṣàkóso wọ́n ti lọ wọ́n ti kúrò lẹ́yìn gómìnà bákan náà ní 2023 ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n sọ ní ìsìn pé omi tuntun 3.0 yìí kì í ṣe nǹkan táwọn sọ pé ó di dandan kó fly ṣùgbọ́n èyí tó jẹ́ agbára fún olùdíje yìí ẹ má jẹ́ àtanra wa Bímbọ Adékànbí ó sì ní èèkàn tó fi múlẹ̀ nínú APC tí mo lè sọ pé ó ju ti APN PDP lọ
1: títí di àsìkò yìí
2: tó dẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bá ti sọ ṣáájú àwọn tó wà nínú APC tí wọ́n bá tún ilé wọn tò dáadáa APC wọn ní àpọ̀lọpọ̀ wọn ò ní kúrò nínú APC ṣùgbọ́n APM ni wọ́n dìbò fún ọ
1: tílé
2: wọn ò bá tò nítorí kíni ó wà lára àwọn nǹkan tó wà níwájú wa nísìnyí tá à ń wò pé ṣé kíní yìí ò ní ṣe é ṣe kí ni probability pé yóò ṣe é ṣe pé Bímbọ Adékànbí tó bá di gómìnà yóò padà sínú APC
1: ẹ̀tún rò ìyẹn gẹ́gẹ́ bí òǹwòye
2: ìyẹn ti wà nílẹ̀ tá à ń analyze lọ́wọ́ gẹ́gẹ́ bí ìfọwọ́múlẹ̀ láàrin akẹgbẹ́ mi aṣíwájú náà wọ́n mention ẹ̀ so strength yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó lè ṣiṣẹ́ fún wọn láti pa weakness rẹ̀ láti pa baggage tí àwọn èèyàn sọ pé ṣe yìí a fẹ́ rí ní ẹ̀làkìtàn mọ́ a fẹ́ rí gbogbo nǹkan tó ń dáwọ́lé a fẹ́ ni tí ó continue pẹ̀lú nǹkan
1: tí àwọn tí ń bínú sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n lè fi ìkanra rẹ̀ mú olùdíje ẹgbẹ́ òṣèlú gómìnà
2: bọ́dà
1: ẹ jẹ́ kí a ṣe báyìí alàgbà Akínbọ́dún ṣe Shedrack a ti sọ àwọn nǹkan kan lẹ́yìn yìí kẹ́ ẹ tó dé nínú àwọn tí à ń gbéyẹ̀wò àti mẹ́nuba àwọn méjì sankosanko nínú wọn tá a wo ìdúró wọn bí wọ́n ṣe dúró dáa sí a sì wo ibi ti kudie kudie won to ku si ibi kudie kudie ti oludije dupo gomina labia se egbe oselu APM oni eba wa nibi ti o je pe lapa be won eyin ati alagba segun salam loku ti e soro ni apa be sugbon ati soro nipa oloye agba Sharafadin Ali ati so iduro won asi ti so ibi ti o ku die ka to si to ye ki won mojuto lati le se aseyori be lati so iduro ti honorable Bimbo Adekanbi aye to wa nbe o na ni amenuba te fi ba wa mo fe ke pa mejeji piri e se agbeyewo oloye Sharafadin Ali ati nkan ti e ri loju woye yin bi ibi to ye ki won mojuto to je pe asai mojuto o se ko se akoba ati ti Bimbo Adekanbi ni papapa
3: e se won atoko mo ki gbo ara le bitu bitu ti mo wa ajinda awon aje se ri awon ton awon meji te fe kakale ko si asadanu ninu won awon meji de a thoroughbred professional won kawe won si nyaranti se ti oloye agba ni ka so ni abi ti Bimbo Adekanbi and nobody we want to je commissioner for finance Lagos state one good chance sugba kini kan wa to your man omo bi bi your state ni won won dey man pa finance gan won sise pelu leta jimo bi ni ngba ti mu APC ni gba yen so dey wa wo qualify man komo la yin won fa ken APC si APC ni
1: eri ibo yen bi igba ti APC fe koju ja si
3: APC egbe won
1: e sa wo
3: ori ake to le fa je progressive kuro lara progressive
1: won ipa iwa ti se won da
3: baba e soro kan le kan oni ya fa e ma ko mo different to ba ipo nlo wole it is possible ko sin to ja possible
1: pe yo fi APM nle
3: ah ah
1: bo si APC
3: ah ah e je mo ko se ko ni gaga to lo se Arajuka lo se lo APM Arajuka lo se lo o se npara ba wale so eyan be yen ikeji senator Sharafadin Ali won o ti publicize achievement won as a senator
1: eyin na ri yun
3: ja and I must confess to you he has worked
1: eyin ri pe won sise
3: I've seen people testifying about what he has done.
1: So now we're going to go panrere nti won se.
3: If federal government gan ko se kaka to ni ki federal government se eto ki la gelu ma balance. Be se wa lori program ke run advert for won. The Ministry of Information is dead in this government. I'm talking from the federal level. The national orientation is dead. Kiru emi ti mi o je nkan kan ki ma salaje ne fund fun teacher.
1: Fun tisa to wa ni abala eto eko
3: bene ke ma so pe 940 wa
1: ko mo npo owo iyawo ka wa
4: ko ni o mo
3: the Ministry of Information is dead and that is what it's affecting Sarafa Ali as well
1: so ko mo npa iyawo ikeko ti joba apapo
3: tisa o mo bene mo tun le so fun yin tisa
1: o da bi gba pe joba kan sise lai
3: lai se
1: ti ara lo to
3: ntin yo da fun yin bo se ri niyan gbogbo isakoso to ye ki joba je kara lo mo pe won nse the same thing now lo affect senator Sharafa Ali gbogbo ntan se nigba as a senator gbogbo ah ah mo ra won adugbo ton se street light si to po mo ra won agbe tan help to po mo ri in fact ki se won ni won ki se yo kan ki se meji sugbon kan wa showcase e na ni problem I don't know why he decided to be quiet. Nearly all our senators in Oyo don't share. In fact, it is only in Oyo State that most of the time we have members because we don't want senator one at the House of Member. Kuri Ben be at the wagon. What can I say to our woman? Our guy, my sick balu, I'm a joke. You don't do state too much. I'm Ben. I was senator because we don't want. Oyo State nothing Ben. I was senator because we
4: don't
3: want. Kiloche. Shuba, enti. Ega bi kati bona ni so leka Oyo ni a bi ade gbe la nse ati se 1.2 ati se 2.2 awon elomi a ma wo pe kini tun ma 3.0 a le so si ke ma buwa a ni e ma buwa ṣugbọn baba baba te ba ran tin ni bo akoko ti government ifi wo be awon yo je ki leta jimo bi choose fa won n to fa 1.0 niyan
1: eh akude kanu
3: so ro ro eh bi bo akan bi iba ma ti
1: adekan
3: bi bo adekan bi iba ma ti egori omi tutun ko se to kan ko daruko tutun ni ko de daruko dadi eje to gbogbo eyan lo mo pe o le da
1: Koma je 3.0
3: Koma tele theory ti o sise mo oyo ni oyo la ma pe
1: ife tawon eyan ni si gomina se makinde e lero pe ko toke e opo ntese bo bata e koma tese waju
3: eh ajana na to si soro ko do ti mo soro won soro kale kan ni si gbogbo awon tan jo bere na jo pare na jo wa ti disin ni the answer is no isi da ke lo mi ti defect lo ba ali isi da ke lo mi ti dan duro isi da ke lo mi ti lo party mi ema daruko won leyo kokan ta na won yan jankan ta pele won omi tutun 1.0 ngba yen te ba de wo that was press conference touch any press center when omi tutun 1.0 wanted to start it was a coalition
2: yes
3: ben. It can happen at any time now come to APC his own. They might have their internal problem, but let me just gist you one thing. I want to contest it, but kato wa mu ba isa savali, wa. Amagara orono governorship nibe.
1: Senator Ali.
3: Beni kujawi kwa wa fiwa pari jani. Ntori. Egun Senator Teslim
1: Falani
3: wa Egun Bayo Adelabu wa e ba je ki ntanye tan ba mu kankan lara won won ni gba fura won o to ro ni ka ma so jare
1: e be foju bayi
3: o APC o ti daru
4: o foju bayi lo
3: won de lo wa en to neutral lara ni won ti o negun o ye na tun ba la won ja pe iba je mi ele ki so kini ka fun yin o le o se le o ki se dile en ba de wa la le dibo fun egbe ti mu ntan fe efegbe ele be kuro legbe ko ni tuma
2: nkan to ti e wa nle yi
3: o to pin
2: lati ipinle oyo lati oke
3: o to pin you understand so be efegbe ele abu yin at least awon kan ti lo lesi won tun para wa se ri gege bi nkan ti baba so nto nbe le to pin o tun seku so ko se nkan ta n bara eni eja si lo to beyan meje ba ngba bolu eni kan ni o pada win ni if you are a good loser you lose the election you go back home you re-strategize let me now tell you one thing to shock gbogbo egbe patapata time we no se n toju party members o e je ka le se lo to won ni toju party members mo
1: asiko ipolongo ibo ni to roju awon
3: mo awon ara be ni
1: won ti pa won ti seyin
3: won ba to tun dodun be ni ya to je won tori e la se tori e le mi ati yin se important ti ibo wa obama county won le ma pin re si pankara fun wa
4: Arapon county
3: ni. Ibo wan county ni ye.
1: Won fin ti won ni gba nti won fe.
3: Lowo wa. O wa tun wa lo lodun merin. O tun di
1: odun merin.
3: O di
1: Alagba Asegun Salam eni kan wi lori kudie ti honorable Bimbo.
4: Eric mo so saju pe ile alariwo ni won ti mo npa. Gege bi Alagba Cedric Akinbodun se won se so. Won ri pe wiwa ti Oloye Sarafa Ali ti won imagine gege bi candidate APC won je ka mo pe bo se ri ni bo ba ka so pe won fi won settle scores ni won fi won pari ija ni sugbon o mu ikosinu
3: wa mu kosinu wa
4: se ri ta ba wo awon oludije mere ni te ko wa laaro ya tokun ko se ti bo se debe ti o mu ikosinu wa
1: nu
4: egbe won se be so nipa Senator Ali nnegbe APC ni abefe so bi won se mu honorable Bimba Adekan bi nnegbe APM ni e ma se ri gege bi oro ti awon akegbe mejeji si so e ma je ka mura wa sere honorable Bimba Adekan bi na ni ru similar problem ti Sarafa ni won ni similar problem ti ori Yomi Amsati ni won ni similar problem ti Taofik Adegboyega ni ko seni ti o ni problem yen sugbon bawo lo se lesi honorable Bimba Adekan bi bi igba ti gomina to wa nbe yi won wa le awon PDP lorun ni
3: APM
4: PDP won gbele won lori
3: yi ni ayanfe omo mi
4: pe ayanfe omo mi ni esi mo je agbagbe honorable Bimbade kan bi ke se gbugbo an te wa ni PDP lo feran won tori pe Akibodun se so nkankan le kan pe if you are a progressive eje progressive
3: ole kuro lara
4: o ma soro fa kuro lara because bi progressive say man se pelu omo egbe ataralu conservative oni be
3: elai
4: ta bada tun wa ra won kan to le militate against honorable Ade kan bi bi gomina seyin Makinde se seto ni pile Oyo won se awon eyan to po tori wi pe Yoruba bo
1: bi won se se ise to ni pile Oyo
4: won
1: to se awon eyan
4: to po e mo aja gbagbe Yoruba bo won la irin
1: kori omo mi
4: kori omo mi ni
1: nkan na lo tumo se
4: so sugban gbe bi Akinbodun se so lekan honorable Bimbade kan bi won ba gbe oruko won bi pe emi omo yin o Abimbola Ade kan bi o mo n lo fin po gomina ko won mo attach e
3: ma
4: many kakan
3: slogan anybody
4: because awon yo tumo foju wo pe 1.0 sey Makinde ni 2.0 sey Makinde ni automatically bi igba ti sey Makinde o fe ku o lori oye o wa lo mu elomi wa pe n to hun se yo ni ko na ma se se bon ti governor sey Makinde wa se bi o se gbiyan tu bi o se gbiyan ju to se lo tara lorun iyun na je adina gbo oku fun honorable Abimbola Ade kan bi
1: e se nitori akoko mo fe ka se kan mo kia e je ki a lo rewo oludije dupo gomina labi ase egbe oselu accord Alhaji Oriyomi Hamzat eni ti o je oludasile ile ise radio kan ti o gbajugbaja ni ipinle Oyo to si je wipe o la mi laka laarin awa agbon safefe dada te ba wo irin ajo re e ri wipe opolopo awon eyan laarin ilu won ni fe boya nitori awon oniruru eto ati awon ise mi ti ma se nipasẹ awọn eto ori radio ati wa pa ile tin se nile ise radio ti e gan ni asiko yi titi to fi bere si bere fun atileyin araalu lati di gomina bakan na lo wa je wi pe ara awọn aye ti akosile gbe ni pe ojo n pe Oriyomi Hamzat koni atileyin to lorin latodo awon ti won be ni joba yala lapapo abi ti ipinle se lo dabi pe o daduro be ni o si han pe enikan ni o je eni to ni apo owo ti o kun fofo ti se atileyin fun sugbon awon eyan wo bi pe o mo le dabi eni ti awon eyan foju sila ninu idibo gomina ti nbo yi ti o je pe yo kan dede seyo lateyin ti o se bo si waju to se se ko mu nkan yanu wa ninu eto idibo ti nbo yi be ni an si pe bi awon ti an be ninu awon egbe oselu yoku bi won o ba mura Alhaji Oriyomi Hamzat nikan o le je ki aye pada nti o sele ri ninu eto idibo gomina nipinle Oyo ko pada sele ninu idibo eleyi ti nbo lokan e tori pe ki se ibo tenikan pe o nle fi owo eso ya pe bayi ni esi re o se ri tori pe Oriyomi ni abele ni ese kuku enikan o le so un ti awon ara lo se nipa irin ajo re e ja bere si se agbeyewo oludije egbe oselu accord ka kokko wo iduro e ni ti eto edibo ama e je n loju oja na ki muse je nigba ta ba pada de a se agbeyewo Oriyomi Hamzat oludije dupo gomina ninu egbe oselu accord ni ipinle Oyo iduro won ati kudie kudie eleyi to se se ki o fe se akoba to ye ki won moju to ba se mura sile fun eto edibo ti wa lo selu leto nikan ni lagelu 96.7 oke to gajoke oluwa sina alayo ogo ede nlo ko mi
5: ti wa lo selu lori lagelu 96.7 fm pelu sina alayo lagelu fm 96.7
6: oruko mi woli ati ajirere temi tope eje jesu mo ma bole latori oki ni ojo ketala osu kesan.

0: olóyè tàwa fà jíjà
1: ni. Ìyá ó dùn mí gan ìyẹn ti re. Hello.
2: Hello.
1: Ẹ kú ojúmọ́.
2: Ẹ kú ojúmọ́. Ayé la gbogbo láti máa látẹ̀.
1: Ẹ ṣeun.
2: Pẹ̀lú ẹ̀yìn ẹ̀ kan tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀ṣun. Ìyẹn jẹ́ mọ̀ pé tí òṣèlú kan bá ti ń gbógo ti òṣèlú kejì. Àwọn aráàlú ọmọ wa nífẹ̀ẹ́ sí tí ó dàbí pé ẹyí kan sì yàgbẹ́ tàbí tí wọ́n ń dùn lọ́tọ̀ọ́. Kí àwọn tó bá fẹ́ dìbò táwọn mẹ́rẹ̀ẹ̀rin kan san fún ẹgbẹ́ sáràlú. Ìmọ̀ bá ń di pé à ń gbógun ti ẹni ẹ́rìfẹ́ tí wọ́n ń gbógun ti aráàlú ó fẹ́ nífẹ̀ẹ́ sí ọmọwé ayélagbogbo láti hàn látẹ̀.
1: Ṣé bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé ibi tá à ń lọ gan kọ́ ni ẹ bá wa sọ̀rọ̀ sí. Hello.
3: Hello, ẹ káàárọ̀.
1: Hello.
3: Hello, ẹ káàárọ̀.
1: Hello, ẹ ti wà ń bẹ orúkọ yín láti bò.
4: Láyà ni láti pọ̀ ọ̀la.
1: Ẹ ṣe. Ojú òpó yẹn ti rè ó ti rè. Hello.
5: Hello, sir.
1: Ẹ kú ojúmọ́.
5: Ọmọọba Bọ́lájí Ajíbọ́lá Adémọ́lá òkè láti Èrúwà. Báwo mo kí yóò pẹ̀lẹ̀ kí àwọn tó bá yànnà náà náà. Wọ́n ṣe ẹni tí ó ní wọn ò pé rárá orí wọn pé wọ́n mọ kí wọ́n ń ṣe. Wọ́n ọ̀dọ̀ kò ṣèlú ṣe. Ṣé wá rí ìgbàdí ní kọ̀ọ̀sán pé tó ni wọ́n bá ṣe o. Bẹ̀rẹ̀ nìkan sọ pé ọ̀rọ̀ ẹ̀mẹ́ ẹni tèmi ni títí bá jáde ká lọ dìbò lọ́jọ́ yẹn. Àwọn kí ló ṣẹlẹ̀ lọ́sùn. Ohun tí èrò rò ní padà ṣẹlẹ̀. Olúwa bá ṣe Bọ́lájí Ajíbọ́lá Adémọ́lá òkè ni láti rọ.
1: Ẹ ṣe. Hello.
6: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàbọ̀ orúkọ yín.
6: Hello.
1: À ń gbọ́ yín orúkọ yín láti bò.
6: Hello.
1: Ojú òpó ọ̀dọ̀ yín yẹn ni. Hello.
7: Ẹ káàárọ̀.
1: Ẹ kú ojúmọ́.
7: Yóò dára fún yín, ìyá ìdẹ́lẹ́wọ̀ wà ló ń sọ̀rọ̀. Ìgbà Adékẹ̀mí ló ní ìbò lọ́sùn bí.
1: A ti ní kò sáàyè fún irú ọ̀rọ̀ báyìí lásìkò yìí. Ohun tá a gbé kalẹ̀ pé kẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ la ní kẹ́ ẹ sọ. Ìtara tí kò wúlò fún ètò yìí òun ni eléyìí tí ẹ fi sọ̀rọ̀ yẹn. A ò sì fẹ́ bí ti wù kò mọ̀ torí pé a ò gbé ẹnikẹ́ni lékè ẹnikẹ́ni ń gbé. Hello.
8: Hello, sir.
1: Ẹ kú dédé àsìkò yìí orúkọ yín.
8: Ẹ kú ètò orúkọ mi lẹ́mú Ọládùsùlà tó dùn rí yanjú.
1: Ẹ ṣe.
8: Ẹ ti ń gbogbo èèyàn. Wọ́n ti sọ pé kí wọ́n bá nífẹ̀ẹ́ sáràlú nífẹ̀ẹ́ ni kí wọ́n ó dìbò fún. Èmi dájẹ́ bí ẹnìkan tèmi ń sọ̀rọ̀. Gbogbo wa náà lágbo àtìlẹ́tì pé àkọ́ọ̀lù.
1: A ní fi àyè gbá bí ti wù kó mọ̀. Tó bá ti jẹ́ pé n tá à ń wí láti la aráàlú lọ́yẹ̀ òní. Ọ̀dà ẹ jẹ́ kí n bóyá gan lágbé ìpè mọ́ lẹ́yìn èyí tí ẹnikẹ́ni tó bá ti ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé ẹ dura yín láǹfààní yẹn láàárọ̀ inú. Hello.
5: Hello, ẹ káàbọ̀.
1: Ẹ kú ojúmọ́.
5: Ẹ kú ètò. Ṣé rí
1: àkàáyé
5: orúkọ tèmi ni Bíọ́dún láti lùmí ọ̀rọ̀.
1: Ẹ ṣe.
5: Ṣé rí àyẹ tí mi àkọ́kọ́ rí. Òun nípa ẹni tí wọ́n gbé kalẹ̀ láti mú ẹgbẹ́ òní pátí.
1: APM.
5: Kí ni ṣe kí ni ààyè yẹn? Òun ni pé ẹni tó fẹ́ kúrò níbẹ̀. Wọ́n ń jẹ́ kó yín wa pé àwọn òní bàbá nínú òṣèlú kò sí yẹ kó gbọ́dọ̀ ní ìtọkùndásílẹ̀ ní bàbá. Èyí tí wọ́n fi lè tí wọ́n ní àwọn ohun tí ń pẹ ìgbẹ́rò ló máa túmọ̀ sí pé àwọn òní nǹkan táwọn fẹ́ ṣe ń wọn. Ní òní nǹkan tí wọ́n fi wà òní dídà tó fi jẹ́ pétò àwọn òní sọ pípa ilé ìtú nǹkan míì. Ẹ bá jẹ́ kí n lọ sí ẹgbẹ́ ti olóṣèlú ọgbọ́nwọ̀. Ààyè tí wọn òní ni pé sábà ní kí a wo àtúbọ̀tán antidote lọ́ba ṣe lè délé ní àtúmọ̀ṣẹ́bọ̀ bí wọ́n ṣe ń ti bọ̀. Irú àwa ní ìlú Yorùbá ń bì. À ń rí wọn nísìnyí pé tí wọ́n bá ṣèjọba wọ́n á fi ìsapá tan níbi kan lọ. Tó pé nígbà tí wọ́n ṣèjọba nísìnyí ìgbà tí wọ́n fẹ́ pé nǹkan fún àwa táwa ní àpá ń bí. Wọ́n lọ ra kíní àwọn arọ ní àwọn akúfọ̀ àbí ẹni pàápàá bí a ṣe arọ ló pọ̀ níbi ọ̀ra. Sọ àárín wọn náà wọ́n dẹ̀gbẹ́ ṣe ti àwọn ìlú tó wọ́n sí ìlú Ìbàdàn. Àárín ìwé tí wọ́n pín níbẹ̀. Ṣé wá rí torí yọ̀ ní àlùfẹ́ àti ní pé ní orílẹ̀-èdè ta wà yìí. Èyí tí wọ́n fẹ́ kí omi yọrí ṣe. Aráàlú ní kankan ló ń ṣe kìíní ìgbò. Tá a bá fi tọ̀ sún wé ẹ má jẹ́ ká dàbí pé ti ọ̀ṣun. Tí orúkọ gómìnà wọn àti ẹ̀rọ ààrẹ orílẹ̀-èdè yìí. Wọ́n jọ ní ìjókòó papọ̀ tí wọ́n ti jọ ní àdéhùn. Wọ́n dẹ̀ ti ní àwọn nǹkan tó dé kẹ́tò. Bàbá Bọ́lá náà ti ní olóṣèlú tó gbé àti tó gbé fún ìmọ̀ kìí.

0: gbéra nínú ayé onígbojúgbò níwò ní tèmi tó gbẹ jẹ jésù ṣe máa sọ kalẹ̀ látorí òkè lẹyìn ọjọ méjìlélógójì transformation ìyípadà la kórí ìtọdún yìí o gbogbo ènìyàn tí ẹyà máa bọ ìṣòro tó máa wáyé lọjọ sẹni september 13 lọdún yìí ìyànà tó wà lẹkọ papa filling station tó wà lórí bridge world ládojúkọ jájọ nkú ẹgbẹgbẹ rẹ wọlé ẹgbẹrẹ ìjọ ọlọrun kankan aago mẹjọ alẹ ni ìṣòro wọn ti bẹrẹ ẹgbẹrún méjì 2000 yẹn tó bá kọ dé lóru ọjọ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúpọ̀ látorí òkè lọ́fẹ̀ àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni láre tẹríba torí ṣe gbẹngà àfin prophet suma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 0902520 2724 jésù retí rẹ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Golden Chance Lotto.
2: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati fo bitibiti million gbedunnu ko opo eyan. Bi na ja se nsajo yo odun ominira. Darapo mawo olorire. Ti o janfani owo tulu tulu. Ti eni ko kata. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwa. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le tala imoye igba. Bo si ta to be lo se je to. O ya gbera so ma dolu ara e. Lo tarata si eyike Golden Chance Lotto Stand Kiosk tabi sobu wa gbogbo o le talori online wa our website www.goldenchancelotto.com tabi USSD code *7005# lori MTN nikan ni o ta morning game ta mo si Golden Vogue scan QR code lori ticket tabi sticker poster na be drop ko drop o ebun minera independent money gift dey grant for you ofin atila na wa o ayo yi o wa fe ni odun mejidinlogun soke o ya latasiko yi di September 27 you free play 200,000 naira 100,000 naira 50,000 naira make you enter zone category Golden Chance Lotto loni airina oni bawa lodun minira
3: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck Australia ipo yowu kimoto awon wa Dr. Strap o ra lowo yin e kan si won 09083013333 09083013333 09083013333

0: ẹ̀ka bọ̀ padà látọjú ọjà. Ìkọ́ni lágelú lágelú 96.7 FM lélẹ́yìí òkè gájò kelé tó kalẹ̀ sínú gbaléwu fún Báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Jẹ́ ká má lètò. Ìròyìn eré ìdárayá ilé tó dùn sí gbogbo nǹkan sí. Ẹ wò wá ní Facebook lágelú 96.7 FM. Kẹtùmọ̀ láǹfààní láti máa bá wa ṣí àì bákan náà ní TikTok. Àti tìjáni olóko dáná sport actor ní TikTok náà. Rẹ̀mí Abiodun ó ti wọ TikTok. Àkó fashion. Àkó redé tí àmì yìí gbogbo ògbà. Ní mọ̀ wà ní TikTok live mi. Òdúpẹ́ àkó fashion. Bákan náà Jessica náà ti wọlé. Òun náà ti wọ Facebook Son of God. Olú Philip 01 òun náà ti wọ TikTok. Ṣé ẹ ti yin káàṣì ẹ̀ mo já yín tán pé owó Sátidé yẹn ó ti peléke sí o. Bí ó sì ṣe máa peléke sí inú tí ó fi di tí ó fi kólé ọdún yìí. Ẹ ń bà láwà yìí. Ẹ ń bá winning galọ. Káàṣì ẹ̀ *347*100*2# tàbí www.kaashe.ng play 3 tickets get 30. Bẹ́nu oṣù yìí gbogbo ọjọ́ pátápátá ni àǹfààní aláìlẹ́gbẹ́ ni láti gbẹnu sí káàṣì ẹ̀ǹgbẹ́ bá já 30 tickets. Wá ku nọ́mbà tí ó bá nọ́mbà yín fà láti gbẹnu sí káàṣì ẹ̀ lọ́sàn yìí. Ẹjẹ́ sanwó iwájú. Lionel Messi àti Cristiano Ronaldo kí ló fẹ́ dà àwọn méjèèjì pọ̀? Carlos Tevez ló fẹ́ dà àwọn méjèèjì pọ̀. Torí Carlos Tevez ẹ̀mọ́ ni gbogbo àwọn táwọn jọ gbá bọ́ọ̀lù papọ̀ bóyá national team ni àbí club side tó jáwọn agbábọ́ọ̀lù sankosanko gbogbo ẹ̀ lòun fẹ́ kó pọ̀. Ìyẹn fún ìfigagbága tí wọ́n fẹ́ pe amọ́nú oṣù kejìlá wọn àti ìmú ọjọ́. Kódà ní tá a gbọ́ ni pé Carlos Tevez ti lọ rí àwọn alákòóso kan ti Boca Juniors torí pápá ìṣeré wọn Lambonera ibẹ̀ ló ti fẹ́ jẹ́ kí ìfigagbága òun wáyé. Ó ní Lionel Messi àti Cristiano Ronaldo òun ti ń ṣiṣẹ́ láti kàn sáwọn méjèèjì pé ẹ̀yin ọ̀gá wa o dákun àyẹ́sí yín àpọ́nlé yín mo nílò mo fẹ́ pe ẹ̀yin méjèèjì kẹ gbá bọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan náà níbi faraway match ìgbàgbọ́ tí a fi fẹ́ ṣe goodbye ìyẹn fún Carlos Tevez pé ọ̀kan pàtàkì lẹ́yìn náà nú àwọn agbábọ́ọ̀lù ẹ̀sì ti kéde ìfẹ̀yìntì bó tiẹ̀ ṣe pé ó ti kéde ìfẹ̀yìntì tipẹ́ ṣùgbọ́n yóò gbà figagbága láti fi ṣe ayẹyẹ ìkẹyìn fún nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọdún 2021 lórí ìtayà nú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Boca Juniors bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn. Láti ibẹ̀ yẹn àwọn tí a Facebook Oyeniyi Oluwaseun David Oluwatobi Ayomide bákan náà Oladosu Ọlálékan Ìṣọ̀lá Ọlásùkànmí Up Chelsea láti Ring Road ń bí yìí. Ayoluwa Ọládélé Adéṣọpẹ́ Idris Abídèmí Àdìsá Michael Gàrúbà náà bẹ́ẹ̀ Báyọ̀ Ajíbọ́dẹ àbí Ajíbọ̀dé sì ni Ọláwálé G.O. náà bẹ́ẹ̀ Up Shooting Up Stars Shooting àti CS Fasin lénìí yóò lẹ ti kẹ́pọ̀ Lábẹ́kúta Oyelaki Dàúdà Kànmú Ọlásìdé Habib ká máa dúpẹ́ Àrọ́mọdọ́mọ Ìyá Onírú náà bẹ́ẹ̀ Yekin wọ́n yapa Facebook adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Adébáyọ̀ Razak náà bẹ́ẹ̀ Ajayi Jethro òun náà bẹ́ẹ̀ Facebook bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Olùkọ́ni kan ti PSG tá a bá ń sọ nípa olùkọ́ni Luis Enrique ni ìyà tó tún di àwọn wájú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti AS Monaco lánàá nínú ìdíje league pé ó dàbí ìgbà tó jẹ́ pé wọ́n ti sà sí bí ikọ̀ PSG bí ìgbà tán ti sà sáwọn. Bad luck ń bá wọn jà torí pé figagbága àná táwọn pàdánù yẹn kò yẹ káwọn pàdánù figagbága yẹn àwọn gbá bọ́ọ̀lù ju kí àwọn ta omi débi pé àwọn pàdánù lọ kódà táwọn bá ta omi lánàá àwọn ò dìsáàfù láti ta omi láti jáwé olúborí ni lánàá torí tí ìbá ṣe pé wọ́n sàṣà wọn tí ìbá sàṣà sí àbí wọ́n gbé àwọn sẹ́ẹ̀pè àbí bad luck sì láàpè àbí ká ní god of soccer ò sí lẹ́yìn àwọn ṣé kò yẹ káwọn pa ikọ̀ ti AS Monaco lẹ̀ lánàá gbogbo shot ta won gba je 23 shot ninu 23 yen mewa nbe lo je shot on target ti ba se be ko ye ki ko gi agbabolu espuna ko kian le ta omi debi ti won fi yaja won won ti sasa won ni asasi ni o da na lasiko yi ki asasi ko pada sori alasasi epe ko pada sori elepe gbogbo eyin te n pe ri ko PSG o fe dabi ofo latenu Luisa Ricky ye leyin fi gabaga ile to lanfani ati waye lana lami yama won ni o padanu igbara dile ni saju fi gabaga won ati pe bi agbabolu ti Valencia n to mu lami yama to fi padanu igbara di ti o kopa ninu training won ti kede fun a fun gbogbo awon eyan lati mo bo mi dada ro fa gba bi salon fi ja baba e ko je kan manu ta lo ta ida gangan ninu felele nbi o basa bakana awon ti an gbe ayi pe egbo akole ile ti lami yama to ni lenu jo meta yi nigba ti lami yama ti won ni o kere jojo ninu ejije league to lenu ju marun ninu dije lolokun ojo kan nile europe european top 5 league pe lami yama ni agbabolu to yara ju lati ni 50 goals be ni to ni akole yen ni 18 years 272 days lo lo yaraju ni awon kan ba n bi agbe gbo won ni lami yama lo yara o lo ni akole yen jake jado le agbala aye pe ki sile europe nikan emi layo lati so fun yin pe o da gan Neymar junior gan akole Neymar junior gan tun yaju ti lami yama lo Neymar junior nigba to hun oko mi 50 goals ti e Neymar junior ngba yen 18 years 272 days ni lami yama 19 years 49 days lo ni 50 goals Neymar junior 50 goals ti akoko 18 years 272 days ṣugbọn won ki se le europe niyan a so nipa awon akole jake jado le agbala aye ta ba so nipa agbabolu to yara ju lati ni 50 goals a mo so nipa omo bibi le gesi vivian john woodward o lo yara ju lati ni 50 goals baba ta so nipa re yi lati ti johun ni o yi se ni isin yi o we igba ti baba n gba ball n gba yen 18 years 32 days o ni baba ni won ni 50 goals akoko ti won awon na ni agbabolu to yara ju lati ni 50 goals jake jado le agbala aye to wa lakole ni o eje agba bi wole nipa iko ti Barcelona nipa iko ti Barcelona ka to wonu ko ti inu ko ti Real Madrid are eje agba bi wole ogbeni wili eje ati oko gbawo esi fi gabaga papa julo idije La Liga ti EPL nikan to ge akoko wa losan La Liga ti EPL nikan ka to wonu igbese ile ti oluko ni Hansi Flick to gbe ninu ke bi agbabolu ti Barcelona pe si o ni pada da wahala le bayi ko mo da ikun sinu le eje agba won esi fi gabaga ogbeni wili
1: ile de Spanish La Liga ile ti wahala na iko Real Betis awon fi ajeri amari amayo kan so duni o n tesi waju le to ba ti Diago Meta le iseju 15 yen 3:15 pm Athletic Bilbao won at Atletico Madrid bakan ago marun abo ni role 5:30 pm Rayo Vallecano won ati Racing Santander ago mejo lasale Villarreal o won ati Deportivo La Corona ni bakan ilije English Premier League ile ti wahala lana iko Liverpool awon fi ajeri iko Ipswich Town amayo meji so dumo le ni o ma ma tẹsiwaju loni to ba ti di ago meji labo yen 12:30 pm Newcastle United won ati FC Bournemouth ni ago meta ni osan oni ma ka awon ni awon ile ti fe ka kale Brentford won ati Sunderland ni Brighton over Albion won ati Leeds United ni Fulham United won ati Crystal Palace ni Nottingham Forest won ati Tottenham Hotspur ni Manchester City won ati Coventry ni ago marun abo ni role 5:30 pm All City won ati Aston Villa ni Lagos Jeni
0: bi kan se je lati gbo hun baba so nipa awon esi fi gabaga e je agba bi wole oluko ni kegi agbabolu ti Barcelona oluko ni Hansi Flick igbese to gbenu kegi agbabolu ti Barcelona o na ni pe ilana ti won fi mo yan balogun ninu ko ti Barcelona tele o na ni pe awon agbabolu ni won o dibo bi en agbabolu to ba si ni ebo to ba kun ju o na ni won to tele ra won ni tenikan ba ni 30 votes una yin o je balogun akoko tele yin kan ba ni 28 votes yo je balogun le keji bi won se ma munu ko Barcelona niyan laipe yi ko to di pe transfer window close o ni oluko ni lo yan Rafinha gege bi balogun sugbon fidi e lo fi se pe ti transfer window ba ti close ti o si pe agbabolu kan lo ikan bo mo igba na won dibo sugbon gba won fa dibo oluko ni Hansi Flick wa yan awon agbabolu meji kan soto pe lado to won o Rafinha ni balogun akoko o Pedri ni balogun elekeji edi awon five captains ni Barcelona man ni na man to won lati ipa hierarchy ni o da eyin le dibo fun eleketa elekerin elekarun sugbon ko si be se fe dibo to balogun akoko temi leleyin Rafinha elekeji temi leleyin Pedri ninu ko Barcelona ilana yi yato si ilana ile ti Barcelona fi mo yan balogun se se le oni da wahala lenu ko Barcelona e wo wa Facebook la gelu 96.7 FM e wo wa TikTok at Tijani Oloko Dana Sport Actor na oju o le fi wo ogbeni wuli
1: e ku dede iya tokun e gbe ara le e ku opin so ni opolopo ni ase loke
0: pe ami olohun
1: ko si ni iru kan ba yen ilana te pe o ti wa nle tele
0: kocho tradition
1: to get tradition to get culture ni team to ti wa nle tele oni o ye ki o ko ni follow because ko si bo se fe je iyan ni iyan ma ma je because ki Rafinha to de nu ko yen awon kan ti wa nbe already ayan before with the junk ti wa nbe ki Rafinha to wa ba so uru ko ba ko si ko ma fa ikun sile mo ranti time kan te pe because ti uru ko ba ti sele o ma le coach gba mi because mo ni ko time kan nigba ti Pep Guardiola se je sinu ko
0: city
1: no
0: sinu ko Barcelona
1: time awon agbawo gbawo kan wa nbe te ko pe awon agbawo yi won ni lati lo kan ma baba isewo mi je because
0: won ko ni da kan wa nbe ko tun gbe balogun fun agbabolu to kere si won yo san ki won lo
1: so mo ro pe best thing to le se ni pe to ba fe mo pe ohun fe je ki eni bayi boya because now ta ba watch gogo apart from pe boya football gba mi eyan le so en to kire patapata di oba ki lu turu
0: ki lu da
1: ko da
0: ke yan mo yoro la mi yama yan ko fi se captain ki nkan da
1: ki nkan le da eyan le wa so boya pe ko wa fi en to je pagola gogo ta ki ki
0: ki lu ki lu tu
1: ki lu tu
0: so agba o kogbon
1: so nkan me ma o ma ri be so ngba to ti de gege bi manager as a manager o ye mo ro e boya ko implement iru nkan te pe Pep se time yen
0: ya
1: awon to je bi pe okay ara ojo ti lo nsin to je agba o okay na awon to tun ku nbe excuse me no so nkan to se yen o da because ta ba wo Rafinha gba ti Xavi wa nbe won ti contemplate pe se ki bobo iku ma lo abi ko ma lo da mi gba to wa de ni o wa pick so ijoba e boya ijoba e o n te lorun
0: so agba bolu e ni
1: nkan ti mo ri to se yen ko to dani
0: sugbon based on tradition team
1: but based on tradition team o ye ko follow tradition to ba ni follow ko ye ko ti delete am to ye ko ye ko delete
0: on la ti gbo latenu William a lojo oja ile keji alaye tin be nipa ti Kylian penalty Kylian Mbappe ele to wa ile na bakana kini nkan ti iko ti Arsenal kini nkan ti Arsenal nilo lati si nkan yo kan pere bayi ni se n ba ile se kini ohun eyin Chelsea asiko ti gbogbo yin asiko ti gbogbo yin o ru lewa yi to ba wa lo je pe Arsenal kuna lati se eyin ti Gunners asiko ti gbogbo yin o ru lawa yi papa julo asiso gbọn mi dada a loju oja ni isin sugbon ka to lo se ti play cash e baba de an bo wa ye ko to ni o mo ja yin tan pe play 3 tickets get 30 ninu en bayi lati osu kesan ti ede pare odun in lo ni falala falala tori owo yen o ti wu si anfani alailegbe si ni lati je cash e lati je cash e baba nso nipa play 3 tickets get 30 a loju oja bayi baba de ka wa te waju e ku kale
2: Ministry. Night and welcome, Bishop. A lot of my list, I'm your young man, I'm your chef. náà fọ́ lọ sọ. Yóò mú sí fèrè sí ọrùn sílẹ̀. Tú ìyanu ibùkún. Amọ̀lẹ́rẹ́ jáde fún gbogbo èèyàn. Dẹ́kun orí kan láyé tí ń retí ìtìjú lórí ọ̀rọ̀ rẹ. Jésù fẹ́ jáde sí ọdún ìyanu nípasẹ̀ ìbè. Pásítọ̀ náà wà nínú ìdarí ẹ̀. Pásítọ̀ Gbẹ̀ngàn Fáda Ìró. Rọ́pẹ̀sì Abọ́lọ́wẹ̀ rẹ. Àwọn olórí ẹ̀mí Adéyinka láṣeyọrí. Pásítọ̀ Ifẹ̀ Olúwa Dógìyàn. Evangelist Fakore Taiwo. Pẹ̀lú mínísítà Ẹlọ́dún Mùráyọ̀. Pásítọ̀ Iná Fọlọ́nsọ yóò máa sọ̀rọ̀ àṣẹ. Látọjọ́ Mọ́ndé Fẹ́bí Fẹ́rí Ẹlẹ́ Mú Sẹ́fẹ́mbà. Láago mẹ́jọ òwúrọ̀ àti Pánú Rọ̀lẹ́. Lọ́jọ́ Sátidé. À ń pàdé láago mẹ́wàá òwúrọ̀ àti méjì ọ̀sọ̀. Ilé gbé ọ̀fẹ́ ń bá pẹ̀lú ojú ọ̀fẹ́ fún gbogbo èèyàn. Convention Thanksgiving. Lọ́jọ́ Sunday 13 September. Látago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ẹni níjọ́ The Lord City Gospel Grace Ministry. MA Alilé A. Of Akinfo Street. Meridian Post of Akata Ibadan. Wà á pàdé ẹjẹ́ ó tún máa pé ìyanu yafu yafu.
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Special announcement. The Association for Hajj and Umrah Operators of Nigeria, AHUN, hereby passing this fatal information to the public. The Saudi government has fixed 26th of September 2026 as deadline for all payments for Hajj 2027. Therefore, pilgrims are kindly advised to make their full payment on or before the fixed date. Contact AHUN accredited agents, which their names had been listed in the Punch newspaper released on Monday, August 31st, 2020. To book for Hajj 2027. For more information, contact AHUN Zonal Office at number 6 Oladipupo Oduwole Street, Ojodu, Lagos. Telephone 0707-6738-3369 or 0811604-5859. Email address ahunswz@gmail.com or ahunsouthwestzone@gmail.com. Our journey will be a successful one. Pay on time. Delay is dangerous.
4: Clash FM Media Akete níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
9: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́ nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
9: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palms Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
11: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbojípo èèyàn. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tún máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ó ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, àgọ́ mẹ́sàn-án àárọ̀ 5000 ati showru lago meji lauru lojo sunday apade lago mejo apo aro si meji lausan ati showru lago meko ale o je roni witi witi ni mexico kilometer 18 ibadan fe expressway o sengere ibadan ni pile ojo ifonse olorun alaye prophet ebel taiwo ojo baba isoji ori afefe olorun ma lu atawon ifonse olorun mi oko bossi wa lawon asaye ilu ati pile kokan ti o gbe wa si pade adua ijalun re nduro di onbe o.

0: Eka bo pada latoju oja. Ikani ti lagelu lagelu da 6.7 FM leleyi oke gajo kele to kale sinu gba le fun bala lagbegbe felele de le Ibadan. Je ka ba le to. Yero yere daraya ile to du su gbegbe kan si. E wo wa Facebook lagelu na 6.7 FM ati ni TikTok na. At Tijani Oloko Dana Sport Actor ni TikTok. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ pàá nípa yí kò tó ti káàṣì ẹ̀ lọ́sàn yìí. Play 3 tickets get 30. Ń bẹ láti ìbẹ̀rẹ̀ oṣù yìí tí è di oṣù kejìlá. Torí lásìkò yìí tí è di oṣù kejìlá yẹn owó ti ń lọ bí 100 million. Òun lálà àǹfààní àti pín. Irú ẹ̀ lè pọ̀ káàkiri tó tọ́sù gbójúra wọn lọ. *347*1004*#. Tàbí www.cashier.ng. Láti bẹ̀yẹn ẹja sanwó wájú. Ìfigagbága láàrin ikọ̀-ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid àti ikọ̀-ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Betis lẹ́tọ́ láǹfààní àti wáyé lánàá. Olùkọ́ ni ó ṣe Mourinho ó ní májá gbòòsí ń bẹ̀ bígbà tí ikọ̀ ti Betis tán bá jẹ lọ́tírì ní lánàá o. Torí pé gbogbo nǹkan pátápátá làwọn fi dáa jù wọ́n lọ lánàá. Ṣùgbọ́n ohun tó tún wá ya òun lẹ́nu ni pé adarí ayò tó darí ìfigagbága òun mọ̀já gbòòsí ńbẹ ó fẹ́ dàbí ìgbà tó fi síbi kan ju ibìkan lọ. Torí àwọn fáwọ̀ kan wà lánàá tí wọ́n kàn ń mú fáwọ̀ tí wọ́n fáwọn agbábọ́ọ̀lù òun yẹ lúka tóun òkè à ṣé fáwọ̀ sí leléyìí. Pàápàá jùlọ àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti Real Betis ọgbọ́n tí wọ́n dá lánàá ó wọ́ọ̀kì fún ọ. Pé wọ́n sì ṣe bígbà tó jẹ́ wípé wọ́n nídi láti jẹ́ pé kí ambulance kó wá gbé wọn gbà tí ìkọlù kéèké bá wáyé. Bí àṣubúyà mọ yí lọ yóò mọ yí bọ̀ yóò dẹsẹ̀ mú yóò dọrùn mú yóò di gbogbo ẹ̀ mẹ́mọ bí pé owó gangan ní sí ọ̀nà gbogbo ẹ̀ gan kò ní rí kankan tọ́ka sí pé ṣùgbọ́n ó wọ́ọ̀kì fún wọn lánàá. Gẹ́gẹ́ bí olùkọ́ ni ó ṣe mọ orí ò gẹ́gẹ́ bó ṣe jó di mọ́nu pé òun ò ní bu ẹnu àtẹ́lu agbábọ́ọ̀lù kankan o torí àwọn gbá bọ́ọ̀lù ju kí àwọn pàdánù lọ lánàá. Bàbá sọ nípa agbábọ́ọ̀lù tó mi àwọ̀n fún Betis lánàá ìyẹn Troy Parrott. Jẹ́jẹ́ mọ̀ pé olùkọ́ ni ó ṣe mọ orí ò ní ó fún ní àǹfààní láti gba ìfigagbága àkọ́kọ́ nù díje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì nínú ikọ̀ Tottenham Hotspur lọ́dún 2019. Òun ló fún ní débìù ẹ̀ nínú díje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ó tún wá padà fi nǹkan sí bàbá rẹ̀ lánàá. Góòlù penalty Kylian Mbappe ilé tí ayé ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ka sí pé ó yẹ kí wọ́n tú penalty yẹn gbani pàápàá jùlọ. Ọ̀gá ẹnìkan wọn tó nímọ̀ nípa bí a ṣe ń darí ayò tá a bá ń sọ nípa Pedro Martin ilé tó ní ó yẹ kí wọ́n tú penalty yẹn gbani torí pé agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Betis tá a bá ń sọ nípa Mark Bartra ó ti encroach Boxington. Pé ó yẹ kí wọ́n tún gbani pé ká ló mi àwọn ní wọn ní tún gbá pẹ̀lú bó ṣe encroach yẹn. Ṣùgbọ́n tá à ń gbọ́ láti ọ̀dọ̀ àwọn ti La Liga pàápàá jùlọ àwọn adarí ayò ni pé bọ́ọ̀lù yẹn kò yẹ tí adarí ayò tó mú náà ló da bí wọn ṣe tún gbá yẹn náà ló da torí pé Mark Bartra tẹ́lú encroach bọ́ọ̀sì ẹsẹ̀ rẹ̀ ò tí ì land orí afẹ́fẹ́ lẹsẹ̀ yẹn wà kì í tí ì balẹ̀ tí Kylian Mbappe tó fi gbá penalty pé fún díẹ̀ yìí bí wọn ṣe tún penalty yẹn náà gbá ló da. Bí nǹkan ṣe rí nìyẹn o ẹja yí kò tó ti káàṣì ẹ̀ ẹja bẹ̀rẹ̀ sí pé àwọn nọ́mbà ọ̀hún ta ni nọ́mbà yìí 25,000 alákọ̀ọ́kọ́ 25,000 alákọ̀ọ́kọ́ ta ni nọ́mbà yìí 50,000 náà ń bẹ lọ́sàn-án yìí 081 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 081 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn ₦7336 ló parí nọ́mbà yìí ta ni àti ṣáàsì 25,000 méjì làwọn yí tẹ́lẹ̀ báyìí 25,000 méjì ní kọ́kọ́ mọ́ a tún yí 50,000. Ẹ̀lú ẹ káàsán kí ló kọ́ yìí bó lẹ wà sà.
1: Mo wà ní Podo side.
0: Podo side kí ló kọ́ yín sà. Congratulations ẹ ti jẹ 25,000 sà. Kọ́sọ́mà kí ẹ wá máa pè yín ṣe gbọ́ sà. Ẹ̀bú wo yín ṣe máa tẹ̀yìn lọ́wọ́ 25,000 alákọ̀ọ́kọ́ nu ibi a ti ń pe alákọ̀ọ́kọ́ láti yí koto 25,000 ẹlẹ́ẹ̀kejì ta ni nọ́mbà yìí 080 ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 87 83 lo pare number yi ogo ta ni number yi o elu e ka so e ka so la gelu la tin pe yin ti ja ni oloku danu lo ko mi e ngbo lowo ki lo ko yin bo le wa sa
2: pele nle ni mo wa olujide asabi loruko mi
0: olujide
2: asabi
0: asabi ah o bi mo mo ti mo ja sabi
2: yin mo ko sonni mi ni
0: sonni mo yin ni to asabi sa dollar bi sa pounds ni asabi sa cash ye asabi sa cash ye congratulations e ti je 25,000 sir eh ko so ba je ko ti pe se du meji ah ah da so nu cash ye computer cash ye o mo pe asiko bayi le nkan play ko si eh congratulations eh da so nu meta yen work se meta yen work ko so ma ke ma pe yin sir
2: All right.
0: Eh bo yin se ma teyin lowo. Eh a yi ko to ti 50,000 na ni isin. A so gbe baba yi ko to loku deyin lekun lati play cash ye o. To bi ko se nkan to ko computer pelu idaji le nkan ti play ago mokan la nkan le nkan ti play. To ba ti je pe ka to yi ko to o le gbe number yin anu. To ba tun a lo yi ticket meta le kan na. Anfani ati gba 30 ticket nu. Na le ti gbo eni ni awon se play ni isin ni meta la won play. O si gbe anu. O gbe anu. Agba bọọlu fun ikọ ti Liverpool tuntun Bradley Barcola 31 minutes lo gba koju ko ti Ipswich lana sugbọn jeje mo po fitan balẹ ni sai ninu DJ League Legacy oni agba bọọlu to ti sa ere to poju fastest player ninu DJ League Legacy eyi Liverpool Alaji Wale 07 elere legbe elere legbe won lere to sala na 35.9 km per hour on lo sa ko so mo na ninu DJ League Legacy ni sai e ma yo lo agba bọọlu fun ikọ ti Liverpool tele tele Yami Carragher e ja gbo kini yewo ogbeni wili Yami Carragher kan si Adoni Raula pe oga wa o be ba le se nkan kan yo de work fun ikọ Liverpool ni sai o pe eyin na wo lati gba ti Arnold ti lo awon oni better right fullback kankan mo en to tun sumo Arnold iyen Bradley o na lo ifarapa pe ite lo gbe ti ma sare wo wo go kick iyan Jeremy Frimpong ohun o ti get bi Liverpool se n play eyin na wo fe gabaga te gba lo yi eh agba bọọlu te lo sibe yen iyan Dominic Soboslai e wo bo se gba bọ ati igba to je pe right fullback gangan lo ti bere career ti e ni sa to koja na nigba to n gba aye yi o gba bọọlu da won to ni aye gan lo pe e se ipade po pelu Dominic Soboslai pe alaye nigba to ti ri bo se lohun ori so wu le di permanent right full back fun Liverpool tori gbe to ba ti play sibe yen nkan ma yato fun ike gi agba bọọlu ti Liverpool e ja foju wo ndo le gbabi be ba jo ni moran fun Dominic Soboslai abi ka leyin ni Soboslai se le gba imoran ile ti won ni ko ba soro pe ko wu le duro sibe yen permanently boya ti ko di be Conor Bradley o fi de tori je mi free point eleyi nigba ti Liverpool ba play minus 1 ni oju le fi wo
3: eh mo lo pe free point won fi si aye yen ko to le pick free point je bi en te pe aye to mo ngba ni right back
0: right wing back even style ti oluko ni yabi aloso play in Chelsea yen
3: Chelsea o ni o ti mo la lati ni ko bi an Liverpool si mo lo gba nkan to sele ni but as a professional footballer and a professional manager coach mo le gba o le say easy we dey pe o le fi blend there sibe because mo lohun ti ni 2016 ti oluko ni Antonio Conte she dey sinu ko Chelsea o lo 30 sikan dey pe 3-4-3-3 ni Chelsea play gba to pe
0: mo sare lu ngba yen won lu
3: won sare kobo kobo result yen o jade o dey change tactics lo kan o lo
0: 3-5-2 and 3

0: tẹ́tí sí ìkéde pàtàkì a ń fi àsìkò yìí kéde ìpapòdà ìyá wa alhaja muslimot aweni gasale èyí tí a ó ṣètò ìsìnkú wọn ní aago 2 p.m. lónìí yìí
1: ní agbègbè ayégún òkónkó
0: nílé alhaji abiodun olókúta gbogbo àwọn ọmọ tí ìyá wa fi sílẹ̀ sáyé ni wọ́n ń kéde nínú èyí tí a ti rí alhaja adeola ìyá aláṣọ ní gbagi
1: mrs seyindemi
0: alfa aliu alfa yisau ìyá islamia ìyá aisha àti alhaji abiodun olókúta pẹ̀lú gbogbo ẹbí

0: ilé ìwé grace feed bẹ́ẹ̀ lówó ilé ìwé òfani lápò yàrá ilé ìwé grace feed ó ti gba àṣẹ àti òǹtẹ̀ láti ṣe kòkàrí ìdánwò àṣewọlé ìwé gíga junior neco junior waec àti senior neco and waec grace feed wà ní number 9 sọfúnmadé close lẹ́dẹ̀pọ̀ avenue off ìdí mango soka ìlú ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590 grace feed private school àti grace feed college organic láwùjọ òkúta.
1: Country people, the Ember Motors them don't finally land up. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate demand.

0: ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cashport àwọn olúborí mẹ́rìndínláàdọ́rin 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀ ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ládìlú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibadan ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Kalalẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí ẹ̀sìn ra odidi acre kan ní 6 million naira. Gbogbo document ló ti wà nílẹ̀ kẹ́ẹ̀rí kẹ́ẹ̀rá ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes top floor base 1 plaza Ìyànà Adéọyọ Ring Road Ìbàdàn or call 091-1706-0593 at Dream Gardens Phase 1 Mọ́níyà Ìbàdàn and Irede City Ìdó Ìbàdàn. Your dream will come true.
2: Ládìlú FM 96.7.

0: Abraham Traore. God bless One Africa.
1: Ladini FM 96.7.

ìmọ̀ tún ìmọ̀ jọ. Wọ́n ti ní ìmọ̀ nínú kan kì í dalẹ̀ náà o. Ta ló ń gbèrò bí lórí mi àti ìwọ? Wọ́n máa forí wọn gbé.

0: ẹwọ bó ṣe ń kọrin bí ìgbà tí èèyàn kọ ti ẹ̀ ń ṣàn sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kò ní stress kankan kò ṣe máa pariwo kọrin
1: mo kí o
0: ó máa compose á deliver á tún ṣe ijó ẹ̀ sí níbi ti fídíò ẹ ṣe máa bá mi jíjó tèmi rèé he is a crowd pleaser.

0: bóyá yín ṣe ń gbọ́ program yìí fún ìgbà àkọ́kọ́ ẹ̀dẹ̀ máa tún fẹ́ pè wá sórí ètò ẹ bá mi kọ nọ́mbà yìí sílẹ̀ 091-23-70-86-75 Kí la fẹ́ wò ní lérò tèmi ẹ̀ iṣẹ́ bí ìgbà ta fẹ́ ṣeré gbogbo ìgbà náà kọ́ la máa ṣe serious program àbí ta máa sọ̀rọ̀ ńpa politics akú sọ́sọ́sọ́ náà ṣé wọ́n ń gbọ́ ṣe àpọ̀ mọ́ ọ̀gbìn lọ́jọ́ kan afẹ́fẹ́ yẹn afẹ́ ìyanu adẹ̀ ṣẹlẹ̀ kí ni mo wá fẹ́ ká wò lérò tèmi wọ́n ní ojú la fi mìíràn láwo wọ́n ní kì í ṣorí rárá ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ lórí ṣojú la fi mìíràn láwo àbórí la fi mìíràn láwo olóyìnbó wọn ní all the glitters are no gold kì í ṣe gbogbo ohun tó ń dán ni wúrà ṣorí ni ká wá wò ní àbójú ojú ni ó dàbí ẹni tó fẹ́ fẹ́ ọmọ ẹlẹ́lẹ̀ tẹ wá pàdé ní patí ara àwọn kí ẹ bridal train ọmọ ìyá mi àwọn foundation upon foundation wọ́n wá lẹ gbogbo àwọ ọmọ mi báyìí wọ́n á tún wá fi kinní kan wọ́n á fà ọ́ láti ibi òkè igi mú báyìí wá sísàlẹ̀ báyìí imú yẹn á wá pointi kì í ṣe imú tó fọ́nká bí iwe weather bíi tèmi o imú tó dẹ̀ fọ́nká bíi weather ni ṣùgbọ́n tó bá fi kinní yẹn ṣe ọmọ ikọ́ yìí ni ọmọ ilé yìí mà tún ṣe kinní ọmọ ilé yìí tún ti ń bá o ọmọ ilé yìí wà pa gan ọdún this girl is beautiful o bá fẹ́ mọ ọmọ tó beautiful àárọ̀ kùtùkùtù ni kò jí lọ ilé mọ́ kó mọ̀ tí kò lórí bẹ́ẹ̀dì kan tó bá lè ka mórí bẹ́ẹ̀dì tó bá ṣeé ṣe hello ṣáàyè a máa ta ń gà lé lẹ́yìn ní àbí kínní ṣé mi ò wá ṣomi gbé báyìí ṣomi gbé àtíkè ló fẹ́ lọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ bó bá dédé tó bomi bọ̀ kó bẹ́ẹ̀ bá tán nìyẹn òun làwa ṣe wá ń bi wá lè rèé pé ṣojú là fi mú ẹran láwo ni àbí orí là fi mú ẹran láwo ẹ pè wá sórí nọ́mbà tí mo pè yẹn 091-23-70-86-75 hello hello
1: hello sir
0: hello bami
1: ọmọba abolaji
0: okilo
1: ajibola ajimola okilo lati ruwa
0: okilo
1: alayamalale
0: okire okire edogbomoso
1: ọmọba abolaji ajibola ademola okilo ọmọ ẹyin olobi ogbomoso la nkọ nilu eruwa mo ma n pe emi lakogun kọtẹ mọlẹ wan ọkọ olówó nkẹ alayamalale agbègbè abẹ́rẹ́ lálẹ́ àbíkí lálẹ́ ni
0: báyìí ojúkọ làdá ni o
1: ojúkọ làdá ni tó bá di méjì òjì dídà ogun lọ́dẹ̀ fi ń jà
0: òun náà ló jẹ́ kí ọkọ sọ pé àwọn obìnrin ló máa dàámú
1: bẹ́ẹ̀ni ó yàn wọ́n ní màá dáhùn yà tó bá ní orí la fi mẹ́ràn láwo yà owó ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn ti wá yípadà báyìí kò sí yípadà ẹlẹ́nu ni àlèkọ́ sí ìwé o ojú yàgbọ́n ní ìṣúná ní ibi pẹlẹbẹ la fi mọ̀ ọ̀lẹ̀ jẹ àwọn wa ni tó bá ti di pẹlẹbẹ mo jẹ káàlì tó bá dé ń kọ́ ìgbọ́n ní ń dẹ́gbọ́ sí àwọn òwe nìyẹn pé ojú la fi mẹ́rin láwo bẹ iṣẹ́ ìwé ìwé lajú ni o bíbí náà ní agbègbèkúgbè o ẹgbẹ́ má lè jẹ́fẹ́ yẹn pé ò bá lajú kò tí ò gbé wọlé òní dá kò ní jẹ́ kò ní àkọ́ pé bí kò ní kọ́ pé pẹ̀lú ẹ̀rọ ní gbádùn ara wọn.
0: ẹ rò pé ní lajú rí àbí kó farabalẹ̀.
1: kó farabalẹ̀ kó sọ bí ẹ ṣe mọ̀ kó mọ ẹbí wo ló ti wá irú ń gbé ní ọkọ̀ ṣá irú àwọn ló bá wọn jà gbogbo ọtọ́ṣe láì jẹ́ kótó kó ṣe ń ti ẹ̀ ṣáṣáṣá ṣé ojú la ojú la fi mẹ́ra láwo
0: ojú la fi mẹ́ra
1: láwo lọ́lájí àjẹbọ́lẹ̀
0: ojú mọ́ bá mi igun ẹ ṣeun hello hello ṣe wà ń bẹ̀ hello ó dàbí pé ìyá àbejì rẹ mo ń gbọ́ yín lábẹ́lẹ̀ ni mi ò gbọ́
2: yín lókè lókè
0: hello
2: hello ẹ káàsán ìyá
0: àbejì ó mà kí ló ṣe yes ma. ojú ni ojú ni ká fi mú kì í ṣe orí
2: ojú orí ni kí ni ojú ni nísìnyí ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ
0: se po oju oju le yan fi meran lawo
2: oju ni eyan opin ebere kun de oni oni keki oni kini o de wo ko to de won pa won yin o pa won yin aya pa mo pe oju ni o
0: e se iya bi e ja gbo n telo mi o so e ti loju ni o kilo na so po oju ni e ja ma wo bo hello
1: hello era le ja baba lo langa
0: ah omo to jo daddy re
1: emi dagbe fun ekoto lodo ti ni ori la fi na lawo
0: mo je mi e ba mi fo
1: be ni ni se ni pe ko ba ti ka ke mi ya ka ba ti ka fi di ere gan wu be e ba mu ere kekere o le sa fa ni bi en to me ni la lo
0: ki lo de ki la ri
1: ori je ni pe e mo pe ni e ba mo ere kekere ni yi ti o mo ju pe ere kekere ere ere ni la o le gbe pe ere la ye ọgbẹ ló gbò mọlẹ ìkí egbó ní ọgbà bíbí tí ọkùnrin àtọgbẹrẹ wò ó ní ìṣẹ́ ní pẹ́rẹ́ pé ìrẹ́fẹ́ àwọn ìjẹ́rẹ̀ lẹ́jọ́ ń mú ìwọ ara wọn lẹ́jọ́ sọ́dọ̀ ara wọn èyí ilé mọ́tẹ́ ìgbà tí ìwà tó wọ́n ní ilé ayé èèyàn bẹ́ẹ̀ ni
0: so
1: ọlọ́dúnmọ́ fojú òun pé à mo ti sọ́dọ̀ ìwà ẹ̀já ko ni gbadura won ko te jiwa
0: to lo gbe
1: ojo e bi eleda re ba ni opo
0: hello
1: o de gere e ri le bi me ra o ki se gbo
0: e se ngo badami god bless you

0: Hello. Yes, sir. Ami ẹ sẹyin náà sà.
1: Ẹ sọ yìí.
0: Tí wọn gbéra náà. Bàfi mẹ́rin.
1: Bẹ́ẹ̀ni, ọmọ lẹ́yìn mi ò tó bẹ́ẹ̀ kó mú ẹrẹ nínú àwo láìjẹ́ kó bóyá mo ṣáájú ẹ̀ mu. Mo gbọ́dọ̀ kọ́kọ́ mu.
0: Ẹ ṣe. Ẹ ṣeun gan ni. Ẹyí èyàn wa tẹ́ ń gbọ́ wa ń le torí àkókò. Ẹ jẹ́ ká figi gun bẹ́ẹ̀. Àtòrí àtojú. Ṣùgbọ́n tá a bá ní ká wò dáadáa. Ẹ jẹ́ ń wo ọ̀rọ̀ bọ̀dá ìrú àìbọ̀dá pòpò níbi tí wọ́n mú wa lọ lórí kéèyàn ó ṣáájú mú nǹkan kan orí yẹn náà la ṣe ń sọ. Kò túmọ̀ sí pé bóyá torí pé mi mo kọ́kọ́ níyàwó ní kí níyàwó tó dáa. Àbẹ́mọ̀ orí ni ẹ jẹ́ ká wò ká lọ patí láyé ìgbà tá a sì máa ń flẹ́ńjọ̀ gan-an lójú méjèèjì. Ẹ mọ̀ ẹ ti ráwọn ọmọ kálukú ti jókòó ẹ ti ń jó ẹ ti ń ṣe ẹ̀yin lè jókòó káwọn èkejì yín kọ́kọ́kọ́ máa bẹ́ kọ́ máa bẹ́ kọ́ máa bẹ́ wọ́n ti má àwọn ọmọ ń tí wọn ẹ̀yin dẹ̀ ọra sẹ́ńpẹ́ ẹ̀ ṣe nkankan ọmọ kankan tó ń dé ni. Ẹ mọ̀ káwọn ti jókòó tí ìtàn ti bá fà ọmọ ilé wa la àwọn ọmọ tí wọ́n pa 100 times. Bọ́mọdé ṣe ń bọ̀ ẹgbẹ́ iná ló kúkú jókòó sí àjẹ́ pé ibi tá a fẹ́ kó bí o ti wù obì lálẹ́ wò ń bẹ̀ fúnra rẹ̀ ni. Kò yé yín. Hello aunty Ṣẹwà ok kíní kankan kan lọ́run wá bẹ̀rẹ̀. Ẹ̀yin ò tiẹ̀ tún wá pẹ́ ń bẹ̀ tẹ́yìn tí fi gbọ́mọ tẹ́ gbọ́mọ ráyè tẹ́yìn ti lọ ti yín ọmọ yìí wá mọ yín lọ́wọ́. At the end of the day ẹ fẹ́ ọmọ yìí sílé ni kì í ṣe pé ẹ gbé láṣàǹté. Àbí òye yín ẹ fẹ́ níṣu lọ́kà yẹn bẹ́ẹ̀. Ṣé ẹ wá rí ti ojú ta la fẹ́ fi wo ẹran yẹn? Ìgbà míì wà á rí pé mo pòwe kan lédè òyìnbó lẹ́ẹ̀kan all the glitters. O lè rí dòǹgbòǹgbò lóòótọ́ lójú yín. Kó jẹ́ pé tìmùtìmù ni tó kẹ́gbin dàánú. Kò yé yín. Tìmùtìmù tó kẹ́gbin dàánú. Ngbẹ́ bá bù báyìí pò tó fọ́ báyìí ọ̀rá ni yóò kọ́kọ́ ba gbogbo aṣọ jẹ́. Meanwhile ẹni tẹ́ ẹ rò pé mẹ́ran kékeré ẹ mọ̀ pé wọ́n ti dín ẹran yẹn tó ti gbẹ. Ó dàbí kùndí tí ò pa òkúta tá a wá rẹ́ni tó mọ̀ sè. Àwọn oní pẹpẹ soup kan wà tán máa ń se kùndí láyé ìgbà yẹn tá a máa ń cruise a lọ jẹ kùndí tó ní fọ́ òkúta nínú ẹ̀. Wá ẹ rí pé tẹ bá ń jẹ kí ló máa ṣe a máa wú lẹ́nu a máa wú lẹ́nu ẹran yẹn lójú tí ó kéré ni ò jẹ mú. Èyí tó rí ra bàtà lẹ mú ẹ ti wá rí pé ojú kọ́ ló ń ṣiṣẹ́ yẹn orí ni gbogbo nǹkan láyé yìí ṣe mọ̀ pé lọ́wọ́ orí ni ẹ̀dá ẹni ó ṣe pàtàkì. Ẹ wo àwọn olóṣèlú yẹn ń gbà mí ẹ ti wò pé eléyìí ni lẹ bá lọ gbégùn dẹ torí pé ojú lẹ mú lọ ẹ bí orí lè rí pé ta ni táwa di pé olóṣèlú kan wá ń fojú yín gbolẹ̀ nítorí ẹ̀kọ́ fún yín wọn ò ní fún yín nígbà ò jẹ́ pé ẹ farabalẹ̀ forí ojú ẹ̀ lẹ́wọ̀ bó ṣe ń náwó fàlàfòlò nígbà tí ò tí ì débẹ̀ ẹ lẹ́wọ̀ nígbà ò débẹ̀ lẹ́ni pé wá di kan ọjọ́ gbọ́n èmi ìjàlejò ọ̀fọ́n lọ ẹ dẹ̀ máa rò kó jẹ́ ń tù ó lè máa sọ̀rọ̀ bí dídìrín yẹ̀yẹ́ náà tù ọlọ́run kó ṣàánú wa. tori na ye yan mi te ngbo mi ori ni o ori la ba ma bo ka forisha sile bi mama lati se omi na ti pe wa abi mama legba bo ye so le kan yen ori ni ori la fi meran lawo o le ma foju ba ko ma gbogbo e ba pe ko ti teju mo elomi si baje looto bi boda popo se so le kan yen ah ah emi ata sisi njeun ki lo fe fa emi ati sule njeun ki lo fe fa emi o ati imeran sule wa lo meran ah o nko ti e je mu na ko je mu ah ki lo ah pe akoko ti e jo njeun yen lasan gan pa jo njeun o se pa jo njeun yen lasan ah ah o ye ko le mo pe ona nla lo je fohun ko wa lo ma meran saju mi pe ah emi na n towo bo nu obe iwo na n towo bo obe o tun wa lo n saju mi meran odo na lo to o mi o n tete n jeran o emi gan so fe o je mu eto fe mu ninu mo fe je nbe abi kin ti ra me nkan ti mo fe mu ki ra mo segbe bayi e wa ma mu ti be ba ni elomi je ba tin je ba ni ti ma ma gaun obini mi atun ma fowo oru lati sale ah ah ah se ni wora ni eni olorun ran wa lowo e je ka ma se nkan to ni se pele leda wa gbogbo nkan ta ba fe se e je ka ma be leda wa ko ma ba wa lo ori ni ka ma gbo e je aforisi asile oju yen ran kankan olorun ran wa lowo e se o te ngbadun wa an te si waju lori eto
2: Lagili FM 96.7
3: Oruko mi woli ati ajirere temi tope eje Jesu mo ma bole latori oki ni ojo 13 osu kesan

0: ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Ká ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wàhálà kòkó yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, ká ṣe ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. O tun ya o, ẹ jẹ́ kí n jayin sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ikede pataki lati owo awon apapo ilese aladani akonirin ajo fun umura ati haji tijoba Nigeria ati Saudi fowosi Association for Hajj and Umrah Operators of Nigeria AHUN ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji tilu Nigeria ti amosi nakon ti fun wa ni gbedeke asan pari owo Hajj 2027 ni ojo 24 osu kesan odun ta wa yi on the 26th of September 2026 awon ro gbogbo eyin te fe ba wa ninrin ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yo awon ilese to bajo megbe AHUN nikan ni ẹ̀sánwó yín fún o láti mọ̀ wọ́n. Ẹ̀wọ̀nú ìwé ìròyìn Punch tó jáde lọ́jọ́ Monday August 31st, 2026 tá wà yìí. Tàbí kẹ́ẹ̀kan sọ́fíìsì wọn tó kalẹ̀ sí No. 6 Ọ̀dàdì púpọ̀ Olúwọlé Street, Ojoòdú, Lagos. Tẹlifóònù 0706738-3369 tàbí 0811604-5859. Ẹ̀rọ alátagbà àwọn ni ahunswz@gmail.com àti ahunsouthwestzone@gmail.com. Àlọ́bọ̀, àlọ́gbà, àlọ́déwà, sóríire.
2: Ọmọ ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lájolú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lájolú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ

0: Masu, come on. This is Nekombaga. Sweet mother. Mother is so sweet.
1: When I was sleep, my mother.
0: Oh, boy, be a motor, bummy, boy, what I owe Jim Womo.
1: I talk only,
0: I told me, I'll Jim Womo. Pẹ̀lú yẹn, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Ṣẹ́gun Balógun Lábala Etí ẹ̀ Mélo. Good afternoon, sir.
2: Good afternoon, sir. Ẹ káàsán, a kú dédé wò yí o. Etí ẹ̀ Mélo, méjì ni, kí ló fi ń ṣe òfin gbọ́ràn? Mo wò ó dáadáa, mo rí pé etí ara orí náà ló wà. Ṣùgbọ́n Yorùbá bọ̀, wọ́n ní pé etí kì í ga ju orí lọ. Ǹjẹ́ etí tiẹ̀ ṣe òfin fi orí ṣiṣẹ́ ni àbí o kàn ń lo etí yẹn tó kàn fi ń gbáriwo ọjà? Etí oríṣi méjìlá tún ni. À ń petí kan ní etí inú, bẹ́ẹ̀ sì rèé etí ìkejì là ń pè ní etí tìta, ìyẹn tí ó ṣe é fojú rí. Etí inú yẹn ṣe kókó gan, o mo fẹ́ ká lò lónìí. Mo wo fọ́nrán kan ní orí agbègbè, mo rí pé arákùnrin kan bí èèbó ni, ìyẹn fáwọn diasporan listeners wa, ó kàn ń bọ̀ ọkùnrin ni. Bó ṣe wọlé báyìí, ìyàwó ẹ̀ àtàwọn ọmọ wọ́n ń rọ̀ọ̀ṣì gidigidigidi, wọ́n fẹ́ sáré lọ kí dádì. Nìyá bá sáré ju ọmọ rẹ̀ obìnrin tó dàgbà jù, ó sáré jù sórí iṣẹ́ à, ó mú ọkùnrin yẹn, ó sáré overtake, ó fọwọ́ kọ wọ sẹ́gbẹ̀ẹ́, ló sáré overtake ló rọ̀ ọmọkùnrin yẹn. Mo rí pé àtọmọ méjèèjì àtìyàwó wọ́n ń gbìyànjú láti lọ bá bob man yìí, kí wọ́n rọ̀ ọmọ kí bàbá ẹ káàbọ̀. Tá a bá wò ó dáadáa, irú ọkùnrin bẹ́ẹ̀ ó ṣe ó máa jó ohun tá a ṣòro fún ọkùnrin bẹ́ẹ̀ láti kún kéke àbí kó máa nírú àìsàn kan. Àdúrà tèmi wá ń gbà fún ọkùnrin bẹ́ẹ̀ ni pé n tó ń ṣe tàbí n tó wà tó ní lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó ń jẹ́ kírúfẹ́ nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀, kí irú nǹkan bẹ́ẹ̀ kó máa tẹ̀síwájú. Torí nǹkan tó dáa ni tí ọkọ bá ń lọ́wájú, aya náà a máa lọ́wájú ni. Ṣùgbọ́n ìjì kì í dédé jà láì jẹ́ pé àsìkò ìdákẹ́rọ́rọ́ kan tá dàbí ìfura tá ti kọ́kọ́ jẹ́ kó ṣò, tá ti kọ́kọ́ yọ, tá ṣe síyàn pé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà a kì í wo etí inú ká máa fura, a wà jókòó. Kó tó di wípé ọkọ yẹn tó ń ṣe dáadáa tẹ́lẹ̀, kó tó di wípé ó máa ṣìwà burúkú sí ẹ, ẹlòmíì tó máa bí nípa ìyàwó ẹ̀, gbogbo ọ̀rọ̀ burúkú lásán kò tiẹ̀ ní.

0: ise to nse yen nikan lo be wa ah ah mo ran ti igba ti mo pade feromingo ga mi enikan na lo link mi mo tun to ni abobo e mo like bo se nse m student chiki ni ko ye ku te mo ni daddy mo wa kin top up kin wa radio na ni lo wa ni ta lo fe ah mo de daru kan won pe ma gbo won radio ton ma emi ni feron mi baba la to tin rin ah won ni ah mo ni link won won de link top table oga ti le gbagbe lojo yen na ni ba soro ni ni mo wa ba won laarin awon agbagba just that person any ensin lati bi odun mele ko mi ri won mo o ti pe odan lo ti di orisirisi ona so eyan kan lo ma lo fun eni owo to ni ya o ke on gbe ya ga pe contract yen wo lo ni sugbe nikan un lu se o a le dagbo se eyan kan lo mu yan kan debi kan o wa wo pe laarin o wa wo awon nkan daada teni yen ti se fun o tele tele to wa je ko yi wa pada nigba mi o le ma je niyan lu ni nkan buruku lowo tabi ti o da iwo fun re gan ro arojinle kini nkan to nse tabi nkan to ti sele to ofura si to faru nkan be yen to ba koko yi pada lato ode oti e wa ri pa awon ayi pada kan a wa nitori pe o da ki emi eyan ko gun sugbon be mi ba ma gun o nso nipa peace mutual relationship laarin eyan meji laarin loko lara laarin egbon saburu laarin baba si ya lopo igba ta ba wo dada ri be e je nti e wo lapa bi mu wo kire kan na to jo mo apa be mi bi foran na ni ile kan wa ile kan won ko be sin fi trailer ani won ko be sin amin caterpillar won fi be sin wo shop to ra yo lara ile yen segbe won de gbe trailer caterpillar yen won de ti be sin wu bo se nwu bayi awon to wa nbe se won lagede won ni ko nbe die loku ki iya kan to gbo mopon ko ku sinu be nitori ko wa labe be won de so pe at least ko to di pon ma ni ko wo be yen wa ti so fun won tele bo ti je pe inu emi gan odu si pe ah ba won se n ba property je sugbon won ti so fun tele ohun na lagidi ni ko ro are o kan kokan ni ah igba mi enikan wa so lori social media o ni ah ibe yen se Nigeria Anambra ni erin ko ta tun so si ite ba won social media e mo ri orisirisi e mo soro sira yen mo bura yin o wa ma soro o me pe n to n soro si yen o se se ko je pe n to fe run e lowo ni you have to be careful kanrun ka sora lori ba kan se ngbe pe papo pelu elomiro ba se se funra wa nitori idi eye ja gbiyanju try your best to be the best and check yourself avoid transferring blame how come any little thing by o ti be sin transfer pe eni e lo jebi eni e lo jebi ti ru nkan be yen ta ba ti le wo ta ru arojinle ta wo pe kini nkan ti mo se ti mo le para ta todo mi wa ri pe wa improve awon kan de be si nda o kan wo pe boya iwo mu nba wi pon fe josun o se se ko je pe wo ni mu nba soro yi to ba de yi pada to wo o ni le ko sinu wahala kankan bo ti le wo mo eti emelu meji ni ki lo fin se o fin gboran eti inu ati eti ita sugbon eti inu yen ni mo fe ka lo dada ki eti ita ko ba le sise e se efura
1: You fit get another wife. You fit get another husband. But you fit get
2: Ante si waju lori eto na.
1: Yeah.
2: O mi gboro titi mi ati yin la ma se. Eni bo la se ma se ba se ma se re. Ninu awon iroyin te gbo lati Monday titi de ojo oni Saturday ojo karun. Iwo ni ma ni gbagbe. Ewo lo je pe ha o yo kain laya ni o boye kan wo pe ru kile leyin ni o ah boye kan ah na o de da boya lori epo boya lagbo oselu ati bebe lo iye ni mo ni ke je ka wo ni o mi gboro titi se mo pe prof wa to si ade lowo kuku ni konkokan le ori lo ti ma so gbogbo e mi o ti riru brain o a ba pe magnetic Olorun o ko ja be yo sha ma so yo tun da ko yo daruko olu yo daruko eyan atoruko yibo atawusa ati gbogbo e Olorun lo nje be awon eyan tin pe omo iya mi je ka ma gbe cause je ka ma gbe hello hello sir
3: tere mi ga baba lo langa
2: ah afo mi
3: atubo kan ri oja baba yi
2: ami
3: Ami. Kani mo ni se egogun ni
2: won. Ori ni, ori ni.
3: O ti kan ninu abi e da. Baba mi
2: pe
3: ijawon mo popo awon odolori
2: abi yo doba
3: dawa abi se won popo awon odoba jere
2: hmm
3: won mo to di gomina loni ijawon yawo ti won so won gba won fe won ijawon mo popo awon odi gomina
2: won mo
3: ana yeran to ju omu to pe n gba e ba ye owo ikun le ba nbe
2: hmm se ge mi o tun de
3: baba mi bo wa wa ni
2: o da
3: sampo ni se wuro mi ti mo ba ye soro ni isin
2: hmm
3: e sa mo pe mo ni pe ni jodi
2: be ni
3: e ti n ba ta won ba di gbere ti wa ju wa ta ba je lori owo ti n ba na bayi ni ni igun ju mo fi mu
2: e ki megun
3: wala mi ni igun pelu ko bi sa ti mo wa
2: e oluwa
3: so ju mo fi mu o ni ro gogun ni o
2: e se baba mi oro ni segun so e oro ni hello sir
4: e ka so
2: sir
4: e ku to so
2: eto ni olorun lo nba wa to ta lo wa nbe o yes, sir.
4: You finish them. And the baby, you make my quiz. I want to see you so quick, you as soon as the FBI issue to our president, you are. Send baby.
2: Mong boy, Baba.
4: Chemi akoko akoko fi o te analyze ma de fi o to kuro
2: yes sir
4: o ko ko wan be ni pe egbe APM won ta le nji kini pe ki e ti ma do wo bu kini o emi o ba ni ko ba da to ba je pe egbe mi lo so bo Olu igbo ma so kini kan wa ni iwu must come to equity must come with clean hands.
2: Clean hands, yeah.
4: So, laipe laipe yi aziz bi odun to lo lohun. A ni eni ti won gbe kale ninu egbe won fun presidential candidate keto. Won ni won ko 30 billion kan fun Goriga relief fund. Mo ni olori agbo kankan pe mo. So, at the end of the day, and if you were criticized here, oh, you're calling what you know, who more? Oh, look, you were talking to me, the young man, in that car. But I just got blocker. And yet, you know, so on it,
2: but
4: Obama did. Say, but there could be a Awara lose some goodly. Say, I want to show it to see the man. It's a person. Ele ni ti o da so fun ni to me la kokko iwe yi ni le.
2: Ora.
4: Chuki.
2: Yes sir, e se.
4: O do ko ti wa ko ku bo ni le.
2: Thank you sir.
4: Hello.
2: Ah, o ti to bo da time ti lo awon elomi fe wole sir, e ma binu sir. She ti bo sir. Thank you.
5: My mother go cry. She go say instead when I go die make she die.
2: Hello. Yes, ma.
4: I'm not going to be able to do it. Ore wa ti o le pe ni joju e bi ko me gun o mi ti gori erin ni ma ko dupe lowo awon ebi re ti danu nje fun
2: se gun ni afun
4: la ki bere den ko be ni ki bere den ko be
2: a lo ni tawon ba lo ode ariya
4: awon fe ere ni
2: oda
4: ti o ba fe ere a sa be gu oro be e wo pe igun e ma mu
2: oda
4: se wa ri nipa iroje mi gbo ona tin takidirin won tori pe aniyan mu
2: on takidirin tori pe bi npa won
4: pe bi po yen se takidin kidney re tori pe bi wa nta
2: ah
4: pe bo je bi e ba je re yin toju kidney ni e toju kidney at liver
2: be ni
4: o se atun wa lo ta o lo ta jobe toju o ti wa lo fi ra jobe be fi toju
2: e eh abe ri e o ti wa lo ra nkan ti e toju e ti ti lu e ku da
4: o se se fun be o ku die
2: ah o lagbara ko lo ku sanu wa
4: ife je yo ro da da lu to wa mo e ja sora o
2: ko je ka sora ka ma farada eni te gun le ko ma roju e se bara baliasis lati ile America. Hello.
4: Hello baba ninja.
2: Yes sir.
4: E ku se o.
2: Olorun lo ma ba wa se.
4: Ah, gbadun yen o gbadun ara yin o.
2: Ami baba mi adura nla ni.
4: Iroyin to ri be mu. O ni ti awon party adawon gugu tan sori. Sagu mugo ni gugu won.
2: Sagu mugo ni go senu roboto.
4: O do ni ma yo ta won gbadun fun yin ni. Atiku to soro. Sori lo de. Problem to ni nbe ti lo yen gbe pelu gugu scandal to wa lore. Ti yo yes it na to dan soro. Wọ́n kú wọ́n fún ọmọ oníjà ó ló fẹ́ fi 65 billion inúgbèsì government house àti local government kò gbẹ̀kọ́ wọ́n ọ̀tọ̀ náà mọ̀ tààlẹ̀ lọ́wọ́ fi ṣe ó kò gbẹ̀dà ló fẹ́ ṣe ní ẹ̀nà fẹ́ fi ṣe president àwọn tinubu náà ó náà di same thing gbogbo wọn sáàgbó gbogbo ènìyàn kúrò ń bẹ́ẹ̀ lẹ́yìn àwọn tó yọ kí ọjọ́ ọ̀rọ̀ ni ìkọ́ náà ń yan ẹni bí ọ̀kan rẹ̀ fún wa pé kì í yan dávidì fún sẹ́lì àbí àdáńgbà ni number two àwọn ọmọ tó ń gba kidney wọn máa blame wọn méjì ní blame wọn àwọn leaders wà là máa parí company wo ló wà nípa ìfìyà tó ṣiṣẹ́ owó value owó nàìjíríà ṣé nígbà tá a wá kékeré àrà 70s mọ́ wọn gbé 60s mọ́ 70s mọ́ 80s kò sí gbọ́dọ̀ ọdún
2: báyìí
4: ẹ ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ ẹ lé àfọ́dù kan tó ń ṣe ṣe àkọ́mọ́dìtì.
2: báwọn ọmọ ṣe wà lọ́lídé aṣọ́lídé job.
4: Aṣọ́lídé job nígbà ẹni tó ní fàbíkẹ́tì kẹ́ tó ní PhD ṣẹ́dá. So àmọ́ mo ní wọ́n máa bílẹ̀mù gọ́ọ̀mẹ̀ntì máa gbẹ́dù bílẹ̀mù ẹ náà èèyàn gbọ́dọ̀ tó rí pé pọ̀jù kó lọ́ba àlàáfíà àti kọlọ́jà àlàáfíà àti ilẹ̀ ẹlẹ́nu.
2: Ẹ ṣe o. Thank you sir. Ẹ ṣe gan sir. Thank you so much. Ẹ ṣe o.
5: When I dey sick, my mother go cry, cry, cry. She go say instead when I go there make she die.
2: Kàkà kú kú jẹ́ kí n kú owó ọmọ yẹn lọ. Hello.
6: Hello, Ekasan.
2: Ekasan sa o.
6: Sọ́ọ̀lì o, olúgbilé láti sẹ́yìn.
2: Mo ń gbọ́ yín bọ̀dà sọ́ọ̀lì o.
6: Ẹ̀kọ́lẹ́ ilé iṣẹ́ lágbélé ò ní bàjẹ́.
2: Àmì.
6: Ṣẹ̀rí àwọn olóṣèlú wa kọ́lọ́wọ́n bá láàánú kó sáànú nù.
2: Àmì o.
6: Kọ́dẹ̀ yẹn ni oore fún wa. Orí kò sẹ́nìkan tí a lè yí pé kò sí bí òṣèré ní yìí. Àmọ́ tọ́lọ́wọ́n bá ti yẹn fún yẹn. Yóò jẹ́ kí wọ́n ṣe ìfẹ́ aráàlú. Àmọ́ kó wọn dákun àwọn olóṣèlú tọ́lá ti wà lọ́sìkò kàbí báyìí. Tí wọ́n bá mọ̀ báwọn ò sí fara.
2: Bọ̀dà sọ́ọ̀lì o. Àní n tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí nínú ìròyìn ni mo máa ń sọ mí ìmọ̀ ni bóyá à ń sọ̀rọ̀ olóṣèlú.
6: Ara òṣèlú lẹ̀ ní
2: yìí. Ìrọ̀ ntẹ́ bá gbọ́ ni kẹ́ ẹ sọ fáwa.
6: Ẹ̀hún tá a gbọ́ ni ọ̀rọ̀ nípa àwọn Atiku.
2: Kí ló mú wọn?
6: Àti bàbá Tinubu ti ń bẹ́ẹ̀
2: bẹ́ yìí. Kí ló ló ṣe wọ́n?
6: Wọ́n sọ̀rọ̀ òṣèlú síra wọn. Léyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n kálukú ọmọ arúgbó sọ́dọ̀ ara rẹ̀ náà ni lóòótọ́. Àmọ́ ohun tí wọ́n bá fẹ́ ṣe fáwọn aráàlú ni kí wọ́n sọ fún wa. Lágbájá ọ̀kàwé kìnní kẹ Dákẹ́ Àwọ̀gá ní ìlú ilé ni. Tí wọ́n bá fẹ́ ṣe fún wa tí Nàìjíríà òfin tẹ̀síwájú ni kí wọ́n sọ fún wa.
2: Bẹ́ẹ̀ni ẹ ṣe ò bọ̀dá sọ ní o láti ìlú sẹ́yìn. Ẹ ṣe mo gbádùn yín dáadáa. Ẹ jẹ́ kí n gba ìpè méjì sí ká bọ́ sí abala tó tún kan lórí ètò. Hello.
7: Kẹ̀rọ̀míngà Babalọ́láǹgà.
2: Yes ma. Hello.
7: Grandpa bí ó ń bọ́ ọmọ rẹ̀ lẹ́jọ́sẹ̀pọ̀.
2: Grandpa.
7: Ọmọ ọdún mẹ́jọ ẹ rí pé léèyàn tán lágbára.
2: Èmi ò gbọ́ yẹn o, ó yẹ já mi sí dáadáa.
7: Inú ìròyìn náà láti gbọ́ lágbe inú ọ̀sẹ̀ náà ni.
2: Grandpa tún ni.
7: Ọmọ rẹ̀ gángan ni.
2: Ah.
7: Wọ́n ti já wọn sí ibi owó tí lọ́jọ́ tó kù ilé ayé wọn ti já wọn bẹ̀.
2: Wọ́n ti já wọn síbẹ̀.
7: Ọlọ́run ó láàánú wa ni o. Ẹ̀rọ mi ń dábàá Balọláńgà.
2: Ìyá mi ó ti dára fún ẹ.
7: Alárẹ̀
2: dùn ó ga jù. Hello. Hello.
8: Babalọláńgà.
2: Yes sir.
8: Olúwa mi ẹ̀rọ.
2: Ẹ̀rọ.
8: Kò fọ́ sí. Gbádùn ló ń dé ìbàdàn.
2: Yes sir.
8: Ah, ni mo si lai lai.
2: Amen.
8: Eh, oro ni sa tori ko la bi awon ijoba wa si. Ati awon osise ton bere fun ofowo in to kan ko ni ye o. Yo se pe kan je ki oro aje wa ki nkan wa na ko po. Ton ba ti awon osise ton bere fun ofowo nsi ton ba tun fowo fun owo wa. Ton ba gba se pe gbogbo nkan lo tun ma awon lori lede Nigeria o.
2: Beni.
8: Wọ́n fún mi lówó ẹ̀ ṣùgbọ́n ibi táwọn náà ti máa rajà yìí nǹkan náà tún ti gbé tọ́lì owó kékeré ò ní ṣe ń ṣòwò mọ́ bàbá mi.
2: Ǹjẹ́ ẹ bá rí lẹ́ẹ̀ta?
8: Owó kékeré ò ní ṣe ń ṣòwò mọ́ bàbá mi. Ẹnu ní ₦10,000 ló fi ń ṣòwò tó dẹ̀ fi ń jẹun. Ibi ₦10,000 yẹn ló dẹ̀ fi ń bọ́ fámìlì. Tó bá ti di pé kí nǹkan wọ́n ń ṣe òun, kò yí ₦10,000 yẹn.
2: Kò ní tó ràn kankan mọ́lọ́jà bàbá mi. Bọ̀dá ṣe rí 10,000 tẹ́ lẹ́sọ̀ yẹn náà bẹ́ẹ̀ ṣe rí 10,000 náà lẹ́rẹ̀ 100,000 ló bá ti lọ sókè. Iye pé mi náà support wọn o. Argument ti yẹn argument ti yẹn bẹ́ẹ̀ ṣe gbé ìgbà ló jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ sà.
8: Owó tó yé ni bàbá mi.
2: Ẹ ṣe bàbá kò so ṣe.
8: Ibi iṣẹ́ yóò rọrùn.
2: Àní mo ṣe. Ẹ ṣeun. Ẹ yóò yọ wa. Ẹ bóyá ká gbé ọkàn ìpèrè sí. Hello. Èèyàn mi. Ami.
9: Gbogbo n tẹ fa mọ mu wa fun wa inu wa mọ dun ni.
2: Ẹ ṣeun.
9: Olúwa Ṣẹ́gun Afọlábí. Atọ́mí Àjọ Alágbẹ̀dẹ. Nípa àwọn tí ń ta kíndìnrín. Yorùbá ní bá gún yánú odó. Bá a ti gbẹ̀nú ìpò ẹ̀pà.
2: Bẹ́ẹ̀ni.
9: Ẹ tí ó kù yóò yò.
2: Yóò yò. Ṣé
9: gbogbo àwọn bàbá owó lọ́wọ́. Tá n fowó tá n fi ẹsẹ̀ gba owó owó kọ́ọ̀sì owó tọ́rọ̀ àti kọ́bọ̀ àti
2: pínpín. Pàpàṣílẹ̀ tọ́rọ̀ sísì gángan.
9: Ẹ̀ẹ̀pẹ̀ká ẹ̀ẹ̀pẹ̀ká ká kóra wa níjanu. Ká mọ̀ sáré mọ́tò débi ipá kọlu kẹ̀kẹ́.
2: Àbí o.
9: Táwa bá lọ sùkúù gbà náà tó dùn bárọ̀ nu wa máa ń dùn ni. Tá a bá ti bọ́nu kọ́tà báyìí, a fà kọ́bọ̀, a ṣe pínì, a ṣa sísì. Tá a bá ti fọ ẹsẹ̀ rárá ìyá ọmọ ni. Ìgbàsíbẹ̀ ńgbà náà sí òṣò lè.
2: Àbí.
9: Òṣò ní wà bàjẹ́.
2: Àbí.
9: Bí wọ́n bá ń fọwọ́ báwọn ìjọba bá ń fọwọ́ fún wa jù bẹ́ẹ̀ lọ. Ẹ tí ò ní nítẹ̀lọ́rùn ní nítẹ̀lọ́rùn. Bí ni kọ́kọ́ mọ ẹ sọ̀rọ̀. Téèyàn bá ti yọ̀lẹ́ àkí ló le tó bẹ́ẹ̀.
2: Àbí.
9: Bíbí ìlú àti ní Nàìjíríà le tó ní ìṣèyí ọgbọ́dọ̀ tí ẹ̀gẹ́ bọ̀lẹ̀. Ọgbọ́dọ̀ tí àgbàdo bọ̀lẹ̀.
2: Kò ní òní hù. Bẹ́ẹ̀ni.
9: Àwa táwa mẹ̀kúnnú ni ká bọ́ ọmọ wa sọ̀rọ̀. Wọ́n mọ̀ lẹ̀ wọ́n mọ̀ kọ́rẹ̀kọ́rẹ̀ wọ́n mọ̀ kẹ́gbẹ́kẹ́gbẹ́. Èmi mọ̀ pé kò sí ti lè ṣe dẹ̀. Nàìjíríà ọ̀dà èmi ó sì rí bá ti ṣe ń rọ̀ náà gbégbà.
2: Àmì
9: gbogbo wa pátá ẹ̀kú ètò.
2: Àmì ẹ ṣeun ẹ ṣe gan ni ẹ ṣe gan mo gbádùn yín gan ni. Hello.
10: Hello.
2: Hello.
10: Ṣé àwọn òkìkà pipeline ti dẹ̀ ló máa bèbí dẹ́rù?
2: Èwo sà?
10: Àyẹ̀wò kíkà ní tí àwọn tó náà ń yí epo fà.
2: Ok. Ok.
10: Abatasẹ́wọ̀n náà wà kú síbẹ̀.
2: Mẹ́rin lẹ pè wọ́n yìí.
10: Abatasẹ́wọ̀n.
2: 37 mẹ́tàdínlógójì. Èéfín lásán ló pa àbí òórùn lásán ló pa wọn kì í ṣe pé kiní ẹ jóná. Ẹ ṣe bọ̀dá mi òkìlọ̀. Àwọn èèyàn tún ń pè ní o kí ni ká wá ṣe báyìí. Táìmù sì ti lọ. Àní ká gbé kan sí méjì ló wọlé papọ̀ yìí. Ọ̀dà. Hello.
11: Hello.
2: Yes, sir.
11: Ẹ̀ka sọ̀rọ̀.
2: Ẹ̀ka sọ̀rọ̀, sir.
11: Ẹ̀ka bèrè bí wọ́n láti ṣúkà.
2: Mi ìbọn, sir.
11: Ẹ̀ka bèrè láti ṣúkà.
2: Mo ń gbọ́ yín, sir.
11: Ẹ sọ́ọ̀tì ni gbígbẹ́ lọ bẹ̀.
2: Ok.
11: Ìròyìn sọ́ọ̀tì. Ìròyìn ti gbèbí kò fẹ́ tí o fẹ́ mọ̀. Bí Kẹ́sì àtàkùn pàdé ara wọn ní òpin ọ̀sẹ̀. Èmi kọ oníkálukú. Àti àwọn tó ń tẹ̀lé ẹ̀ẹ́sẹ̀sì ni òwò àti àwọn tó ń tẹ̀lé Áfíríkà ni ó. Ọmọ aṣọ tó bá jà sí ilé ìwò. ibi to ba ti ni si le bi ko ti o
2: kan fi le be
11: awon to n gba lohun won buru won
2: owo buru
11: e lo la
2: owo buru
11: e la bi ya se ni le je pe ni wo fin di part wa ni o so na pa ayi bi ko ya ni so kan ko ma to ye ni parawo bi awon ori la ko ba ni e ku to
2: e se gan sa thank you

Pastor Ifeoluwa.

0: fún gbogbo ẹni tó ń jà rún kan kọ́lọ́run ó kọ́lé ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà rún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rọrùn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adéọyọ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-3950-6 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀ ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀ ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
2: Bá a dàda, èmi lọmọdé ìsìnfún ọ̀gbọ́n.
3: Fóònù pa ni.
4: Wo ọ̀rẹ́ mi, kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ni gbà wálé.
2: Tó gbọ́n pa Grace Feed ni.
4: Níbo ló wà?
2: Jẹ̀ǹjà ọ̀tán. Grace Feed Private School àti Grace Feed College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ládẹ́dẹ́ fún àwọn ọmọ wọn. Níbẹ̀ ni wọ́n mú ọmọ wọn lọ báyìí. Gbọ̀ngàn ilé ìwé àti àyíká ilé ìwé ó mọ́ tónítóní ni tó dùn wò.

0: nínú ayé onígbojúgbò níwòlí tèmi tó gbà ẹjẹ jésù ṣe máa sàn kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí ìtọ́nú yìí ó gbogbo ènìyàn tún yáyà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà ní epo papa filling station tó wà lórí bridge world ládojúkọ ajájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan agun mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúbọ̀ látòrí òkè lọ́fẹ̀ẹ́ àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ní láre tẹríba torise yenga avi prophet suma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 09025202724 yéesu retí rẹ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Lagilu FM 96.7.

0: ẹyin èèyàn wa láìsí àní àní ẹ rí i pé ètò yẹn ń lọ bí a ti kọ̀wé ẹ̀ a lè má lọ síbi eré ìdárayá lónìí torí pé tó sìn tá a jọ máa jọ ń fà á kò sí àrẹ̀ǹd ẹ jẹ́ kí n lọ sí abala ọgbọ́n bẹ́ẹ̀ torí pé lórí ètò lónìí nígbà tí aago mẹ́rin bá ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàfin gígùn ńbẹ torí a ní àlejò pàtàkì kan láti D&C Double Crown Global Limited kí ni wọ́n gbé dání nígbà tí a bá débẹ̀ ẹ máa gbọ́ dábàá ọlọ́run ń tọ́ mú bọ̀ mọ̀ pé tí wọn náà bá farabalẹ̀ tó o bá gbọ́ yóò ṣe ọ láǹfààní ẹ jẹ́ kí n bọ́ síbi ọgbọ́n bẹ́ẹ̀ ètò dá lórí ìyá kan àwọn ọmọ rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin àti ọkọ wọn ìyá yìí bí ọmọ bíi mẹ́jọ torí pé ọlọ́run fi wọn bíbí rọ̀ lọ́rùn láì bí ìbejì kankan àìsàn mọ́ òpò nínú àwọn ọmọ náà tó jẹ́ pé wọ́n padà nígbà tí wọ́n délé ayé ohun tó wá ṣẹlẹ̀ rèé ẹni tó jẹ́ ọkọ arábìnrin yìí ó jẹ́ arìnrìn àjò bí alájàpá láti ìlú kan sílùú míì ni bó bá rí lè ara yóò tà bó bá rí tọ̀hún yóò rà yóò tà wọ́n ń lọ kiri ìyá ìlú máa ń sábà ń wà pẹ̀lú àwọn ọmọ ńlẹ̀ kì í tí ì ṣayé fóònù ṣùgbọ́n máa ń fowó lè yàwó jẹ wọ́n gbogbo ohun tó bá fẹ́ jẹ gẹ́gẹ́ bí ọmọ iléèwé gbogbo ohun tó bá fẹ́ lò èmi ni ìwé èmi ni bàtà èmi ni raincoat gbogbo nǹkan téèyàn ṣáà máa ń rà nígbà yẹn téèyàn nílò gẹ́gẹ́ bí ọmọ iléèwé náà máa ń rà ṣùgbọ́n ìyá ìwà yan ọmọ kan láàyò ọkọ wọn dẹ̀ kọ́lé ojúlé mẹ́jọ kọ́ wọn pé ilé ilẹ̀ ni ó kọ́lé ojúlé mẹ́jọ ó ṣáà ń bá bọ̀ ó wá yan ọmọ kan láàyò nínú àwọn ọmọ ọkùnrin ni bọ́mọ yẹn bá lóun lọ iléèwé a ní kó jókòó ni a máa sọ fún ọmọ yẹn pé wọlé tòun wò yẹn ìwọ ló ní ọmọ yìí láwọn ẹ̀gbọ́n ọkùnrin o tí ì ṣe méjì tí ì ṣe mẹ́ta o àtàwọn obìnrin ǹjẹ́ òun kọ́ ló fẹ́ jẹ́ bóyá second to the last born ó ṣà ń jayé alábátá ni kò ní lọ skul nígbà tó wá dàgbà ó tún lọ secondary school bí aláìlọ ó kó secondary school ló bá ya òun tí kalẹ̀ ní mo tí bẹ́ẹ̀ nìyẹn náà àṣù ẹ̀sẹ̀ pé àní ilé iṣẹ́ ìwọ ló ní torí náà ọmọ yẹn ò rí ní ayé bí nǹkan kan ẹ má gbàgbé pé mo sọ pé bàbá wọn ó jẹ́ ẹni tó ń ṣe káràkátà oríṣiríṣi àwọn ẹrù ló kó sínú yàrá kan àṣọmọ ẹ ti ní kọ́kọ́rọ́ ọbẹ̀ lọ́wọ́ tó ń kó àwọn ẹrù wọ̀nyí tó ṣe kí ni o máa lọ ń tà á tó bá ti tà tán ọtí náà ní fi mu kò lọ iléèwé ìyá ìṣà ń fọwọ́ ra lórí mi ń gbọ́ òyàlà tó wá mọ̀dí tí a fi ń ṣe bẹ́ẹ̀ àṣé gbogbo ibi tí bàbá ti ń lọ káàkiri bàbá ti ta sí agẹrẹ ó ti wá hàn sí ìyáálé pọ́kọ òun ti bí ọmọ kan síta pọ́kùnrin sí ni ọmọ tí wọ́n bí síta yẹn ó fẹ́ ráìvà ọmọ tòun ò possible nǹkan kan ẹ wá gbọ́ ṣé ká fi ayọ̀ pa ọmọ lórí ni kíkẹ́ ọmọ ni ká wá pè yẹn ni àbó ń ba ti ọmọ yìí jẹ́ èmi ni tí ní tòótọ́ bàbá yìí kò jàǹbá lọ́jọ́ kan ìbẹ̀lẹ̀ mi ẹ̀ ti lọ ẹ̀mí bàbá yìí lọ ó wá kù yáyà àtàwọn ọmọ àwọn ọmọ tó jágbà lágbà ọlọ́run ti ń bá wọn ṣe díẹ̀ díẹ̀ tó wà nílé ọkọ ti wà nílé ọkọ ẹ̀ tí ó fẹ́yàwó ti fẹ́yàwó ṣùgbọ́n èyí tá à ń sọ yìí gangan yìí kò tí ẹ̀ ronú ìgbé pé mo fẹ́ fẹ́yàwó gbogbo ẹrù inú ilé tó bá lóun wá bá ìyá inú ilé gbogbo ẹrù mi ni fáànù tí bàbá rẹ̀ fi ilẹ̀ ni o tẹlifíṣàn ni o rédíò ni o ó fẹ́ẹ́ lè kága tó wà nù sí ti rúùmù kó n fẹ́ lọ́ọ́ tà kí nìdí torí pé ìyá rẹ̀ ti fi ayọ̀ fọ lórí ìyá rẹ̀ bí ìgbà pé iye rẹ̀ ra ni ọmọ tó o fẹ́ kó ta kàngbọ̀n pẹ̀lú èèyàn kan gbogbo ohun tó bá gbà ni ó kọ ni yóò mọ̀ wí ẹ̀ dáadáa bó bá yẹ pé ṣẹ́ ní òkọ̀ yóò kọ́ṣẹ́ ẹ lójú wàá tọ́ sọ́nà dáadáa ṣùgbọ́n anything tó bá ti ṣe báyìí ìyẹn ló goes ẹ̀yin ara lé torí àkókò kò sákòókò rárá ìbánikẹ́ máa pè mí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́. lórí àwọn ọmọ wa. Má yí ọmọ kankan láàyò. Má fi ọmọ kankan kẹ́ ọmọ kan. Ọmọ tá ń kẹ́ gan-an má jẹ́ kí n tàn yín bí ìgbà tá ń dorí ẹ̀rú ni o. Bí ìgbà tí èèyàn fẹ́ kọ́mọ yẹn ó jẹ́ èèyàn ni o. Torí pé wọ́n lọ́mọ tí ó jẹ́ àṣàmú kékeré ni ó ti máa ṣẹnu ṣámú ṣámú. Ohun tó yẹ kó mọ̀ ẹ tí ó mọ̀. Ìwé tó bá yẹ kó kà ẹ jẹ́ kó kà. Irú wọn ní jẹ́ èèyàn. Àìmọye ọmọ tó jẹ́ pé ó kúkú mọ̀wé. Ṣùgbọ́n nítorí kò níyà bóyá kò ní bàbá kó lè kàwé. Ó dẹ̀ tó lọ kọ́ṣẹ́. Ó dẹ̀ tún kọ́ṣẹ́ Ọlọ́run kúkú gbà fún. Ó rọ́nà lọ. Ṣùgbọ́n ọmọ kan wá wà ó ní ìyá. Ìyá rẹ̀ òjò kọ́ṣẹ́. Òjò lọ sùkú. Ó bá ti bèèrè nǹkan lọ́wọ́ ẹ̀ báyìí ó ti yọ́. Má ò rí ọmọ mi dáadáa. Ṣé orílẹ̀ ìwọ ló jògún ẹ̀? Mo mọ̀ pé tí n bá fún àwọn èèyàn láàyè bóyá kí n gba èèyàn kan láàyè àbí méjì. Ká tó bọ́ sí abala tó kàn lórí ètò. Ó lágbára. Hello.
1: Hello sir.
0: Yes sir.
1: Ọmọọba Abiolaji Ajibola Ademola Okila ti le wa.
0: Yes sir.
1: Owó Yorùbá kan sọ pé ọmọ tí ó sì ìyá tí ó sì bàbá kì í wo bí ọ̀kẹ́rẹ́ gbé ń sẹ̀. Dẹ́gbẹ́ni bí ọ̀kẹ́rẹ́ bá dé ń sẹ̀ láì jó gbọ́dọ̀ wà mẹ́.
0: Ìjọ
1: ọmọ tí ó wà jẹ́ àṣàmú láti kékeré ti ẹnu ṣámú ṣámú lọ. Ọmọ tí wọn ọkọ òun ni ògbélé ká kọta.
0: Ó ti di dandan.
1: Ó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ó fẹ́ kọ́ ọmọ jẹ́ gidi. Yẹ sà.
0: Mo ń gbọ́ yín.
1: Ó fẹ́ kọ́ ọmọ jẹ́ gidi. Ó fẹ́ kó dèèyàn ńlá. Ó fẹ́ kó ta kàngbọ̀n pẹ̀lú ọmọ tó bí síta. Ó wá ṣe ní àkẹ́bàjẹ́.
0: Ẹ
1: ká jẹ́ ní táìtù gangan ní àkẹ́bàjẹ́ ní táìtù kí ni ẹ̀gan àkẹ́bàjẹ́.
0: Àkẹ́bàjẹ́ ẹ ṣé òkè
1: lò. Bọ́lájí Ajibọ́lá Adémọ́lá òkè láti ilé ìrù.
0: Òkè lò láti ìlú ìrù àwọn ní ká pè é ní àkẹ́bàjẹ́ ó yá ìjọba mi gbé ni ká fi mú un bẹ̀. Hello. Hello.
2: Ẹ ká sọ.
0: Ẹ ká sọ sà.
2: Abẹ́ ọlọ́sẹ̀ látọ̀rẹ́ àpáta.
0: Yes sir.
2: Ìṣòro ìfẹ́ kàkà lẹ̀ yìí. Nǹkan tó yẹ kó wá fún ẹ ṣe ìyá ló kan ní àkẹ́bàjẹ́.
0: Bẹ́ẹ̀ ni sà.
2: Ẹ̀mí á pè ní ìyá tó kùnà.
0: Ìyá tó kùnà.
2: Ẹ ṣe.
0: Ẹ ṣe. Wọ́n ní ìyá tó kùnà ni ẹgbẹ́ ilé ìkan sí. Hello.
3: Ẹ ṣe sà.
0: Yes sà. Ah bọ̀dọ̀ Adé kọ́ yìí.
3: Ẹ ká sọ.
0: Ẹ ká sọ bọ̀dọ̀ Adé.
3: Ìyá Adé ló ń pe òun títí ẹ̀ látàárọ̀.
0: Ẹ má bí o.
3: Ẹ jọ bí mo sì tún lẹ dá sí yóò gbọ́dọ̀ tìtì yẹn lèmi fẹ́ sọ̀rọ̀ mo ti ń pè látẹ̀rẹ̀ púpọ̀ ni.
0: Ó yà ó ti yà ó yà torí pé ẹ̀rí mi wọlé.
3: Ọ̀rọ̀ ní kídìnì náà mo fẹ́ sọ̀rọ̀ lélẹ̀ àwọn ọmọ tó ń ta kídìnì yẹn. Wọ́n ẹ̀ tẹ́ pé a máa blame ignorance àwọn èèyàn lé gọ́ọ̀mẹ̀ntì kan lérí. Orí pípọ́ my brother ẹni tó ta kídìnì ẹ̀ tó fi ra motorcycle tó fi ra iPhone ṣé ìdílé bá débẹ̀.
0: Àbí o ó ta kídìnì fi ra iPhone.
3: Wọ́n ní ẹyin kan ṣiṣẹ́ ni gbọ́dọ̀ ṣiṣẹ́ ni ẹgbẹ́ ìjọba ni pé anybody tó bá ta kídìnì ẹ̀ fẹ́ máa káàdì ẹ̀ fún ṣíṣà attempted.
0: Ok.
3: Dókítà tó bá ṣe é fẹ́ máa káàdì dókítà náà fún bọ́dọ̀ mọ̀ pé something attempted so ẹ̀ńtọ́ náà tó lérò àti pa yẹn ni.
0: Attempted murder.
3: Attempted murder, thank you, brother. Attempted suicide, tó yọ kídìnì rẹ̀. Attempted murder, fẹ́ tó tó. Ṣé ìjọba lámọ̀dé ìgbò kan lórí ni?
0: Ó yà lẹ́nu.
3: Ìfẹ́ ta kídìnì rẹ̀, ó fi ra iPhone, ó fi ra motorcycle, kò fi sort of business, kò fi ra oúnjẹ, kò kó fún ọ̀bẹ pé dáàbì mi o, àrò oúnjẹ ńlẹ̀ o, nítorí ẹ̀rọ ẹ̀rọ ṣílò.
0: Ẹ ṣe gan sa, thank you so much. Takídìrín torí mo fẹ́ gun mọ́tò àbí mo fẹ́ ra iPhone Ọlọ́run má jàre. Ẹyin èèyàn wa adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun. Mo ti ní àlejò níwájú mi lápá bí.
4: 45.

0: àwọn èèyàn ń pè mí ìmọ̀ pátí ẹ̀ lákòókò láti gba àgọ̀. Hello. Wọ́n ti kúrò ńbẹ̀. A ṣe ń bá ọ̀rọ̀ ẹ lọ. Àwọn kan rògbòdà dé ń sìn wọ́n sọ̀rọ̀ nípa ní kidney. Èmi ò ti ẹ̀ gbọ́ rí. Wàá ta kidney. Ò fẹ́ ra iPhone. Ṣé iPhone yẹn tó bá yìnbọn mọ́yàn ṣé kò ní báyàn? Torí kò yé mọ́ àwọn kan wà sí máa ń béèrè lọ́wọ́ ara mi. Ipe why must I kill myself because of this? Order. Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Ekuto.
0: Eto ni.
1: Sebi ti Sebi ye so ye. Lopo igba. Sebi ba ti se ni apoli. Ma ko ni iya ti o mo tuto. Ya bo si tuto.
0: Iya ti o mo tuto se ti o to.
1: Ya bo si tuto. Mo ku ni ki eto iya ti o la fuju se. Orí pé kí ni ṣerí tí èèyàn ti ṣe àfojúsùn ọ̀pọ̀lọpọ̀ báwọn èèyàn ṣe ń lọ́tọ̀ àwọn ọmọ lójú èrè ọ̀nà ìbàjẹ́ ni ọ̀nà ìbàjẹ́ ohun ìfẹ́ kó jẹ́ pé ẹ wáyé ìgbà tiwa ẹ gbé tó bá fẹ́ tọwọ́ bọ náà nígbà tiwa àwọn òun gbé kù níbẹ̀.
0: Wọ́n ní pé kó máa lọ gbò bá kọ ọ̀bọ̀ yóò mọ̀ pé wọ́n débẹ̀.
1: Lẹ́yìn ìgbà yẹn wọ́n ò tún lọ bẹ̀ mọ́. Àwọn nǹkan wà tó jẹ́ pé ọ̀rọ̀ wa bíi gold ni. Ẹ pé kí gold tó da a tó máa lò ó sí à ń fi ṣáàgbé ni.
0: Yóò gba inú lọ́kọ̀ọ́ kọjá bẹ́ẹ̀ ni.
1: Yẹta àwọn òbí ti ṣe wọ́n ò pé kí wọ́n pàǹpà mọ iná ní kí orúkọ ẹ̀ ni. Wọ́n ò ní fẹ́ lọ kọ́ṣẹ́ nínú gbọ́ skul tí wọ́n tún lọ bẹ́ẹ̀ nìkan bá nà wọ́n wá lọ já bá títà ní skul. Tí o ní tó máa ń padà jẹ́ nípa kọ́ṣẹ́ lọ bí àdọ́jọ́ọ̀la ọ lọ́ba gbẹ́dì pàfọ́nfẹ́ǹsì báyìí ọmọ mi ẹ̀ mọ́ṣúná tí ọmọ tó máa báyìí náà ló jẹ́ máa jẹ́ kó kòkò so ọmọ mi tọ́kọ́ bá gbé apilẹ̀ kò ní mọ̀ wàá gbé ṣe ṣe ọlọ́kàn ọdún so ọmọ tí wàá fi kájí ẹ̀ ni pé ẹjọ́ wọn kọ́ bébì gífì bẹ́ẹ̀ tún bébì ló ń ṣẹlẹ̀ tó kọ́ ló ń ṣàánú.
0: Bébì ló ń bí bébì.
1: Òótọ́
0: ni tẹ́ ẹ bá lọ sí àwọn PTA meetings ẹ wà ní ẹni lọ sọ pé ẹ rò pọ̀ wá ṣojú àwọn èèyàn ẹ rí mọ̀ pé òun gan nìyá ọmọ yẹn kọ́ lọ kó ṣàánú wa. Hello. Yes, sir. Láti.
2: Ẹjọ́ àwọn ọ̀gádì wa tó ń pè. Wọ́n jọ wọn máa jẹ irú sì ń bẹ̀yìn ṣe pè yìí mo ti pè lẹ́ẹ̀kan torí gbogbo wa náà là ń gbọ́jọba o. Ó yẹ ká jẹ́ wo pé láti ilé náà láti ń ṣèjọba.
0: Mo
2: ti jẹ́ ti pè lẹ́ẹ̀kan ẹ jẹ́ káwọn àwọn èrò pọ̀ lójú òpó ẹ jẹ́ káwọn ẹlòmíín náà láyé
0: ẹ ṣe
2: káwọn ní oṣù pé.
0: Ẹ ṣe gan.
2: Nǹkan tẹ̀mí rí ńbẹ̀ ni pé tẹ́rẹ́ àwọn tó ń lọ ta sí jẹ̀ à ń gbọ́jọba bí ẹ wo bí dájú wa wọ́n wà láti lọ gbé nǹkan sọ yẹn. Kí ni ká ń da gbogbo ẹ̀ sí ìjọba lélẹ̀.
0: Àbí.
2: Mo yọ kídìn ó lọ ta ó lọ fira mọ́tò sáíkù. Ẹjọ́ ibi tí
0: ìrẹsìn iṣẹ́ àgbẹ̀ tó lọ fi jáde.
2: Ọmọ 15 years ọmọ 18 years.
0: Wọ́n ti ẹ̀ láìkì mọ́tò kan báyìí Honda tí ń fẹ́ polówó. Wọ́n fẹ́ràn ẹ̀bí nǹkan mi.
2: Káyé máa fìjọba ní àwọn àárín
0: kọ̀ọ̀kan. Ẹ ṣe gan sá. Thank you sir. Ẹ ṣe o. Ẹyẹ ìwọ wa. Inú mi dùn mo gbádùn gbogbo ẹni tó bá mi dá sí pátápátá. Ok ẹ yà. Ẹ bá ń gbọ́ gbé ní ẹ̀ náà. Hello.
3: Hello
0: sir. Hello bọ́dà mi. Yes sir.
3: Ẹ bá kí ọ̀gá mi àṣìṣó náà.
0: Yes sir.
3: Bẹ́ẹ̀ni àtàwọn kan náà ni. Lórí tẹ mo wá ní ìsìn. Èmi náà lè fún ní àkẹ́bàjẹ́.
0: Àkẹ́bàjẹ́.
3: Tàbí kí n fún ní ìyá ìkà.
0: Ìyá ìkà.
3: Ìyá
0: ìkà.
3: Ìkànnìyà òun. Tó lérò wípé òun tún ayé ọmọ ń ṣe ni. Kò sì mọ̀ pé òun ba tiẹ̀ jẹ́ ni. So lọ́pọ̀lọpọ̀ gbangba mi ṣé mọ̀ pé ìgbà míì lè wọ́n ní tó bá bí ni. Èèyàn máa ń túnra ẹni bí.
0: Bẹ́ẹ̀ni.
3: Ṣùgbọ́n gbogbo èèyàn ọkọ̀ ló ṣe ní làákàyè àdítún rẹ̀ bí. Ibi tó bá darí ẹ lómi sí. Ibẹ̀ náà ni yóò ṣàmọ̀ lọ. Irú ìyá ìdílé yìí ẹni bí ó yẹ kí ọmọ yẹn ó yẹ kó pè ìyá ọmọ ra. Ó yẹ gbé tiwa.
0: Mo fẹ́ sọ nǹkan kan sí létí. Ko ko ko ko le ko ni de ba mi de mo ori awon mo di yo ma wo di elu ma sha to ma sha o lo tun ti si bi si o dai ese o ese lo ran lani o le ni ba le ti ko fi gba eni ba lo kan ko gba ohun te mi olorun wi ya fun nigeria se ti gbo en te ba le ti e gbo most especially yin ya lo mo yin le ma n wa pe lawon mo eju mo like nkan ti boda kan so laipe ipe laye igba ti won tomo kan ba nra koro lo sibi ton ti n danu ba won ni pe pada no fowo ngo ba fo to ba jo lowo ah o do abi ro nkan o ni e ma sa famade pe ko fi na sile ani bi na ba jo lowo a fi na sile eju lo ni ngo ba di ah to ba dijo mi e ni se ah junior elomi ati fe pa re tori junior eh ero ma e ki junior je ojuna ko ma dura re sinu koto lai tojo e je ka ma tojo awon mo a ni ka ma na o asi ni ka na ka ma fo pa won lori eno die e fa mora e ma ni fun awon ekun pa e ma je lo kegbe kegbe yana okunrin ni abi obirin ni lagbara lo a je rin omo bo ba se to omo re abi egbo ni won ni to omo re ko le fun o ni isimi ohun omo na mo kan ni pe tori e en se pa eh o ko mi ti mistake le se omo e yo kan dondo ti eni yen bi fun man yen boya le mo wi pe idi igi meji ni o idi igi kan lodo ti be se pe mejo e meje ejo le ni igun to ba fun yin ninu ile yen omo eyo kan ti bi yen ohun na lo ni ikeji ko wa tan se tori nte se fe para yin na nu sure e wo eyin eyan wa je ka bo si abala eti arete
4: Lagilu FM 96.7 la Lagilu FM jagaba gogo retio ma

ẹkúlé. Dáadáa ńlá báyìí. Ẹkú àti bàbárí rẹ̀ ní tójọ́ mẹ́ta ẹkú àti náà làákìrẹ ni. Ẹkú ọwọ́ wẹ́líwẹ́lí òjò yìí. Ìsàfihàn wípé August break ti ń kásẹ̀ ńlẹ̀. Adúpẹ́ lọ́wọ́ aláwùrà bí ọba tó ni dédé ọba ṣe yóò wò. Èmi mú àwọn wòlíì pa orí pẹpẹ.

ọmọràn tí mo yún inú gbìn ìjìnlẹ̀ ìfẹ́ olórúkọ ńlá kábíyèsí olódùmarè olódù tó márè àdùntìdé ẹ wí fálára ẹ pé mo ti dé ẹ lọ rèérò fún ajérò ẹ pé mo ti bọ̀ ẹ wá ṣe bẹ́ẹ̀ kẹ wí fọ́wọ́ràn gún àga ìmọ̀ta èdè ẹ wí pé àkànjí ìkọ́ ẹ̀yinjú olódùmarè tí ò ṣe é fi gigún okon joseph ajokobi ẹni tí ń fẹ́ ná pé o ti dé o.

0: ma gbagbe awon eyan marun la lanfani ati pin mazavita 22kg fun eni kefa on la mu lati oju opo Facebook eni to ba share re ju on la mu lati oju opo Facebook e lo leku e sibe o basiko ba ti to a se oju opo sile e pe wole e mo si gbagbe pe eyin te wa ni apomu ikoyi ikire ibi ti e tin lanfani ati mo gbo ikanni yi papi ke farms to wa ni awala ni ilu apomu en yo en ba ti pe wole
1: mo ti mo po
0: papi ke farms lori eto lososese eyan meji meji ni omo gba elede eyin na mo yanta 1kg elede egberun marun nu eyan ba fun 2kg egberun mewa nu en yo isasun okun
1: royal lapala
0: a si aye sile fun awon to wa ni ilu ibadan lati gba a fi eleyi a fi se bi compensation fa won to wa ni we oketa ilu badan en yo
1: ojo kojo
0: omo se mo pe ale ni kan na omo bo nbi wa gba mazavita 2kg
1: ba won to ko de tori ati de won
0: be si re awon ipinle sin ipinle ilu silu na la n wa en ti o so n gbowo yo mo se koriya fun eto yi
1: oluka lu gbera nle ka ni jo sise opo
0: ale mo le lanfani lati soro pupo amo ninu awon iriri ti mo ri lasiko igba ti mo fi wa lori ewe ti mo si lanfani ati mo si awon abewo si awon abewo mo sa abewo si awon igberiko igberiko mo lanfani ati mo ti ileto si ileto ti mo lanfani ati mo ti abule de abule en yo o le wa mo jabo awon ti oju mi ri ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n jábọ̀ ìròyìn kan fún yín láti ṣe àfọ̀mọ́ àfọ̀mọ́ kíni àfọ̀mọ́ ìpàdé eléyìí tó wáyé láàrin àwọn àgbẹ̀ ní gúúsù ìwọ̀ oòrùn pẹ̀lú bàbá wa his imperial majesty Oba Senator Adewolu Ladoja Kabiyesi o wipe awa agbe lanfani ati se ipade po pelu won ni afin afin Olubadan tin be ni arin oke aremo kohun enyo ojo wo la se ipade ohun kini ti ipade ohun dale lori kini to pe fun ipade ni labare ipade gbogbo e lanfani lati gbo ibadun pupo ka pe alaga egbe afani ipinle oyo won wa nbi won to be ju be lo agba ohun eni ti se are fun National Association of Commodity Association National Commodity Association of Nigeria ti Southwest e mo yi pe Commodity Association o ni se pelu commodity by commodity are won ka fata ni gusu iwo orun orilede Nigeria ati awon omo egbe to fi mo isori isori egbe afan en yo gbogbo wa patapata o na la lanfani lati wa ya afin Olubadan ti ile Ibadan ta si se pade awon agbe te pepe n to je isoro ati ipenija won te pepe re si iwaju Olubadan kábíyèsí nínú ọlá ńlá àti ọlá àti iyì wọn wọn sì bá àwọn àgbẹ̀ sọ̀rọ̀ ẹ kúkú mọ̀ pé olùbàdàn ti ilẹ̀ ìbàdàn tòní àgbẹ̀ hánrán làwọn náà ohun tó jẹ́ kí n fọ́ fún wọn pátápátá ni wípé láti ìbẹ̀rẹ̀ ibi aṣọ wíwọ̀ ẹ ń bá mọ bàbá aṣọ ọlẹ̀ wà wọn mọ̀ wọ̀ jù wọn yìí sì ṣe àgbẹ̀ aláfẹnusọ àgbẹ̀ tó ń sọ tí sì ń ṣe ni àgbẹ̀ tó fi sí ojúṣe wákàtẹ̀ kankan ò sínú rẹ̀ ń táwa gangan mọ̀ lámọ̀dájú ni

0: kẹdẹrẹ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn oníròyìn nípa iṣẹ́ àgbẹ̀ National Association of Agric Journalists àwa náà láǹfààní àti bá wọn wà ńbẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé gbogbo wa kọ́la láǹfààní àti wà ńbẹ̀ ṣùgbọ́n àwọn aṣojú wá mo láyọ̀ láti sọ fún yín wípé láìpẹ́ jọjọ yìí ẹ lè mọ́ rí ìwé gbà láti ọwọ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn àgbẹ̀ ẹgbẹ́ àwọn oníròyìn nípa iṣẹ́ àgbẹ̀ National Association of Agric Journalists àti ní ẹ̀ka ìgbóhùnsí afẹ́fẹ́ ẹ̀ka amóhùnmáwòrán tó fi mọ́ ẹ̀ka ti ìwé ìròyìn print and mint gbogbo wa pátápátá a bẹ̀rẹ̀ sí ni máa ṣe àbẹ̀wò sí àbẹ̀wò
1: onílé yìí lágbà náà lérè
0: rí i pé a gbọ́dọ̀ wòran.

0: ló jẹ yàn kókò.
1: Ẹni tí í ṣe akọ̀wé
0: àṣenu
1: fún ẹgbẹ́ Afa.
0: Olúbalùkù gbéra ńlẹ̀.
1: Ní ìpínlẹ̀ Ọ̀yọ́,
0: iṣẹ́
1: òun ló yẹ kájọ wà lórí ètò fún tèní. Ṣùgbọ́n nígbà tí mò ń bọ̀ ni wọ́n bá mi sọ̀rọ̀ pé bí gíbáre lugi tòkè rẹ̀ là á kọ́ gbé. Bí ọ̀rọ̀ ẹ̀yìn àgbà wa. Igi kan ti rẹ̀ lugi o. Tòkè rẹ̀ làwọn sì fẹ́ gbé yìí nítorí Ọlọ́run mọ́ bínú. Kí n bẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé tó bá di ìjọ mẹ́jọ òní. Àwọn láǹfààní àti wà ń bí. Akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ àwọn AFAN, ẹgbẹ́ àwọn àgbẹ̀ AFAN, All Farmers Association of Nigeria, káàtì ìpínlẹ̀ Ọ̀yọ́. Bí Ọlọ́run ṣe fún wa láǹfààní lórí ètò ajílẹ̀ tá a sọ wípé à ń gbọ́ hùrùhùrù. Hùrùhùrù pé ajílẹ̀ ti dé ṣùgbọ́n àwọn kan fẹ́ ra gabu rẹ̀. Aláǹfààní láti fojú rinjú pẹ̀lú onímọ̀-ẹ̀rọ Aláàjì Olúmìdí Àyìnlá àti àwọn èèkàn ní inú ẹgbẹ́ àwọn àgbẹ̀. Ẹ mọ́ gbàgbé wípé igbákejì ààrẹ ẹgbẹ́ Afani Aláàjì onímọ̀-ẹ̀rọ Aláàjì Olúmìdí Àyìndé Àyìnlá Ṣẹ̀mọ́bínú onímọ̀-ẹ̀rọ Aláàjì Olúmìdí Àyìnlá Vice President ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́ Afani. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ alága ẹgbẹ́ Afani ọmọ ọbakùnrin Ògúndélé kan náà wà ń kalẹ̀ nígbà tí mò ń fi ọ̀rọ̀ pò wọ́n ń fun pọ̀. Báwọn náà sì fi ẹ̀sùn kàn mí pé àwọn gbọ́. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pe àwọn pé bó la jílẹ̀ ẹ ti ká jílẹ̀ dé ẹ wá dọwọ́ bò ó. Pé bó ló ṣe jẹ́ ní tèmi náà gbọ́nu ni mo ní ń gbé wá sí orí agbágbé. Ó sì pé alẹ́ ẹni tí í ṣe alága ẹgbẹ́ Afan pé kí wọ́n tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà. Òun là mọ́ fàfà ìdí igi là á ti bá. Wọ́n sì sọ pé kò tí ì dé. Ní ibẹ̀ náà níbẹ̀ náà òun náà ni wọ́n tún ti ń ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé ajílẹ̀ ò tí ì dé o. Bí ògo ti ń jẹ́ tọlọ́run ní ọjọ́ ajé ọ̀tún láyé àwọn ó tún tẹkọ̀ létí àwọn ó lọ sílùú Àbújá. Gbogbo ẹ̀gbogbo ẹ̀ láti mọ ibi tí ọ̀rọ̀ ajílẹ̀ tó dé dúró pé flag of nìkan wọ́n tí ì ṣe wọ́n tí ì kó ajílẹ̀ dé. Wọ́n sì jó yé mi wípé ajílẹ̀ táwọn ń retí ó lé ní ẹgbẹ̀rún mẹ́ta bó ni wọ́n ṣe kó wọlé táwọn ò ní mọ̀. Mọ̀lọ́dà ọba wa rí bẹ́ẹ̀ ẹ ó bà ní kẹ ìbàjẹ́ a Ọlọ́run jẹ́ ǹjọ́ bigimania ọrùn ló wélura wọn. Ebi kan náà la sì tíjọ́ ń ṣiṣẹ́ báyìí. Nàìjíríà yìí kan náà la jọ wà. Èyé ọjẹ́ fọ̀nà hàn mí. Victor Victor ta kùn wá lẹ o. Àlùjanjan-kiri-jan. Ọ̀nì ẹlẹ́ni ọ̀họ́. Ẹjẹ́ ń sáré polówó ọjà bíi mélòó kan. Nígbà ń bá padà dé. Àwọn èèyàn ń bi mí léèrè pé bó ni weather forecast. Ẹ ń yo a sọ̀rọ̀ díẹ̀ lórí rẹ̀. Àwa náà kọ Ọlọ́run ọba ló ní orí bẹ́ẹ̀. Peter Ọlásùpọ̀ Captain Pitu. Mo kí ọ ara àwọn Agric Journalist wa ni. Nìkan ni ibòmí. Olúmìdé Alimi Nurudeen ara àwọn oníròyìn iṣẹ́ àgbẹ̀ ni. Ní ẹ̀ka ti ìwé nù ìwé ìròyìn Nigerian Tribune.

káàbọ̀ padà. Ẹ lọ sí ojú òpó Facebook. Ẹ lọ kọ́mẹ́ǹtì ẹ ṣí rẹ̀. Ẹ láìkí ẹ. Ẹ pin kárí ilé kárí oko. Mo láyọ̀ láti sọ fún yín wípé ọ̀nà oko látọ́yà láti olódó. Ọ̀nà yẹn gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ sọ fún wa. Olódó ti Abẹ́òkúta ni òní Ọdẹ́dá local government. Wọ́n ti ń ṣe ọ̀nà yẹn gẹ́gẹ́ bí wọ́n sì ṣe jí ó yé wa. Wípé iṣẹ́ àjùmọ̀ṣe láàrin ìjọba àpapọ̀ àti báńkì àgbáyé World Bank. Wọ́n ti ń da ọ̀dà ọ̀nà yẹn. Azat ọjọ́rú Wednesday ti aláǹfààní àti ṣe àbẹ̀wò síbẹ̀. Ojú wa la ṣe ń rí tí wọ́n ń da ọ̀dà sí. Mo wá wò wípé ọ̀nà olódó yìí bá a ṣe lè rìn rèé. Ọ̀nà yẹn la gbà jáde lọ sí Alábàtà ní ìlú Abẹ́òkúta. Ọ̀nà ń la gbà jáde lọ sí iwájú Federal University of Agriculture Funaa ní ìlú Abẹ́òkúta. Ọ̀nà ń la padà lọ línkì sí New Abẹ́òkúta Ibadan Road. Eléyìí tó padà wá jáde sí ọmí. Bọ̀dá Ahmed ní Àdàó. Ahmed Sowe mímọ́. Ẹjẹ́ láǹfààní àti mọ kí ọ báyìí pé kú ti ìpalẹ̀ mọ́ Final Berry àti ìyá rẹ̀. Ahmed Sowe mímọ́ ṣò ń gbọ́ mi. Aya ti dúpẹ́ Sowe mímọ́. Ọkọ ti dúpẹ́ Sowe mímọ́. Ẹ̀gbọ́n bàbá Rihanna. Ẹ̀gbọ́n bàbá Rahimọ́. Rihanna àti Rahimọ́ fẹ́ papọ̀ náà. Ahmed Sowe mímọ́. Bẹ́ ẹ bá dé Àdàó tẹ́ lẹ́ ń béèrè Ahmed Sowe mímọ́. Kò fẹ́ sí ẹni tí ọ̀dá mọ̀. Bá ní ọmọ Ahmed. Ẹni tí ọmọ Ahmed ọmọ ọkọ yẹ. Lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy. Ahmed kan Àdàó kan. Ahmed kan olódó kan. Dísì olódó. Gbà mo dáko Ahmed fún wọn ní Ahmed kan náà mo ní bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ àwọn ni. Mo ní Ahmed. Ọ̀tí wa lẹ́sẹ̀ ńlẹ̀ gan o. Tó ní pé àpótí ìbò báyìí. Ahmed Àdàó ń pè ọ́. Ẹjẹ́ mọ́ kí pé ó kù ti ìpalẹ̀mọ́ ètò òsìnkú ìyá rẹ̀ tó fẹ́ ṣe. Ẹ mọ́ gbàgbé aṣọ Àǹkárá tèmi o. Mo ní ayọ̀ láti

ipa rẹ ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ pẹ̀lú ọpẹ́ àti sí àgbàlá rẹ pẹ̀lú ìyìn ẹ fi ọpẹ́ àti ìyìn fún orúkọ rẹ nítorí olúwa pọ̀ ní oore ìfẹ́ rẹ sì wà títí láé àti òtítọ́ rẹ láti ìran dé ìran no matter the matter our God

gbèsè ọpẹ́ mi pọ̀.

òyìnbó kúndùn tí àwọn baba tí a wọ́n kúndùn ẹ̀kọ́ gbóná bẹ́ẹ̀ ni gbóná náà méjèèjì ẹṣẹ́ ọlọ́run ẹ wo ẹja sáré lọ tajà tá a bá padà dé ẹ ti mọ̀ níṣe ti wá ń bibí yìí orin ẹ̀mí ọlọ́kan òjọ̀kan ni mo ti kó wá àwọn olórin ẹ̀mí ọlọ́kan òjọ̀kan náà tẹ̀lé mi wá sóde lónìí tó bá dé láti ojú ọjà ẹ wo màá tú gbogbo ẹ̀ sílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan

mọ̀nà ó mọ gegele ó mọ kòtò ó mu wà débẹ̀ kíkí dá kó máa yín ni mo máa ń sọ kó ṣáàmà ti máa yín ni oríṣiríṣi ìtúsílẹ̀ ìgbàlà dáǹdè ìbùkún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lókún sínú yìí tẹ́mi ò fi lè ṣe tẹ́mi má máa yín ni. Praise medley, dare justify. Let's have it. Let's have it. Let's have it. Woo! Luckily FM 96.7. Okay, God, okay. Shola Reo, Mega Child is my name. Praise party.

tó bá kọ̀ pọ̀ yín. Igi oko yín, afẹ́fẹ́ yín, ohun tí ò lẹ́mí yín, ìwọ tó wá lẹ́mí, wá ya bara mọ́ ore jẹ. Kò kúkú náà ní nkankan, kò máa yìn náà lọ. Kò náà ní nkankan, kò máa gbé ga. Kò ní kó mówó wá. Kò ní kó ogúnyán wá. Kò ní kó lọ́rọ́ kà wá. Kìkì dá kò máa yìn náà ni. Mo máa ń sọ, tó bá ti gbìyànjú àdúrà àdúrà, tó ti gorí òkè tó ti sú ọ. Tó ti wọ pẹ̀tẹ́lẹ̀ láìmọye ìgbà. Yóò sọnú àbáyọ. Kan máa yìn ni. Àṣírí ni mo sọ fún ẹ. Kan máa yìn. Just start praising him. Ó tó mọ̀. Gbogbo àníyànjú.

ẹ lórí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ lánàá yẹn olóòní the play ṣọmọ tí yẹn ò bá ṣẹlẹ̀ ṣọmọ yìí tó yẹ kó tún máa ṣẹlẹ̀ ni tí yẹn ò bá ṣẹlẹ̀ ṣọmọ yìí tí ò bá ṣẹlẹ̀ aláìmoore ẹṣẹ́ yìí ò bọ́ sí mi lọ́wọ́ náà ká ló bọ́ sí mi lọ́wọ́ ṣe bí mi ìbá dúpẹ́ ó mọ̀ bóyá ṣẹ́ tí ó gbẹ̀mí ẹ̀ lọ́lọ́run ò jẹ́ kó bọ́ sí ẹ lọ́wọ́ yẹn ẹjọ́ ń dun nǹkan àbí kò wá bọ́ sí ẹ lọ́wọ́ wo ọlọ́run mọ̀ sí jọ Patient Daudu. I will never share God's glory with anyone. Mega child, keep riding on his God, on his keep riding on with God's wisdom. Thank you. Keep riding on with God's wisdom. Thank you, Patient Daudu. God bless you. Definitely.

bíbélì ò sọ fún wa pé wọn ò ní wá wọn á kóra wọn jọ bíbélì ò sọ fún wa pé wọn ò ní kóra wọn jọ ṣùgbọ́n wọn ò lè borí wa ni wọn ò lè borí wa torí pé ọlọ́run

ènìyàn ni máa ń tini lẹ́yìn tó máa sá padà. Ènìyàn ló máa ní máa jó lọ mo wà lẹ́yìn ẹ̀. Ká tó ṣẹ́jú, ó ti padà. A ní mi ò lè wá kú. Ènìyàn ni máa ń ranni lọ́wọ́ tó bá débì kankan pé wò ṣé mi mo bí ni.

ìtakò ààrẹ Tinubu. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti fi ọ̀rọ̀ lédè wípé omilẹ́ngbẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti jìn sí òfin òṣì ohun ìṣẹ́. Ààrẹ orílẹ̀-èdè Iran Pezeshkian ló ti pè fún ìṣọ̀kan tako ìwà kanámọ́ni nípa ọ̀rọ̀ ajé látọwọ́ ilẹ̀ Amẹ́ríkà. Galatasaray ni wọ́n ti jábọ̀ lórí ìfaraṣìṣe atamọ́tàsí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Osimhen. Àwọn ìròyìn ń rèé lẹ́kùnrẹ́rẹ́.

ọ̀dọ́ àríwá fún ìbágbépọ̀ alálàáfíà tá a mọ̀ sí àríwá youth for peaceful coexistence ni wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé ìkórapọ̀ Osumari Rainbow Coalition èyí tí mínísítà fún olúùlú lẹwa Yesson Wike tó ń léwájú rẹ̀ ó ní wọn ò gbé kalẹ̀ láti ṣiṣẹ́ tako ààrẹ Bola Ahmed Tinubu ṣáájú ti ètò ìdìbò gbogbogbò tọdún 2027 nínú àtẹ̀jáde yìí tó ní ìbuwọ́lù ẹni tí ṣe alága gbogbogbò Haruna Bature nínú ó ní ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ti ṣe àpéjúwe ẹ̀sùn tí wọ́n fi kàn gẹ́gẹ́ bí èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó sì sinmi lọ́kàn pẹ̀lú àlàyé wípé wọn ò ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ ọ̀hún ìyún ìkórajọpọ̀ Osumari tá a mọ̀ sí Rainbow Coalition fún ìyapa Bature lọ́tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé ìkórajọpọ̀ Osumari òun náà ni wọn ò ṣe àgbékalẹ̀ rẹ̀ láti mú àdínkù dé bá iye ìbò tí Tinubu yóò rí tàbí mímú ke ìpínwọ́ kó dé bá ìṣàtìlẹ́yìn fún nípa ọ̀rọ̀ òṣèlú ọ̀tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé ojúṣe gbòógì tí wọ́n fi ṣe àgbékalẹ̀ ìkórajọpọ̀ Osumari ìyún Rainbow Coalition ó ní láti mú ìgbéwọ̀n dé bá ìṣọ̀kan orílẹ̀-èdè àti díse ìgbélárugẹ fún ìfikùnlukùn tí ó pèsè ọ̀nà ojútùú tó ń ti ìbágbépọ̀ alálàáfíà láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láìná ni ẹkùn kó wá ẹ̀sìn tí wọ́n ń ṣe tàbí ẹ̀yà tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú tí kò wá wà.

ìjọba ti ìpínlẹ̀ Kano ń lo ti gbé ìgbésẹ̀ àrà ọ̀tun nínú ìgbógun ti ìtànkálẹ̀ àìsàn diphtheria láti pàṣẹ ṣíṣe ìgbékalẹ̀ àti ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ àkànṣe tó ń rí sí ìfèsì sí ìbẹ́sílẹ̀ àìsàn diphtheria ìyún special committee on diphtheria outbreak response ìgbìmọ̀ náà eléyìí ti commissioner fún ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún dókítà abubakar yusuf tó ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ló ṣe àlàyé wípé àìsàn ọ̀hún òní ó jẹ́ eléyìí tí ó lè ranni gan eléyìí tí ó ti ń tàn kálẹ̀ láwọn agbègbè ságbègbè pẹ̀lú àlàyé wípé àìsàn náà ló ti di àìlásọ lọ́rùn pàkà èyí tó tó àpérò mọ̀ríwò lẹ́ka ètò ìlera ní ìpínlẹ̀ Kano látìgbà tí wọ́n ti kẹ́fin rẹ̀ ní oṣù kejìlá ọdún 2022 kọmíṣínà ọ̀hún kò sàì mẹ́nuba abẹ́rẹ́ àjẹsára àti ìtọ́jú ètò ìlera ní yàjóyàjó àti níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan àwọn ìgbésẹ̀ yìí tí wọ́n lè fi pinwọ́ àìsàn náà bákan náà lọ́tẹ̀ wájú ro àwọn òbí àti àwọn olùtọ́jú láti rí i dájú pé kó wá àwọn ògo wẹrẹ ni wọ́n gba abẹ́rẹ́ àjẹsára gẹ́gẹ́ bó ti tó àti bó ti yẹ tó sì gbà wọ́n lámọ̀ràn láti tètè jábọ̀ èyíkéyìí ẹni tí wọ́n bá fura sí wípé ó ní àìsàn ọ̀hún lára ní ibùdó ètò ìlera tó súnmọ́ wọn fún ìtọ́jú ètò ìlera èyí tó yẹ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ olùwáṣẹ́yẹ mákindé ló ti fi ọ̀rọ̀ léde wípé omi lẹ́ngbẹ́ mílíọ̀nù lé mílíọ̀nù àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ń lálàsí nínú òṣì ohun ìṣẹ́ eléyìí tí ojú odì mímọ̀ wípé ọ̀pọ̀ àwọn èèyàn òun náà ni wọn ò gbé ìgbé ayé èyí tó tà sánsán láìná ni bí wọ́n ṣe ń ṣiṣẹ́ bí irin bẹ́ẹ̀ níṣe ni wọ́n ń jẹ̀jẹ̀ lérí mákindé nínú ọ̀rọ̀ eléyìí tó sọ láìpẹ́ yìí nínú àtẹ̀jáde òun náà ni àtẹ̀jáde tí wọ́n kí ó kí rẹ̀ ní ojúṣe ìṣèjọba the business of governance níbẹ̀ ló ti yanjú ọ̀rọ̀ síta wípé ìfikùnlukùn tó ń ti jíròrò lórí ohun tó ní ṣe pẹ̀lú owó ìrànwọ́ orí epo òun náà ni wọ́n ti pín poro rẹ̀ sí ọ̀nà méjì láàrin ṣíṣe lórí láàrin jíjẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà fífàyè gba àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti san ẹ̀kún owó ọjọ́ ọ̀hún àti sísanwó ìrànwọ́ lórí àwọn epo rọ̀bì gómìnà ló tẹ̀wájú fi ọ̀rọ̀ léde wípé àìsí ètò ààbò ó ní ọ̀kan gbòógì ohun tó ń la ipa burúkú lára àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àlàyé wípé àwọn ìṣòro tí orílẹ̀-èdè yìí ń kojú ó ní ó tóbi ju àwọn tó wà ní ipò agbára lọ níbàámu pẹ̀lú mákindé àwọn èèyàn òun náà ni wọ́n ń ṣiṣẹ́ bí erin tí wọ́n ń jẹ̀jẹ̀ lérí látara àìsí ètò ààbò tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ èyí tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ òun náà ni wọn ò ṣiṣẹ́ gẹ́gẹ́ bó ti tọ́ orílẹ̀-èdè nàìjíríà náà la sì wà àwọn olùgbé ní agbègbè pàṣóbà eléyìí tó wà ní àpáta tí ó kó agbègbè powerline awosonso sibà olùpòyí bàbá àgbà balógun àti àgàlókè tó kóra sódì ni wọ́n jáde lónìí ṣèwọ́de fẹ̀hónú hàn lórí ipò ẹgẹrẹmìtì èyí tí àwọn òpópónà wọn tó wà tí wọ́n sì ń ké sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti tètè dá sí ọ̀rọ̀ náà ìwọ́de ìfẹ̀hónú hàn ọ̀hún tó bẹ̀rẹ̀ láago mẹ́jọ àárọ̀ ní agbègbè ní ẹnu lóró olúpò yìí òun náà ni ó tẹnubodò ní aago méjìlá ọ̀sán gan rí ní agbègbè powerline
eleyi ti won doju esun kike si ijoba ipinle yi lati dide iranwo bojuto awon ipo egeremiti yi ti awon opopona ohun to wa ati ibudo eto lera to fi mo idasile awon lewe atawon nkan mi nibamu pelu awon oluwode ifehonu ohun opolopo iwe atejade ati ajako de won ti ko si e alaga ijoba ibile ohun iyun adiojo sherif eni to je pe ohun na o nfi opopona ohun sese rin to si je pe gbogbo gbianju won ohun na ni o ja si pabo eni ti se alaga agbegbe na Abdul Wahab Sulaiman oni o se atenumo wi pe okan gbogi ohun to je ojutu fun okan gbogi ohun to je ojutu fun oro na oni wi pe ki won tete dide fuya si oro ohun

àwọn olùgbé ní agbègbè Pasoba eléyìí tó wà ní àpáta nínú èyí tí ó kó agbègbè Powerline Awosonso Siba Olúpòyé bàbá àgbà àti Balógun tó fi mọ́ àgàlókè sòdí lónìí òde yìí ni wọ́n ṣèwọ́de ìfẹ̀hónúhàn lórí ipò ẹgẹrẹmìtì yìí tí àwọn òpópónà wọn wà tí wọ́n sì ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti tètè dìde fúyà wáwọ́rọ̀kọ̀ fi sàdá lórí ọ̀rọ̀ náà ìwọ́de ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ àárọ̀ ní ẹnu lóró ti Olúpòyé tó sì tẹnu bodò ní aago méjìlá ní Powerline léyìí tí wọ́n fi ń ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dìde wá ojútùú sí ipò ẹgẹrẹmìtì tí àwọn òpópónà wọn tó wà àti ìpèsè ibùdó ètò ìlera tó fi mọ́ ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ àtàwọn nǹkan míì gẹ́gẹ́ bí àwọn olùṣèwọ́de ọ̀hún ọ̀pọ̀ ìwé ni wọ́n ti kọ sí ẹni tí í ṣe alága ìjọba àbílẹ̀ ti agbègbè náà ìyún Adéọjọ́ Sheriff ẹni tó jẹ́ pé òun náà ń lo òpópónà ọ̀hún àmọ́ tó jẹ́ pé gbogbo àyàn wọn ńlọ́já sí pàbó alága agbègbè náà Abdulwahab Sulaiman ó ní ó ṣe àtẹnumọ́ wípé ọ̀nà ojútùú sí tó ní ṣe pẹ̀lú òpópónà náà ó ní ìdásí kan mọ́ńkíà tó sì fi ọ̀rọ̀ lélẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìjàm̀bá ló ti wáyé níbẹ̀ léyìí tó fa fífi ẹ̀mí ṣòfò ẹnìkan tí ó jẹ́ onílé lóbìnrin landlady ní agbègbè Awosonso abilékọ Badmus Mujidat ló gbarata lórí bí ó ti ṣe jẹ́ wípé ìjọba òun náà ni wọn ò gbé ìgbìyànjú kankan lórí ọ̀rọ̀ náà nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹni tó jẹ́ pé orí kò yọ nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá láìpẹ́ yìí ìmáàmù àgbà ti mọ́sálásí Siba yun Siba Central Mosque Alhaji Haji Jọlá Anobi ni ó yọjú ọ̀rọ̀ síta wípé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti farapa tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn míì ni wọ́n pàdánù ẹ̀mí wọn látàrí ipò ẹgẹrẹmìtì tí òpópónà náà wà níbàámu pẹ̀lú àwọn olùgbé ìwọ́de ọ̀hún kò lọ́wọ́ òṣèlú kankan nínú bí ó ṣe láti rọ ìjọba láti dìde ìrànlọ́wọ́ sí ìṣòro náà bákan náà ni wọ́n jí odi mímọ̀ wípé ọ̀pọ̀ àwọn olùgbé ni wọ́n ti pa ilé wọn tí ọ̀pọ̀ wọn sì ti pòókè ìrajà látàrí ipò ẹgẹrẹmìtì tí òpópónà náà tó wà. ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ Masoud Pezeshkian ó ní ó ti fi ọ̀rọ̀ léde wípé àwọn òṣìṣẹ́ ilẹ̀ náà àti àwọn èèyàn orílẹ̀-èdè Iran ni wọ́n dúró ní ìṣọ̀kan láìná ní àwọn ìwà kaná mọ́ni nípa ọrọ̀ ajé tó ń ti ọwọ́ ilẹ̀ Amẹ́ríkà wáyé pẹ̀lú àlàyé wípé ìgbọ́ra ẹni yé orílẹ̀-èdè ó ní ó lè jẹ́ kí wọ́n dúró síri láàrin ìdojúkọ tí kò sì ní fa gbọ́nmi sí omi òto ní orílẹ̀-èdè náà èyí ló ń wáyé látàrí bí ilẹ̀ Amẹ́ríkà bí wọ́n ti ṣe kéde àsìkò ọjọ́ gan ọrọ̀ ajé tá a mọ̀ sí economic D-Day tako tẹ́rà ní oṣù tó lọ ìbáwí eléyìí tí ó lágbára jùlọ èyí tí ó wà nínú ìwé ìtàn ìṣàkóso ní Washington tí wọ́n ti gé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìrànwọ́ ọrọ̀ ajé èyí tí ó ń gbé ẹ̀mí ìṣàkóso ti orílẹ̀-èdè Iran tó ń gbèrò àti ti IRGC Islamic Revolutionary Guard Corps ààrẹ nígbà tó ń bá àwọn òṣìṣẹ́ sọ̀rọ̀ ló fi ọ̀rọ̀ léde wípé àwọn ìgbésẹ̀ ọrọ̀ ajé wọn yìí òun náà ni kò ní kàn pa fún ìṣèjọba tòun láti da àwọn ìlànà eléyìí tí òun ti gbé kalẹ̀ láti dárò eléyìí tó le fa aáwọ̀ nínú orílẹ̀-èdè náà. lákòótán lẹ́ka eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray ló ti fìdí rẹ̀ múlẹ̀ wípé Victor Osimhen ó ní ó fara ṣèṣe lásìkò tí wọ́n fi wọ́n kò pẹ̀lú ikọ̀ ti Istanbul Basaksehir Osimhen ó ní wọ́n fi Baris Yilmaz ni wọ́n fi jìrọ̀ rẹ̀ ní ìṣẹ́jú 73 ti ìfẹsẹ̀wọnsẹ̀ náà
atamọtasi agbábọ́ọ̀lù àgbáyé ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀hún òun náà ni ó fún ikọ̀ galatasaray ní ìléwájú pẹ̀lú àmì 3-2 tí wọ́n fi jáwé olúborí ikọ̀ aláwọ̀ òféèfé àti pupa ni wọ́n pèsè ìjábọ̀ lórí ìfarasìṣe atamọ́tàsí ọ̀hún lórí ojú òpó ìkànsíre ẹni wọn òsínmẹ̀ eléyìí tó jẹ́ pé ó ti ń gba ìtọ́jú lórí ìṣèṣe rẹ̀ òun náà ni ó dàbí ẹni pé ẹ̀kọ́ oníṣojú mímu fún nígbàtí ikọ̀ náà yóò mọ wọ́n kò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù sporting lisbon ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó ń bọ̀ nínú ìdíje uefa champions league kí n tó mọ̀ lọ ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn yìí lẹ́ẹ̀kan sí àwọn ọ̀dọ́ àríwá ni wọ́n ti fàbọ̀ léde wípé ìkórajọpọ̀ òsùmàrì tá a mọ̀ sí rainbow coalition lábẹ́ mínísítà yason wike ó ní wọn ò gbé kalẹ̀ láti tako ààrẹ tinubu gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ti fi ọ̀rọ̀ léde pé mílíọ̀nù àwọn ọmọ nàìjíríà ni wọ́n ń lálàsì nínú òṣì ààrẹ iran ń ló ti pè fún ìṣọ̀kan orílẹ̀-èdè tako ìfúngunmọ́nilọ́rùn lórí ọrọ̀ ajé tó ń tọwọ́ ilẹ̀ amẹ́ríkà wáyé galatasaray ti fi ọ̀rọ̀ léde tí wọ́n sì ti jábọ̀ lórí ipò ìtọ́jú ètò ìlera ti atamọ́tàsí ọmọ nàìjíríà òsínmẹ̀ fún ọ̀kan òjọ̀kan àwọn ìròyìn tó ń ti ìkànnì yìí ta kọ́sọ́ síta àtàwọn ìròyìn yíká àgbáńlá ayé wa míì ẹ kàn sí ìtàkùn àgbáyé wa ní tọ̀nà www.lagelufm.com ẹ lè tẹ̀lé wa lórí ìkànsí rẹ ni ti ojúwe pẹ̀lú ìtànà lágélú fm 96.7 tó bá jẹ́ ti abẹ́yẹfò lágélú fm 967 túndé ọ̀làwò ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ babatúndé morónkejì okun joseph ẹ̀nidọ́bọ̀ ló kọ́ tèmi.

0: mi Olorun loju ise o ma foro re se lanu loruko Jesu.
1: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: website www.datacashier.ng.
1: Remember, say cashier. Now, for only those people who don't enter 18 years old, and now all your state again in board. Nine license and.
0: Datacashier!
2: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus. Australia, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083.

0: nítorí ọ̀rọ̀ rẹ̀ iye ní bí wòlíì àti ọ̀jọ̀gbọ́n ọlábàmíjì òyeṣọlá òyìnbó ọmọ ọba jésù yóò ti máa bá wa sọ̀rọ̀ olúwa ẹ jẹ́ ká tẹ́tí sílẹ̀ nítorí láti pàṣẹ ọ̀rọ̀ náà ẹ ó di alábùkún fún lórúkọ jésù.
1: Ògo ni fún orúkọ Olúwa.
2: Alleluia.
1: Mo sọ wípé kí gbogbo ògo kó máa jẹ́ ti Ọlọ́run.
2: Alleluia.
1: Àánú Ọlọ́run kó dájú lórí ẹ.
2: Àmì.
1: Gbogbo olùgbọ́ ọ̀rọ̀ yìí àánú kó dájú lórí yín.
2: Àmì Jésù.
1: Ọlọ́run rán mi níṣẹ́. Ṣùgbọ́n ṣáájú àti jíṣẹ́ yìí, ẹ jẹ́ ká tẹríbà ní gbogbo ibi tí a bá wà. Orúkọ Jésù.
2: Àmì.
1: Orúkọ Jésù.
2: Àmì Jésù.
1: Akọ́kọ́ tó láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, olùsọ ọ̀rọ̀ yìí àti òǹkàwé Olúwa mi sí wa.
2: Àmì Jésù.
1: Ọlọ́run dá wa agbára lé wa.
2: Àmì Jésù.
1: Gbogbo olùgbọ́ ọ̀rọ̀ yìí lónìí, ọ̀rọ̀ yìí kó yé yín.
2: Àmì.
1: Lópin rẹ̀ ká da lábùkún.
2: Àmì.
1: Bẹ́ẹ̀ ni kò rí.
2: Àmì.
1: Bẹ́ẹ̀ ni yóò rí.
2: Àmì.
1: Ògo ni fórúkọ ìwọ Ọlọ́run.
2: Alleluia.
1: Jésù Olúwa wa.
2: Àmì.
1: Mo ń kí ẹ̀yin dádì àti mọ́mì ní àkókò yìí. Mo gbàdúrà pé lórúkọ Jésù ìgbà yóò sàn wá sí owó.
2: Àmì Jésù Kristi.
1: Mo kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi. Ọlọ́run nípa agbára ńlá rẹ̀ yóò gbé yín dìde.
2: Àmì.
1: Mo wá lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tá a jọ ń pín ọ̀rọ̀ Ọlọ́run. Mo gbàdúrà fún wa pé ní orúkọ Jésù Sátani ò ní gba ọkọ wa wà.
2: Àmì lórúkọ Jésù.
1: Èmi ẹni tí ẹ̀ ń gbọ́ rẹ̀ náà ni ìránṣẹ́ Ọlọ́run. Festus Ọlábàmíjì Òyeṣọlá. Wòlíì Òyìnbó. Ọmọ ọba Jésù àánú kó dájú lórí yìí.
2: Àmì.
1: Ọlọ́run rán mi níṣẹ́. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n pè yín sí àkíyèsí kan kó tó di pé mo ń lọ Ọlọ́run náà. Bí ọ̀dọ́bìnrin tó bá jí ọmọ tó rojú láti wẹ̀ àti láti tọ́jú ara tí kò ní àfíjú. Àwọn ọ̀dọ́kùnrin ọmọ ní yàdọ̀ rẹ̀. Ọ̀bùn wọjà páṣí ọ̀ṣọ́. Wọn ò ní yàdọ̀ rẹ̀ o. Àánú Ọlọ́run yóò dájú. Ẹnìkan mọ̀ pé àbọ̀ ọmọge ni dádì fẹ́ bú lónìí. Rárá àkàwé ọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́jú ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a fi wí ọ̀rọ̀ ni. Mo ń lọ nínú Ọlọ́run rán mi. Àkóràn náà sọ wípé bí o bá ti kùnà láti ṣẹ́gun ẹran ara o ní lè wu Ọlọ́run. Bí o bá kùnà láti ṣẹ́gun ẹran ara o ní lè wu Ọlọ́run o. Arákùnrin àti arábìnrin ọ̀tá Ọlọ́run lẹ́ran ara jẹ́. Ọ̀tá ẹran ara ni Ọlọ́run jẹ́. Ẹni tó bá sì ti kùnà láti ṣe rárá fún ẹran ara kò ní wu Ọlọ́run o. Àkórí ọ̀rọ̀ tèmi nìyẹn o. Bí o bá ti kùnà láti ṣẹ́gun ẹran ara o ní lè wu Ọlọ́run. Kọ́lẹ̀ Fàlàsíndì. Mo ń lọ nínú ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ kí a lọ sínú Bíbélì mímọ́. Ìwé Rómù orí ìkẹjọ ẹsẹ kẹwàdé ìkẹrìnlá rẹ.
2: Bí Kristi bá sì wà nínú yín.
1: Bí Kristi bá wà nínú yín.
2: Ará jẹ́ òkú.
1: Gbọ́n mi dáadáa lónìí. Ṣé ẹ rí wíwà nínú ẹ̀dá ènìyàn. Ẹnìkan ṣoṣo ní ìtẹ̀rí ẹran ara bá o. Bó èmi ò lè sọ ndún tó bá tó bá pe rẹ láyé lè pè ọ́. Ṣùgbọ́n bí wọ́n bá pè ọ́ ní ti ẹ̀ ń pè ọ́ yẹn tí ò sí Jésù nù rẹ. Tọkàn lébẹ́lì Jésù mọ́ra. O ò ní lè ṣẹ́gun ẹran ara. O ní lè ṣẹ́gun ẹran ara. Ẹran ara ni ọmọ lọ kí ìṣẹ́mi ní mọ́mọ́. Àánú Ọlọ́run yóò dájú lórí ẹ.
2: Àmì.
1: Ọba ti kùnà láti ṣẹ́gun ẹran ara. O ní wo Ọlọ́run o. Àánú dájú láyé ẹ.
2: Àmì. Yes. Nítorí ẹsẹ̀.
1: Torí ẹsẹ̀.
2: Ṣùgbọ́n ẹ̀mí jẹ́ iyè.
1: Ṣùgbọ́n.
2: Ẹ̀mí jẹ́ iyè. Nítorí òdodo.
1: Torí òdodo.
2: Ṣùgbọ́n. Bí ẹ̀mí ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín. Ẹni tí ó jí Kristi Jésù dìde. Kúrò nínú òkú. Yóò fi ẹ̀mí rẹ̀ sí ń gbé inú yín. Sọ ara kíkú yín di àyè pẹ̀lú.
1: Tó pọ̀ báyìí. Ẹni tó jí Jésù dìde. N tá ń pè lágbára àjínde gẹ́gẹ́ lolódùmarè. Yóò fi ẹran ara yẹn. Ẹran ara tí máa gbé wúkẹ̀wúkẹ̀ yẹn. Yóò sọ ọ́ dòkú nù yín. Tẹ́lọ̀ mi bá sọ̀rọ̀ mi báyìí. Àánú rí ó sì ṣèyàn pé ń gbé olówó àbàdà. Òun lórí ọ̀fẹ́ rẹ̀ ni. Òun lẹ́bùn rẹ̀ ni. Pé kò wọ́n márùn ọkùnrin lójúmọ́. Pé kò wọ́n márùn obìnrin lójúmọ́. Bọ́lá ń ṣe dáhùn tó nù. Irú àbùdá bẹ́ẹ̀ tọ́ ọba tètè pé Jésù wọnú ayé rẹ̀. Ó léwu pọ̀. Kọ́ má jẹ́ pé ọlọ́kọ̀ tí ó wà lúwẹ̀ lọ sọ́run àpáàdì. Oníwà yẹn. Irú àbùdá. Bó o bá lè gba Jésù ni Olúwa tó lùgbàlà rẹ tí irú Jésù bá ń gbé inú rẹ. Jẹ́ kí n sọ fún ọ lónìí. Ẹni tó jí Jésù dìde. N tọrọ Ọlọ́run sọ nìyẹn. Yóò sọ ẹran ara yẹn di kúkú. Bíbélì pe pelu olorun wa ohun gbogbo ni sise ki olorun o le se to fi ma ma dasa wi pe abuda ti eni mo ti ri odidi ojojise olorun ri to so fun mi wi pe tolorun ba ni agbadura o le gbadura tolorun ba ni ka korin o le korin tolorun ba ni ka fo ki o le fo sugbon lori oro pa sago ti ni ko gboju nba ko gboju ko nbe se agboro yen odidi iranse olorun ni o je npe lo ko olorun ko saanu fun wa o se gbadura ogun nikan la lori oke lo gbadura ti a lo gbadura ti era ara eh agbodo wo olorun yes
2: eje ni torina ara ajigbese ni awa ki se ara ni aje ni gbese
1: eh
2: ti a o fi ma wa nipa ti ara
1: to ti go bayi ajigbese ni wa gbese ta je yen na ni iwa mi mo eh lati fi imo riri han si olodumare baba jesu ah ajigbe ke se rara la je ngbese ke se lati te ife ku fe rara lorun o ni gbese ta je ife ku fe rara a le se rara fun eh you can say no to the flesh sugba gbese ta je olorun la je ni gbese iwa mi mo bi a ba wo olorun arakunrin ati arabinrin te ti ko gbo mi daada
2: nitori bi eyan ba wa ni ti ara
1: beyin ba wa ni ti ara
2: eyin
1: oku
2: sugba nipa eme
1: nipa ti eme
2: bi eyan ba npa ise ti ara ro
1: eh
2: eyin oye
1: eje ka gbo jingu
3: oku to nja se mi o patapata ni ko se
4: gbo eyan aladura jesu akristo re ti tu jese duro lati faanu fasogun ya perepere lara awon to se tan lati kepe ninu ipade adura lagbara to ti di oja agbaye ipade adura olososẹ ti olorun fun ara re pa lase fun woni agbaye ni professor olabanjo yesola babo yibo omo ba jesu ninu jo fellowship of disciple gospel church amuloko akan nbadan ni gbogbo ojo isego tuesday pelu akori akoko nina wo agbara iyanu olorun iwo na dide fu je ka lo sibi ti jesu ti so lori buruku jo lori re lasago meji la osan lawon yo ti ma na ro sose kepe jesu alaanu ti ago meta abosan pelu polo lori awon iranse olorun alaye atawon lori emi ati babo olugbalejo agba professor festus olabanjo yesola babo yibo omo ba jesu gbogbo na ni ke wa de oju oja muloko nbadan ebere jo ti babo yibo omo ba jesu be ni kaseli yo ma bere lati de ago mejo owuro dadi egbadura fun mi sa 0803 381 8272 ninu ipade akoko nina wa agbara iyanu olorun tose yi iwo lo ma so testimony ko ye ko miss ye
1: o ye ko miss ye masala idebe ninu ipade akoko na wa agbara iyanu olorun ti ose yi ni inu ijo fellowship of disciple gospel church to wa ni amuloko church iwoli oyinbo lamuloko o ba ti de amuloko bere church iwoli oyinbo loja yen o ni di bike mo won ni ogba bayi patako ti pare legbe ona ni nitori ona tonton ti an se lowo anu daju lori e o mo nte siwaju o mo nte siwaju Thessalonica kini ori ikerin ese kejide ikarun re
2: nisori eyin mo iru ase ti ati pa fun yin lati odo Jesu Oluwa nisori eyin ni fi Olorun ani wiwa ni mimo yin pe ke yin ki o ta kete si agberin
1: ah eyin ara ase ti a pa fun yin lati odo Olorun lati odo Jesu Olugbala ani ni wiwa ni mimo yin pe ke yin ki o ta kete si agberin fun awon odo ke yin ki o ta kete si pansaga fe yin te niyawo yin le te loko yin le ti ndun mo yin loni te so di cream te fi n para te wo gege bi wi pe aye nse be ki le je Jesu nse e gbagbe ni bebeli wi pe elesi oni lo lai jiya e ma wa fun pastor ni bodi disan tori pe igbagbo yin ni wi pe nipase pansaga le le rowo na le le gbadun lele dide pastor na to ba si ri olo eleyinju ege hey wai wai wai wai olorun lo di si ni se olorun lo di si en to si re mi nse o le fa aye gba ke fi se mi e gbo mi olorun lo di si o anu olorun yo daju lori yin
2: amen
1: be ba eti le segun eran ara e ni wu olorun o kutirin lawon laari awon alaye le ma je o anu daju lori yin
2: amen ki olukuluku yin
1: ki olukuluku yin
2: e ma bi o iba si ma ko won e lo re ni
1: ohun elo yen ohun elo tin se won iwon yen ke ma ba o le se ma orukunuku yin ke ma ba o le se ma ko ni janu etiri ele gbe aye yin lai se yen ele gbe igbe aye yin lai jadoru yen anu tin benu jesu doju nte wi yen lo mo gbadura ko olohun o segun fun yin
2: amen
1: gbe yin te ngbo mi te wa lai yen olohun o segun fun yin
2: amen jesus
1: yes
2: ni iwa mema ati ni ola ki se ni sise ife ku fe gaga bi awon keferi ti ko mo olorun
1: so ti gba ni iwa mema ati ola ki se ni ti se ife ku fe bi awon keferi ti omo lo a keferi ti omo lo ti an se ru nta nwi yi omo ye won se bi wa nfi awon onipa sage obirin se tutu ni je ko aye won ni o ye won awon okunrin na se bi an gba tara won ni won gba so ogo won won gba ti won gba lara won won yin won nu won ma kiriki bi eyin ta ti je tinu re ko ye yi anu olorun o daju lori e mi mo ro so o wa ro yi pe boya eye oro didun ki mo so oro didun ki mo so the spirit of God is working in me gba mi dada anu olorun yo daju lori e olorun iyanu yo ran lowo
2: amen
1: aja kin lo si pari futeni Peteru keji ori keji esi ogun de keji le logun re
2: ni sori laye ti won ba ti yo tan
1: ma gba o eyin onigbagbo eyin christiani laye ti won ba ti yo tan
2: kuro ninu eri aye nipa mimo oluwa ti olugba lawa jesu christ
1: to ti se ri bo mi ta ti gba pe o ti di tolorun
2: bi won ba si to fi ara ko
1: to tun a lo fara yi kini
2: ti asi segun won
1: ti satani segun re
2: igbe yen won buru ju ti saju lo
1: anu daju lori re
2: amen
1: awon eyan wa ma wo pe se eleyi ngbadua o si man ton danwo pe satani ti o tun ti segun re o tun ti fara yi eri idoti laye re fi run be ti o fi run irun ogoma eyi pada anu yo daju lori e
2: yes ni so mi iba san fun won ki won ki o ma mo no dodo julaye ti won ti mo sa ki won ki o yi pada kuro ninu ofin mi mo ti a fi fun won o wi o ti so de se mo won lara
1: o se mo won lara
2: aja tu pada si bi ebi ara re
1: aja pada si bi ebi ara re
2: ati elede
1: ti ati we mo
2: sinu afo ninu ere
1: eyin ara se won na o se a le fi o wi aja atelede to ti pada sinu afo fo re iwo ta ro pe ati we omo ti tan Jesu fagbara wen awe on ninu eje odo agutan aso re afofun so si mo laula sawe o ninu eje odo agutan sugbon bayi o leyin ta ti we o tun ti pada sinu ebi re e baye ni ogbo orun se bo orun buruku orun egbe re run so lodumare lori ite abajo taye o fi ye omo oje tete padọ odu en to da o emi o bu o mo soro bi emi e se ngbe mi ninu emi ni so olohun ni so olohun ala won ni mi so olohun sugbon mo beru olohun anu daju lori e
2: amen
1: o si ra anu gba
2: amen jesu
1: e je npe number mi were ko to di pe mo gbadura were number mi akoko 08033 81 8272 08033 81 8272 number mi ke 08058828010 bi mo ba gbe mo bisi ni to mi pe teriba eje agbadua oruko jesu
2: amen jesu
1: ori ofe lati segun eran ara ka le wu olorun ko wonu
2: amen
1: baba iwo lo nse ise eyan loruko jesu christi olorun ko segun eran ara laye
2: amen
1: jesu oluwa wa
2: amen

0: da olorun re mo da olorun re mo ni eto iwasu to fi olorun o fun gbogbo eniyan lati enu iranse oluwa aje rere matthew igbesele oluwa mosebi oluso agutan ti ijo no your god chapel awa ni plus 7 and 8 ayoka layout ni ile fufun balao egbe algon hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko tun ti to lati gbo eto da olorun re mo oro fun gbogbo eniyan lati mo olorun lati enu baba wa ninu oluwa aje rere matthew igbekele oluwa mosebi ki olorun ki o bukun yin bi ese n tati si oro na
1: sawa apostle we orikejo 15 to 17
2: awon ni ti o si gbadura fun won
1: àwọn ẹjọ́ sì gbàdúrà fún wọn
2: nígbà tí wọ́n sọ̀kalẹ̀ kí wọ́n tó lè rí ẹ̀mí mọ́ gbà.
1: Àwọn tó gbàdúrà fún wọn ìyẹn pé ká gbàdúrà lẹ́nìí ó wà lábẹ́ àkọ́bá yìí láti gba ẹ̀mí sí láti gba ẹ̀mí mímọ́ láti gba agbára kí ìwà àti ilé rẹ ó lè di pípé níwájú ọlọ́run. Àwọn ìbéèrè fún agbára ẹ̀bẹ̀ àdúrà nìyí àwọn tó gbàdúrà fún wọn àwọn tí ó gbàdúrà fún wọn nígbà tí wọ́n sọ̀kalẹ̀ kí wọ́n lè rí ẹ̀mí mímọ́ gbà wọ́n ya lérè balẹ̀ ó wá lérè láti gbẹ̀yà kí ọmọ rẹ ọmọ rẹ kó lè rí ẹ̀mí mímọ́ gbà nínú ìwà rẹ àti níṣe rẹ jẹ́ mọ́ gbàdúrà fún ẹ̀mí mímọ́. Yébó kí gbogbo ọlọ́run yébó ṣàfẹ́rọ ọlọ́run yébó gbogbo rẹ lò ìgbà mélòó ló gbàdúrà fún ẹ̀mí mímọ́ kó lè balẹ̀ àwọn ọmọ rẹ ìgbà ló gbàdúrà fún ara rẹ ẹ̀mí mọ́ yìí mo fẹ́ gbà olùkọ́ ni olùmọ́ ni olóye ni olùagbẹ̀mìwọ̀ bọ́bárí gbà lórí gbà wọ́n máa ṣògùn nínú ẹ̀ wọ́n máa gbọ́ olúwa ọmọ mi rèé aya mi rèé mo kò lè rọwọ́ ṣùgbọ́n ńgbà tí ò bá ti gba ẹ̀mí mọ́ tá a gbàdúrà débẹ̀ tá a sọ́nà débẹ̀ a máa jagun lọ́sàn àti lóríyìn. Kí àwọn kí ó lè rí ẹ̀mí mọ́ gbà bẹ́ẹ̀ máa kárí gbogbo balẹ̀lẹ̀ ìyálẹ̀lẹ̀ àrántí àfa ọmọ ara tutù wọn ogo oníjà wọn tó pé wọ́n ti kẹ́kọ̀ọ́ lára wa ìwọ ọlọ́run ìṣe ọlọ́run ó ti rí nínú àjọ ayé wa ọmọ tó ṣe gbé ẹ̀mí ọlọ́run bá gbé ọlọ́run gbé ni wa ẹsẹ̀ sì sí wípé.
2: Nítorí títí ó fi di ìgbà náà kò tí ì balẹ̀ ẹnikẹ́ni nínú wọn kìkẹ́ baptisti wọn ní orúkọ Jésù Olúwa ni.
1: Akẹ́kọ̀ọ́ sọ pé títí ìsinsìnyí yìí kò tí ì balẹ̀ ẹnikẹ́ni nínú ọmọ rẹ nínú ọkọ nínú aya rẹ kì í baptisti orúkọ Jésù a ṣe ìdìbò fún mi kíkì baptisti àṣe ẹ̀mí ò ti bàlẹ̀ wọn ò tí rí oru ọ̀fẹ́ lọ́gbà wọn ò tí ra inú ọgbà wọn ò tí ra sílẹ̀rìn gbà kó lè bàlẹ̀ wọn kí baptisti ni mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ la ṣe baptisti fún ó gbà wá ṣe ìdìbò mi àwọṣọ fẹ́ fún àṣe iléyìí ìmí àtàgbúra lórí máa kó ọdún sódò confirmation ìwéde àti ìṣe sẹ́yìn ìgbà àti wọn bẹ̀rẹ̀ sí gbàdúrà olúwa aṣèlúbọ́ bí fún mi ìgbàdàn síkù gbàdàn mi ò tí kùn ìrìbọ mi tí ó dòdà ṣe ẹ̀ṣẹ̀ sì ń bẹ́ẹ̀ olúwa gbọ́ ọkàn mi ńlá láti dé ọkàn wá ní èbúrú ti jáde wá láti ọdún ọkọ̀ wa ni ẹ̀ṣẹ̀ bí ọdún ẹ̀ṣẹ̀ ká bá sá lọ sí iṣẹ́ àpapọ̀ chapter 2:4 ló wí
2: gbogbo won si kun fun emi mimo
1: o su ko emi mo
2: won si bere si fi ere mi ran soro gege be mi ti fun won ni ohun
1: nigba to ba le won won ya ran olorun oruko olorun won le pe igba ti mo kiyesi pe ase ni bo mi olorun be sa se igbara mi de kiko ebi fun ara mi mo wa joko ba gboju soke so olorun oluwa I'm not worried. But they pray, but badura, but bore, bad idea, cause mari. It's all disappointed. Me think I believe, but no. She went by my best girl, pray, in a joy bala. Well, that's the session. Why is it so bad yet? Baptist go wrong, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, Lai do sise akole rigba. Lai penu akole rigba. Lai ni majemu akole rigba. Akole rigba. Hallelujah.
2: Hallelujah.
1: Sabi ti pe nigba ti won si gbe wole won.
2: Nigba ti won si gbe wole won. Won si gbe mi mimo. Nigba na ni won gbe wole won. Won si gbe mi mimo.
1: O gbe wole won. Gbe mi mo. Lady, I'm very beautiful. Kadeni oto. Kadeni rakwada. Kamokure lole. Kadeni boya. Lati badwa fomo. Lati wafaya. Lati wafoko. Ibizoba kusi. Kife ayiraye. Kulima posi. Kogo ayiraye. Kulima posi. Kana ayiraye. Kule ma po si emi ma da nigba na ni won gbo wole won o si gbe ilu mo ya ba bere fun a le ri gba ya ba ko ku re le ku le si ya ba ni pinu a ko le ri gba Only by the back, I look over more. Tire go for the room. Tire so I ye. Kilo bena ye. Siko Shako Jew. By the lure, Okoa Bale. Could you see Cosa? Could you see Badija? Oh, time, Jenny, time, so ya to sit there. Ebola Angelita. Bizarre, I won't be referred to the affair of a jail. I think by sick. I think meet Amidawa. She wanted to tell me more about why you're my Tashi Roku. On my knee for her. Maje, Bashikini, ma'am. Maje, Bashikini, ma'am. Ogloga o do ba se soru. Yo lo mo gbadura. Igba ti le ba mo. Ah, mo ba Oluwa. Ase awon ta lo ba gbe o fogu jara won. A ko ni mo ni oye ni. Arin oko ti yawo ogun. Je ipe na le ni. So kakwa lady, mori pe o gba kodo lo daragbara leni dasegun leni dolumo leni doluko ni oro olorun fi dile re faya re foko re ki jiroro oro olorun ko le ba mu ogbon wa ati mo si ko le ba tese waju elebe wa Baba Kesi. I'm a poor of the Belaba, a Kusagara in the mall. We lack away. Anyway, you're my shaman, you're my turn son, you're my monkey, or wa, you're my for ye ye ye. Won't you say with a jolly? Shark your little irajo igbara to ba ni igbara ton to ba se mo bi rajoji ti se yawo re to ba lo agbara to gba o ti junu imo to ni o ti ku agbara to di mo o ti joku igba to ba se ton ojo e wa le ko ni section mo ika ba ma wa de Oluwa ki bo se leyisi e ko lo je o wa lare wa t'Olorun ko le ro lupa dani be iboro se jopolo won fu yiye wa ni ti ododo ti dajo ati ese ododo mi ni idajo e ni were se re o lo mo fura ara re aye re momo sugbon o mo ninu okan re pe ko ti sonu ere ko ma je pe ko ti sonu ara to fuye o ti duwo ara ti doku o ti pase ibi aro sugbon ibi ti agbara emi mo ba wa yo ma satona fun olosa ti loru igbesa sogbe ati kere lo ma debe ma jebo ye ma mumu ye ki sara re itori pe o ba fi ni mo oro lo to gba laye o n gbe ni re yo sabana le bi a ba le gba ti gba leni ti a si kiye si ohun lala nigba bi ba le ba le tara gba yàrá ìbálẹ̀ ìsàràgbà kí àwọn ọmọ wa kọ́ lè máa rí ìfẹsẹ̀lẹ̀ múrẹ̀ nínú ayé wa a mọ̀ pé o ti ti wọlé

0: to wash your logo. However, today, could you say you did your more? Could you say good more? Could you sort your more? But they pray and milk for your mabar dago. Oh, the law. C'est moi, un petit, ou bah voilà, ou des facilés. Un taromant, ou des facilés. Un tabac, mais libre, ou des facilés. Il est toujours le soir, si aïe, vous appelez, et tu dis, ou bah, moi, je vais se voyer. Mais ça va, y'a quoi? Y'a quoi, bah, là, ça va, on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on
1: da olorun re mo oro iwasu lati inu ijo noyogo chapel bi asese potter awa ni plus 7 and 8 ayoka layout ile funfun balao egbe argon hospital opopona to wa leyin ibadan grammar school manlete ibadan e darapo mo wa ni gbogbo ojo isegun tuesday ni oju opo ibanidore ti facebook at matthew omosebi laare gogo mefa si mejo aro nibi ti e o ti ma gbo ti e o si ma wo wa kedere nínú ìpàdé àdúrà ti ìjọ new yorgo chapel a wà ní àdàbà fm àkúrẹ ní gbogbo ọjọbọ thursday láàrin agogo mẹfà àbọ sí méje ìrọlẹ àti lágelu 96.7 fm ìbàdàn 27:45 and 8 p.m àti ní gbogbo ọjọ ìsinmi sunday láàrin agogo mẹsàn òwúrọ sí méjìlá ọsán fún ìjọsìn tó níbùkún tí ẹyin bá fẹ ìmọràn tàbí ìrànlọwọ àdúrà ẹ pé bàbá wa nínú olúwa ají ìrere matthew ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́ bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266 dá ọlọ́run rẹ mọ̀ ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.

0: baba e je ki awon eniyan o mo yin
1: oruko mi ni Muslimuddin Alamoli Yakin ti o ba yin mo si afa la lopon
0: e dakun ki le mu wa gege bi imoran ti o je anfani fa awon eyan wa
1: iti mu wa fa awon eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
0: to bo la se mo pe alujanu yo eyan lenu
1: ba se mo pe anjanu yo eyan lenu en to re ba tin tasi tan wi oro sunu omo tin soro yawo oro tin tasi to ya to ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mu mo iru eni be alijan lo yo lenu
0: ti a ba ri eyan tin da soro tin sa paper sa kankan e da ko se alujanu na ni o yo lenu
1: nigba mi o mo janjanu tori pe orisi meji ni e to je tanu opolo wa bi awon mo to mu kolu bi awon ti won se afato latara pe to le kolu opolo ti o bo opolo je iyan na wa loto so mejeji na la ntoju sugbon e to le je talalijanu ninu isesi e ri pe yo yato ninu isesi bi ko mo da soro bi ki o mo fo so re bi ki o mo we en to ti dagba to ti to yawo nile ti o ni we ko ni fo so ta ma ni o fo so yo ni ko ti ya bi ko mo sun to je pe won gbiyan ko ni jamu yin o sun loru o le sun lasan sugbon loru ko ni sun lati ko to je ka won yin sun won ni sun e mo da won yin lamu
0: ti eyan ba nje nu wuje wuje ti kan da soro ti o se kankan iyen ti ni o wa lujanu ninu nu
1: nigba mi a ma lo wa lujanu nu nigba mi a si ma janu opolo sugbon iyato laarin mejeji tan ba ti gbe dodo wa wa mo so mejeji na la ntoju
0: egbo awon kan mu ele kan wa nijo oni mo ni ki won pe number yin pe omo won to se gangan won si pe number yin nigba ti ma ri eni to ni eyin bi ose biji mo ri pe ara re ti yato si bi won se mu wa do na se o mo ya ba na ni
1: telemi a mo ya bolon ba se ni ki nkan ye se si ni telemi a mo ya ale lo mi to lo ose meji ti o gbadun elemi osu kan elemi le osu meji osu meta sugbon bọ́rọ̀ ń bá ṣe fẹ́ sí ni kódà tí lẹ́yìn tó lọ́jọ́ márùn-ún rí.
0: ṣé àwọn tí wọ́n wá ń mọ ìmúkúmu táwọn mọ́ ìmúkúmu kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
1: ọlọ́run àwọn ọmọ ní káràwọn náà tọ́jú pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run.
0: ká ní ọmọ mi ti wá mọ tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run máa ń lò ní sábà bí náà.
1: ọlọ́run ní káyọ̀tì gbádùn.
0: Se àwọn nǹkan míì wà náà tẹ́ sí ń ṣe ìtọ́jú lórí àbí lọ́rọ̀ alálùjànú àti onígangangan dé nìkan ni.
1: So ọ̀rọ̀ àjẹnu ọ̀rọ̀ tó pọ̀ ni àjẹnu àwọn fa ìfọ́rí tí wọ́n wà ojútùú ẹ̀ tì gbogbo ògbìyànjú ni wọ́n ṣe wọn à ní rí yanjú àjẹnu àwọn fa ara ríro tí yóò lágbára tó yẹ pé kódà wọn à ní rí yanjú gbogbo ogun ara ríro ni ó lò kò ní lọ àjẹnu àwọn sábàbí ẹ̀ àjẹnu àwọn sábàbí kéèyàn má rọrùn sùn gbogbo ayé sùn tó wọn ò ní sùn ó rí ìròsìn ní dàrú kò ní sùn o mo ti rí àwọn tó sọ fún mi pé wọn ò sùn fún ọdún méjì olóhùn òsùn fún ọdún méjì olóhùn yàjúlẹ̀ báyìí kí ló máa ń ṣe lóru olóhùn ọmọ wa nǹkan sí ni ó rí ìròsìn ní dàrú torí pé àjẹnu nídàlámù ibi san ojú rẹ̀ lọ́lọ́ dúró sí kò ní jẹ́ ó sùn bó bá dijú báyìí kò ní sùn àti láwọn míì náà tó yẹ pé àjẹnu tiwọn ó ń fẹ́ wọn ni lẹ́fì mọ́ láwọn obìnrin tí ó wọ 40 years 50 years tí ò ní lọ́kọ yóò sì fáyìn
0: tí wọn sì fọkùnrin lọ tí ó sá pé òun ò ní fi
1: òun bá yóò tiẹ̀ máa báwọn ọkùnrin ṣe tó bá kú dẹ̀dẹ̀ kan yọjú lé wọn náà ni wọn ò ní rí fẹ́ tó bá débi pé àfẹ́rẹ́ náà ni wọn ò ní rí fẹ́
0: àlùjọmọ ní yọ lẹ́nu
1: àjẹun ni ó ń fẹ́ ni kò sì ní jẹ́ lómi ò bó ń fẹ́ tá a ti pàdé àìmọye irú ẹ̀ tó lọ sí padà gbàdúrà wọn tán lọkọ kódà tá a lọ bí márèjì wọn pẹ̀lú àánú ọlọ́run.
0: ẹ̀dúnná ẹni tó wá tó ti lọ́kọ tó wá pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò rí ọmọ bí ẹ̀yin náà tó máa ń dá sí ẹ̀ tó máa ń ní
1: ìmọ̀ràn lórí bàbá o. èmi náà wà tó yẹ pé àjẹ́ sábàbí kó mọ̀ rọmọ bí tó bá
0: ẹ dákun ẹ bá mi dákun nọmba yẹn fáwọn èèyàn kí n wọlé ìmọ̀bí tí n ò pè sí.
1: so nọmba mi ni 08035275864 08035275864.
0: lẹ́ẹ̀kan sí bàbá.
1: 08035275864.
0: ẹ ṣeun ó kọ yín lẹ́ẹ̀kan sí.
1: orúkọ mi ni Muslimuddin Alamoli Yakin gbogbo ayé mọ̀ sí àfa àlálù pọ̀n.

0: ọ̀rọ̀ ayé yìí ò yé mi ẹ̀mbáyé ni kó wá sọ o mo dìídì lo kíní ọlọ́wà láńdà nùdéhùn torí tí mo fẹ́ ṣàgbékalẹ̀ lórí ètò ni mo dìídì lò ní kíní kan ta jìtá sí létí o ẹ pẹ̀lẹ́ màmá ẹni à ń wò ìwòràn ẹ pẹ̀lẹ́ ẹ ti ṣe wàhálà gan ẹni 2025 lẹ ti ń wá sọ́fíìsì láti 2025 mi gbúrò pé wà ẹ má bínú ẹ pẹ̀lẹ́ àbíyamọ ẹ ti ṣe wàhálà gan.
1: Tún ṣọ́ọ̀sì bẹ́ẹ̀
0: ṣùgbọ́n ohun gbogbo yé olúwa o a ti kọrin àjò ẹ̀dá ohun gbogbo yé olúwa ọlọ́run mọ ìdí tí ó fi di àsìkò yìí kó tó di pé ẹ wà fojú kan mi ọlọ́run dìde tó bẹ́ẹ̀ ni ẹ délẹ̀ ilẹ̀ dàwúlẹ̀ wọ̀ ọmọ yín mọ̀ ni kíni fọ́tò tí wọ́n mú wá ń dọ́nà ẹ lọ sórí facebook ẹ lọ sórí facebook ẹ jọ ẹ lọ sórí fọ́tò tí wọ́n mú wá lọ́dọ̀ tí wọ́n wá ńlẹ̀ ń wò lórí facebook ṣé wọ́n ti ṣó ti débẹ̀ ẹ bá ń bẹ̀ wọ́n ẹ dákun ó ṣe kókó káwọn èèyàn rí ẹ pẹ̀lẹ́ mà. Èké lónú ọmọ ni arábìnrin yìí fún yín.
1: Ìkẹ́ ta náà ló ń làbí kan yìí.
0: Òun làbí kan yìí. Ẹ ti ṣe wàhálà gan. Ẹ ti náwó náwó gan.
1: Pásítọ̀ gba tiẹ̀.
0: Pásítọ̀ gba.
1: Aláàfáà gba tiẹ̀.
0: Aláàfáà gba.
1: Oníṣègùn ìbílẹ̀ gba tiẹ̀.
0: Oníṣègùn ìbílẹ̀ gba.
1: Tọ́sítù wá sí kó.
0: Ẹ jọ ẹ lọ sórí Facebook. N ta fẹ́ mẹ́nu lé. Ẹni tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ ló fi ṣe kókó kẹ́ ẹ lọ sórí Facebook. Bó ló ṣe bẹ̀rẹ̀? Pápá kò sásìkò púpọ̀.
1: Ó sọ wípé ó sọ pé orí ń fọ́ òun.
0: Lọ́dún wo oṣù wo?
1: July 2025. A sì lọ sí ẹlẹ́ta lóun tí wọ́n ṣe ojú àtàwáyà fọ́tò so wọ́n wá ní.
0: Ṣé ń rójú yẹn ṣá? Ẹ máa sọ lọ.
1: Fọ́tò yẹn ká mi lọ sí usage. Ṣùgbọ́n tá a wá dé usage wọ́n ní ká tún lọ fọ́tò mi again pé gbogbo brain bẹ́ẹ̀ làwọn fẹ́ wò. Wọ́n tà sí dé usage wọ́n ní pé kíní yìí pé.
0: Pé inú brain.
1: Pé ló wà pé.
0: Ẹ wá ẹ jọ torí ọlọ́run ẹ má sunkún ẹ ti sunkún lọ́dọ̀ mi tẹ́lẹ̀ tí mo dìde níwájú yín ẹ tẹ́ bá sunkún sí ẹyin nìkan lẹ́ẹ̀ máa dá presenting ẹ jọ mo mọ̀ bó ṣe rí lára yín torí lójú yín ti lé rohùn ngbà wọn ya gbogbo fọ́tò ẹ̀kọ́ lẹ̀ ń kọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ reason tí mo ṣe lẹ́ gbọ́dọ̀ farabalẹ̀ gbọ́ kòkòrò kó sí mi lójú mo fọ́ gbó ó ń pọ́n nkankan ẹ̀kọ́ lẹ̀ ń kọ́ lọ́wọ́ o ẹ ní láti wo ohun tí mò ń sọ yìí o ìgbà tẹ́ dé.
1: Mo tọ́ adéwì ṣe jù wọ́n ní gbogbo brain ká lọ. Ká lọ yà wá pé ilé ìfẹ́
0: gbẹ̀kan. Brain scan.
1: Sísà lọ yà.
0: Ẹ wá tún ṣe brain scan.
1: Sísà tún lọ yà. Ọ̀tá wá yà wá ní túmọ̀ ló wà níbẹ̀ pé.
0: Túmọ̀.
1: Pé òun ló pẹ́ẹ̀sì ojú yẹn sí ìta.
0: Sí ìta.
1: Kò sì yọ tó yìí gbà yẹn.
0: Ṣé ẹ rí iṣá? Ṣé ẹ ń wò ó?
1: Pípọ̀ ló pẹ́ẹ̀sì sí ìta. Àbá ṣe karabọ̀ nìyẹn kò sì tó kàn yẹn àwọn oníṣọ́ọ̀ṣì oní pásítọ̀ oníṣègùn mi ní ọ́fà ni kíníkẹ̀kíní kan sáà
0: káàkiri
1: wọ́n lọ́fà ni yẹn sáà lọ káàkiri sáà sí ànáwó náwó mí kò sí ní tẹ̀wọ̀n
0: sí ẹ̀ sí fún mi. Ẹ ti pẹ́rẹ́ ẹ ti pàdé ẹ
1: ó ṣe kó
0: olúwa ó
1: ṣiríṣiríṣi.
0: Ẹ ti pẹ́rẹ́ ẹ ti pàdé ẹ ti náwó náwó.
1: A tún bẹ̀rẹ̀ usage láàrin usage sí strike ma usage wa strike gbèrò tí wọ́n dé lórí ṣiríṣiríṣiríṣiríṣiríṣi ni lẹ́nu bíi April pẹ̀láàdúrà àti mùsùlùmí oní mùsùlùmí ni mí mo mú chọ́ọ̀chì mọ́ gbogbo ẹ̀ mọ́ ṣe mọ́ra pé ṣé máa mọ́ àwòrán
0: báyìí
1: gbogbo ẹ̀ mọ́ra mo ṣáà lọ gbọ́ ẹ̀ mọ́ra wọn tí mo pòyì pòyì ọdọ yín mo tún lọ sí àwọn station mi.
0: Ẹ ó ní reason wọ́n ṣe wá sọ pé ẹ wá ẹ fojú kàn mí. o ya mi lenu
1: mo bi bayi na ri lenu grace mo ki
0: e wa si lagelu
1: mo wa lagelu la se mo so lagelu mo tu mo so do yin mo wa
0: ah
1: mo wa
0: po mo an wa lo fees
1: mo wa bi wa mi gan o to te merin
0: oluwa o e ja gba pe point in time asiko e toni emi se nikan to farasin be yan ya ku fe ni to yoju tin ri
1: o le gbo lenu mi ma gba number mi lawo pe mi ma send e so facebook won ni
0: o ni di ko aye olorun bi
1: so bi mi te wa mu mi lo te o se se mi asa ro gba nbe ita na to mara won o lo bi o le lenu o fe to 1 million bi se ti gba tan lowo mi
0: ah luwa o
1: se ti o ti gba tan
0: Test. Eh awon test 1 2 3 4 5 cc 1 2 3 4 5 cc ah awon test ti po ele ti se yi
1: ati
0: se le e ti se test yi bi million si ti lo lori
1: e
0: ti se yi adanwo ti o koja agbara wa olohun ni fi kan wa olohun ni fa adanwo kan wa jare ha oluwa o abiyamo iya ti se wahala o ti jalamba olorun wa pe gbasiko eto won foju kan mi ideta ajowo ojo kinina ojo wednesday ma ni abi ojo se wednesday ni abi thursday won wa foju kan mi nu mo se mu phone nu mo ba pe doctor adekanbi mo ba pe doctor skyline le doctor edakun debele kan mo gbo mo le nlo bayi e dakun ma ni ki won wa yoju si mo ba send the photo ten wo lori facebook mo ba send e si doctor mo ja awon test mo ya awon result test mo send there ah doctor la won ni de atiri mo ni ka lo si skyline e lo si skyline e lo si skyline e ti ri doctor o ya ki doctor lana ye ti won se fun mi lori kini ba muru kini olorun de ku lo o olorun de ku lo olorun sanu mi di o lo lan di o lo ah olorun ti se ba n gbe kini okay
2: hello
0: doctor adekanbi hello
2: hello
0: kini ah hello doctor
2: hello
0: eh ede kin yo kini kin pc hello sir hello
2: e kale mo le kun de pe ni pada
0: ah o tin ja mo tin gbo mo ni ki awon kan wa ri yin anale lo mo ni ka awon kan wa ri yin lana nipa o soju ah e ri won hello sir hello
2: I don't know
0: de ko wole e sa ri doctor sa mo ni mo ba pe mo ni won lo ri doctor doctor ti pe mi le igba te ri won salaye awon nkan kan mo ni a tun e dakun eti mi ni kan ki o gbo mo fe ki awon aye o ba gbo ma pe tin ba tin se to mo se ti pe eh won atun ni o tun clear dada hello doctor
2: yeah mo tin so yin bai
0: e se ha won ti mo ni kan wa ri yin ni ana mama ti won mu omo kan dani oro nipa oju ah kin la le se lori esa
2: oju
0: Hello. se ko ti debi oju keji
2: era oju keji re ti
0: wa olorun se mu
2: eh wa lawo lowo ma je ta ton ba ma si no o ma ni le ton ba ton pe ni ni ni chemotherapy ade therapy ah wa ni won ti de na ro won boya kon continue
0: se ki se nta le handu ni skyline ni
2: ko ti ko se handu skyline not about cost effectiveness and all this no we do to bear it you
0: but the thing is you see it le ma da odun kan won le ma do su mefa ni mo wo pe private kini o enta le bere papapa ki a de se laarin ose kan o won kan ni tolorun ba bo wa lasiri tolorun satileyin fun a ta ba ri finances ko se pe ko se se oda oda to ba se se
2: lẹ́yìn iṣẹ́ abẹ ó ti máa ní àwọn ìtọ́jú kan a ń pè wọ́n ní chemotherapy àti radiotherapy láti dikọ ọkàn bá fi yọba yẹn ó sì máa wọn fo àwọn èrú kan gẹgẹrẹ èrú àwọn èrú kan tí a fojú rí ó yẹ pé àwọn chemical yẹn àwọn chemotherapy àti radiotherapy yẹn tó máa fẹ̀ pamọ́ ó ti yẹ yín báyìí.
0: Oluwa o da bi kini ka ma view ta ni ka ti gbe awon eyan tori okoto anu okoto anu de so yo moto soko lokoto anu awon ara ile tan gbo ilokoto anu awon oloselu asiko awon oloselu dere asiko opportunity re o eyin te feran lo opportunity opportunity re o kini ka ma view kan ni ta ba ti niye bayi nle
2: ni 1.5 fun won ni continue on so ni pelu ni no awa no le ma ba won ti ni so awa do to le ju do wa ba o to ro gbo ma ti ra sa ma le no
0: okay
2: a ba won so no wa pe
0: o okay eja so pe a tabari 1.5 kini ti sese ti ati gbogbo n ta ba ma se pelu eran kan o sese abi
2: deni sate pese o ki
0: se olorun ati wa leyin olorun ati wa leyin e se doctor mo dupe te mo ma te ba ti fun mi ni e pe ti mo so na ni pe ke advise mi lori e lagbara olorun yo sese a le ri titi next week mo mo awon ti won gbo abi abi amo la won ti won gbo e a le lagbara olorun ma pe yin laipe lori e e se po sir.

0: sí mọba ilẹ̀ kárùn-ún táwọn joyè.
1: Bàbá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀tura tẹ̀lé jayori yìí.
0: KF Motels, Sadaka Tawọn,
1: full security for property and your life,
0: with full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room, with suit.
1: Bákan náà ni títí adé hàn lúwà fún gbogbo ènìyàn tó bá fẹ́ ṣe ìnáwó.
0: Tó ti gba ọ̀dúnrún èèyàn náà kan ṣoṣo 500 people.
1: Tòun ti
0: executive hall, conference hall,
1: tẹ̀lé lò fún training, seminar, lecture and other activities.
0: KF Motel, you can enjoy yourself, family, couple and your friends.
1: Kódà àwọn tòkè òkun KF Motel ni wọ́n lọ́ọ̀jì sí.
0: Báwo lẹ ṣe ń fẹ́ sí oúnjẹ tilẹ̀ yàbí tòkè òkun
1: pẹ̀lú ọtí ẹlẹ́rìndò
0: tó mọ̀kẹ́ ní balẹ̀
1: lálàáfíà ní KF Bar
0: àti àwọn nǹkan ìpanu lóríṣiríṣi
1: tí mú ẹ̀kẹ́ ní ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́
0: tẹ̀rí tọ̀yàyà
1: tàkúlẹ̀ tàkúnlẹ̀.
0: Òun làwọn òṣìṣẹ́ wa fi ń dá kọ́sọ́mà lóhùn.
1: Àyè gbọ́kọ̀ sí ń bẹ pẹ̀lú security tó ga yàtà.
0: Ààrẹ gbogbo ìlú Ìbàdàn ó ní KF Motel fi kalẹ̀ sí
1: ní Total Garden Ìbàdàn.
0: Telephone 070-7399-2996 tàbí 080-3251-3884.
1: KF Motel is the place that you can enjoy your life.
2: Ó mà tiẹ̀ wá ga o. Àmẹ́ni Àbájẹ wá gbéṣẹ́ lé kíkọ́ àti búlọ́ọ̀kù yìí yọ fún báyìí.
3: Ọ̀nàrẹ́bù ṣe mú ti sọ fún pé the King Property dé bá dùn wò pọ̀.
2: Ó ṣe ọ̀rẹ́ mi, ó sì wí fún mi tó o. Àwọn kan ló ń fi àwọn tó ń yọ búlọ́ọ̀kù àti lé kíkọ́ hàn mí. Tó sì jẹ́ pé búlọ́ọ̀kù ta ara lọ́dọ̀ wọn. Tá a bá ti fẹ́ gbé lójú ká yánga.
3: Site ni bikibi pẹ̀lú machine and solid block. Àbẹ́yìn ò tí gbọ́ pé a lè bá yín kọ́lé ralé talẹ̀ níbikíbi nílẹ̀ yìí ká sì tó bá yín fi rẹ́ǹtì. Bákan náà la tún bá ní rìnófẹ́ẹ̀tì ilé lọ́nà tìgbàlódé. The King Property láti New Garage Ìbàdàn lọ sí Akalawe, ẹsọ̀kalẹ̀ ní Olúkòyí bus stop, tàbí láti Àpáta lọ sí Odòna Ẹlẹ́rẹ̀, ẹsọ̀kalẹ̀ ní Olúkòyí Central Mosque. Lọ́dí kejì ẹ ti rí bánà The King Property ńbẹ̀.
2: Telephone 08050302695. Lẹ́ẹ̀kan sí 08050302695.
3: The King Property ni ẹ bá dòwò pọ̀.

Wagyu FM 96.7. La Gelu FM, jaga bagu buretiu.

0: balẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkàn balẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ni Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí ẹ̀sì ra odidi éka kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí níléeṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes top floor base one plaza Ìyànà Adéọyọ Ring Road Ìbàdàn or call 091-1706-0593 at Dream Gardens Phase 1 Mọ́níyà Ìbàdàn and Irede City Ìdó Ìbàdàn. Your dream will come true.
1: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp, kilometer 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró de ọ̀nbẹ o.
2: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní

0: wàhálà tó lè mú kí iṣan ara kó dí lójijì kó má sì jẹ́ kí ẹ̀jẹ̀ ó ráyè kọjá sáwọn ibi tó yẹ kó kọjá sí ẹlẹ́ẹ̀kejì ni pé kí iṣan ó ti fà kó ti nà kọjá bó ṣe yẹ kó nà nítorí àwọn iṣan ara wa yẹn ó ní ìwọ̀nba bó ṣe yẹ kó gùn tó àti bó ṣe yẹ kó súnkì mọ́ tó bá súnkì púpọ̀ jù ìṣòro ni tó bá nà púpọ̀ jù ìjàngbọ̀n ni kí ló lè máa mú kó rí bẹ́ẹ̀ ó ní àwọn àìsàn arọmọ nínú eegun àbí àwọn ọ̀nà tá a gbà lu ara wa nígbà èwe àbí àwọn nǹkan míì tó yẹ ká máa jẹ tá ò jẹ nítorí tẹ́lòmíì ti dáyé kò mọ́ pàtàkì èso kò mọ́ pàtàkì ẹ̀fọ́ ewébẹ̀ kò sì mọ́ pàtàkì omi àti eré ìdárayá lára rárá béèyàn bá wá ń ṣe gbogbo tí mo sọ yìí náà nítorí pé a ó máa dàgbà lójoojúmọ́ iṣan wa nílò àmójútó tí ẹ̀jẹ̀ tó ń kọjá nínú iṣan ò fi ní di pé kò ráàyè sàn mọ́ tí iṣan ó fi bẹ̀rẹ̀ sí í wú níbẹ̀ lẹ máa ti gbọ́ àwọ́ká lẹ máa gbọ́ làkúrò ègbé lẹ máa gbọ́ eéwo ńlá lẹ máa gbọ́ ẹ̀yìn romi ìbàdí èjìká orúnkún àti ọrùn ẹsẹ̀ gbogbo nǹkan wọ̀nwẹ́ ó ní í ṣe pẹ̀lú ìgbà tí iṣan ò bá ti ráyè gbé ẹ̀jẹ̀ lọ bó ṣe yẹ kó gbé mọ́ ẹ̀jẹ̀ á máa dúdú yóò sì máa ní kòkòrò nínú nígbà míì kòkòrò ló wọnú wa látara nǹkan tá a jẹ tàbí ibi tá a ti ṣẹ̀yọ́ tàbí ibi ilé ìgbọ̀nsẹ̀ tá a lò tàbí àwọn nǹkan tó gún wa lẹ́sẹ̀ tá a fọkàn sí tí kòkòrò bá wọbẹ̀ á di àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ kò sì ní jà nínú ẹ̀jẹ̀ láì jẹ́ pé fọwọ́ ba iṣan ara iṣan ara wà dà gẹ́gẹ́ bí wáyà iná tó máa ń gbé iná láti ibì kan lọ sí ibì kejì tó bá takú sọ́nà yóò jẹ́ ìṣòro tó bá débi tó lọ tí ò rí ẹ̀jẹ̀ gbé débẹ̀ yóò di ìṣòro bàbá ìbàrùbá ọba iṣan ara kò ní iṣẹ́ méjì kọjá ká tọ́jú àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tí iṣan ò bá ráyè ṣiṣẹ́ dé inú ọpọlọ wa yóò di kí apá kan orí máa fọyàn ó sì lè padà wá fọwọ́ bá àyàn lójú nígbà tó bá yá a máa fọwọ́ ba ẹlòmíì létí o tí wọ́n máa bá sọ̀rọ̀ tí ó sì ní máa gbọ́ dáadáa mọ́ nígbà míì wà tí ó di pé ọwọ́ àti ẹsẹ̀ kan ẹ̀dá kan bẹ̀rẹ̀ sí í kú riri lẹ́yìn tó bá ń kú riri yóò máa gbọ̀n ni o tó bá ń gbọ̀n ó ti ń di nǹkan míì nìyẹn tá à ní fẹ́ dárúkọ lórí afẹ́fẹ́ àwọn èèyàn kan a máa sọ wípé àyà àwọn ń lù pípípípípípí ní gbogbo ìgbà wọn ò gba owó eléèlé wọn ò gba owó másùnmásùn wọn ò jẹ̀yàn lówó wọn ò sì dáràn síbì kan ṣùgbọ́n wọn kì í ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wọn ọkàn ti ń ṣiṣẹ́ eléyìí tó ń ṣe sódìsódì a sì gbọ́dọ̀ kíyèsí nígbà míì wà ẹlòmíì a máa sọ pé àti rí oorun sùn gan-an diṣẹ́ tó bá sùn láago mẹ́sàn-án alẹ́ tó bá máa jí padà ó máa jí láago méjìlá kò sì ní sùn mọ́ tílé ó fi mọ́ ẹlòmíì sì rèé ara ríro àrò òdàbọ̀ ó máa ń dà wọ́n láàmú nígbà míì wà tẹ́lòmíì bá rìn ó máa dàbí ẹni pé wọ́n fẹ́ tì í ṣubú ẹlòmíì kì í sí mọ ìyàtọ̀ ìgbà tó wọ bàtà àti ìgbà tí ò wọ bàtà ẹ yọjú sí wa nílé iṣẹ́ wa tó wà ní opposite people's guest grammar school lẹ́yìn ilé bàbá adédìbú ní màlété nìbàdàn 08033881008 àti 07018211111 àlàáfíà ara ò ní gbọ̀dànù gbùbí èlùbọ̀ àti kádìdé nílẹ̀ ká ṣe lọ́gán kó má di pé wọ́n máa fà wá wọ mọ́tò gbé wa bọ́ọ̀lẹ̀ bá wa gbẹ́sẹ̀ bá wa gbé apá gbogbo ohun tó wà lára ẹ̀dá ìyẹn kọ̀ọ̀kan ló nílò àmójútó ewé àti egbò tá a sì fi ń tọ́jú yín láti ìgbà ìwá náà làá fi tọ́jú yín tẹ́ ẹ bá dọ́dọ̀ wa tẹ́ ẹ gba káàdì tán a kọ́kọ́ ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún yín náà ká tó wá tẹ̀síwájú nípa ìtọ́jú yín ohun tó iṣẹ́ lára táyé ó lè yàtọ̀ sí ti kẹ́hìndé torí ẹ̀ ló fi nílò ká ṣe àyẹ̀wò dáadáa bàbá ìbàrùbá ọba iṣan ara wà nìbàdàn gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi náà lẹ lè ti wá tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ lọ sọ pé lọ sí Mọ̀lété opposite people's guest grammar school lẹ́yìn ilé bàbá adédìbò nìbàdàn 08033881008 àti 07018211111 àìsàn kò ní ká ọrọ́kọ́ bí àwọn gángan kò ní tẹ̀wá ọrọ̀kọ́ bí ọ̀pá ìlú àlàáfíà ara wa kò ní gbọ̀dànù gbù bí èlùbọ́.
1: Ladilu FM 96.7
2: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus Strela ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ràá lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dì rọrùn.
3: Ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú Steve. Gentleman on the body system ogbon tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu ago ara wo ya aja 50 bitters best gbogbo bere to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy

0: bá a dada emi lọmọdé ìsìnfún ọgbọn fóònù pa ni.
1: wo ọ̀rẹ́ mi kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ odó nígbà wálé.
0: tó o gbọ́n pa grace feed ni.
1: níbo ló wà.
0: jẹ́ ìjà ọ̀tán. Grace Feed Private School àti Grace Feed College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ọ̀la rere fún àwọn ọmọ wọn.

méjìlélógójì transformation ìyípadà làkórí tọdún yìí o gbogbo ènìyàn tiẹ̀ yà máa bọ̀ ìṣòro tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papa filling station tó wà lórí bridge wo road lájojúkọ jájọ nkú ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni ìṣòro ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọ̀tọ̀ yẹn máa gb

0: sọ̀kalẹ̀ látòrí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì. Transformation. Ìyípadà la kórí ìtọ́dún yìí o. Gbogbo ènìyàn tún ẹyà máa bọ̀. Iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 lọ́dún yìí. Ìyànà tó wà lẹ́kọ̀ọ́ Papa Filling Station. Tó wà lórí Bridge War Road lájojú kọjá Jọ̀ǹkú. Ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì. 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúbọ̀ látòrí òkè lọ́fẹ̀ẹ́. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni. Láre Tẹ́ríba Tóríṣe. Yínká Avin. Prophet Suma. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902-520-2724. Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Kan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n olórun máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yẹ lẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Lágelú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kaase.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
2: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tún máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ti tún Ẹ̀sán 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́ oúnjẹ ìròní wìtìwìtì ní mercy camp kilomita 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìránṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lu àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀n bẹ́ o.
3: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe car truck bus Australia ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ràá lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 andu wọn lórí Twitter Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.

0: kábíyèsí ọlọ́rọ̀ mo kí yín o ẹ jẹ́ ń sáré lọ tajà.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.